ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

This is Adaba FM. Stay riveted. Life is exciting on Adaba.

Medical Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Ọlọ́run alágbára tún ti ṣetán láti nawo agbára ní ìlú Àkúrẹ́. Ìdíre tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sọ́ Tasa. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrì àbí bọ́ọ̀lù. Ọ̀nà àti jẹ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wádí gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ni convention yìí wà fún. Sára ṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sọ́ gba ẹ̀sọ́ lára àwọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ lọ́hùn tí Ọlọ́run yóò máa lò. Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ, aka Bàbá Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì dáwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹjẹrẹ náà wá sí à. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la máa pàdé aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B or 48 Street Oyemekun Road Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sọ́ ti ṣetán láti gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀.
1: Frank Communications tún bọ̀ ní àràyọ. Odún ni wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀pù tó fini lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Bóyá ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fini lọ́kàn balẹ̀, ọ̀dọ̀ wọn ló ti ríra.

0: dídùn dídùn báyìí ni ìrántí tí olódodo èyí ni gbogbo ẹbí ọyọlọlá ní ìbà ọkọta sí ìgbà àkọkọ tí ń ṣe ìrántí bàbá wa pa adébísí ẹgbẹ ọyọlọlá tó jẹ pé ó ti tó ọdún bíi mẹwàá tí wọn kúrò láyé ní ọjọ ọgbọn oṣù keje ọdún 2016 july 30 2016 títí wá pé ọdún mẹwàá wà yìí o.
1: sùmúrẹ́ o bàbá.
0: ẹ má jọkùn ẹ má jẹkùn lò ó ohun tí wọn bá jẹ láwùjọ ọrọ mi kẹ máa bá wọn jẹ ó ti ẹjọ pé ó ti tọdún mẹwàá tẹ ẹ ti lọ ìfẹ ìtọnisọnà ìwà rere àti àpẹẹrẹ tí ẹ fi sílẹ kò kúrò ní ọkàn wà ó sì ní parun láéláé.
1: bàbá fi aya rere sílẹ.
0: sílẹ ayé ìyá àfin bọláńlé ọyọlọlá àti àwọn ọmọ wọn olúwa ṣe fún mi akíwá olúwa fẹràn mi mú lẹyìn ọlọrun olúwa ọyọlọlá deborah ọyọlọlá àti ife olúwa ọyọlọlá gbogbo ọmọ àti àwọn ọmọ ọmọ ló ń ṣe lédè lẹyìn yìí o. ọmọ ìgbà ìjẹun ọdún ọmọ ọdún kólé ọmọ abuja yíyọ ọmọ ipa pàkìtì ibi alẹ rẹ tẹwọ rẹ wíwá mẹ sùnwúrò títí dìgbà tá ó pàdé ló kọ àyà jésù.
2: tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ dragon super láàyò gẹ́gẹ́ bí ojúlówó oògùn pakopako ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo kòkó iṣu kùkúmbà watermelon tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. iṣẹ́ tí dragon super ṣe ó lékè ka abalajọ tó fi wá jẹ wípé gbogbo àwọn àgbẹ̀ dragon super òun ni wọ́n yẹ láàyò lákòókò tá a wà yìí. àbátúpa ní dragon super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. tá a bá wá kíyèsí wípé ike dragon super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ẹ má lọ dá òtún ẹ̀. iṣẹ́ tó ń bẹ nínú dragon super jágunlábí gbáǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú dragon super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí. dragon super tó ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù ẹ lè rí dragon super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ẹ̀lú ẹ̀lú 08118910336 tàbí 08118910234.
3: dragon
4: Ọ̀kadé festival 2026 wọlé. A kú oríire o, gbogbo ọmọ ọ̀kà àkókò ti lé toko. Fẹ̀sìkò ìdí kábíyèsí wa Aláyélúwà Ìsìnpẹ̀rẹ̀ Majesty Ọba Dr. Yusuf Adébórí Adélẹyẹ ONJP The Paramount Treasurer Rula Olúbàkà of Ọkà Àkókò Kéèna pé wọ́n kú oríire ti Ọ̀kadé Festival ọdún yìí tó wọlé. Bákanáà là ń kí gbogbo olóyè ìlú ọ̀kà lókùnrin lóbìnrin àti gbogbo ọmọ ọ̀kà àkókò pé a kú oríire ọdún yìí. Ẹ̀mí wa tó ṣọdún yìí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. A wá fi àsìkò yìí rọ gbogbo ọmọ ọ̀kà pátápátá pé ní Sátidé August 1st ọdún yìí tá a máa ṣe Ọ̀kadé Festival. Káṣe ní pẹ̀lẹ́ kùtù, káṣe nínú ayọ̀ àti ìdùnnú. Àwọn mèremère yóò máa wọlé sí ìlú ọ̀kà. Bí àsìkò ti kábíyèsí wa, ìgbà yóò máa tù wá lára sí ni o. Bí ti gbogbo ọmọ ọ̀kà bá wọn jáde lólólólólólólóló. Dr. Olúwarántí Biọlá Sèyé, Chairman, Board of Directors, Dynamic Hills College of Health Science and Technology, Ọ̀kà Àkókò Ondo State, ló ní máa kí yín o. Wípé a ti sọdún èyí, a ó ṣọ̀fọ̀ láṣẹ ìdùà.
5: Ìsadé lọ tá Ògún Oyó máa sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀.
6: Ìbámá ìrìn o, ìrìn ò bá má. Ìbámá ìrìn o, ìrìn
5: ò bá má. Ihò ó pẹ̀gbọ́ àtọ́dọ́. 50 years Ìbáwa Prince High Chief Adélọta Moses Ògún Oyè ló ti sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀. Ọmọ Magidó fi ó tó àsìkò dánwò yá sí ba wọn. Torí mọ̀ fi ìbá irẹ òun ó bí wọn, ìbá wọn ó ti bá òun. Ọlọ́run fi ní mi ka ẹ̀ka àmúlọ̀ fi kẹ́bẹ́ tí wọ́n gba ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th of July. Kí ajú àjàbù Prince Adélọta Igeregede ọ̀rọ̀. Kébẹ́ wọ́n gba ọjọ́ olú ọ̀kan ẹ̀rẹ́ 31st of July. Ọmọ Moses Ogunoye ọmọgbọ́lúwa yóò di ìró ọmọ àkàtà ńlá yóò bò ọ̀rọ̀ mọ́lẹ̀. ọmọ ẹ̀kọ́ ní ìyípatọ́ kó jẹ́. ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè. oníwáyé ìgbèrúgbẹ̀fà wèmàdé ìyáyẹwò ọmọ. ọlá Ogunoye òun olùkéde lórúkọ gẹdọ ma.
6: ìbámá ìrìn o, ìrìn ò bá má.
7: gẹdọ ọmọ olú ọdá bára yọ.

0: Pẹ́tọ́mọ̀ òlu ọ̀dá.
1: Ọdún aláwùjọ rẹ̀ a ti yí ọlé wẹ́rẹ́.
0: Bẹ̀rẹ̀ láti jọ ajé Mọ́ndé.
1: Níjọ kẹta àdélọ́gbọ̀n.
0: Oṣù keje.
1: Àgbé apoporo sódò.
0: Ká sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀.
1: Fábàdéjọ kẹta.
0: Oṣù kẹjọ.
1: Ọdún yẹn.
0: Náà sàmójú.
1: Kedere.
0: Ènì ayé.
1: Ní ìbámu.
0: Pẹ̀lú.
1: Ìṣẹ̀ṣẹ̀ rí arúlu ọ̀dá.
0: Wọ́n bá bá rí rẹ̀.
1: Ayẹyẹ.
0: Ọdún aláwùjọ.
1: Níjọ ìṣẹ́gun Tuesday.
0: Kálíjọ kẹrin.
1: Oṣù kẹjọ.
0: Níbi kì í ketekete yan.
1: Aláòrò ọdún.
0: Àti yan.
1: Ọ̀dọ́.
0: À ń sígbó ọ̀sán.
1: Ọyá ìmọ̀gbọ́n mi dáadáa o.
0: Ẹ á máa yé gbá.
1: Ẹ̀hán lé dáadáa lẹ́run àtọ́dá.
0: Ìlú ọ̀dá.
1: Wọ́n bá ti yọjú kọ́ abẹ.
0: Ojú rẹ̀ bá ti rí.
1: Wọ́n fara mọ́.
0: Orífọ̀
1: ọdún èyí á dùn.
0: Lásìkò ọba rẹ̀ a ti tún yanran yanran.
1: Ẹ̀jẹ̀
0: kábíyèsí.
1: Ìlú Fábílóyè.
0: Ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò.
1: Àjílúyẹ̀ kan.
0: A

0: Wo ke iyan funfun lele oba ninu onje ijoyi atata lawojo okele ya lafia koko lojo ojo osu keje 2026 ka lo ba won je mu Ijo meje su afia koko 2026 n gbogbo ma fin le yaya ni ati leyin odi pelu gbogbo eyan wi pe
1: ada nlala o fi de su kana to nti ko lati fi de su epo tabi kete lori isu
0: omo odo yo si ma lu ya re popo po nibi ti isu yo si ma parada di iyan fe lele bi eti yo si ma lo tirin lena fun
1: toyi toyi obe
0: gbogbo loye ilu afin lokunrin lobirin
1: egbe agba
0: egbegun
1: ilekure
0: ni yo ko le se ke pa si kabiyesi yo ba professor ali aji mustafa abdurrahim adejoro
1: asoro wo keji alafin ti ilu afia koko
0: ya gomeji aro ojo bo gbon ojo su keje
1: July 2023
0: leyin iwure lenu kabiyesi alafin laafin
1: ojo kabiyesi apele lago mewa aro lori papa sere AUG primary school afia koko
0: nibi ti loba loba loye loye ati awon otokuli ilu
1: pa gbogbo eyan yo ti peju fun odun ijesu afia koko
0: lara lakale eto ojo yi ni
1: ijije ere ibile
0: ijije so iwo gbe ijile afia
1: ebun pataki fun agbe ti isu re ba fome julo
0: to ti iwure lenu oba professor ali aji mustafa abdurrahim adejoro
1: alafin ti ilu afia koko
0: igi a lo sile kaya jemu laafin koko
1: chief oluro ati aishifa remo ni olukede loruko igbimo ijesu afia koko 2026
2: Another season of sports as the 8th edition of Akogun Under 20 annual football competition holds the final. The annual competition is put in place to unmask soccer talents across the four walls of Akoko land. The Rand Leather competition began on 14th June 2026 with 20 teams. Now, the winner emerges on 31st of July 2026 as Owase FC and Oriofe FC will lock arms. Venue is Ojomeni High School, Agba, Oka Akoko. Kickoff is 2 p.m. This year's special guest is
3: Aloysius Ago, former Nigerian international and ex Super Eagles goalkeeper coach. I will be in Oka Akoko, courtesy of Honorable Akogun Olubenga Omole for the 8th edition of Akogun Under 20 annual football competition. I will be coming to see the football talents in Akoko land.
2: Announcer Akogun Honorable Olubenga Omole.
4: Stand up. Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University, Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. An answer, management.
5: Gbogbo ẹbi àti ọmọ màmá wa Queen Mother Janet Abiye Oluwaṣọlá Aya Olaseyinde Ajayigo ọmọ Kọ́líù Làwà ọ̀tún ìyá ìjọ CAC òkè ìlérí Olúwa Àkúrẹ́ 95 years ni màmá lò kọ́lọ́jọ́ tó ṣíwọ̀ wọn láyé o bí ètò òsìnkú màmá yóò ṣe lọ nìyí Wednesday August 5th, 2026 ni àṣálẹ̀ orin onígbàgbọ́ ilé màmá ní Ṣọlágbadé Street Saint Muslim College Owe Àkàlà Àkúrẹ́ Ondo State Thursday 6th August 2026 láago méjìlá ọ̀sán láò tẹ́ màmá sílé wọn iyun Christian Wake láago mẹ́rin ìrọ̀lẹ́ Friday 27th August 2026 ni sìndágbére láago mẹ́jọ àárọ̀ lẹ́yìn ferúferú yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nílé màmá òun náà ni ìdúpẹ́ níjọ CAC òkè ìlérí olúwa off commercial secondary school Àkúrẹ́ Ondo State gbígbàlejò yóò wáyé ní Saturday August 8th 2026 láago mẹ́wàá òwúrọ̀ ní St Luke Event Center ìdí àgbà tuntun Àkúrẹ́ Ondo State ọ̀kárẹ́ òye yìí ọmọ.
6: A máa lẹ ìdarí jára gbogbo. A máa bí òṣùwọ̀n máa máa jájá tán máa rẹ̀ ní koko lulẹ̀ òṣùwọ̀n. A máa bẹ́ ẹnu máa ta
7: máa ra àwọn
8: ènìyàn
7: ẹ̀yin tèmi ohun rere ti sẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Labode Health Center tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tún ẹgbẹ̀rún mẹ́ta àti gba ó lé márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Labode mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Labode tó tún ẹgbẹ̀rún 18,000 wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́ láwọn ilé-ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ ètò ìwòsàn ń bẹ fún àwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára ìfètò sọmọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn ilé-ìwòsàn Labode Health Center súnmọ́ ọdún bí o ti lérò lọ mú àwọn ilé-ìwòsàn náà dájú fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́ ó yẹ ìjà àjọ sọ́pọ̀ mú àwọn ilé-ìwòsàn Labode rẹ dájú fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
8: The Latter-day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà possessing our possession tá a mú ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ohun o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tí ṣé àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí ọlọ́run àárín pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀ ìwòsàn ìdáǹde ohun ìgbàlà ní kíkún ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o Pastor K.S. Enison, Reverend Dr. Olusoji Oluyori, Pastor Aro Banfe, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi International Headquarters Convention Ground Tijọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmọ̀ Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o wá kó o wá kópa nítorí Jésù dúró dì ọ́.
9: Oh yes! Kóbà tún ti tún! Fún alágbàyamúyamù ètò automatic miracle hour! Total deliverance tó máa ń wáyé ní Prayer Center Church of God! Tó kalẹ̀ sí àdófùré ìdánrin road Àkúrẹ́! Ọjọ́ kìíní lóṣooṣù ni! Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀! Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò!
10: A kì í ṣeré yàsọ́jọ́ ni mo ṣe mí náà rẹ̀!
9: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Láwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Hey! Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣí náà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀ olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀ ọjọ́ kìíní oṣooṣù mà ní o

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: across Nigeria. Teachers are changing lives every day. Now it's time to celebrate them. Applications for Multina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.multinateacheroftheyear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a 1 year supply of Multina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
1: The Multina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.
2: Pọ̀lú wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìsí ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀, tó dùn, tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig, ní ìfẹ́ oní pig.
3: Pig, reach for your pig.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: What?
7: Aww. My love, what happened?
6: Before I marry you, the TV where you promised, the fridge, inko, where it is? Washing machine, inko. Will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, first off, continue the wedding.
8: Yay! Walk God up, talk together.
7: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
9: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
10: CityCare! Pay small, small. Live BB!
11: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
12: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
11: Ṣé mi ò sọ fún ẹ?
12: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
12: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
13: Jẹ́ kí n kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí tirẹ̀.
14: Gbajẹ ni àdúgbò ọgbọ̀n tó kẹ̀ àgbà kókó ń kéde sí kọ́ta ṣe kábẹ́ òkú bàbá wa. Ìwọ́sí Ọlọ́run àlàyé olùṣọ́ àgùntàn Gabriel Ọlọ́run dá Gbajẹ JP. Ẹni tó fìgbà kan rí jẹ́ Registrar CSC Theology ilé ìfẹ́. Provost of Same Seminary Iléṣà. Founder of Christ International Bible College Kàrẹ́. PTA Chairman Òkè Àgbà High School. And Pastor CSC Ọlọ́run dá Miláre Àjẹ Òkè Àgbà kókó. Bàbá wa Gbajẹ ti fi ayé àti ìgbà wọn fẹ́ Olúwa àti àwọn ènìyàn. Nígbà tí ó tó àkókò ní ojú Olúwa, Ọlọ́run sì rán Jésù pẹ̀lú Apostle J. Babalọla. Tí Angeli Gabriel láti gbé Pastor Gabriel Ọlọ́run dá Gbajẹ gẹ́gẹ́. Ó di okun àyà Abrahamu lọ́jọ́ kìíní oṣù kìíní 2026.
15: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
16: Ètò ìgbéyàwó láyé.
15: ẹ jọwọ ẹ dúró ná jàre.
16: Kí ló ṣẹlẹ̀?
15: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
17: Ẹ ní tòótọ́.
15: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
17: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
16: Èmo ló tún jẹ́ CDK báyìí.
17: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
15: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
17: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
15: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
17: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
18: CDK, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

ẹyin náà gẹ àjọ mọ fẹlẹ ká fi mọ dúpẹ lọwọ ọlọrun láàárọ yìí. Ẹ mọ àwọn àgbà kan wọn onímọ̀ wọn ní béèyàn bá sùn kò yàtọ̀ sí ìgbà téèyàn bá dolóògbé. Ọlọ́run ọba ló tún jí ni símọ́lé àlàyé lóòrọ̀ ọjọ́ kejì. Ìjáde ìwọlé wa ni ká sọ ni àbí bíi mélòó. Ẹlòmíì tiẹ̀ ń jáde nínú yàrá rẹ̀ lọ́ba lùwẹ̀ gan-an, ó ń ṣubú lulẹ̀, ó sì ń gbabẹ̀ lọ. Alhamdulillah lórí tèmi ó mọ kọ́ńtèmídégbè ga àlàní.

bá a ṣe ń jáde lọ láàárọ̀ tòní. Ká a jáde ká a mọ́ jáde lékún lọ́wọ́ o. Ìwọlé àti jáde wa kọ́ mọ̀mọ̀ mẹ́kún dání. Mi ò ní síwọ́ gbogbo gbàdégbèga lànà ni màá mọ́ pàkíyèsí àwọn ọlọ́kọ̀ àwọn ọlọ́kadà. Ẹ dákun ẹjá wà á jẹ́jẹ́ fún tòní. Ẹjá wà á jẹ́jẹ́. Ọlọ́run ọba ló ń báyàn wà ẹni tó bá jáde láàárọ̀ tó padà wọlé ẹ̀ láyọ̀ àtàlàáfíà òun ló mọ̀ wá o. Wọ́n ní a máa rí àwọn tí ń bẹ lágbègbè wa àwọn tá a jọ wà lójú títì tí wọ́n ń wakọ̀ yìí gẹ́gẹ́ bí aláìmọ̀ wà. Ẹ bá yín sókè ọ̀gá wakọ̀ ẹ yín sókè dáadáa. Èmi nìkan mo mọ̀ wà lójú pópó. Ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ò tiẹ̀ mọ nkankan. Bí gbogbo wa bá lè mọ rò bẹ́ẹ̀ kò ní mọ séwu. Ẹ sì já yàgò fún bọ́mbà tù bọ́mbà. Ẹ já ṣe ṣe ń jí wa dání. Àwa tá a gọkọ̀ àwa tá a gọ̀kadà. Ẹ̀yin ọlọ́kadà náà ẹ̀yin náà ní ṣe ń jí yín dání. Ojú ò ní tì wá ojú ò ní tì mí. Ojú máa yọ ńlá pètò yìí. O ṣeun Fẹ́mi Sola.

0: mọ bá ṣe mọ ń ṣe ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nǹkan kan tí ń lọ nígboro. Òun ṣe é ṣe kó jẹ́ lágbọ̀n òṣèlú lágbọ̀n ọ̀rọ̀ ara wa gangan. Ohun táwa pẹ́ kẹ́lù lónìí. Nǹkan tó já pé ó kan àtọmọdé àtàgbàgbà kódà àwọn mọ̀jẹ̀sín gan náà ni. Òun náà lọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú jíjápajápa syndrome yìí. Táyé fẹ́ jápa Kẹ́hìndé fẹ́ jápa. Àwọn kan sì ti ń bẹ lójú òpó ayélujára báyìí kódà gan àjọ immigration Nigeria immigration service ó ké gbàjarì ẹ̀ láìpẹ́ yìí pé àwọn kan ń bẹ lójú òpó ayélujára tó jẹ́ pé jojúmọ́ òun ni wọ́n ń fi ni wọ́n ń tan àwọn èèyàn ẹ mọ̀ nǹkan tá a máa ń pè ní human trafficking kíkó ní rìnrìn àjò láti lọ fi ní ṣòwò pa. Àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n finú fìdọ̀ sọ pé mo fẹ́ lọ sí ìrìn àjò ní orílẹ̀-èdè yìí mo fẹ́ ṣípò padà mo fẹ́ lọ sókè òkun mo fẹ́ lọ sí bóyá ilẹ̀ adúláwọ̀ ni bóyá orílẹ̀-èdè tí ń bẹ ilẹ̀ adúláwọ̀ ni àbí ti orílẹ̀-èdè tí ń bẹ ní ìlú èbó lókè lọ́hùn-ún. Bẹ́ẹ̀ sì rèé àwọn alágbájá kan ti ń bẹ lójú òpó báyìí wọ́n ti ń bẹ káàkiri tó jẹ́ pé wọn ò ní ìwé àṣẹ gẹ́gẹ́ bí akóni rìnrìn àjò lọ sókè òkun. Irú àwọn èèyàn wọ̀nyí àti gbọ́ròyìn a ti rí wò ní fọ́nrán pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń kó ni kúrò lórílẹ̀-èdè yìí wípé bẹ́ẹ̀ bá lè dókè òkun o bẹ́ẹ̀ bá lè dé Canada bí bẹ́ẹ̀ bá lè dé USA bẹ́ẹ̀ dé Ghana bẹ́ẹ̀ dé Libya bẹ́ẹ̀ dé gbàkan ẹ̀ wò ó iṣẹ́ tẹ́mọ ṣe ọ̀sálárì ẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹ sí Nigeria money yóò tó 3 million naira èyí ò wá mọ́ mú káwọn ọmọ orílẹ̀-èdè káwọn náà mọ́ sá kẹ̀tíkẹ̀tíkẹ̀tí tẹ̀lé wọn lẹ́yìn. Illegal immigration nínú ìrìn àjò lọ́nà àìtọ́ gbígba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí gbígba ẹ̀yìn kọ̀rọ̀ jáde kúrò lórílẹ̀-èdè jáde sórílẹ̀-èdè míì a wo adùn tí ń bẹ́ńbẹ́ a sì wo ìjìyà tí ń bẹ́ńbẹ́. Láàárọ̀ yìí mo lálejò kankan rìn lórí ètò tó jẹ́ wípé lọ́nà kan àbéjì àwọn náà ti wọ́n nírírí yìí wọ́n sì mọ fi ìrírí wọn wọ́n mọ fi dáhùn àwọn ìbéèrè wa láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ láti fi ta wá lólobó àwọn nǹkan tí ò yẹ ká ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe ṣùgbọ́n kó tó di pé màá gbé àlejò mi wọlé ẹgbẹ́ ń lọ sójú ọjà náà mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements and fees from the university's website www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.

0: Olorin o ti so die ninu oro oni woni won ka won lo si America lai ni visa ale jo wa mo ki yen ku oju mo salafi ale wa e se won ba gbo nso ke daada e ba daruko yin fun awon ara le nfere njogi atori le de ta tin ba wa soro gan ni san
1: Ademola Ajakaye omo won ni ilu Ilesa omo won ni ilu Ifewara
0: o so fe so gi sakonu
1: beni
0: o da o nta pe ke lo le aro yi awon iroyin kan be tin jararan tin fo sotun tin fo sosi nipa bi awon eniyan kan bi won ti sora mo di akonirin ajo lo soki okun to si je pe won oni wi ase iroyin pelu awon kan ta won eyan so loju opa ilu jara to si gba na we iroyin kan ta won eyan lo lobo nipa awon ewu tin be ninu gbigba ona eyin lati pe keni o lo si rin ajo lo soki okun gege be en to ti ni riri gege be en to ti ni riri bawo ni rin ajo lona ito ikiko ni lo si rin ajo lona ito gbigba eyin alu ko bo lo se ri loju tin gege be en to ti ni riri
1: ki olorun ba laanu ko ba wa tun ri lede wa se
0: amen
1: to ba je ko ri lede wa sise dede ni to da se nkan tu wo ilu iru irin ajo yi ko seni to ma fori si ilu ti mo wa yi to je libya yi awon omo ilu yi agidi oga ti mo n ba sise
0: libya le yin wa bayi
1: bẹẹ ni libya ni mo wa mo dede ti wa n bi bayi lagbara olorun osu ta ma bo si lo ma podun merin
0: odun merin
1: bẹẹni so ni ilu yi awon omo ilu yi won ki n jade why bi won se ni ijoba yi won tẹ won lọrun oga ti mo n ba sise o ni lati jo ton di bi is 27 years now o ma pe 28 years nsin lati ibi kan wa tan pe Musurata ibi kan wa tan pe ni Tripoli ibi kan wa tan pe ni Benghazi ko ti ko ni Musurata yi lo si Benghazi ami lo si Tripoli gan won ni pe kilo de pe kilo oni kilo fe lo se oni bi to n wa ite olorun olopa ni one star lo wa last week lo pari course ye fun two star ani alana e na gbe moto titun tendi ana alana e na gbe moto titun tendi na gba ti owo na gba ti owo etele that is what nkan ta n pe ni ijoba n sise won de ran ti omo onilu won ran ti omo onilu pe no ijoba yi ko n sara won nikan lo ma sise fun gbodo sise fun omo onilu so emi na wa ri reason to je pe ko le lala ko n fe lo si anoda ninu ilu kan niyen o 27 years ko lo si pe boya o travel lo si
0: ko lo si ilu odi keji
1: another state ko se ilu
0: ipinle mi
1: ko lo si state mi yes ko lo si ipinle mi
0: o da gege bi iriri yin a ti gbọ nipa kiko ni rin awon ti won so pa won fe ko ni rin ajo lo soke okun yin won se le ri fa won eyan pe a ko yin lo America a ko yin lo London a ko yin lo Canada awon ti won fe ko ni rin ajo yi won pada bara won ni Libya tabi bara won ni awon orilede ile adulawo mi gege bi iriri ti yin ni bi te wa yi bawo ni won se nfi awon iru awon eyan won yi se iru ise wo ni won fi won se a mo pe ninu oro temi pelu yin jo so ona o wu eyin leyin ririn ajo yi sugba won eyan kan be to ye pe won tan won sinu e ni bawo ni iriri won nibe
1: e se olotu se ri opolopo e je ki so pe lori e je ki menu ba lori obirin lori pe irin ajo yi affect awon eyan lopo lopo obirin lo affect ju obirin lo se palara fuju
0: esiawo
1: nisi awon ijoba ibi gan won fe keyan wole mo an ngba mi la mi o mo mo se le so yoruba ejo olotu lack of information
0: I see royin toto I see tanilolobo to ye
1: yes o tun wa lara nkan to nko ba most of awon obirin wa but in see awon kan wa te je pe won tin lo after te ba pada silu won lo sori yomi awon kokko tin gbo in see awon to ba so pa awon ma wa si bi insin bayi o ma je pe awon ti won ni information ti o to lo mu lori ko o ele to wile to fido to fin do pe o fe wa fun alara un but ka pa wa soro lori awon okunrin most of our work emi temi o mo di bi so ko ke o ibi ti ilu ti mo wa yi o ti su mi o mo fe rin si waju ise ba a se le leso nipa window ati ilekun nipa ferisa ati ilekun mo se nigeria kin to ko nigeria
0: aluminium
1: but ilu teyan wa to je pe to ba ma gba bawo na se ma pe 4 bedroom flat in yoruba
0: e ti sona bawo
1: o le ri owo kankan lere eyin igba to ba pari ise o le ri owo kankan so ko fe fi si ipamo adura pe ki owo to gba gan ko le ka ise to ma se ni nitori pe idi ni wipe ngba kan so pe won fe gbese fun e but awon bi customer awon bi onise mewa na ti ma gba na ti ma gba quotation lowo won to de je pe awon gba se pe kale je ko se pe an gba se kale ri kale ni ifipamo so iru situation yi ngba mi o ma muyan wa pe o ma muyan pinu pajawiri pe no je ki n tesiwaju ibi to ma jasi to ma jasi
0: nje ti pade awon omo orilede nigeria kankan bi te wa to je pe ise ton fi won se o je ise to pani lekun
1: olotu
0: an gbo yin
1: ngba kan niyan mo se onigba kan niyan ki n se sin mo e mo pe ko si bi ti won ki n gbe dana ale
0: obe kan dojura lo ni
1: bẹ́ẹ̀ ni nsìnyìn kò dàbí ìgbà kan nsìn mo lè sọ pé ó wù mí mo fẹ́ ṣe ni kì í ṣe pé wọ́n lè fagidi mú mi mọ́ because ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ìgbà tó bá débí bóyá wọ́n tàn wọ́n ni o bóyá àwọn fúnra wọn ló wá o wọ́n á ní iṣẹ́ ìyá agbára wọn ò lè gbé mi o ni so ju bayen lo
0: o da wa ni se awon fọran kan be loju opo ayelujara nibi ti awon eyan kan to de lati ile okere nibi ton ti fi won sowo pa ton ti n so iriri won a bibili ati bebe lo awon mi ti en so wipe gbigba eyin ona iyen gbigba ona alumokoro yi rin ajo yi lona ti oto awon mi n gba desert gege bi iriri yin a fe ke salaye fun wa kini nkan to ju awon eyan ri ni rin ajo yi bo ni desert se ri bawo ni irin ajo yi gangan bawo lo se ri nisan afeke salaye fun wa laarin iseju belenja
1: oluwa seun irin ajo bawo mo se le pin ki n se a le so pe 50-50 70-30 ni
0: 70-30
1: ẹni ori ba ko yo lo ma dupe ki tu wa se pe ka de ilu igangan ni koko ka pada si ilu wa gan lenu ope to le yo
0: o tumo si pe ati logan ko lewu to ati pada wale
1: no ki se pe ati pada wale ni pe kini ni wipe kolo ma je ka sirin kolo ma de je ka jo ni tan wa
0: lona we salaye fun wa
1: ẹlòmíì wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí tí kì tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ láti bí ọdún kan oṣù mẹ́fà ọdún méjì tí ò dẹ̀ mọ́wọ́ tí ò mẹsẹ̀ because nílùú yìí wọ́n kàn lè rí pé àwọn ọmọ ìlú báyìí pọ̀ nínú ilé yìí káwọn ọlọ́pàá dẹ̀ wá kán kó gbogbo wọn odidi oṣù méjì mẹ́ta gan wọ́n lè mọ́ bẹ̀ wọ́n fi tán kó lẹ́mìí lọ láti sọ àti mo fi máa ń sọ pé kọ́lọ́ má jẹ́ ká ṣìrìn ká máa ká tún máa ju ẹni tá à ń wá.
0: Báwo ni ìrìn àjò desert ṣe rí? Ìrìn àjò ní desert.
1: Olóòtú.
0: Afẹ́kẹ̀ ṣàlàyé fún wa.
1: Ẹni tí ò lọ ò lè mọ ohun.
0: Òun náà la ṣe ní kẹ ṣàlàyé torí ẹ̀yìn ti lọ.
1: Máa advice yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní Nàìjíríà. Tó o bá lọ́kàn má tẹ̀rí sí kò ṣẹrù ọmọdé. Ẹlòmíì lè sán egun kó má lọ́kàn. Nǹkan tí ò yẹ kó kò tó bá kò lójú ọ̀nà yẹn tó bá débi tó ń lọ gan ó lè má gbádùn ayé ẹ̀ mọ́.
0: Àwọn nǹkan tá a fẹ́ kẹ́ bá a mẹ́nu jà torí àwọn èèyàn láti mọ ewu tí ń bẹ nínú gbígba ẹ̀yìn ilẹ̀kùn sọ pé àwọn fẹ́ japa tàbí káwọn èèyàn kankan déédéé sọ fún wọn pé ó yá a kò yín lọ sí Europe nílò visa a gba Libya kí ni àwọn nǹkan tẹ̀yìn ń rí lójú ọ̀nà
1: yìí. Number one olóòkú fún àwọn tó bá ń gbọ́ wa nílé.
0: Ó ń gbọ́ wa dáadáa ìlú ń gbọ́.
1: Ẹnikẹ́ni èèyàn tó yàn tó bá sọ fún yín pé ẹ jẹ́ ká lọ sí ìlú ẹ nídìí passport ẹ nídìí kínní ẹ má rìnrìn àjò yẹn. Kò síbi tẹ́ ẹ fẹ́ hẹ́ǹdì sí ju ìlú Àràbù yìí náà lọ. Because èmi ò mọ ibi tó fẹ́ gbéra even though ó sì ń gan kan ní o fẹ́ lọ sí Ghana o gbọ́dọ̀ ní passport yẹn. So ibikíbi tẹ́ bá ti ń sọ fún mi pé ẹ fẹ́ lọ o even though ṣe láti Ọ̀ṣun kan ní pé ó ń bọ̀ Kánò àbí láti Èkó kan ní pé ó ń bọ̀ Kánò o dẹ̀ fẹ́ gbé ọkọ̀ òfúrufú o gbọ́dọ̀ níwèé ìrìnà. Táwọn ẹ̀ sọ pé wọ́n wá sọ pé wọ́n ń lọ síbì kan ẹ̀ nídìí físà ẹ̀ nídìí pásítọ̀tì ẹ̀ ti gbà pé wọ́n chance ni. Yàtọ̀ sáwà tá a dìtámì pé no mò ń lọ. But nǹkan tí mo wá rí ń bẹ̀ ni wípé nígbà tí mò ń bọ̀ lọ́dún yẹn lọ́hùn-ún gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a jọ rìnrìn àjò tá a jọ pàdé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé wọ́n fẹ́ wá dún sílù yìí. Ṣé nǹkan tí mo sọ yé olóòtú?
0: Ẹ tún ṣàlàyé dáadáa.
1: Ọ̀pọ̀lọpọ̀ wá pé kán fi ìbí ṣe àtẹ̀gùn. But ìgbà tán débí wọn ìrìn àjò yàtọ̀ orí omi yẹn ń ṣẹrù ọmọdé lọ́wọ́lọ́wọ́ tá a wáyé. That is why tọ́pọ̀lọpọ̀ fi wà stranded sílù yìí. Because ọ̀pọ̀lọpọ̀ kò nu ilé láì níṣẹ́ ọwọ́ ara wàhálà kan tún nìyẹn olóòtú.
0: Béèyàn fẹ́ rìnrìn àjò bí ò bá tún níṣẹ́ ọwọ́ gan wàhálà.
1: Níṣẹ́ ọwọ́ kódà F9 pátápátá ni. Tó o bá níṣẹ́ ọwọ́ òótọ́ o máa upgrade to the assistant. But tó o bá níṣẹ́ ọwọ́ kó o fẹ́ rìnrìn àjò kan bákan méjì lọ̀rọ̀ rìnrìn àjò especially àwa ta tó jẹ́ kó ojú ọ̀nà lágbàáyé even though kì í ṣọ̀rọ̀ ojú ọ̀nà nìkan. Máa advice pé ẹnikẹ́ni tó opportunity bá jáde láti lọ sọ pé òun fẹ́ kò ní ìlú kan sí ìlú kan kó gbìyànjú kó níṣẹ́ ọwọ́ tó dángájíá.
0: Kó sì gba ojú ọ̀nà tó tọ́.
1: Tó tọ́.
0: Kó lọ gbàwé àṣẹ.
1: Olóòtú olóòtú ká mọ̀ sanra wa èèyàn mélòó ló fẹ́ ní owó tó fi máa gba ojú ọ̀nà tó dángájá lọ́wọ́lọ́wọ́ ń sìn.
0: Ṣùgbọ́n àwọn èèyàn kan ń gbàwé lọ́dọ̀ immigration tí wọ́n sì ń rìn lọ́nà tó tọ́.
1: Nísìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòó ló lówó yẹn sà. Nsìn báyìí mo ṣe ń gbọ́ nsìn báyìí ìwé ìrìnà ọlọ́dún mẹ́wàá bi ah mi o mo Yoruba bi 300 bi 250 to 300,000 no pe iwe ire na olodun marun bi 150,000 ejo awon osise ijoba gan wo lo le ku giri nsin pe awon fe lo gba iwe ire na nibi ti o je pe owo osu won gan ko to laji owo iwe ire na
0: ibere kan be ti mo ife ke yanana boya e mo yin ye seyin ni sugbon ilu nilo lati gbo lati le mo ewu ti nbe ninu e tori popo ninu awon ti won polowo e lojo paye lu jara pe ile eko kan wa ni UK ama ko yin lo e nilo lati san owo ofe le ma keko yi kini kan tabi ise kan nbe ni UK 1 million naira ni salary yin ma je lopesu popo ninu awon eyan to pariwo kini lati fi ta awon mo orilede Nigeria je ni won so pe e nilo iwe irin ajo e ja gba desert rin kini nkan to je ki desert lewu kini nkan to mu ki ojo ona yen gangan lewu afeke salaye fun wa eni riri e
1: olotu ewu po
0: e ba salaye e ba yanan na bi meji abi meta ka le mo nkan tin be be
1: ewu japa che ewu airi omi mu nigba to ba ya to mi te gbe lowo ba tan ni e mu to di yin nigba to ba ya ga ni ri toto mo
0: e mu igbonse
1: be nigba to ba ya ga ni ri mu mo sebi te ba ro mi mu lo ba ri toto elomi ko nu le ko da pe gbogbo nkan irin ajo inu desert yen de ni o po ju ilu ta ti ko lo te ba so pe ohun be o lagbara ju ilu ta ti ko lo se bi ti o ti sibi te ti le farapamo pe ohun yi o lagbara ju je ki n bo sabe gi
0: aimoye
1: awon emi aimoye emi lo sonu loju ona
0: se ki se bi teyan le rin laarin wakati bi melo kan abi laarin ojo kan ni so le jurin ipinle ondo si sokoto lo ni
1: o nse ajo tele rin laarin ose kan olotu te ba mu ajo ki se ajo tele rin laarin osu kan tawon oloko video ba gbe yin oni mo se so pe ni ti o ba wa o le mo ọ̀tọ̀ ni wípé ìwú mo dìtámì pé mo fẹ́ wá ọ̀tọ̀ ni pé wọ́n tẹ̀ ẹ́ because ẹlòmíì tó bá tán nígbà tó bá fi máa dé láàjì ọ̀nà ìrẹ̀wẹ̀sì máa bá ọkàn ẹ̀.
0: ó dà
1: ó yàtọ̀ sí ìwọ tó ti gbọ́ nípa ẹ̀ tó dẹ̀ mọ́ pé no ibi tó bá máa dà ló máa dà.
0: Wọ́n ń kó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi iṣẹ́ àti ètò ẹ̀kọ́ tí wọ́n fi tàn yìí wọ́n ń kó ọ̀pọ̀lọpọ̀ wọn gba orí omi ewúwo ní bẹ lórí omi láti borí omi japa lọ sórílẹ̀-èdè mi.
1: Olóòtú
0: àgbọ̀ yín
1: ewu tó wà lórí omi gan tún burú ju ti desert lọ
0: lọ́nà wo
1: because tí wàhálà bá ṣẹlẹ̀ lórí omi tẹ́ àwọn ò bá tètè rí rescue kò sí Abuja lọ́rùn ọ̀pẹ.
0: Bí ìjà àbí bí káwọn méjì ò mọ̀ jà àbí.
1: Kì í ṣe bíi pé káwọn méjì máa jà ẹ mọ̀ pé ńgbà míì àwọn ìlú tẹ ń lọ wọn ò fẹ́ kẹ wá. Àwọn ìlú tẹ ti gbéra ó lóye owó tí àwọn ìlú tẹ ń lọ tán sọ fún wọn pé ẹ máa mú àwọn èèyàn tó bá ń bọ̀ ẹ má jẹ́ kán wá mọ́ èrò ti pọ̀ jù. So during the process tẹ́yìn ti wà lórí omi tẹ́ ti gbéra báyà wọ́n ta àwọn eke wọ́n ta àwọn lólobó àwọn náà gbéra wọ́n gbá tì yín.
0: Àwọn wo ló ń jẹ eke?
1: Àwọn ọlọ́pàá ìlú yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lé yín from there ẹ̀yin náà ń sá àsálà. From there bóyá omi tó ń yí lẹ́yìn lọ kọlù tó di pé ó di kàṣàlà kì í dẹ̀ ṣe gbogbo àwọn tó wà nínú ọkọ̀ ojú omi ló mu mí wẹ̀ and ṣèbomi tó bá kéré ló máa sọ pé o fẹ́ wẹ̀ so from there ti o ba si iranlowo lati se awon eyan gba yen so o ti sure pe gbogbo won ma ku ni igba mi je mo se ma n gboro yin ori omi ni pe awon mi le wa so je pe won lo along ni ori omi yen boya won sina o epo won tan
0: eyan le sina lori omi
1: o sina dada o
0: baba mo bi a nre se o ye ka
1: rada won le muna lo
0: baba mo bi a nre mo sa le pada seyin ni
1: e mo nilu yi eni to ba wa to ba de wa ni mo se soro ilu ma mo nkan ti mo so o dabi pe o ti wa lori omi o wa nlo ah o wa so pe oluwa mo dupe o mo bo lowo wahala ati pada wa si bi ogun ni ati pada wa si bi ogun ni
0: o da ninu awon iroyin ta gbo se n gbo mi alejo wa
1: mo wa pelu yin olotu
0: ninu awon irin ajo ta ninu awon iroyin ta gbo ati oro awon eyan kokan a fe ke je ri e won ni lo to ni pe tan ba ko awon eyan wonyi bo awon ti won fi ise ti won fi eto eko ti won fi tan jade ko lorilede bi won ba ko won de oke okun won ni won mo n gba passport awon mi ti won ni le lori ofe ati wale won mo n fa won mi se owo na bi won mo n fi awon mi se ise pa ise to le ise kise ti je pe ba won bi o se mo gbo bi won se mo gbe igbe aye won gan yo da bi etakuse se looto ni iru awon oro won yi a fe mo gburo okere kakan mo fi dajo a fe gbo lenu onikan gangan se looto ni
1: ni bi mi o de so tele tele o but nisin ko si nkan to jo bo tan ba so pe won fe ko eyan wa fun eko ni ilu yi ke ti gba pe F9 ni
0: F9
1: obe o kini awa sa bi mo si bi gan gbianju ati damo wa pada si le kan lo le eko gidi lati bi odun merin ti mo ti wa nbi bayi mi o gbo ede won dada so iru wo to wa fe ko ni ilu wa to wa so pe won fe won fi eko te wa si bi ki lo fe wa ko because won lede meji arabic ni so iwo te wa so pe okay o ma bo ko wa lo keko nlu yi ti wo na de la ri mo ton so pe o nbo wa keko ko si we irinna ko si kini visa ko si kini
0: F9
1: e ti mo pe one call ko ni
0: o da eja ko nle bayi imoran wo le ni fawon odo orilede Nigeria ti won gbero lati tele awon ti won ni wi ase awon akonirin ajo ti won ni wi ase yi imoran wo le ni fun awon odo
1: before imoran awon ijoba wa ni ise lati se
0: a nlo sibe na o ti ya yin na nu o ti ya yin na nu ni so e mo babo
1: because a le fun awon eyan wa ni moran la se pe awon ijoba igba ti ijoba ba to sise ni moran to le wulo fa awon eyan wa
0: a nba yin bo
1: iru awon ton lo pariwo lori amuhumaworan lori agbohunsafefe yi o ye ki ijoba wa kan se okay kan se iwadi
0: ofin toto
1: won pe se nkan tan because ori aye nu kara na ti wa nse
0: na ti nka awon eyan
1: na ti nka awon eyan okay esin bayi iru ilu Cairo awon eyan wa to nlo tori mo ma n ba won fa pe kilode ngba te ba so pe oke e n gbeyan lo lati Nigeria gbeyan lo si Cairo won de sign odun meji contract sebi flight lawon yen gbe lo eyin te wa gbe won wole e ma so fun won pe kan san owo odun kan ati osu mewa kan fi da owo te fi gbe won wole pada inu odun meji contract tan sign o
0: kò sí ẹnìkankan tó fẹ́ jẹ bọ̀ wálé
1: wọn
0: kàn lọ fi wọn ṣiṣẹ́ panu ni
1: bo na ti fe je so gbogbo awon nkan gbogbo awon nkan to ye ki awon ijoba wa kan ba wa moju to ni yin because most of awon obirin wa to ba ma fi se ton to ba ma pada gan emi gan nkan to ti ma wa loko lo e ko le reason bi eyan gidi mo iwo ton to lo si lo oyibo to ti wa excited I'm going to kini
0: mon lo Spain mon lo Europe
1: o lo Europe e kan suddenly to bara e ni ru bi ta wa yi suddenly to bara e ni Cairo suddenly to bara e ni awon
0: Gambia
1: kini e to kan bara e je sati te so pe ibe na ibe le ngba lo Tunisia ibe le ngba bo mi se eni ti o ba lokan se nkan to kokko ma jalu oko le o le ma pada je eyan mo
0: ele fi gba kan sun segbe oku
1: ah olotu shari emo emi temi temi temi determination ni igba ti mo kokko gbera a wa nu desert a n jeun lowo lawon olopa ilu ta wa won won de ku wa won da wa pada si Nigeria mo simi ose kan so se meji mo tun gbera irin ajo e ti mo pe lele keji e ti mo pe emi yi o ki n se pe won lo mi mo determine ni to ba de je pe ilu wa function ni my brother mo so pe opportunity ta won mo ilu yi ni ta ba ni laje olotu ko seni te ma fi bi lot o ma eni to ba fi lo yan o ma gbe ni e se pe ni bo tin gba ti o si yen nko okay e je ke tu wa so nkan kan sin bayi o ise ti mo lenu odun merin ti mo de ju orisi ise marun mo ti mo but olotu tin ba ni pe mo de Nigeria ise mu fe wa da sile bese po petrol ma pa ota oluwa e
0: o ti da eni ki ijoba kan ma se ofin toto awon to n pariwo
1: awon ke
0: lori
1: even to tun e mo a le ma pariwo ijoba ki se ijoba nikan awa gan lara ti ka lara wa e mo ife ti sonu lorilede so anybody lo n wo na won ni ti aye omo eku ba baje abi to se bi owo won ni taye eku ba baje inu isasun won lode ko le se somsom on kan tawon opolopo to fi n lo ile aye nisin ni e lorilede wa
0: oda imoran wo le wa ni fawon odo to fe rinrin ajo
1: imoran ti mo le mu ni wipe tan ba so pe e wa lo si bi bayi e ni di iwe ona e ni di kini e je ko ye won wipe e lo tan ba de wa so pe okay o ele to je pe o yo iwe irinna o se gba o se awo ni eni kan fun e ni work letter agreement to wa ni iwe bi te ti fe lo sise
0: te ko ka daada
1: bẹẹ kọ kàdá a mọ fáwọn ẹlòmíì náà tún máa fọ ìdí ẹ o tó ráwa ta wà ń lu ibi náà wọn ti fi gbá wa ok a wà ń lu yìí o ẹ jẹ káwa náà tún mú fọwọdo.
0: ṣùgbọ́n àwọn àjọ kan ń bẹ téèyàn lè ṣe ìwádìí irú àwọn lẹ́tà yìí lọ́dọ̀ wọn.
1: ó wà but àwọn mélòó ló ní làákàyè pé àwọn àjọ kan wà ara kan ti mo si n sọ pe ngba mi information wa nsin bayi ti ba se pe boya kini eni to ma lo mi si iru awon irin ajo yi o ma mura eni to ma gba mi nsin o ma mura why enu irin ajo ti mo ri o ti mu opolo mi si 24/7 ma wa online ma mo nkan to n lo igbese to ye ko gbe igbese ti o ye ko gbe so se eni to wa ninu oko ti o ni opportunity yen ọjọ́ wo ni wọn ò ní tàn sí irú ìrìn àjò yẹn.
0: ẹ ti ṣeun fún tòní àlejò wa ọ̀gbẹ́ni àjàkáyé lati orilede Libya laarin iseju aya e pinu ati pada wale abi be ko
1: o di dandan ajole tabi le
0: e ti se o e ja yonda yin tori ise ojo lagbara olohun ile oni koro fun yin lati wa ona o si ni gbona ju fun yin lase olohun oba e seun fun akoko te yonda fun wa pa pe yin e si tu je ori oni se yin ori oni se ti yin ni abati lagbara olohun oba
1: e se adupe olohun lo tun
0: e se o adupe o
1: e se gan e de se te ku re ti wa
0: e se o Ashiwa.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ́ ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ẹ kọkọ yìí kò fẹ fún re rárá eléyìí hun ohun tó fẹ lò lára rẹ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọhún ó gé ka àbámọ jẹ nígbẹyìn ẹ sì mọ wípé yorùbá ní àbámọ báyìí òun náà ní gbẹyìn ọrọ kọlọ́run ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 abá mixture láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 abá mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà làwa pò papọ̀ sínú 24/7 abá mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o.
3: Mo ló wà ní omi àlọ́.
4: Ó wà ní omi àlọ́.
3: Àlejò ní omi àlọ́.
4: Ó wà ní omi àlọ́.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

Nǹkan ṣe ná tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá. Ẹ ló tó jọ mẹ́ta, ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá tẹ́ ẹ béèrè, a mọ̀ lóore. Láì ní dẹ̀nà panú lẹ́tún ní fòlòlófọ̀. Ẹja bẹ̀rẹ̀ sẹ́yẹ látilẹ̀. Tá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ àwọn obìnrin ni. Ó ti ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bá a tún ṣe kọ̀wé ẹ̀. Orí ibá méjì kọ̀.

0: fẹ́ ìyá adúláwọ̀ eléyìí tó jẹ́ ti tàwọn obìnrin tó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ẹ̀ jẹ́ ń sọ fún wa kì í sọ̀rọ̀ yìí mọ́. Òótọ́ ni pé orílẹ̀-èdè Màláwì obìnrin wọ́n fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà ní Super Falcons nìyẹn. Mẹ́ta sí méjì òun gangan lọ̀rọ̀ bá dé o. Orílẹ̀-èdè Ghana àwọn náà yẹ̀yẹ́ Cape Verde pẹ̀lú àmì ayò méjì sódo nìyẹn. Cameroon àwọn náà fi góò méjì sẹ́yọ kan jẹ́jú orílẹ̀-èdè Mali obìnrin. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí o lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ́. Àá ti bẹ̀ lọ ẹ̀kú ti jẹ́rìí gbogbo ẹ̀jẹ̀rìí ẹ̀ńtẹ́ ni. Tó bá ti di ọjọ́ Sátidé àbọ̀jọ́ Sátidé kọ́ ni ọjọ́ kìíní ni. Orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ kojú orílẹ̀-èdè Sámbíà obìnrin ní déédé aago mẹ́sàn-án alẹ́. Mo mọ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà á rí nǹkan gidi mú bọ̀ ńbẹ̀ yàtọ̀ sódo. Ẹ bá sí gbàgbé. Àfojúsùn wọn òun ni wípé kí wọ́n lọ gba ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ tàwọn obìnrin. Wọ́n lọ gbà wá fún ìgbà kọkànlá léra. Wọ́n lọ gbà wá fún ìgbà kọkànlá. Inú ìtàn Super Falcons ọlọ́run fún wa sí. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Láti bẹ̀ lọ ẹjá tó ta látàrí àtàrí. Gbogbo bí nǹkan ṣe rántá bá ń sọ nípa ìdíje ti Commonwealth Games. Commonwealth Games ẹ mọ́ gbàgbé. Àwọn aṣojú wa lórílẹ̀-èdè Scotland wọ́n ń ṣe dáadáa o. Wọ́n ń ṣe dáadáa torí pé onírúurú àmì ẹ̀yẹ. Òun ni wọ́n ti ń gbà forílẹ̀-èdè wa Nàìjíríà. Mo sì nígbàgbọ́. Nígbà tí ìdíje ò bá fi láǹfààní àti tẹnubodò tí ó parí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ẹ̀yẹ eléyìí tó ga yàtà. Òun ni orílẹ̀-èdè wa Nàìjíríà. Òun ni ó kò wálé. Ẹ kú jẹ́rìí ẹni tí ẹ ní Mr. Oranda. Ẹ jẹ́ ń sáré jẹ́ ẹni tán gbogbo bí nǹkan ṣe wà sí. Lórí tábìlì àmì ẹ̀yẹ ni ìdíje ti Commonwealth Games gbogbo bí nǹkan ṣe ń lọ. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ orílẹ̀-èdè Australia ló wà ní ipò kíní o. Wọ́n ti ní 103 medals. Wọ́n ní 47 gold medals, 21 silver medals. Wọ́n ní 35 bronze. Orílẹ̀-èdè Canada ló wà ní ipò kejì. Mò ń sọ nípa ìdíje ti Commonwealth Games tó ń lọ lórílẹ̀-èdè Scotland lọ́dún tá a wà ẹni o. Bí tábìlì ṣe wà sí nìyẹn. Canada ló wà ní ipò kejì. Àwọn ní 14 gold medals. Wọ́n ní 11 silver. Wọ́n ní 14 bronze medals. Àpapọ̀ gbogbo àmì ẹ̀yẹ táwọn náà ti ní ó ń lọ bíi 39. Fọ́mídádá ọ̀túnba láre fálànà gbogbo òlú ọ̀wọ̀ ni ò ní white. Wọ́n tèmi àjọ́ńṣe ni ní ìbàjẹ́. Orílẹ̀-èdè England wà ní ipò kẹta. Àwọn ní 12 gold medals. Wọ́n ní 27 silver. Wọ́n sì ní 17 bronze. Ó ń lọ bíi 56 medals táwọn náà ti ní o. Orílẹ̀-èdè Scotland wà ní ipò kẹrin. Àwọn ní 9 gold medals. 7 silvers àti 7 bronze. Ó ń lọ bíi 23 medals táwọn náà ti rí. Nàìjíríà ọlọ́run kẹwàá ipò karùn-ún la wa. Lára gbogbo àwọn orílẹ̀-èdè tó ń kópa lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìdíje ti Commonwealth Games a ti ní 7 gold medals. A ní 5 silver, a sì ní 2 bronze medals. Àpapọ̀ tiwa náà ń lọ bíi 4 báyìí. Mo nígbàgbọ́ pé lópin ọ̀sẹ̀ yìí nígbà tí nǹkan bá fi tẹnubodò ńbẹ a ṣe dáadáa. A tún gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ wá sórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ bá sì gbàgbé nọ́mbà wá àwọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ìgbà táwọn ọmọ wọ̀nyí ń lọ bàbá rọ̀ wọ́n. Àkọọ́lẹ̀ eléyìí tẹ́ ẹ ní lọ́dún 2022. Ẹ rí dájú pé ẹ pa àkọọ́lẹ̀ yìí rẹ o. Orí ibá méjì kọ gbogbo àmì ẹ̀yẹ tí wọ́n gbà wálé lọ́dún 2022 ó lọ bíi 35 medals. Wọ́n sì ti rọ̀ wọ́n pé kẹ́ ẹ rí pé kẹ́ ẹ pa àkọọ́lẹ̀ rẹ o. Gbogbo àmì ẹ̀yẹ tẹ́ gbà wá lọ́dún yìí ẹjẹ́ orú gọ́gọ́ sí dáadáa. Ẹ já máa wo ohun tó máa ṣẹlẹ̀. Nígbà táwọn ọmọ yìí bá dé láti orílẹ̀-èdè Scotland nínú ìdíje ti Commonwealth Games torí lọ́dún tá a wà yìí. Ẹ jẹ́ ń fẹsẹ̀ kan yàbàrà. Anthony Joshua. Ó lábẹ́ rí Christian Prenger ni. Christian Prenger eléyìí tó ṣe pé round 2 ló ti nà jáde nínú ìfẹ́ ìjà ẹsẹ̀ kíkan eléyìí tí wọ́n gbá lọ́sẹ̀ tó kọjá. Ó ní bẹ́ẹ̀ bá rí round 1 yẹn ẹ mọ̀ pé mò ń bá a ṣeré pani o. Mò ń bára bí ṣeré pani ó ti wá tèké pàṣẹ́nà. Ó fẹ́ mọ yayọ̀ pọ̀rọ̀. Ṣé rígbà tó di round 2 mo mọ̀ ọ́ mọ̀ fi bínú náà ni o. Èyí ti rí ẹsẹ̀ tó ń gbé màálù ṣubú rí. Ó ní àwọn ẹsẹ̀ tó ń gbé màálù ṣubú bí n bá lè fún ọ ní right hand mi. Kò sí ti bo se gbe mo to o ba le pepe ni e ba si wo rantu ye lo to igba owo Joshua Barabi Barabi pada kawo soke ni o ti wa je ka mo Anthony Joshua ni o o ti wa je ka mo pe ikoko ni gbomi ko gbe yin Haifa Abadamola nigba to ba ti di nosu kokan la odun ta wa yin Olorun mo poku ni soro agada gidi o gbagba agbonbiri o gba jakaji laarin tani ati tani Tyson Fury Bondari gabe se ku bi ojo kakiri agba nla aye ati Anthony Oluwafemi Olase ni Joshua joy ka fata ege bo se wa si mo le mi na farabalẹ je keyin ti wo mo eje nku nbe Abi Alonso, onise ri Dani Webek ati Anderson, awon agbabolu mejeji. Ta ba nso nipa iriri, iriri to ga yata ni won ni. Eju ti e ni gbagbo, pe iko Chelsea wa lara won ko egbe agbabolu. Eleyi ti o ri daola lo lodun ta wa. Eja doju oja na. Ori e nbe Olubayo Mike gbogbo oja extension. Yesterday, August 16 ni ipinle ta wa yi. Ajo se ni. Eje nku mbe kin doju oja. Bade kin wa ma pali ara mo lo le on lo wa mo nbo wa gbugbo ara mo fin pada bo eku kale
1: guy we don't dey talk since ha click ago do my work we go continue this talk later
2: Oh boy, you don't talk. How bad? You know the tire.
1: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
2: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Load them. Talk the go.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: Kivo 3-in-1. On mini kaloku kofiku.
1: Kivo Dairy Mix.
2: Them say Monkey Smart, na because of 3-in-1. But now Monkey will jump past the ID quick see.
3: Don't call me auntie.
2: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
5: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
6: Abba, ajo ko ti igbo ni, nipa 24/7 Abba Make Sure, koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Abba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo okunrin ya baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nafdac fun tedu gba o da lagu ara 24/7 Abba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Abba Make Sure gbugbu iga ijawa ija osi always guide me.
7: Eka bagbada eku mo pe asin egboda ko ere asarele life abadamala o ti o ko ti life abadamala inu ko Manchester United iko Manchester United ti lo sinu ko ti Newcastle United o omo odun mokan le ni ogun 21 years iyen Lewis Hall wala woni fe si agbabolu yi ati wa mo bo oro nlo lowo laarin ko Newcastle United ati ko egbe agbabolu o Manchester United ege bi nkan se wa si niyan e je re nte ni aja nte kale kale e ja ko me papapa iroyin ma won ti kede si ni din sidan ege bi akoni ma gbagbo ajo orilede France o eyin gba ti didi adesan ile eto ko nbe o to ni pe iko Liverpool go kan dondo pe won jajo lo mi dada Dortmund gbogbo adaba brother mi dada mi oni white o na fi jeju ko ti reza ni idije ti precision tournament ile eto nu lowo gege ba ti se ko nbe Atletico na na Etave ami ayo merin se yo kan Lookman Ademola Lookman o gba go meji wole afi toni se iya ka bo mo ku le ni o ba dojo osegun a bere loni rabaji gan ati loni regede fin e se o gbe yin te pe wa te bere alaafia wa e ma so pe iyo loko nbe lara amoteku iya amoteku nbe lara oloko ori ba meji ko ma jo n logbo ni e gaga mo fin ki aburo mi dada omo olojo bi oni olajin oluwa dara si mi gbogbo ogbon ojo nu osu keje bayi gangan lojo bi e wa pe laye wa po laaro igba odun ojo kan ni o olajin oluwa dara si mi omo olojo bi oni omo July nkan oni se ko ni se mi wa gbo wa to wa se ntan se loke pe olajin oye tayo oruko mi lo nje be Fakao Sport e ja ma farabalẹ gbiyanju ka ma sere idaraya 09021077719 namba mi gangan niyan fun ikede ati ipolowo oja titi ojo Tuesday enu mi ago titi ola ojo Friday e tun gbo mi laago mejo aro la lojo Jimo e ja ma farabalẹ gbiyanju sere idaraya olajin oye tayo oruko mi lo nje be Fakao Sport ire o ire kabiti.
8: Ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje aye ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe ti wo gbo nipa baba oke ogun ni ogulugo de tun fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. ẹ máa pe 0706460 6419 0706460 6419. bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣe ìwòsàn.
3: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ṣe? òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? ẹlòmíràn máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíràn ò lè dúró pé ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. lèmi á fi máa pé ẹ má jà wọra wa nìran ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ọmọràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. nítorí ẹ̀ mo fi lọ́ọ́ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. àlàáfíà ara wo ní bí fi abia ojúbà.
9: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare ma fe ki won na nbe fun eyin ara ile e ko kale
10: o e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakeem gege bi e se so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nule patapata ti o nwu wa ti afera lati ori inu yara mattress lafera ni o afera fan ni o AC ni abosi le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ti bebe lo leyin atun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan atun ta ni CDK atun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tele mo fe ra sewing machine fun eyin mi fe ra keke moru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e tu wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon yan ni pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe osese na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni yen tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pa le gbogbo nkan ta ba ti lan fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan yo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo wa o pe okay mo fe ra gas cooker ele mu ati be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan CDK wa fun ni kan to so pe se won ta moto be ni se wa ri toni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin
9: o
10: ke wa so fa wa kawo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo ngba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo yi pe amu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti madara ti mo osu mewa ti mo ti de osu marun CDK o da pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se ben ti ma so fun wi pe mo san wo die die ni so to ba da je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti wo ti jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
9: office nigba to je pe ni epe kan kaakiri
11: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyi Quarters Akure ele pe 0707-454-2995
9: oro le ti gbogbo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
11: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyi Quarters Akure ele pe 0707-454-2995
12: CDK there for you
13: yeah.

0: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ bẹrẹ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Pọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba. Àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀, tó dùn, tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
3: Pig, reach for your pig.
4: Ṣade kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
5: Màámi.
4: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yìí. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ọlọ́run babalọla tún ti dé bó ṣe máa ṣe bíi tàtijọ́ It's Outreach Day 2026. Ìjọ CAC Outreach Worldwide fi ń fi ìwé pe gbogbo ènìyàn síbi Outreach Day ti ọdún 2026 tí yóò wáyé lọ́jọ́ kejì oṣù kẹjọ ọdún tí a wà yìí 2nd of August 2026 tí a pe àkórí rẹ̀ ní ìbùkún tó wà nínú fífúnni Blessings in Giving. Bí ètò àjọ̀dún yóò ṣe lọ rèé lọ́jọ́ Wednesday 29th of July, ìpàdé àdúrà yóò wáyé lórí òkè tó wà ní àdojúkọ agbègbè filling station níbi tí Ọlọ́run yóò ti máa tú ìdè já ìdè dáhùn gbogbo àdúrà wa bẹ̀rẹ̀ látàgogo mẹ́jọ òwúrọ̀ títí di aago méjìlá lọ́jọ́ Thursday 30th of July. Àdúrà yóò tẹ̀síwájú ní CAC Outreach tó wà ní number 2 Ìbùkún Olúwa Street off Plaza Road, Àkúrẹ́, bẹ̀rẹ̀ látàgo mẹ́rin títí di aago mẹ́fà ìrọ̀lẹ́. Lọ́jọ́ Friday 31st of July ní àparí ìsọjí ní ilé ìjọsìn bákan náà bẹ̀rẹ̀ láti aago kan ọ̀sán títí di aago mẹ́fà ìrọ̀lẹ́. Ní ọjọ́ Sunday ọjọ́ kejì oṣù kẹjọ 2nd of August yóò jẹ́ Outreach Day Thanksgiving tí gbogbo wa yóò ti funfun tá a wà gbọ́wọ́ ijó gẹ́gẹ́ sọ́lọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò níbẹ̀ náà ni Pastor Samson Aliu.

0: Kirobi tele lo nbe ninu Dragon Super eleyi te ma ra lowo lo bayi Dragon Super to ti wa mu ki wahala awon agbe dikun ele ri Dragon Super ra leyikeyi ibi ti won tin ta oju lowo ogun pakopako iyen jake jado orilede Nigeria elu elu 081 189 1 03 36 tabi 081 189 1 02 34
1: Dragon Super.
2: Ipade adura Oluwa Olorun ko se oti ti osu yi tun wole de were.
3: O se oti. Olorun oba dare.
2: Ọ̀rẹ́ kí o wá bá Ọlọ́run pàdé nínú ìpàdé àdúrà ti oṣù yìí níbi tí Ọlọ́run ọba dáre yóò ti máa yanjú gbogbo ìṣòro rẹ̀ ní gbọ̀ngàn Olúwa Ọlọ́run kò ṣe òtì ní ìdojúkojú Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ láti ọjọ́ 18 títí di ọjọ́ 1 oṣooṣù ní ọjọ́ 18 ní àṣálẹ́ ọpẹ́ yóò máa wáyé bẹ̀rẹ̀ láti agogo 2 àṣálẹ́ níbi tí onírúurú àwọn olórin ẹ̀mí yóò ti máa ṣáájú wa nínú ìyìn Ọlọ́run ní ọjọ́ 19 ní àṣálẹ́ ẹ̀mí mímọ́ ní ọgbọ̀njọ́ ẹ̀wẹ̀ ní ìsọjí alágbára yóò máa wáyé níbi tí ìwòsàn ìtúsílẹ̀ ohun ìdáǹde yóò ti máa ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó ti pèsè láti tú ọ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀gún tí ń fi ayé rẹ̀ làkàlàkà yóò ru ọjọ́ yìí gan ni ìṣòro agbára yóò wáyé láti gba ẹ̀kúnrẹ́rẹ́ agbára ní ọjọ́ 19 ní àdúrà onírúurú yóò máa wáyé abánbárí rẹ̀ ní ọjọ́ 1 oṣù bẹ̀rẹ̀ láti agogo 7 òwúrọ̀ dídi ìrọ̀lẹ́ níbi tí Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa ẹni àmì òróró rẹ̀ Pastor Dr. Paul Ọbadáre àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run Ọbadáre ń bẹ láàyè síbẹ̀ iṣẹ́ rẹ̀ ò dáwọ́ dúró.
4: Honorable Olafunso Jẹ́ Ọláṣẹ́ ní Àlébá. The principal launcher of Okade 2026. Ló mà ní kálọ̀ kí wa o. Fún ti Okade celebration.
5: Tamutamu ọkàrùfẹ́.
4: Ó ní kálọ̀ kí gbogbo àwọn ènìyàn wa wọ̀nyí fún ti Okade. Abiyesi is Imperial Majesty. Ọba Dr. Yusuf Adebori Adeleye. O.O.N. Ìnànàkùnkùn. Olúbàkà and paramount ruler of Okaland. Kátúkí Ọba Stephen. Ọlọ́run tẹ́lẹ̀ Ògún Oyè. Olúṣì Ọ̀fọwálúṣì. Ọba Sir Pius Omiyejọlá Àkàndé. The Ajabaluko One. Asin of Okado. Àti gbogbo ọba in council. All ADC members. In constituency one, Àkókò South West. Ẹgbẹ́ awakọ̀ NURTW. Àti ẹgbẹ́ ọlọ́kadà Àkómọ̀ràn. Ní òkè ọ̀kà àti ìwárọ̀. Ó ní kátúkí àwọn Àkókò Farmers Congress. Ní ọ̀kà Àkókò Branch. Fún ti empowerment tó máa wáyé fún àwọn àgbẹ̀. Ní ọjọ́ Friday, 31st of July. Ní ewu Community Hall, Ìkọ̀mù Ọ̀kà. Tó Honorable Funso Jẹ́ Ọláṣẹ́ ní Àlébá. Ọmọ ìkọ̀mù rẹ̀ yọ, ọmọ adípọ̀pọ̀ rúurú. The principal launcher of Okade 2026. Kí ló ń kí wa kú ọdún o?
6: Chairman Central Organizing Committee ti Arise Legacy Charitable Foundation Professor Francis Ayodeji Bore the Vice Chancellor of St. Mary's University Chukwari Akoko Ojulowo Omo Okarufe lati owa ase lo nki kabiyesi inona kuku Osoko Ekiti Soko Akoko His Imperial Majesty Dr. Yusuf Adebori Adeleye OON ku odun ku iyedun ayeye Okade 2026 yo waye ni Saturday ose yi bakan na won ni ki gbogbo omo Okarufe ni le loko ati leyin odi pe odun yi ko ni jase mo Arise Legacy Charitable Foundation ti se gudugudu meje ati yaya mefa jado eto oko ofe titi jade university for mo merin lododun won tun pe wa si asekagba ball laarin ikomu ati agba ti yo waye ni Thursday July 30 ni papa isere St Patrick's College Iwaroka laago meji osan kabiyesi olubaka asin ti oka odo ati olusin ti owalusin won yo fi joko ye wa si lojo yi lekan si Professor Francis Bore Vice Chancellor St Mary's University Chukwari Akoko ti won tun je chairman Central Organizing Committee Arise Legacy Charitable Foundation lo so wipe aku odun aku iyedun iwoye amodun ka turi ra wa layo okarufe on peruku magbe
7: ariye
8: oya siko ba tun ti tun agbayamu yamu eto automatic miracle hour total deliverance to ma n waye ni prayer center church of god to kalẹ si adofure idare road Akure ojo kini loṣooṣu ni ibẹrẹ oṣu eleyi a tun lagbara pupọ tori ibẹ loluwa ọba ti n ṣoore kaluku fun lo ni ipojipo ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kúlé ayé. Ó bí bipolar disorder, obsessive compulsive disorder, schizophrenia, psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀ olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀ ọjọ́ kìíní oṣooṣù mà ní o yẹ sí automatic.

0: ẹ kú ojúmọ́ ma.
1: Ẹ kú ilé láàárọ̀ tó ní o, ẹ mọ̀ kú ojúmọ́ o.
0: Ní gbogbo bí kíbi tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa lóòrọ̀ tó ní láti ń kí n pé ojúre mọ́ yín o.
1: Ẹ mọ̀ kú ojúmọ́ yìí o.
0: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léyìí tó mú a lọ látànà tó tún máa padà lónìí inú àánú rẹ o.
1: Ṣé o bàbá?
0: Ọba alágbára wọn bẹ̀rẹ̀ àyèkú tó lò ó. Ọba ṣèyí òwú mọ́ṣẹ́ bàjẹ́. Ọba alágbára lórí gbogbo ayé àti òde ọ̀run. Àyàn wa gbé ọgá o. Ìwọ ló ń fẹ́ ìṣiṣẹ́ wa tó ń fẹ́ ìrìn ẹsẹ̀ wa o. Ìwọ ló ń dáàbòbò wa bẹ́ẹ̀ yín ojú. Bí ìyá adìyẹ ti ń rẹ̀gà bo ọmọ rẹ̀ lọ́wọ́ àṣà bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ń rẹ̀gà bò wá. O jẹ́ kí wa yé owó wa, o jẹ́ kí ṣùgbọ́n gbé wa lọ. O jẹ́ kí mọ̀tá ọ̀ṣẹ́ lórí wa dúpẹ́ o. Láàárọ̀ ọ̀tọ̀ ni a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa o. Orí ètò yín ètò wa tá a ti máa mú àwọn kókó tó bá súyọ. Nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa sí etí gbọ̀ yín. Àti àwọn ìwé ìròyìn dé láàárọ̀ yìí ká máa mú lọ́lọ́kan òjọ̀kan. Ṣùgbọ́n ẹja bàárẹ̀ káàrò rẹ o. Orí pé wọ́n ní pínrin láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan. Àní nìkan bá ti jù kan lọ. Amadogun lẹ o. Bẹ́ẹ̀ni Amadogun. Amadájà lẹ o. Nílé ta ni iṣẹ́ àmúrelé nù. Ọ̀rọ̀ láàárọ̀ tòní bíọ́dún. Ká tó máa ṣí ìwé àwọn ìwé ìròyìn ká tó máa ṣí lọ́lọ́kan òjọ̀kan máa yọ àwọn kókó tí ń bẹ inú rẹ̀. Ó mú mi kí n sáré dá tọ́ mi lódì kejì lọ́hùn ná.
2: Dádì Júnior Jọ̀ Jẹ́nsùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
3: Mọ́mì Júnior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
2: Fi mí lẹ̀ jàre.
4: Bíkọ́tà abákàtù ló tún ṣe gbọ́n.
2: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
3: Bó ló ń sá lọ?
2: Rúnà Dádì Júnior, ọgbọ́n wo ló dá sí?
3: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè. Káì bíbó kábàbá capsule. Irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
5: Orin wa de ọmọ tàrú fẹ́ o, kàríkàwérò de o.
6: Orin wa de ọmọ
7: tàrú. Ọdún pé ọdún màjọ o, pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ yùgbàyùgbà ti bẹ̀rẹ̀ nílùú Ọ̀ka. Torí ẹ̀ ni akọgun olúgbẹ̀ngà ọmọdéṣe ní kálọ̀ kíká bíyèsí wa. His Imperial Majesty. Ọba Adéborí Adéléyẹ̀ owó ẹ̀ di olúbàkà ọ̀fọ̀kà kingdom. Àti gbogbo àwọn olóyè pẹ̀lú All Sons and Daughters ọ̀fọ̀kà. Tí Tẹ̀rù fún ìdíje aré bọ́ọ̀lù lọ́dọọdún. Ó dẹ̀ ń bí a lọ ìhágùn bọ̀ lọ́dún yìí. Legendary International Goalkeeper and Football Coach. Tari 1st of July. In the grand finale fún tọdún yìí. Between Ọwáṣẹ́ FC and Ore Ofe FC. Ọjọ́ Saturday 1st of August. Sì ni ọ̀kadẹ gangan ní àfi kábíyèsí olúbàkà. Ọba Dr. Adéyẹyẹ ni ìtàn gúwùsì. Oòní ọ̀fífẹ́. Royal Father. His Excellency Governor Lucky Oribisa Edatiwa. Distinguished guest of honor. To ọ̀kadẹ.

0: ǹjẹ́ ẹ̀yin wálé ìwé tó gbọ́njẹ fẹ́ gbégbà wo bọ̀ nílẹ̀ yìí ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ ọjàre ilé ìwé queen and crown nílùú larabọ̀ kínní ìpínlẹ̀ ondo gan ló kájú ẹ̀. Nílé ìwé Queen and Crown nílùú Laramọ̀kín níbẹ̀ làwọn olùkọ́ wa ti ń farajìn láti kọ́ àwọn adarí rere lọ́jọ́ iwájú nípasẹ̀ ètò ẹ̀kọ́ tó mọ́yẹ́ lórí pẹ̀lú ìwà ọmọlúàbí tó ń ti ìwà Ọlọ́run. Gẹ́gẹ́ bí ilé ìwé tó gbọ́ǹdẹ̀ gbàṣẹ ìjọba láti máa ṣe ètò ìdánwò WAEC àti NECO. Bẹ́ẹ̀ látún láwọn yàrá akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama nínú àyíká. Eléyìí tó dúró re pẹ̀lú ààbò tó péye lórí àwọn ọmọ yín tó fi mọ́ àwọn yàrá ìkàwé tó jẹ́ ti ìgbàlódé. Eléyìí tí àwọn òǹkẹ́kọ̀ọ́ ayé òde òní kúnbẹ̀ fọfọ́fọ́. Day and board ní wà nílé ìwé wa. Àwòyanu à ní yàrá ìgbórinjáde wa ìyẹn Music Studio tó fi mọ́ ilégbèé fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti boarding. Ìgbaniwọlé fún sáà ètò ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ló ti gbéra sọ báyìí. Ètò ìdánwò àṣewọlé ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 11 oṣù keje àti ọjọ́ 15 oṣù keje. Bẹ́ẹ̀ ni yóò tún máa tẹ̀wájú ní ọjọ́ 8 oṣù kẹjọ títí di ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìforúkọsílẹ̀ ẹ pé 0706-071-9708.
1: Communications tún bọ̀ nára yọ. Odún ni wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀, ọ̀dọ̀ wọn ló ti ríra.
2: Àjọ ọlọ́lá gómìnà wa.
3: His Excellency
2: Dr. Lucky Olumisa Ayedatiwa.
3: Gómìnà ìpínlẹ̀ Ondo.
2: Afẹ́nifẹ́re.
3: Ọ̀rẹ́ Mẹ̀kúnnù.
2: Ìlú Fẹ́mi Lóyè.
3: Àwọn làwọn máa ń kì.
2: Táà ń gbóṣù bá káre fún.
3: Iṣu wa ti di yán tán.
2: Ó wá ń dúpẹ́ lọ́wọ́ odò.
3: Ìlú bọ́ wá di àmàlà.
2: Kò gbàgbé orógùn ọkà.
3: Kébi má pa mí má pààrọ̀ mi.
2: Ikùn tá ń jẹun sí ò máa ní gbàgbẹ́ ẹnu
3: láéláé.
2: Irú nǹkan bí
3: Jọlọ́lá
2: gómìnà wa ti gbà síṣẹ́
3: lọ́wọ́lọ́wọ́ báyìí
2: ló máa ń dúpẹ́.
3: Bẹ́ẹ̀ náà ni acting chairman of HMB
2: Dr. Akeredolu OL
3: administrative secretary
2: Dr. Iwaola
3: àti gbogbo òṣìṣẹ́ HMB lápapọ̀
2: ló máa ń fi ẹ̀mí ìmoore hàn.
3: Jọlọ́lá gómìnà wa
2: Dr. Taiwo Fasọ̀rọ̀tì ń kọ́
3: the pioneer board chairman
2: of HMB
3: and Dr. Adepole
2: ẹni tó mọ̀ọ́mọ̀ ọ̀run pánúṣẹ̀
3: sí kí àwọn casual staff yìí
2: ó lè di permanent staff.
3: Bẹ́ẹ̀ náà là ń dúpẹ́
2: lọ́wọ́ acting chairman
3: of HMB
2: Dr. Akeredolu
3: OL
2: ẹni tó dúró ti ọ̀rọ̀ náà gbágbágbá
3: kí àlátàlá
2: kó tó di mímúṣẹ.
3: State General Hospital Kàrí Àkókó
2: Rufus Giwa Memorial General Hospital
3: Òkè Àgbè
2: Àkókó
3: General Hospital Ìlú Àkókó
2: General Hospital Warọ́ka
3: General Hospital Ìpè Àkókó
2: ló ní ọ̀lọ́lá gómìnà wa.
3: Ẹ ṣe o,
2: ó dá ti wa,
3: ó dìrọ̀rùn lákòókò,
2: àwọn òbí
3: ló ń kéde.
4: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Nọ́mbà mi rèé 0706532-6843. Tọ́ bá rí wo obìnrin tó ti wà nídìí ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pèrọ níṣẹ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ ọkùnrin tàbí obìnrin tó ń ṣẹ̀yàn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún kílẹ̀ tó mọ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ obìnrin tí kan oṣù rẹ lẹ́ni tàbí ó dín, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbábọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé, máa bọ̀ lọ́dọ̀ mi. Àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí, máa bọ̀ kí n fi fún ọ. Tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń datasọ lára, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó. Nípa àṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi rè lẹ́ẹ̀kan sí 0706532-6843 lẹ́ẹ̀kan sí 0706532-6843. Iléeṣẹ́ wa ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park Bẹ̀lẹ̀ ti máa wa. Ẹ ṣé.
5: Ada. káyàdé
6: jọdún
7: láti lè jẹ́ kí ọ̀rọ̀ ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ dẹ́ndẹ́n ní gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ gúúsù àkúrẹ́ ní ìpínlẹ̀ ondo ní àwọn asòfin ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ tó lágbára báyìí o lábẹ́ right honourable Falade Ọlálékan pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ti sọ àbádòfin kan tí wọ́n ti sọ di òfin o láti lè dá àjọkọ yìí tí yóò máa rí sí ọ̀rọ̀ ààbò kalẹ̀ tí wọ́n pè ní Tiger Base lẹ́yìn ìgbà tí wọ́n ti pe alága ìjọba ìbílẹ̀ náà ìyẹn honourable Dr. Donald Gbenga Fasua àti ẹni tó jẹ́ adarí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò náà ìyẹn Akinyode Olumide tí wọ́n sì fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ìlànà tí wọn yóò gbà láti lè jẹ́ kí ẹ̀ṣọ́ aláàbò náà kí ó lè ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ káàkiri gbogbo agbègbè ọ̀hún àti pé kí ó lè jẹ́ ìfẹ́ inú àwọn èèyàn tí ń bẹ ní agbègbè náà gẹ́gẹ́ bó ṣe wí tó sì ogunlẹ́yẹ ti ṣe adarí ìròyìn sí olórí ilé níjọba ìbílẹ̀ gúúsù àkúrẹ́ n ló sọ wípé pẹ̀lú bí wọ́n ṣe bọ́wọ́ lu àbádòfin báyìí yóò lè jẹ́ kí ọ̀rọ̀ ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ dẹ́ndẹ́n kó wà káàkiri gbogbo agbègbè gúúsù àkúrẹ́ ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú

0: kílẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun nílùú Àkúrẹ́ lásìkò ìgbà tí ó ń pín oúnjẹ àti ohun ìtunilára fún àwọn tí ò rọwọ́ orí àti tó kù díẹ̀ káàtó fún ní àwùjọ léyìí tán pè ní Renewable Initiative Social Investment Program Food Outreach Scheme. Gẹ́gẹ́ bí gómìnà bó ṣe ṣe àlàyé ó ní báyìí o wọ́n ti kéde ìpínlẹ̀ Ondo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 bẹ́ẹ̀ ni wọ́n sì dúró déédé láì wararo láì sí pé wọ́n yẹsẹ̀ lẹ́yìn ìpagìtì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún láti jáwé olúborí sínú nínú ètò ìdìbò tí gbogbogbò tí ó wáyé pàápàá jùlọ sí ipò Ààrẹ lẹ́ẹ̀kejì ní orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ló ṣe sàdánkátà ètò Renewable Initiative náà wípé àwọn ojúsùn léyìí tí wọ́n forí rẹ̀ sọ dídá àwọn èèyàn màtí ṣe wọ́n ní oore àti àǹfààní pẹ̀lú mímú inú àwọn tí ò rọwọ́ orí dùn káàkiri èrò àtìbú orílẹ̀-èdè yìí àwọn tó jẹ mọ̀kúndùn ètò ọ̀hún ní ó kan àwọn opó àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ àwọn àgbààgbà àti àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn mìíràn gẹ́gẹ́ bí gómìnà ṣe ṣàlàyé ó ní ètò náà ló ṣe àfihàn wípé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló farajìn láti rí i dájú wípé bá ń tánṣẹ́ àti kíkún àwọn èèyàn lọ́wọ́ pàápàá jùlọ àwọn tí ò rọwọ́ họrí ní orílẹ̀-èdè Nàìjíríà ń lo mumú láyà rẹ̀ gómìnà wá ṣe àlàyé pé ètò náà ló ti kọjá oúnjẹ pínpín lásán o léyìí tó sì júwe rẹ̀ wípé ṣíṣe àjọyọ̀ àfọkànsìn àti ojú àánú fún àwọn tí ò rọwọ́ orí láwùjọ pẹ̀lú ìfọkànsìn ìdúróṣinṣin ìgbáwọ́pọ̀ àti fífi ara ẹni jìn láti rí wípé ìgbé ayé àwọn tí ò rọwọ́ orí ó bẹ́ sú ẹni orílẹ̀-èdè Nàìjíríà ẹ wò tẹ bá fẹ́ kàyé kù ẹ mọ̀ lọ́bì kankan ìwé ìròyìn punch àti gbogbo ìwé ìròyìn tó jáde lónìí ní kẹ́ ẹ náwó sí.
1: Agbára Ọlọ́run kò tí ì yí padà. Agbára bíi ti ìgbà ni, ìyanu bíi ti ìgbà ni, iṣẹ́ àmì bíi ti ìgbà ni. Okay, Obere Miracle Crusade. Ti o ma waye ninu Ijeru Constellation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God, Ifesiwapo Community. After Mother's Pride. Ìsọjí náà yóò máa bẹ̀rẹ̀ ní ọgbọ̀n ọjọ́ oṣù keje tí ń ṣe ọjọ́ Thursday. Títí di ọjọ́ kejì oṣù kẹjọ ní ọdún 2026. From Thursday 38th July to Sunday 2nd of August 2026. Níbi tí Ọlọ́run yóò ti lo ìránṣẹ́ rẹ̀, Evangelist Wale Adeleye àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Àfọ́jì yóò ríran. Ara yóò rìn. Àdì tí yóò gbọ́ràn. Owó kò ṣeé ṣe ni Ọlọ́run á mú kó di ṣíṣe. Ìwọ máa bọ̀ pẹ̀lú gbogbo ìṣòro rẹ. Ìlú ayé yóò fi agbára ìyanu rẹ̀ wá lé gbogbo ìṣòro ayé rẹ̀. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́. Tí ó máa wáyé nínú Ìjẹ́rú Constellation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God, Ifesiwapo Community. After Mother's Pride. Jésù ń dúró de ọ láti yanjú ìṣòro rẹ.
2: Ẹgbẹ́ aláyọ̀ orí ọ̀fẹ́.
3: Age group.
2: Ṣìmẹ́rì.
3: Kàmú ọ̀ka kókó.
2: Àwọn ló mà ní ilé kókó ní Tagbe.
3: Ilé yá.
2: Àkànàmàgòkò ní kọjú jẹ.
3: Ó yá ní ọ̀kadé 2026.
2: Bí ẹ ti mọ̀ wípé.
3: Ogode ọ̀kadé ló yàtọ̀.
2: Gbogbo ìlú àti agbègbè rẹ̀.
3: Yóò máa mi tìtì rọ kẹ́kẹ́.
2: Tó ti lù ti fan yóò máa balẹ̀.
3: Ní gbogbo kọ̀rọ̀kọ́ ìlú ọ̀ka.
2: Ọ̀kadé 2026
3: ṣe agbátẹrù ẹ ní ọdọọdún.
2: Èyí gẹ́gẹ́ ni third edition.
3: Ìfi jágbága.
2: Yóò wáyé fún àwọn ọmọ ìkànnì.
3: Jẹ̀rọ̀
2: apàlópọ̀bá.
3: Apàlópìrẹ̀wẹ̀.
2: First and second and third position.
3: Ní ẹ̀bùrà àbàdé wà fún.
2: Ní ọjọ́ Friday.
3: 31st of July
2: 2026.
3: Ní àwòfin bàbá wa.
2: Oníkàmù.
3: Ní ìdíje.
2: Jazz competition.
3: Wọ́n ti wáyé.
2: Ní aago mẹ́wàá àárọ̀.
3: Ìyẹtẹ́
2: Mr. Fayemi.
3: Take
2: off. AKA
3: Olóyin.
2: Àpò ọdún àwòyè jẹun.
4: Bàbá wa pàáyé bẹ́ẹ̀ lálàdé ṣùlóòjó. Táwọn èèyàn ń pè ní bàbá ìjù. Ó mà ti lọ sinmi o nígbà tó pé 101 years. Ó dàárọ̀ our loving and caring daddy.
5: Ó máa pọ́n mi òkèrú tòdò olóore lọ.
4: Ní ọjọ́ Friday 31st of July 2026 yìí, ìlà ó ṣe ètò ìsìn ayẹyẹ ìkẹyìn fún bàbá ní St. Peter's Anglican Church Ugbeafo ní Àkókò. Bẹ̀rẹ̀ láti 10 a.m. Lẹ́yìn èyí sì wá ní ayẹyẹ gbígbàlejò ní St. Peter's Primary School Ugbeafo. Àwọn ọmọ àtàtà pẹ̀lú grand and great grandchildren pẹ̀lú ẹbí rere ló ń ṣẹlẹ́dì lẹ́yìn rẹ̀ o bàbá. Ẹ̀mọ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ jìnnà bẹ́ẹ̀ ràwẹ́. Ní kẹ́ ẹ mú ṣe jù aṣàgálàmọ̀ tata. Ọmọ olókè yóò mú òkè gígùn ọmọ aṣògèrè epo obìnrin òjijì rẹ̀. Ó yá ẹ̀yin náà bá mi dá sí.
6: Ọmọ olúgbé mọ̀lẹ̀ yóò mọ̀nà sọ. Ọmọ olúgbé mọ̀lẹ̀ yóò mọ̀nà dúkù. Ọmọ àfìràwé ṣajá jìnnà. Ọmọ àjàjá

0: yẹnà òtítọ́ bàbá wa pa ebè ládéṣù ló jọ
1: bàbá ijù
0: nílùú ìgbẹ́ àfọ àkókò
1: ó mà ti lọ o
0: dàárọ̀.
2: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ẹ tọ́ bẹ́ ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
8: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
9: Dọ́dún látàrí ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ níbi tó ti sọ pé ẹ wo òun yóò wọ̀ ya ìjà gan pẹ̀lú àwọn alátakò òun tó sì jẹ́ pé wọn yóò ja ìjà náà débi gẹ́ kó tó di pé wọn yóò fi ẹ̀yìn ogun janlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 o. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ ó ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo èyí tí wọ́n sọ pé wọ́n mọ léun kúrò lórí àlééfà ó ní àjàdíjú lòun yóò bá wọn ja ìjà náà ò tó sì jẹ́ pé wọn yóò jà á débi gẹ́ ó ní òun sì mọ̀ pé òun lòun yóò fi ẹ̀yìn gbogbo wọn bẹ́lẹ̀ nígbà tí ó wá máa fèsì sí ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ọ̀hún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tó sì tún jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ADC yẹn Atiku Abubakar ló mọ̀ sọ̀rọ̀ ó ní ó ní eléyìí tá a sọ pé kókó bóbọ̀ kò mọ lè bọ́ ó ní kí lóde tó fi jẹ́ pé àti pé kó máa gbógun ti àwọn alátakò ni ó mọ́mú láyọ̀ láyà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní dípò tó yẹ kó jẹ́ pé yóò máa lo agbára rẹ̀ lórí pé bóyá òun fẹ́ máa bá àwọn alátakò jà ó ní ìbákúkú dáa kó lo gbogbo agbára tó ní ọ̀hún láti fi tan gbogbo ìṣe àti òṣì èyí tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fínra bẹ́ẹ̀ gẹ́gẹ́ kó lo agbára náà láti firí sí ọ̀rọ̀ ààbò èyí tó mẹ́hẹ ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ yìí ó ní ó ti ń fihàn gbangba gbangba pé ńṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu dàbí ẹni tí odò ń gbé lọ tó sì ń wá gbogbo nǹkan láti pé kó lè dì í mú kó ba lè dóòlà rẹ̀ ó ní gbogbo nǹkan ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ni kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bójútó kì í ṣe pé kó máa lérí mọ́ àwọn alátakò yìí pé òun yóò bá wọn wọ̀ ya ìjà ó ní tó bá wá rí bẹ́ẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má se gbàgbé ìṣèjọba tó ń ṣe ṣùgbọ́n ṣá ó rí dájú pé ara tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó lo gbogbo agbára èyí tí ó mọ fi bá àwọn alátakò jà ni kó lò ó lórí ọ̀nà àti jẹ́ kí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí kó lè fẹsẹ̀ nílẹ̀ dẹ́ndẹ́n kí ọ̀rọ̀ ajé wa kó sì lè rú gọ́gọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan ẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Tẹ̀sílìm Ìgbàláyé àti àwọn márùn-ún mìíràn ni wọ́n ti fi kélé òfin gbé o. Tẹ́lẹ̀ ti fìdí wọn gúnlẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí bó ṣe lọ ṣe àbẹ̀wò sí ilé rẹ̀ nílùú Òṣogbo lánàá ọjọ́rùú. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ṣàlàyé, èèkan lára àwọn tí wọ́n fi kélé òfin gbé ọ̀hún nílé ẹni tí ó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni Ọládélé Abiodun, léètí ó jẹ́ afurasí tó ti wà lójú òpó àwọ̀ pẹ̀lú lílọ́wọ́lẹ́sẹ̀ nínú àwọn ìwà ọ̀daràn tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn. Èyí ló mọ̀ jẹyọ nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Abiodun Ọ̀jẹ̀lábí nínú àtẹ̀jáde léyìí tó taari síta nílùú Òṣogbo tó jẹ́ lúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ọ̀hún. Ọ̀jẹ̀lábí wá ṣe àlàyé pé owó tó jẹ́ mílíọ̀nù mẹ́rin ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin àti mẹ́wàá náírà pẹ̀lú káàdì ìdìbò alálòpẹ́ méjì àti ìwé àkọsílẹ̀ àwọn olùdìbò pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá alágbélétan dinabook àti ẹ̀rọ tí wọ́n fi ń ṣe ẹ̀dà ìwé pẹ̀lú ẹ̀rọ tí wọ́n fi ń tẹ ìwé mìíràn ni wọ́n rí òní ilé ìgbàláyé ọ̀hún. Àwọn nǹkan mìíràn tí wọ́n tún rí pẹ̀ àwọn mìíràn tán rí pẹ̀lú ìgbàláyé léyìí tán fi kélé òfin gbé ni Àkàndé Taiwo ẹni ọgọ́ta ọdún, Adéyẹmọ Lukman ọdún márùndínláàádọ́ta, Ọláoyè Muftau àádọ́ta ọdún, Adérẹ̀mí Muslim ogójì ọdún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá wa ṣàlàyé pé àwọn ikọ̀ ọlọ́pàá ni wọ́n gbé ìgbésẹ̀ o látàrí ìfúnfúnlẹ̀ àti ìtanilólobó nípa wípé àwọn oníwà ọ̀daràn kan kóra wọn jọ sí oríkò kan nílùú Òṣogbo léyìí tí ó sì jẹ́ pé ọ̀nà tí ò bófin náà fi ń kóra wọn jọ ni àwọn ọlọ́pàá lọ ṣe ẹ̀lẹ́ ń bẹ̀rù sí wọn bí ìgbà tí ológìní yọjú sí Èkútélé nígbà tán ṣèpàdé ìlú. Gẹ́gẹ́ bó ṣe sọ àwọn afurasí ọ̀hún nígbà tí wọ́n débẹ̀ ló ṣokùnfà wọ́n ṣe fi kélé òfin gbé wọn o. Ó ní ọ̀nàrẹ́bù Ìgbàláyé Tẹ̀sílìm ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta, Àkàndé Taiwo ọgọ́ta ọdún, Ọládélé Abiodun ọdún méjìdínlógójì, Adéyẹmọ Lukman ọdún márùndínláàádọ́ta, Ọláoyè Muftau àádọ́ta ọdún, Adérẹ̀mí Muslim ogójì ọdún gbogbo wọn pátá. Iná Rámútán sì wà ní akóló ọlọ́pàá báyìí. Lásìkò ìgbà tí wọ́n lọ ṣe iṣẹ́ ọ̀hún àwọn ọlọ́pàá ni wọ́n rí òbítíbitì àwọn tó kọ́wọ́ wọn bọ́ sọ̀rọ̀ pẹ̀lú owó àti àwọn nǹkan mọ́ràn tí a dárúkọ ṣáájú náà. Léyìí tí wọ́n ní ìwé ìkọsílẹ̀ àwọn olùdìbò náà lójọ́ ti wọ́ọ̀dù kínní sí ìkẹẹ̀dógún nígbà tí àwọn ẹ̀rí máa jẹ́ nìṣó yìí tó ti wà níbi ìpamọ́ níbi tí ààbò tó dájú ti wà lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ni àwọn tí wọ́n rámú àti gbogbo àwọn ẹ̀rí ọ̀hún ló wà tí ìwádìí tó lóòrín sì ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú gbogbo àwọn tán rí àti owó àti àwọn ìwé àkọsílẹ̀ yìí ló fi hàn gbangba wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe o ẹ̀ṣẹ̀.

0: lọ.
1: Ilé ayé yìí àwa nọ jàní.
2: Àwọn yẹn máa lọ̀kọ̀ sí.
0: Ọ̀run la lọ àìmá bọ̀.
2: Èyí ni gbogbo ọmọ àtẹ́bí bàbá wa.
0: Ẹ̀fọ́ Festus Ojo Atiko.
2: Ìlú Ọgbẹ̀gẹ̀ Àkọ́kọ́.
0: Bí ń gbé gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekágbá òkú bàbá wọn.
2: Tó jẹ́ ìpè Elédùà ní ọjọ́ 16 oṣù kejì ọdún yìí.
0: Lẹ́ni ọdún 91.
2: Tọ́sì 30 oṣù yìí.
0: Ìdíde aago 2 ọ̀sán.
2: Wọ́n pe ara bàbá tẹ̀kọ́tẹ̀ yẹn.
0: Láti Inland Mortuary.
2: Ìkàrí Àkọ́kọ́ wá sílé wọn.
0: Ní number 1/8.
2: Ẹ̀kẹta Street Ọgbàgì Àkọ́kọ́.
0: Ìrọ̀lẹ́ ọjọ́ yìí kan náà ni Wẹ́kì.
2: Láago 4 ìrọ̀lẹ́.
0: Friday on the 31st oṣù yìí.
2: Ní ìsìnkẹyìn fún bàbá.
0: Ìdíde aago 10 òwúrọ̀.
2: Nínú ìjọ St. John's Anglican Church Ọgbàgì Àkọ́kọ́.
0: Gbígbàlejò papọ̀ ṣiṣẹ́ àtijọ́ ẹni ọmọ sí.
2: Ni yóò tẹ̀lé ní pápá ìṣeré Community Primary School Ọgbàgì Àkọ́kọ́.
0: Súnré o Abiyamọ tòótọ́.
2: Ọmọ ṣiṣẹ́ àgbò, ọmọ arúgbìn Mùsọ̀lá,
0: ọmọ akọyìn mọ́sẹ̀wọ́,
2: ọmọ anọ́mọ̀ gba ṣẹ́ǹjì,
0: ọmọ olúkọ oyè, ọmọ agbẹmọ ojoomu.
2: Ìdánilórúkọ àpapọ̀ ọmọ, àwọn ló sọ wípé bàbá bí àsẹ̀yìnwá bá ń bẹ.
0: Ọ̀dọ̀ wa

0: Gádùn
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ló ti gbégi dí àjọ ẹ̀ṣọ́ aláàbòtẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè tí wọ́n pè ní àmọ̀tẹ́kùn àjọ fijilantí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn léyìí tí ìjọba kò buwọ́lù láti kópa nínú ètò ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó wáyé lọ́dún tí a wà yìí gẹ́gẹ́ bí àṣẹ ọ̀hún léyìí tí wọ́n kéde rẹ̀ láti ọwọ́ abẹ́ṣekáwọ̀ ọ̀gá àgbà yẹn ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ti ẹkùn kọkànlá nínú àtẹ̀jáde tó ta rẹ́jísítà tó tẹnu ròyìn lọ́wọ́ lánàá ọjọ́rú léyìí tí ó sì gba ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ẹkùn kọkànlá ọ̀hún sp ọ̀jẹ́dẹ́lẹ̀ ọ̀làǹrẹ̀wájú àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n sọ wípé pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dá àwọn ẹ̀ṣọ́ aláàbò kan mọ̀ àwọn ọ̀hún ni ó kópa nínú ètò ìdìbò náà àti wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì dámọ̀ ẹni wọn ò ní láǹfààní àti kópa níbi ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ni ọlọ́pàá wọn ṣiṣẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù léyìí tó rẹ́sẹ̀ walẹ̀ tó sì jẹ́ pé àwọn ni ó dúró ní ìgbọ́nu bí àlàáfíà ó ṣe wà ṣáájú lásìkò àti lẹ́yìn ètò ìdìbò náà tó fi jẹ́ pé ó gúnmi o tẹ̀mí àbí gbọ́nmi sí omi ò tó òfin ní wáyé oníyàtọ̀ sí ọ̀nà láti rí wípé wọ́n mú òfin kó dúró déédéé ní gbogbo àsìkò ètò ìdìbò náà iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò léyìí tí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ó fọwọ́ sí ni wọ́n ṣe agbátẹrù ètò ààbò yányán lásìkò ìgbà tí ètò ìdìbò náà tó bá ń lọ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe àlàyé bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n kó wá síbi ètò ìdìbò náà ni wọ́n gbúdọ̀ wọ aṣọ tí ó jẹ́ ti ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sì fi dá wọn mọ̀ léyìí tó fi jẹ́ wípé àwọn tí ìwé òfin orílẹ̀-èdè tó buwọ́lù tí ètò ìdìbò náà tó sì jẹ́ pé ó pè wá síbẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ni aig ọ̀hún ló mọ̀tẹ́ṣẹ́ wọn pé àjọ àmọ̀tẹ́kùn àjọ fijilantí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti agbègbè àti ẹsẹ̀ kùkú eléyìí tí àwọn kan tún jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò kan nípa ti òṣèlú pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn léyìí tó jẹ́ ti kọ́ṣọ́ngbó inú òní láǹfààní àti kópa nínú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ó ní àwọn tí ìwé òfin orílẹ̀-èdè tí ó dámọ̀ nínú ẹ̀ṣọ́ aláàbò nìkan ni wọ́n láǹfààní àti kópa nínú ọ̀rọ̀ náà o nítorí ìdí èyí àjọ àmọ̀tẹ́kùn ni àti àwọn ẹ̀ṣọ́ aláàbò kéékèèké tó kù léyìí tí wọ́n jẹ́ kọ́ṣọ́ngbó tí ìwé òfin orílẹ̀-èdè yóò dámọ̀ kí wọ́n mọ̀ wulẹ̀ gbáradì débi tí wọ́n yọjú síbi ètò ìdìbò náà ẹ wò ó tá a bá fẹ́ kàyókù ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lénìí ni kẹ́ ẹ náwó sí.
1: Káyọ̀dé.
0: Bíọ́dún.
1: Alága ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí ìyẹn ọ̀jọ̀gbọ́n Nentawe Iwada ló mọ̀ ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn ẹni tí a yàn sípò lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC wípé ẹ wò ó gbogbo yín pátápátápátá lè tó jẹ́ pé wọ́n ti yàn sípò yìí ẹ yá rí dájú pé ẹ ṣiṣẹ́ takuntakun láàrin àwọn èèyàn láti pé kí wọ́n lè dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 òní tó bá wá jẹ́ pé ẹ ṣetán o láti pé kẹ́ ẹ sáré àwọn èèyàn dáadáa láti lè jẹ́ kí wọ́n gba ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè dìbò fún nínú ètò ìdìbò ọdún 2027 ìbákúkú sàn kẹ́ ẹ yá lọ kọ̀wé fi ipò yín sílẹ̀ o onítorí pé kò ṣeé ṣe kí wọ́n fún yín nípò kí ipò ọ̀hún kó wà lọ́wọ́ yín kẹ́ ẹ sì máa jẹ ìgbádùn ipò náà kó wá jẹ́ pé ibi tó ti yẹ kẹ́ ẹ fi ipò náà ṣiṣẹ́ kẹ́ ẹ sì lo gbogbo agbára yín láti

0: ki eni to fun yin nipo na ko ba le pada jawe oluburi te ba ti le se eya tete loko iwe fi po yin sile o nitori eni kani to ba mi pe o lati pe ko o gba ipo ko ti dipo na mu sisin irufe eni be o gudo ri daju pe o se ise lati pe ko le to ipo ti won fun leyin onitori gba fun gbada nile o na ni gba fun salami loko ara ko to ba fe je bredi o na ma fi esuru ranse sile ni o niwon ba igba to je pe won ti fun eni ipo ti won na si nje la re iwo na gudo se ise fun eni to fun eni ipo hun o soro yi fun gbogbo awon alaga ninu egbe onitesiwaju le ti won wa ki nigba ti o si soro to si ntesiwaju ninu oro na oni gbogbo ona patapata ninu gbogbo yin se gbudo pada si ese kuku lati le didaju pe gbogbo awon eyan mo nipa ise takutaku eyi ti are bola ahmed tinubu ati sejoba re ti won se ki awon eyan ti won ba le dibo fun are ohun ko le pada wole fun sa keji e wo e koja lo sinu iwe iroyin daily post ke lo ka lekunrere
1: Dadun
0: Ayodi
1: Ajo Esho Telemuye DSS lana ojoru na ti ku awon afurasi marun ti won je omo egbe Jamaatu Ansaru Muslimima Afibiladi Sudan eyi ti opo eyan ti won mo se Ansaru lo si waju ile ejo giga oseseun ti ijoba apapo to wa nilu Abuja lori bi won se je awon akeko ati awon olukoni gbe ni ijoba ibile orile ni ojo 15 osu karun odun ti awa ni ipinle Oyo leyi ti won si tun fi esun kin pe won gbe mi awon meji ninu awon ti won jigbe ohun awon ti won ko lo ile ejo ni Mahmud Muhammad ti opo eyan mo si Abubara ati Abbas Mukta Abubakar Abbas ti opo eyan mo si Isa Adam pelu Malam Mahmuda Al Nigeri Abdulrasaq Umar ati leyi ti awon eyan mo si Abu Khalifa Abu Khalid Yunus Musa ti opo eyan mo si Abu Yunus bin Musa ati Samsu Adamu Sani ti awon eyan mo si Abu Etisa awon won na ra webe wi pe awon ko je bi esun mefefa ti won ka si won lorun lori oro iserubalu igun ko lati wa odaran bi sise alatileyin fun awon aserubalu ati mimu awon oro leyi ti o se koko to e kan tari si ita ti won fi sinu won ti won si se be ti won mumile gege bi iwe esun ohun leyi ti won ko ton ko ni FAC/ABJ/CR/438/2026 ni ijoba apapo orilede yi lo fi esun kan Muhammad ati Abbas wi pe won pa alase fun awon omo egbe won Ansaru leyi ti won je aserubalu wi pe ki won jigbe ki won si gbeme awon kan kakakire oro ati ibu orilede yi ti won ba ti le fi kilo ofin pe won leyi to si je pe gbogbo erongba won ni wi pe eyi o se be dawo ti ijoba apapo ni orun lati le je ki won mo da awon ti o ba wa lara kata ijoba ohun lára àwọn tí wọ́n kà sí wọn lọ́rùn tó jẹ́ sùn àkọ́kọ́ ni wípé ní nǹkan ọdún 2025 àti ọdún 2026 láàrin ẹkùn ti ilé ẹjọ́ náà ẹni ẹ̀pà aláṣẹ o fún àwọn ológun yìí ti ń fẹsẹ̀ rìn kiri ẹni Jamaatu Ansaru Muslima fi Biladi Sudan tó ń pè ní Ansaru tí ó jẹ́ ẹgbẹ́gun aṣèrùbàlú wípé tí wọ́n bá ti lè fi kélé òfin tó bá ti fi gbé yín látọwọ́ ìjọba àpapọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ àwọn èèyàn gbé kí wọ́n sì máa pa wọ́n káàkiri òru àti borílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣe bẹ́ẹ̀ dúró sí ìjọba lọ́rùn gangan wípé kí wọ́n yọ̀ǹda àwọn tó wà lákàtà wọn ó ní nítorí ìdí èyí ẹ ti fi ara kọ́ ẹ ti fi agbára kọ́ báàbò aya òfin orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí ó ṣe bẹ́ẹ̀ gbógun ti ìṣerùbàlú àti ìwà ọ̀daràn tó sì ní ìjìyà tó tọ́ àti èyí tí ó lóòrìn lábẹ́ òfin nígbà tí olùpẹ̀jọ́ tó tẹ̀síwájú nípa bó ṣe fi ẹ̀sùn kejì tí ó tún fi kàn wípé ìjínigbé léyìí tí wọ́n pawọ́ pọ̀ tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tán láwọn méjì lọ́rùn ọ̀sán gangan lára àwọn tán jígbé ọ̀hún yìí ni ọ̀gbẹ́ni Michael Oyedokun àti Dickin John Ọlálẹ́yẹ gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn ń ṣe lọ ẹ lọ sínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ ẹ̀ka yòókù bẹ́ẹ̀
0: Káyọ̀dé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti sọ pé àwọn ò nígbàgbọ́ nínú àjọ elétò ìdìbò ilẹ̀ yìí o pẹ̀lú ìbò yìí tí wọ́n máa dì lọ́dún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe wí láti ẹnu akọ̀wé ìpolongo wọn ìyẹn Malam Bolaji Abdullahi ó ní lóòótọ́ àti lódodo àwọn kan wà nínú àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tó sì jẹ́ pé wọ́n ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ o ṣùgbọ́n ṣá ẹnìkan ló pọ́nrí ládò tá a fi ń pe gbogbo àdúrà pọ́nrí wọn ní àwọn kan bẹ nínú àjọ elétò ìdìbò ohun tó jẹ́ pé wọn àti ẹ lè ní ìgbàgbọ́ sí wọn rárá àti rárá ni o ò ní irú àṣìṣe yìí tó jẹ́ pé ó wáyé tẹ́lẹ̀ ni ò ní jẹ́ kó wáyé nísìnyí o nítorí pé lọ́dún 2023 nígbà tí wọ́n ṣe ètò ìdìbò gbogbogbò orílẹ̀-èdè yìí ni ò ní wọ́n fi gbáyé gbogbo ọkàn wọn tá àjọ elétò ìdìbò ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ńṣe ni wọ́n já wọn kulẹ̀ nínú ètò ìdìbò àti èsì ìdìbò náà ṣùgbọ́n lélẹ́yìí tó ń bọ̀ yìí o àwọn ò ní rọ̀gbọ̀kúlé nǹkan tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí máa ṣe ṣùgbọ́n ṣá àwọn máa rí dájú pé wọ́n tọpinpin ìbò èyí tí wọ́n bá dì dé ibi gẹ́ẹ́ o ò ní torí wọn yóò dáàbò bo ìbò wọn títí dé ibi gan tí wọn yóò ti ka èsì ìdìbò náà jáde o ò ní torí ìdí èyí àwọn ò kàn lè jókòó sílé tẹtẹrẹtẹ ṣá kí wọ́n sọ pé wọ́n retí àjọ elétò ìdìbò láti pé kó wá kéde bí èsì ìdìbò náà bí yóò ṣe rí ó ní ṣùgbọ́n ṣá àwọn fúnra wọn yóò rí dájú pé wọ́n dúró ti ìbò wọn gbágbágbá tí wọn yóò sì rí pé nǹkan tí àwọn èèyàn tí wọ́n dì òun wọn kà kì í ṣe eléyìí tí wọ́n ti ẹ̀kọ́ láti ibi tó bá ti wù wọ́n wá ó ní torí ìdí èyí àwọn ò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú adc wọ́n ti gbáradì dáadáa láti pé kí wọ́n lè dáàbò bo ìbò èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá dì fún wọn ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
1: Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ ń jẹ́ bá gbé tòtún lọ́wọ́
0: Roko, kò gbà gbé ilé.
1: Ó yà fẹ́ gbé mi. A bẹ̀rẹ̀ pé àánú yá lẹ́rìn jíyìn Èkìtì.
2: Prince Adélọ́tà Ogún Oyo máa sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀. Ibama ẹ̀rùn rẹ̀ ìrìn Obama. Ibama ẹ̀rùn rẹ̀ ìrìn Obama.
3: Ìwò ó pẹ̀gbọ́ àtọ́dọ́. 50 years Ibawa Prince High Chief Adélọ́tà Moses Ogún Oyè ló ti sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀. Ọ̀gán Magidó fi ó tó àsìkò dọ́wọ́n yá sí ba wọn. Torí mọ̀ fi ibà rẹ̀ òun ó bí wọn ibà wọn ti bá wù. Ọlọ́run fi ní mi ka ẹ̀ka àmúlò fi kẹ́bẹ́ tí wọ́n gbà ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th of July. Tí ajú àjàbọ̀ Prince Adélọ́tà Igéregédé ọ̀rọ̀. Kébẹ́ wọ́n gbà ọjọ́ ó lé ọ̀kan ẹ̀rẹ́ 31st of July. Moses Ogun Oye ọmọ gbọ́lúwa yóò di ìró ọmọ kàtà ńlá yóò bò ọ̀rọ̀ mọ́lẹ̀ ọmọ ẹ̀kọ́ ní iye pàtọ́kọ́ jẹ́ ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè níwáyé ìgbèrúgbẹ̀fà wèmàdìyàyẹ̀wọ̀ máa ń ọlá Ogun Oye òun olùkéde lórúkọ.

0: A Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now now. Pay small small.
1: Sade, kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: sponsor Bet Power.
1: Púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
2: Pig, reach for your pig.
3: Akí ẹ̀yẹ yẹn wá pé ẹ kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
4: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
3: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
4: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé ilé-ìwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
3: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
4: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
3: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbè, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
4: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Akínni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó ilé-ìwé àti owó stẹ́ẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794 ilé-ìwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
3: Kí ni àwọn ètò tuntun eléyìí tí ilé-ìwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
4: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. A ti ní yunifásitì ní country 4 ní Europe, a dẹ̀ ti ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, a dẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí o bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wàá máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Ilé-ìwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí ilé-ìwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé-ìwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
3: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí?
4: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí ilé-ìwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí, or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
3: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè tàbí kejì?
4: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794.
3: imoran yin ni soki fun awon obi atalagbato
4: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
3: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
5: guy we don't dey talk since oh ha make I go do my work eh we go continue this talk later
6: oh boy you don't talk haba you know the tire
5: na the new level be that oh this new MTN sachet bundle don't make life easy for me
6: brotherly involve me na make me self dey follow ya like you talk until you tire when you dey on top the new MTN sachet bundles dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 naira low down

0: ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Guy, we don't dey talk since o. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. Haba, you know the tire.
4: Na the new level be that o. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make me self dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load them, talk they go.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
5: Màámi.
4: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yìí. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: bazı kol kutuna ödemez bir şey yok. Söyle ne kadar maddi ya, ne ya bu. Allah böyle bir şey, bana dolu, bana tane git. Dedi mi lan, ama bana dolu.
1: Yaşıyorum. Otun balati yure neye. Zero. Hello. Baba da sisa. Eka arosa.
0: Ola
1: di meji lati kogi. Ibola tin pe wa ni kogi
0: ife
1: oluko tun oke to oro le ngbo yen we yin eyan wa e ka ro o ki loruko yin o olumi de alade oke kini yen jaun je a fi be gbo yin daada network yen o jaun je sa o jaun je gidi gan oro yen o to kokotu ko so mora e ka ro nbe o ya da fun yin o
0: doctor wa o
1: ẹ ṣe mọ̀ mi glory. ẹ̀yẹ dúró ká ẹgbẹ́ sí bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ doctor.
2: ẹ ṣeun malaria yàtọ̀ sí typhoid. Ó dẹ̀ yẹ kí n ṣe àlàyé yẹn. Nígbà tí mo ní pé tí èèyàn bá ní tí ara èèyàn bá ń gbóná tó bá wá sílé ìwòsàn pé wọ́n á ṣe àyẹ̀wò fún lọ́fẹ̀ẹ́. Tán bá ṣe àyẹ̀wò fún lọ́fẹ̀ẹ́ tán wá rí pé n tó ń ṣe òun ṣe malaria kò ń ṣe ibà. Ìtọ́jú tán máa fún ìyẹn ò ní jọ̀fẹ́ mọ́ o.
1: Ẹ ti dáhùn béèrè yìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Yàtọ̀ sí malaria
2: àwọn yòókù o le ma jọ fẹ mọ o.
1: To ja ma dagbere ayo.
3: All right, very many thanks to our guest today, project manager, Impact Project Ekiti State, Dr. Folu Ekundare. Thank you very much indeed for your time on the show.
2: Thank you.
3: All right, until next week, when we come your way again with another edition of Ekiti Today, Ekiti Loni Ayo. Ayodo is my name, bye for now.
1: Adúpẹ́ pẹ́ òkun gbogbo iléeṣẹ́ rédíò tí ayọjọ pètò pọ̀ láàárọ̀ yìí lágbára ọlọ́run iwájú lọ́pàá ibi tí wọ́n mọ rí sí o. Gbogbo olórí jorí ọlọ́dọrin náà tí ajọ dá sí adúpẹ́ lọ́wọ́ yín. Iléeṣẹ́ ètò ìròyìn lábẹ́ àkóso àwọn bàbá wa Right Honourable Aishif Taiwo Ọlátúbọ̀sún àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ ètò ìròyìn pàápàá jùlọ ẹ̀gbọ́n mi DIS Tọ́pẹ́. Àwọn alọ́fẹ́ àti bẹ́ẹ̀ lọ mélòó mo fẹ́ dárúkọ gbogbo wa lájọ ń ṣiṣẹ́ yìí pọ̀ lágbára ẹlẹ́dùnmọ́ rẹ̀ ọlọ́run ó pin wa lérè dáadáa. Dr. Ṣẹ́gun o yóò dà fún yín o àbí dókítà ní kí n pé ìwo ni gan ló lájọ ń bẹ̀. Folú Ekundare bí ọdún Adéyanjú ni mò ń jẹ́ àwíyé Oòdùà. Ẹ má gbà pé gbangba ò ṣe tilẹ̀kùn mọ́ o ẹ pa mí pọ̀ pé orí burúkú kì í ṣe tèmi ọmọ àṣẹjà ń padà rómọ òkè láyọ̀ o.

0: tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Pọ̀lú wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba. Àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo.
3: Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́,
2: bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
4: Reach for your peak.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: So at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
1: Bẹ́ẹ̀ni, òkúrọ̀ olórin yìí, ó ti dánwò, ó ti dádámọ̀, ló jẹ́ kó máa fi kọrin. Wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀. Vigo Kapaba Capsule, tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ́bò. Ilẹ̀ wa papọ̀ dódíndí, ó ti dìlú mọ́ ká. Oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́. Èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn? A má lè gbá wọlé bí ojúlówó ọkùnrin. Vigo Kapaba Capsule, ọ̀nà àbáyọ, ìbí kakaka, ìbìtì kakaka, ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́. Lẹ́nu ìgbín, gbogbo ọkùnrin tó lo Vigo Kapaba Capsule nìkan ló lè ròyìn. Bó ṣe jogún mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí. Gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́. Ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó. Chemist and Pharmacy lágbègbè yín. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè sórí 0803-860-6858. Lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
2: Adabanon pebi
3: Adabanon pebi
2: Adaba
3: Adaba
2: Adaba Mon groove lo.

0: pọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan fi hàn ní gbangba, àwọn mìíràn fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ̀. Nítorí oúnjẹ òwúrọ̀ oní pig ní ìfẹ́ oní pig.
1: Pig, reach for your pig.

0: 101.9 FM. Peace of a dove.
1: On your trap! Set!
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Keep it locked on Adaba FM.

0: of the gospel.
1: Wakati inrere oni eto pataki.
0: To kun fun imisi Oluwa.
1: Ori ikani Adaba FM 88.9
0: Akure.
2: Yi to tin waye lojo Sunday tele.
0: Ti ojo Thursday bayi.
2: Lago kan ku seju me dogun sago kan fa.
1: E ti ma gbo oro Olorun to jinle.
0: Ti inrere ni eto ti ijo Gospel Apostolic Church se onigbowo e.
1: Bi wa se ma gbo lose yi.
0: Jesu Christi onise iyanu yo sise iyanu pataki ninu aye re.
1: Gbogbo eyan omo Olorun pata e ma sala igbo.
3: Ibi ti awon eka ijo Gospel Apostolic Church wa ni o.
4: District Headquarters,
3: Number 2,
4: Peter Eke Street,
3: Shijo Ade,
4: Akure,
3: Akure Branch 2,
4: Number 67,
3: Odo Ikoyi Street,
4: Akure,
3: Akure Branch 3,
4: beside Sunshine Estate,
3: Oda Road,
4: Akure,
3: Ifon Branch 1,
4: Number 42,
3: Benin Owo Road,
4: Ifon Ondo State,
3: Arimogija Branch,
4: Number 1,
3: GSC Street,
4: Arimogija,
3: Benin Branch,
4: Number 12,
3: Uwale,
4: Off TV Road,
3: Benin City,
4: Edo,
3: Idanre Branch 1,
4: Number 159,
3: Odowa Idanri,
4: Idanri Branch 2,
3: beside Akpe from Market,
4: Idanri,
3: Idogun Branch 1,
4: Number 1B,
3: opposite Idogun High School,
4: Uba,
3: Idogun Branch 2,
4: Surulere Street,
3: Isara,
4: Idogun,
3: Ifon Branch 2,
4: Number 2,
3: Obanigba Street,
4: Ifon,
3: Igotako Branch,
4: Number 62,
3: Idebi Street,
4: Igotako,
3: Imoru Branch,
4: Number 18 and 20,
3: Ifon Road,
4: Imoru,
3: Ijagba Branch,
4: Osuta Quarters,
3: Sobe Road,
4: Ijagba,
3: Okitipupa Branch,
4: Greater Tomorrow,
3: Oluwaseyi Street,
4: Akpata,
3: Site B,
4: Okitipupa,
3: Ondo Branch,
4: Road 1,
3: Number 2,
4: Isale Ilela,
3: Oketura,
4: Yaba,
3: Ondo Town,
2: 26, Araromi Street, Okeluse, Ondo State,
3: Owo Branch,
4: Ogedengbe Sawmi,
3: opposite Idasin Primary School,
4: Owo,
3: Ore Branch,
4: behind Ade Super,
3: Lagos Bini Expressway,
4: Ore,
3: Iduani Branch,
4: Post Office Road,
3: opposite Amateko Office,
4: Iduani,
3: Akuba Branch,
4: Number 61,
3: Okele Quarters,
4: Akuba,
3: Owo 2,
4: Uwoye,
3: Eleweku Street,
4: Enete Sawmi,
3: Owo,
4: Igbokoda Branch,
3: Number 18,
4: Ifesowapo Street,
3: NGDC GRA, Igbokoda,
4: Gbogbo Ibi ti Eka GAC wa,
3: ni Ondo ati Edo le ti gbo yi o,
4: Jesu Christi,
3: Loluwa.
5: The Lord, Oluwa Olorun, awon baba wa, ni oruko la Jesu Christi, Oluwa gba ope wa, bi ase tesiwaju, ki imole ki o wa, li oruko Jesu Christi, Oluwa atirugbala wa, amen. Àwọn tẹ̀síwájú nínú ìmọ̀ Ọlọ́run. Ọlọ́run ó ní ó bẹ̀rẹ̀ ohun gbogbo. Bí a ó bá sì bá rìn, a ní láti mọ̀ ọ́n. Kí ló jẹ́? Kí la ń pè é? Kí la gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ ká tó lè bá rìn? Ọlọ́run ni Ọlọ́run ìwọ̀nba díẹ̀ ló fún wa nípa tó fẹ́ ká mọ̀ nípa ara rẹ̀. Gbogbo ibi tí a ti sọ̀rọ̀ Ọlọ́run májẹ̀mú láíláí, ìwọ̀nba orúkọ díẹ̀ tó fẹ́ ká ní ìmọ̀ rẹ̀ ló dá fún wa níbẹ̀, àti ìṣe rẹ̀ àti ìwà rẹ̀ pẹ̀lú èyí tó fẹ́ ká mọ̀. Èyíkéyìí tó bá wù ká máa sọ lónìí, ìtumọ̀ tó wù ká máa pe Ọlọ́run lónìí, ìwọ̀nba tó fẹ́ ká mọ̀ nípa rẹ̀ òun ni a mọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ó rọ̀ wá Ọlọ́run nígbà tí ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo wá sí ayé láti wá fi ṣe ìtùtù fún aráyé. Ohun gbogbo tí Jésù wá ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó fi hàn wá ohun tí Ọlọ́run ṣe. Ó túbọ̀ tan ìmọ́lẹ̀ sí wa láti jẹ́ kí a mọ ẹni tí Ọlọ́run jẹ́. Bí ohun gbogbo tí Ọlọ́run bá jẹ́ tó bá dàbí ẹni pé kò yé wa nípa gbogbo ọ̀rọ̀ tó sọ fún wa nínú Bíbélì, bí a bá rí ìṣe ìwàsáyé Kristi ìrìn rẹ̀ àti ìṣe rẹ̀ pẹ̀lú ẹ̀dá ènìyàn, yóò lè sọ fún wa sí ohun tí Ọlọ́run jẹ́. Èyí tí Ọlọ́run jẹ́, tí Jésù jẹ́ yìí, òun ló sì fẹ́ kí àwa ọmọ rẹ̀ ó jẹ́. Eléyìí ni ìpinnu Ọlọ́run àti mẹ́nuba ohun àkọ́kọ́ tí Ọlọ́run jẹ́, tí Ọlọ́run fẹ́ kí a mọ̀. Ohun tí Ọlọ́run jẹ́ gangan òun ni ó jẹ́ ìmọ́lẹ̀. A sì tún mẹ́nuba pé ẹ̀mí ni Ọlọ́run, ẹ̀mí ni Ọlọ́run, Ọlọ́run fúnra rẹ̀ ó jẹ́ ìmọ́lẹ̀. Àwọn nǹkan wọ̀nyí, eléyìí tí a fẹ́ mẹ́nuba ní òní, òní Ọlọ́run ó tóbi, Ọlọ́run tóbi. ẹni tí a ò lè ṣàkàwé rẹ̀ tán ni nígbà tí ìwé àìsọ́yà máa júwe tí ọlọ́run jẹ́ ó fi gbogbo ayé ó fi ṣe àpótí ìtìsẹ́ rẹ̀ bí ayé ṣe tóbi tó yìí àpótí ìṣẹ́ ọlọ́run lásán òun ni ó jẹ́ ó tóbi a ò lè ṣàkàwé rẹ̀ tán a ò lè júwe rẹ̀ tán a ò lè sọ bó ṣe tóbi gan tó torí pé ìwọ̀nba tí a bá sọ a sọ níwọ̀nba tí ọpọlọ wa gbé ìwé orin dáfídì orí ìkẹtàdínlọ́gọ́rin ẹsẹ̀ ìkẹtàlá psalm 77 verse 13 ọlọ́run ọ̀nà rẹ̀ ń bẹ nínú ìwà mímọ́ ta ni alágbára tó tóbi bí rẹ̀ ta ni alágbára tó tóbi bí rẹ̀ ó ní alágbára kò sí agbára kan tó tó agbára ọlọ́run psalm 104 ẹsẹ̀ ìkíní òun náà tó sọ ní tí ọlọ́run jẹ́ fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi olúwa ọlọ́run mi ìwọ tóbi jọjọ ọlá àti ọlá ńlá ni ìwọ wọ̀lí aṣọ bí ọlá kan bá ń bẹ lára ẹnikẹ́ni ọlá tí ọlọ́run wọ̀ ní aṣọ ó jẹ́ ńláńlá ó sì tóbi jọjọ títóbi rẹ̀ a ò lè ṣàkàwé rẹ̀ ó kún ọ̀run ó kún ayé tó bẹ́ẹ̀ gẹ́ gbogbo ayé yìí ó dàbí àpótí ìtìsẹ́ lásán ni ẹ̀yin ara bí ọba bá jókòó tó wá fi àpótí kan ti ẹsẹ̀ a ó rí bí àpótí yẹn ṣe lè kéré sí ipò ọba bí eléyìí bá dàbí ẹni pé ó rú wa lójú a sọ ní ẹ̀kọ́ yìí tó ti kọjá pé ẹ̀mí ni bó ṣe jẹ́ ẹ̀mí yìí ló wà níbi gbogbo nítorí pé kò síbì kan tó kéré fún láti wà kò síbì kan tó tóbi jù fún láti mọ́ síbẹ̀ ọlọ́run tóbi ọlọ́run ga ọlọ́run jìn ọlọ́run fẹ̀ nígbà jésù kristo lọ àwádé ó mẹ́nu ba ọ̀rọ̀ kan fún àwọn apostoli àti àwọn tí ń gbọ́ nọ́wé matthew orí ìkejìlá ó mẹ́nu bá ní ẹsẹ̀ ìkẹfà rẹ̀ wípé ẹni tó tóbi ju tẹ́ḿpìlì lọ ó ń bẹ láàrin yín tẹ́ḿpìlì wọn nígbà náà tẹ́ḿpìlì tó tóbi ní àgbà yanu ní àwòsí fìlà ní ṣùgbọ́n jésù sọ fún wọn lọ́jọ́ tó ń bá wọn sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n mo wí fún yín ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn-ín bó ṣe wù kí tẹ́ḿpìlì ó tóbi tó ọkàn jẹ́ ìkan lára ń tọ́ wà ní àpótí ìtìsẹ́ ọlọ́run ni jésù nígbà ń wá rí lójú kojú ó ní ẹni tó tóbi ju tẹ́ḿpìlì lọ ó ń bẹ níhìn-ín ó ń sọ ti ara rẹ̀ ó ń sọ ohun tí òun jẹ́ kí ni ìtumọ̀ tí a fi nílò gbogbo títóbi ọlọ́run títóbi jésù òun ni wípé tó ọba ní jésù o ní láti tóbi o ní láti dì ní ńlá ètò ọlọ́run fún ẹnikẹ́ni tó bá ní jésù lolúwa àti olùgbàlà rẹ̀ ni pé o dì ní ńlá mo wá ń fi èyí fi ọlọ́kan balẹ̀ wípé bí òwò rẹ tilẹ̀ kéré lónìí bí iṣẹ́ rẹ tilẹ̀ kéré lónìí bó bá tiẹ̀ dàbí ẹni pé ayé rẹ tilẹ̀ kéré lónìí o máa dì ní ńlá bí o bá gbàgbọ́ nìkan nítorí pé ọlọ́run tóbi jésù fúnra ara rẹ̀ ẹni nínú ẹni tí à ń gbé àti nínú ẹni tí ń gbé inú wa òun náà tóbi bí ìgbàgbọ́ rẹ bá lè mọ lára dá bó bá tilẹ̀ wà nílẹ̀ lónìí o ní ìdánilójú pé wàá tayọ wàá tóbi wàá gbilẹ̀ nítorí pé ẹni tí òfin ṣe atọ́nà ayé rẹ ti ṣe jésù kristi ó tóbi ó ní a ti fún un ní orúkọ kan tó borí gbogbo orúkọ nílé orúkọ jésù kristi kí gbogbo ikun ọmọ wólẹ̀ tí orúkọ kan bá wà tó mú kí gbogbo ikun wólẹ̀ tó bá ṣe pé orúkọ yẹn ń gbé nínú rẹ tó bá ṣe pé ọ̀rọ̀ orúkọ yẹn ń gbé nínú rẹ tó bá ṣe pé ìwà àti ìṣe orúkọ ẹni náà ń gbé nínú rẹ tí ṣe jésù kristi a jẹ́ wípé bó o bá tilẹ̀ bẹ̀rẹ̀ ní kékeré ìrètí pé ó di ńlá ó wà iye bí o bá gbàgbọ́ ó ní ẹ wí fún agbo kékeré kó mọ́ ṣe bẹ̀rù dídùn inú ọlọ́run ni láti sọ agbo kékeré di ńlá ṣé òwò rẹ ni ṣé ìdílé rẹ ni ṣé iṣẹ́ rẹ ni ṣé ayé rẹ ni bó bá tilẹ̀ kéré lónìí ìwọ sá máa dàgbà nínú kristi iwo ma dagba ninu olorun iwo je ki olorun ma dagba ninu re je ki oro re omo ye o si wa kiese pe laipe wa di ni la laipe wa di gbigbile laipe wa gba ile na laipe wa buri gbogbo ipeneja ati alakoja re bi olorun ba se n tobi ninu re si bi jesu ba se n gbile ninu re si ni o ma so iwo na di eni gbigbile opolopo lo fe gbile loni sugbon ti oro olorun o gbile ninu won won fe di ni la won fe ri nkan la si won fe jore ofe nla won fe ki ona nla o la fun won sugbon oro olorun o gbile ninu won asiri to fi dabi eni pe to ba tobi die wa kere pupo to ba to tobi die wa kere pupo o ntumo si pe oro olorun ninu re o fi gbogbo igba deku to ba lo siwaju die loni ninu igbagbo wa to pada seyin die opo ipinu ati ileri ife to se fun olorun wipo o ne pada je ewo mo o ne pada rin bayi mo o ne pada se lodi si ife olorun mo to ba ti se ife olorun die o ton pada sinu ese re eyi lo ma lo nje ki oko aye re lo siwaju o mo lo seyin sugbon bi oro olorun ba nfe ojojumo dagba si ninu re ti olorun dagba si ninu re nipasẹ oro olorun wa mo kiesi pe ni sise n tele aye re n lo siwaju aye re n gbile si lojojumo baba ranti itan omo israeli gbogbo ibi ti olorun gba to gba fun won patapata gbogbo ile ni ti olorun gba fun won patapata o n gba fun won die die ni o n so won di ni nla die die o mu won gbile die die gbogbo iwo to n kanju to n tele jesu mo n fi eyi so fun wipe mo kanju mo farabalẹ tele jesu nitori pe ki so ni dan onise iyanu ni yo si gba ile naa fun yo gba aye re fun yo gba idile re fun yo gba aye awon mo re fun yo si gba oja ti owo re yo gba fun bi o ba le mo tele ni sise n tele iyi ni oro atenumo to wa ninu re je ki oro olorun ko dagba ninu re ni sise n tele je ko mo gbile si lojojumo je ki oro jesu imo ati iwa idi olorun je ko mo gbile si ninu re bo ba se n gbile si ninu re be ni wa si mo dagba si lojojumo gbogbo ti o ba ri o ni oni nigba o ba fi ri ori o ni ola wa ti kiesi wipe o ti dagba God is great, Christ is great, and you must be great if the word of God dwells in you. Greatness cannot come by man's wisdom, but greatness will come when the word of God grows in you daily. As you grow in the word of God, you will be great in life. This is the mind of God for you. Greatness is your portion, and great grace will follow you henceforth in the name of Jesus Christ. Bi a se dagba ninu oro re ki ori ofe didagba si ko bo eni kokan wa ni oruko Jesu Kristi Oluwa ati igbala wa. Amen.
6: Emi mimo, emi Olorun we, emi agbara wa so wa dodun.
7: Nígbà tí Olúwa dá ìkó lọ sí òde padà, ó dàbí ẹni wípé wọ́n láàlá. Ìdí nìyí tí a fi ń pe gbogbo ènìyàn sínú ìjọ Gospel Apostolic Church tó wà ní gbogbo ìpínlẹ̀ Ondo àti Edo. Bí ètò ìjọ ṣe lọ nìwọ̀nyí o. Ọjọ́ Sunday ní Sunday service bẹ̀rẹ̀ látago méje àbọ̀ àárọ̀. Ọjọ́ Tuesday ní Miracle Hour láago márùn-ún ìrọ̀lẹ́. Ọjọ́ Wednesday ní Bible Study bẹ̀rẹ̀ látago márùn-ún ìrọ̀lẹ́ bákan náà. Ọjọ́ Friday ní House Fellowship ní aago márùn-ún ìrọ̀lẹ́. Tó bá wá di gbogbo ọjọ́ Saturday kẹta lóṣooṣù ní Hours of Victory bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìdájí. Ẹ wá kájọ wá pàdé Jésù Kristi. Tí ń ṣe aláṣepé ìgbàgbọ́ wa ní gbogbo ẹ̀ka ìjọ Gospel Apostolic Church tó wà ní ìpínlẹ̀ Ondo àti Edo District. Fún ẹ̀bẹ̀ àdúrà ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08142090488. Pastor Paul Ajao Ondo àti Edo District Overseer. Pastor F.A. Adewumi GAC General Overseer. Reverend S.A. Sadela GAC Founder. Ẹ mọ̀ wá jẹ́ ká gbàgbé o pé bíbọ̀ Jésù Kristi kù sí dẹ́dẹ̀ẹ̀dẹ̀.
8: Agbára Ọlọ́run kò tí yí padà. Agbára bíi ti ìgbani, ìyanu bíi ti ìgbani, iṣẹ́ àmì bíi ti ìgbani. Ẹ wá sí
9: síbi òkè ọ̀bẹ̀rẹ̀ Miracle Crusade
10: tí ó máa wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God, the first work for our community after Mother's Pride.
9: Ìsọjí náà yóò máa bẹ̀rẹ̀ ní ọgbọ̀n ọjọ́ oṣù keje tí ń ṣe ọjọ́ Thursday
10: sí di ọjọ́ kejì oṣù kẹjọ ní ọdún 2026
9: from Thursday 38th July to Sunday 2nd of August 2026.
10: Níbi tí Ọlọ́run yóò ti lo ìránṣẹ́ rẹ̀ Evangelist Wale Adeleye àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
9: Àfọ́jú yóò ríran,
10: ara yóò rìn,
9: àdì tí yóò gbọ́ràn,
10: owó kò ṣe ṣe ni Ọlọ́run á mú kó di ṣíṣe.
9: Ìwọ máa bọ̀ pẹ̀lú gbogbo ìṣòro rẹ,
10: Olúwa yóò fi agbára ìyanu rẹ̀ wá lẹ gbogbo ìṣòro ayé rẹ mọ́.
9: Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́
10: tí ó máa wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God, the first work for our community after Mother's Pride.
9: Jésù ń dúró dè ọ́ láti yanjú ìṣòro rẹ.
11: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
12: It's about to go down.
13: My love, wetin happen?
14: Before I marry you, the TV where you promise, the fridge nko, where dey? Washing machine nko. Will I be using my hands to wash clothes in 2026?
13: Cancel this wedding.
15: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
13: CDK?
15: Yes, so I dey pay small small. Fridge, washing machine, even solar system. Na CDK.
14: So all those things don already dey house?
15: Abba, since last month.
14: Ah, pastor, continue the wedding.
16: Yourself.
15: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small, zero interest, normal market price. Download CityCare today.
17: Visit us at Danco Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
18: CityCare! Pay small, small, live big, big!
19: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026 for the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. Bronx at Ibom Hotel and Golf Resort, Uyo Aqua Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. And now, sir, Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
20: Ẹyin tèmi, òun rere ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Labode Health Center tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́ta àti gba ó lé márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí, pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Labode mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Labode tó tó ẹgbẹ̀rún 82, wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́. Láwọn ilé-ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ, ètò ìwòsàn ń bẹ fáwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètò sọ́mọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé-ìwòsàn Labode Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé-ìwòsàn náà dájú fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ ìjájọ sọ́pọ̀, mú àwọn ilé-ìwòsàn Labode rẹ dájú fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
21: Oh yes, kuba tutu tu.
22: Agba yamu yamu itu automatic miracle hour.
21: Total deliverance. Toma waye ni prayer center church of God.
22: To kale si adofure dari road akure.
21: Ojo kini lo choshu ni.
22: Ibere uchu ele ya tu lagbara kupo.
21: Kuri belo luwa bati shore kaluku fulo ni kujipu.
23: Akiri shore ya sagamiyo. Cheminore.
21: Ọpọlọpọ ti yale yale tori àìrídá ìrílú àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
22: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
21: Oh my God!
22: Oríṣiríṣi disorders àti inadequacies ló kúlé ayé.
21: Àwọn bíi bipolar disorder,
22: obsessive compulsive disorder,
21: àbí schizophrenia psychotic disorder.
22: Àdúrà gidimọ̀ làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
21: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
22: From 9 a.m. to 6 p.m. ni àwẹ̀ àti àdúrà.
21: Ìṣòro yóò

0: Shoda
1: la gogo mo kan la uro
0: kale o abaya odo ni ada odo bere mo je ori bi do bi oba
1: ama la ro yiyi ama joro ko gbere ko
0: ama luro ko salede ni uro ko salede ni bokira ro bo aja
1: ko salede ni wa aja ke ko uro bo sale salede ni aja ke ko mi pe ta yanyan lule re
0: kan ni mo du ma leyin ni ki mo ro la goro ro
1: pe ko mu dije ko ko mo ri se beji aye ni mo tiri
0: kale o abaya
1: kete kete egbe first lady lulu oda
0: olori egbe mi si sade se mo ye fayanju
1: akowe egbe mi si
0: labake bola kayode
1: agbode gba egbe mi si
0: ka omo yele
1: keti omo egbe first lady club
0: lulu oda
1: ni for kemi afofo abe egbe ni omo lo o
2: Communications tun bo na rayo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odo won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ranti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo ba de pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn okòwò ńbẹ lórí computer laptop wà ra tiẹ̀ kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí computer laptop gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo yín lẹ nílò computer laptop lásìkò yìí ó tún gbọ́ o àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà ó yà ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street lẹ́yìn Unity Bank telephone 0906-123-3331 tàbí 0803-353-4200 Frank Communications computer laptop tó dáa tó fi ní lọ́kàn balẹ̀ ọ̀dọ́ wọn ló ti ríra.
3: Ṣé ìgbẹ́dọ̀ àbáwò ń gbádùn àdàbà?
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn.
4: Ó ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Ó tún ti wọlé wẹ́rẹ́ o. Ó bá wa láyò. Ìyẹ́sù tuntun nílùú Wálùsíwárò ọ̀kà àkókò. Ó yá gbogbo ènìyàn. Ẹ wá bá wa yọ̀.
7: Àṣeṣe túnṣe.
6: Bẹ́ẹ̀ni àpapọ̀ ọmọ Wálùsí nílẹ́jù àló ń kíkà bí èsì ọba ẹ̀sùn ògùn ìwà di olùsí Wálùsí wárò ọ̀kà àkókò kú ọdún ìjẹ́sí tuntun eléyìí tó tún máa wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ Saturday 1st of August 2026 nínú Wálùsí ní pápá ìṣeré St. Clara Primary School bí aago mẹ́wàá bá ti ń lo kege.

0: sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
1: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹlẹ́pẹ́ 0707-484-3351.
2: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé
3: àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ láàbí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
4: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọ ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-064-60-6419 07-064-60-6419. Àlàáfíà ara wo ní bíbí abẹ́ ojúbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.
8: Mo ń gbádùn àdàbà.
9: Mo ń gbádùn àdàbà.
2: live it. My fucker.
6: ADABA.
2: 89 Adaba.
3: Se ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
4: agbo yi ise lo se je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulugbo ade ton fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu igbo na gbianjo ko si babo oke ogun loni e ma pe 0706460649 0706460649 babo oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
7: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma nje ohun to je nipa ago ara eniyan lo ma ngba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
5: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni babo ke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o agbodo ma wo alaafia ara wa niran agbodo moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi babo ke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
7: e shon baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
5: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e won to ngba mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma rohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so run wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju koni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti e na ni popa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe se le se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe e ma ja daka ti wa na ba tin riru apere bayi gbianju ko wa yoju semi babo ke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise babo ke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ikayi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade komo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan un gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo wa kuro yi o ri pe lo gbo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be olohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu 64 60 64 19 o sabu 64 60 64 19
7: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wo hun elomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le obi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jafani egbogi mo wa kuro o mo yi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wa le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu si ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
3: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbu ode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san

0: ẹ̀kasọ̀.
1: Òyìnbó pápápá wọn fi ṣe mọ́.
0: Mú kí ní gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa lọ́sàn-án tòní.
1: Pápá wọn fi ṣọkọ òfurufú. Òyìnbó pápápá wọn fi ṣe.
0: Àtúntí balẹ̀ sórí ètò lọ́sàn-án òní. Ìkànnì Àdàbà FM 88.9 ibẹ̀ náà la wà yìí.
1: Lọ́wọ́ rìkíṣí pẹ̀lú ọ̀tẹ.
0: Ayédèrú ló dẹ̀ ẹ̀dọ́ náà lẹ̀tọ̀ yìí.
1: Ẹlẹ́gún ìwà ìka.
0: Iléeṣẹ́ tó sì ń ṣe gbòógì 24/7 Aba Mixture àwọn náà nọ́sọ onígbọ̀wọ́ ẹ̀ ẹ̀ka àsán o.
1: Ìka àpẹ́ ilẹ̀.
0: Níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa.

ìran ọjọ́ báyìí ní kúkú gbó torítorí. Iná àgbò á sì kàn tí wẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n. Àtúntí balẹ̀ sórí ìtùnú lọ́sàn-án tòní. Ayédùn orílẹ̀-èdè Edo náà lè tò yìí, ẹ sì máa gbádùn wa dáadáa. Gẹ́gẹ́ bá a ti tẹ́ mọ́ tẹ́ mọ́ra wa létí tá a mọ́ sọ. Egbòogi 24/7 Abamichọ kò lọ́tínú. Omi pọ́nbélé báyìí òun náà náà sì fi ṣe. Ọkàn ra koro fẹ́ẹ́rẹ́fẹ́ ni. Kò kóro jù débi pé èèyàn ó ti ẹ̀ wá bẹnu jẹ́.

lọ́wọ́ onídẹ̀lẹ̀ ń kẹ́ lọ́kọ́ bádé láàrin lọ́sàn-án tì ní. Bọ́ọ̀ ni sọ́dọ̀dọ̀ yín náà, òjò wẹ́líwẹ́lì yìí, ọ̀rọ̀ à ń ṣe ni wẹ́rẹ́wẹ́rẹ́ látànà, ọ̀làgbára. Wẹ́dà fọ̀ tí ìléléyìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ sọ pé wẹ́dà fọ̀, ẹ̀yin lẹ wá mú yín o. Ọ̀dà náà. Ọpẹ́yẹmí jọ ọ̀dà yín rè ajò kó tàgbà pírọ̀rọ̀ ọ̀rọ̀. Mo jò kó tàgbà mo pírọ̀rọ̀ ọ̀rọ̀ kì í ṣe kí n lè bá a ṣàfúnṣẹ́. Kí n lè bá a kọ́gbọ́n lẹ́nu àgbà ni. Ọmọ ìyá tísà. Ẹ mọ̀ pé ọmọ ìyá tísà mọ̀ gbọ́n dáadáa ṣáṣáṣá ni. Ọ jẹ́ gbánlé, ó tún jẹ́ gbánskú. Kò sí ń tọ́kàn yàn. By fire by force, ọ gbọ́dọ̀ gbọ́n.

0: Ọyẹ ẹjọ́ iṣẹ́ báyìí kí n sáré dókè lọ́nà mo sì ń padà bọ̀ náà. Ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajọ́ òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
0: Ìjáwá ìjà ò sí always guide náà ni wọn ni kò guide ara rẹ dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó ń bẹ. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Make Sure pátápátá. Nọ́mbà yìí òun náà ni kẹ́ mọ láǹfààní àti pè 091-60-62-62-53 091-60-62-62-53 Òun gangan náà ni nọ́mbà tó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Make Sure. Ládùúgbò tẹ̀yìn ẹ̀yin fẹ́ jẹ́ alágbàtà ńbẹ̀. Nílùú tẹ́ wà yẹn ẹ̀yin fẹ́ jẹ́ alágbàtà ńbẹ̀. Àbí ní ìpínlẹ̀ tẹ́ wà yẹn gan ẹ̀yin fẹ́ wá jẹ́ alágbàtà kan gbòógì. Wọ́n kàn mọ́ kó wá sọ́dọ̀ yín. Lọ́pọ̀ yanturu. Ẹ máa pè nọ́mbà 091-60-62-62-53 òun gangan náà ni ọjà síbẹ̀. Kí ni nǹkan tẹ́ ẹ máa bá wa dá sí lábala ẹ bá wa dá sí lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé abala lábala náà ló kó sínú. Abala àyàn àyàn mi wà nílé agbára. Ó tún máa ti kọ̀ǹgọ́ bọ̀lù.
3: Gbogbo bá ti ń ṣe àwọn tó ń fẹ́ wá ń dùn mọ́ wọn.
0: Kí ni tẹ́ ẹ máa bá wa dá sí lọ́sàn-án òní? Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú lọ́kọ-láya náà ni ọ̀rọ̀ tó tún ta tún mú wá lọ́sàn-án tòní. Ọkùnrin kan bẹ mi ò ní dákọ ibi tó ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ṣiṣẹ́ ní ibìkan ní iléeṣẹ́ kan ó sì ní ìyàwó. Ìyàwó tá ń sọ yìí kò ní iṣẹ́ kankan lọ́wọ́. Ṣùgbọ́n ọkùnrin yìí wá ní òun mọ fún un lówó lóṣooṣù. Pé owó rẹ̀ ò gbà mọ́ fi ṣe kíni owó ní lóṣooṣù mọ́ náà. Àṣàlè mọ́ gbowó lóṣooṣù. Ó wá rí wípé owó tóun fúnyàwó òun lóṣooṣù yìí kò ní mú ọ̀dà náà. Kí ni iṣẹ́ tó o fẹ́ ṣe? Ọlọ́run fẹ́ gba ṣọ́ọ̀bù o fẹ́ mọ́ ṣiṣẹ́. Owó rèé gba owó tó tówó ọba fún un lówó. Ó fún un lówó bó ṣe fún un lówó ó ti wò pé òun ti establish ẹ̀ mọ́ ṣe ń tọ́ bá ti fẹ́ ṣe. Ọkọ ò tí ẹ̀ lọ́bẹ̀ kò wó bóyá ó ti gba ṣọ́ọ̀bù lóòótọ́ àbó ti kọjá bẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀.

0: báyìí ọwọ́ lòun fura wípé ọ̀rọ̀ wípé ọkọ òun ní olórílùlù kan lẹ́gbẹ́ ògiri bóyá tú fóònù ẹ̀ ní àwa ọmọ ọba rí wípé bóyá pé ó ló lórílùlù kan ọba lọ ké ó lọ ké ní iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ lọkọ bá délé pé irú embarrassment wo nìyẹn ọwọ́ embarrass mi kí ló fẹ́ fa gbogbo yẹn gan-an síbẹ̀síbẹ̀ ọkọ sáà fàríga àṣé ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀rẹ́ ọkùnrin ọ̀rẹ́ ẹ̀ ni kì í ṣe pé bóyá wọ́n ní nǹkan lọ́ba tó lọ bá ọ̀rẹ́ rẹ̀ ọba lọ bá ọ̀rẹ́ rẹ̀ yìí jà pé ó nífẹ̀ẹ́ ọkọ òun ibẹ̀ ń wàhálà ti ṣẹlẹ̀ ibi wọ́n ti ń jà lọ́wọ́ bóyá igi lọ́fọ́ ni àfi pa ọba fọmọ yìí hùn bí yìí ṣe dákú nìyẹn òkìkí ti kàn dọ́dọ̀ ọkọ ìgbà tọ́kọ́ òdèlé ó ti sákò nílé wọ́n ságbélé ń lọ sí ọsibítù ọkọ sá ti wá fárígá pé òun ò ṣe mọ́ òun ọ̀fẹ́ mọ́ o àní òun ò ṣe mọ́ṣẹ́ wọ́n wá ń be ọkọ ọkọ wa ni ó dá ṣọ́ọ̀bù tí mo tiẹ̀ wàá gbà fún ibo ni ṣọ́ọ̀bù ọ̀hún wà èyí ṣọ́ọ̀bù kò lè náwó sí pé ṣọ́ọ̀bù rèé ó ti náwó jẹ ibi tá a wà ń lọ rèé àwọn èèyàn wá ń bẹ̀bẹ̀ wípé kọ́ gba ìyàwó ẹ̀ kó sì tún dá lókòwò míì ọkọ bá fárígá wípé àníṣe ohun ò ṣe mọ́ ohun ò sì lè dá lókòwò kankan mọ́ ibi ọ̀rọ̀ wà rèé o ṣé kò fa ọkọ ẹ̀ ṣé kò fa ìyàwó ẹ̀ mọ́ra padà ṣé kò túnbọ̀ dá lókòwò àbí kò kọ̀ pátápátá ṣé kò fi ilẹ̀ ni toro ni ọkọ ti sọ pé ó ti wà lógóńgó ẹ̀ mí báyìí ìtẹ́ ẹ̀ bá wa dá sí lọ́sàn-án tò ní rè 08162549991 tó bá jẹ́yìn lọkùnrin ọ̀hún àbẹ́ bá jẹ́yìn lóbìnrin ọ̀hún kí ni tẹ́ ẹ ṣe hello ẹ káàsán ó kọ yín ọyà ẹgbọ́n sókè dáadáa à ń gbọ́ yín ọyà àti gbọ́ ẹ ṣeun 08162549991 ọkọ tiẹ̀ nílò lòún gbà tóun fi kó fún pé kọ́ lọ fi ṣiṣẹ́ ọwọ́ aláàbí tó bá lọ dá owó lóun tóun gbà òun tóun bá dá padà làwọn tiẹ̀ tó lè lọ ajókòó káwọn ojo sọ̀rọ̀ hello àmì ẹ ṣeun o ẹ ṣeun ọyà ń gbọ yín ọ̀dà ẹ ṣeun ọlágbára 08162549991 hello ẹ káàsán o ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun bàbá
1: ẹ̀sìn ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò
0: ẹ̀sìn ẹlẹ́rọ yẹ dá sí
1: ọ̀rọ̀ obìnrin àgbélébùú ni
0: kọ́lọ́n
1: kò fi ìyàwó rere kò fi kẹwàá
0: àmì o
1: torí obìnrin lè fi ọkùnrin ṣe àṣìṣe o
0: tí
1: ò bá kíyè síra bọ́sẹ̀ àrọ́wà mi ni pé ọkùnrin yẹn kó lọ ní sùúrù kó gbà pa àgbélébùú ló ń gbé
0: àgbélébùú ẹ̀ ni
1: bẹ́ẹ̀ ni tó bá ní ìrànlọ́wọ́ tó mọ̀ tó lè ṣe kó pè é kó jòkó kó pe àwọn fámìlì ìyàwó yẹn pé kó wò ó yo ye owo ile ba donu ni ti akoko ba lo ile ti mo to fe se eyin family o yin mo fa le lowo so to ba tun ti de ba je o mi ni da si mo e ku eto
0: e seun 08162519991 hello
2: hello
0: e ma ka san o ko yin be tin pe
2: oruko mi ni ope lo yeru lati ore
0: o ya ngo yin
2: ege bi woye ti mi ko mo wule da loko kankan ma o ti jetan o ti jetan
0: olagbara e seun 08162519991 hello e ka san o
1: e mo ka san
0: e seun o
1: ọpẹ mi joda
0: present sir
1: alaji telemu latore
0: alaji telemu
1: e mo pe to
0: oro re o ye dasi
1: oro sunu ko ju mo ko le
0: be ni
1: o bin ro bin yo mo je o
0: won
1: lo lobirin de olo de su taga de su
0: eyin le ro be o iroyin nu
1: ke po oro mi ni pe to tun fe da loko wo mi ko wa eleri ti joko ko soju won elekeji obinrin to lo baja won ni te sin ba da ni abu atubo ni mo so kan fe niyan suba obinrin lo ni ko jowu
0: ko
1: gba pe agbelebu to nu
0: otan
1: e ku eto
0: e seun
1: o
0: e seun

0: aṣíwájú àyàn lù láràmọ̀kín tó ti yá mo rí bóun yọ̀lú jáde náà ni. Olóò ti yá ọyá o ẹgbọ́n tí aṣíwájú fẹ́ lù ọyá. Ó ti lùlù yí tẹ́lẹ̀ nàá. Ọ̀tán ó ti lùlù yí o. Ṣé bonus lọ fẹ́ tún ṣe lọ́sàn-án yìí ni 08162519991. Hello. Ẹ ṣeun.
1: Wòlíì David Solomon.
0: Wòlíì.
1: Ẹ̀mí ibẹ̀ láti lọ kàkó.
0: Ẹ ti rórì jó àbí? Ẹ ti rórì jó.
1: Bẹ́ẹ̀ni
0: sà.
1: Lódodo là ó máa wí.
0: Lódodo là máa wí.
1: Lódodo là ó máa wí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni bá jóore.
0: Bí ò jóore. Lódodo là wọ́ máa wí. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín.
1: Mo ti pa.
0: Ẹ pẹ̀lẹ́ sà wòlíì 1/10 08162519991. Ẹjẹ́ tó wọ ẹlòmíì ná ìlú tó dé aṣíwájú dẹ̀ ti lùlù dáadáa. Hello.
2: Ọ̀pẹ́yọmí Jọ̀dá.
0: Yes sir.
2: Aláàjì Telemu látọ̀rẹ̀.
0: Aláàjì Telemu. Àyàn tẹ́lẹ̀ ń dúró dèrè. Ìjáwá ìjà ò sí Aláàjì.
2: Ṣé
0: ń gáìdì ẹ̀? Pẹ̀lú.
2: Ṣùgbọ́n jẹ́ kí n jẹ́wọ́ lónìí àyàn.
0: Ọya.
2: Òtútù mú àyàn tẹ́lẹ̀ mú.
0: Ó ti tán. Àyàn tẹ́lẹ̀ mú. Ẹ máa ń lọ tutù máa yàn. Hello.
3: Ẹ ká
0: sàn sà.
3: Kí
0: lẹ pè é? Yínká láti Àkúrẹ́. Ìjáwá ìjà òsì.
3: Ṣé
0: ń gáìdì ẹ? Pẹ̀lú kí lẹ fi ń gáìdì?
3: Ẹjọ́ ẹni pé káyọ̀ yín yẹn túlù
0: ẹ lù. Irọ́ o, àyàn tó èyí tó yẹ pé ó ti lùlù rí. Kí ni tó wá tún jí ó tún lù kẹ́ lè tún gbọ́ dáadáa bí? Ó ti lù bí ẹ̀ẹ̀mejì báyìí náà nìsín. Ẹyin tẹ́ ń gbọ́. Ẹ̀kan ni ọya kí ló sọ.
3: Ọwọ́ tà káadá go.
0: Ọ̀tẹ̀ finally. Ọwọ́ ti tẹ̀ finally. Wọ́n sá. Wọ́n ti sá lọ. Hello sir. Yes sir.
4: Bọ́bàdé ọmọba Kábíyèsí ọwọ́ àlè tìlú.
0: Bọ́bàdé.
4: Ọmọba tìlú Ìkàrẹ́.
0: Èmi mà pọ̀ wọ́n ń lùlù láàfin. Ọyà ìjáwá ìjà òsì.
4: Always guiding.
0: Ṣé ń gáìdì ẹ̀ dáadáa?
4: A gáìdì ẹ̀ dáadáa.
0: Orí yín wà ń bẹ̀. Ọyà kí làyàn sọ?
4: Ẹni kò bá padà bá mi
0: sọ. Irọ́ o, kò tún nǹkan kan lù. Bọ́bàdé. Ẹ̀rọ o, ẹ fẹ́ sòjóró nìyẹn kó tó kí ni lù. Ọyà àyàn. Ṣé ń gbọ́? Tẹ́ ẹ bá gbà. Bọ́bàdé. Ó tì í. Àgádágodo nìkan kọ́ lójú tì. Ó ti kánsà. Ẹ máa lọ bọ́bàdé. Ẹgbà kankan. 08162519991. Kini to clear to bayi. Hello. Kí lẹ sọ? Náà mọ̀ bẹ́ẹ̀. Gbangba dẹkun. Ọya. Gọ́rọ̀ ẹ máa lọ. Ìgbà kankan ẹ máa lọ jókè ẹ máa lọ. Hello sir.
5: sir.
0: O ko yin be tin pe.
5: Oruko mi Steven lati owo.
0: Steven lati owo, yes.
5: Bẹni.
0: Ida wa ida osi.
5: Always guide ni.
0: E guide e lowo.
5: Bẹni.
0: O fi hale si o te ba gba. Aya kila kila yan so.
5: Ayoni gbogbo yin e lo ma wo danu.
0: Gbogbo yin e ni o wo.
5: Wa janaku.
0: Eh?
5: Gbogbo yin e lo ma wo danu.
0: Kile so.
5: Oni gbogbo yin e lo ma wo danu.
0: Yo wo danu.
5: Egungun ajanaku.
0: Eh.
5: Lo ba je egungun ajanaku.
0: Eh.
5: Gbogbo yin e lo ma wo danu.
0: Lo ma wo bo se wa lu niyan. Bros. Se bo se. Ewa lo ja. Eh gbasa. Ah, eh now. Hello.
6: Hello, Ekasan.
0: Florence, lati supare. Ida wa ida o si anti Florence.
6: Always guide me.
0: Send guide there.
6: Then.
0: Pelu kini?
6: Pelu 24/7.
0: Pelu 24/7. Ori yin wa nbe. Oh yeah, kila yan so.
6: Oju dagada godo yin.
0: Ha. Awon eyan awon eyan wo lire o otan oju ta gada go ndodo nebo egba e mo lo o lagbara bayi lo se hello hello sir abi mani
7: hello
0: e ti wa nbe sir
7: Mr.
0: Badmus la ti wa kingdom
7: do do
0: do do ki la gbo ko yin sa eh won sa won lo gbogbo epo alopo hello
8: ah
0: eka so sa yes sir
8: lati ondo ni
0: lati ondo o ko yin
8: yeah olare waju lati ondo
0: olare waju lati ondo ida wa ida osi
8: ah always guide me
0: lododo la wa ti wa eh ya ki la yan wi
8: nkan to jo leti mi
0: eh
8: terin ni o lo
0: eh to terin ni o lo
8: to ni kajana ku ma wodo
0: kai
8: to terin ni o lo
0: atajana ku ati erin ati takun inu odo itara wa je ti sala ah hello hello ekasan eyin la ba gba kan yin o ko yin
9: opoyemi lati dua
0: ni opoyemi lati dua ni te ba gba sa mr ope oloko mi te ba gba kini ida wa ida osi
9: always guide ni
0: o ya ki ayan so
9: gbogbo yin
0: e lo ma wo ha gbogbo yin e lo ma wo eran ọja to lohun o pọpẹ tu gbogbo yin e lo ma ha e bo lo e gba sa bros bodo pe e gba o we ti e o e de so fun bodo pe ko to di ko to pe o ya egbo n to so dada ayan ki lo so yo bere lenu je yo bara re lenu je aja to gbe egungun ajanaku yo bara re lenu je yo bara re lenu je gangan yo bara re lenu je aja to gbe egungun ajanaku yo bara ah eja mo re le iyoku yo yo dojo mejo ta tun ma pade lagbara lowo olohun baba ah o de dun mi sa ẹyin tẹ bá fẹ jẹ alágbàtà fún iléeṣẹ tó ń ṣe gbogbo 24/7 bá mi tọ 0916062653 òun náà ni nọmbà tó jábẹ a máa pàdé lọjọ mẹjọ lágbára lọwọ ọlọrun ọpẹyẹmí jọ ọdá òun náà ló kọ tèmi jẹ o ire o.
10: BBC Premier League update from the home of Premier League football.
11: Hello, I'm Conor O'Grady at the BBC Sports Centre. Newcastle United head coach Eddie Howe is set to leave the club just 3 weeks before the start of the new Premier League season. who had been in charge at St James's Park for 4.5 seasons, twice qualifying Newcastle for the Champions League and winning the EFL Cup, the club's first piece of major silverware for 70 years. But Newcastle finished 12th last campaign. Our senior football correspondent Sammy Mockbell says big departures and a lack of incomings in the transfer window have been a key factor in Howe's exits.
12: This summer has been riddled really with transfer issues. They've already sold Sandro Tonali to Tottenham and Anthony Gordon to Barcelona. We also know at the moment that Arsenal are trying to sign their captain Bruno Guimarães, and there's every chance that that deal would go ahead. And I think there is obviously a level of frustration from Eddie Howe, maybe the direction the club is heading in with regards to their summer recruitment, and a decision has been made now for him to leave the club.
11: Well, Newcastle's first opponents in the new Premier League season will be Liverpool. They continued their pre-season tour of the United States with a 1-0 win over Wrexham at Yankee Stadium, the home of baseball's New York Yankees. Teenager Rio Ngamoah scored the only goal. And Bournemouth are said to be without Junior Kroupi, their top scorer from last season, for 3 to 4 months. The French youth international suffered what appeared to be a freak foot injury at Bournemouth's training camp in Austria. He's since had surgery in England. Kroupi scored 13 Premier League goals last campaign and is thought to be a transfer target for several clubs during the window. For more football news from the BBC, go to bbc.com/football.
10: BBC Premier League update from the home of Premier League football.
13: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
14: Ọlọ́run bàbá lọ́lá, èmi máa ma rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
15: Mú kí gbogbo ẹ̀yin tí ẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ ìkànnì yìí lásìkò yìí. Ẹ kú bójú ọjọ́ ṣeré. Àláfíà Olúwa kó máa bá wa gbé. Ètò yìí ó jẹ́ àkànṣe ètò torí pé ètò tọ́lọ́run ó lò láti fi báyé wa pàdé ni. Àlejò ńlá ńlá ni mo gbà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́. Àwọn wòlíì Ọlọ́run alàyè tọ́lọ́run ń lò tí àwọn èèyàn jẹ́rìí ságbára Ọlọ́run nínú ìpè wọn. Matthew Adekunle Ọládèjì lorúkọ mi, ò tí gbogbo èèyàn ń pè ní òdòdó. Ẹ wá jẹ́ máa kí ìránṣẹ́ Ọlọ́run alààyè bàbá wòlíì tọ́lọ́run ń lò káàkiri gbogbo àgbáyé. Prophet Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì káàbọ̀ sórí ètò bàbá máa kíyé pé ẹ kú iṣẹ́ Olúwa.
16: Ògo ni fún Ọlọ́run ló kí ọ̀run. Mo kí Ọlọ́run ìpè Babalọla, Ọlọ́run tó ń fi òpè dààmú ọlọ́gbọ́n. Mo kí Ọlọ́run 1930, ẹni tó mú tánátà látòrí àkìtà, tá a wá ní kó jókòó pẹ̀lú ọmọ aládé tí ò sẹ́ni tó lè yẹ ẹ́ lọ́wọ́ wò. Kábí ó sí ibi ò bá mi délélé, mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀. Gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ láti wà láyé wà láàyè láti máa gbọ́ mi, mo kí ẹ kú oríire o. Nǹkan àkọ́kọ́ tó yọ sí mi pé kí n sọ fún ọ rè, ohun tó wáyé wá dà kò ní bàjẹ́ mẹ́nu. Ògo tó mú wáyé tó wá lò wọn ní pamọ́ ẹ lọ́wọ́. Gbogbo ilẹ̀kùn tí agbára àjòjì agbára ilé agbára ìpìlẹ̀ tó tì níwájú ẹ, gbogbo ilẹ̀kùn yẹn ni májẹ̀mú máa bọ̀ sí. Jésù Olúwa wa.
15: Tọ́ bàbá ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé ìtọ́lọ́run fẹ́ lòyìn fún lórí ètò yìí ní tó lágbára púpọ̀ ni. Àwọn kan ń sọ ní gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ nínú àwọn ìpàdé àdúrà káàkiri bọ́lọ́run tí ń lòyìn. Wọ́n ló dàbí ẹni pé kinní tún ti wá lágbára ju bá a ṣe lérò lọ. Wọ́n ló tún ní nǹkan kan tí bàbá tún ń dọ́gbọ́n se. Bó lẹ ti ń ṣe bàbá?
16: Ògo ni fọlọ́run ló kí o.
17: Àlẹ́yà.
16: Òtítọ́ tó wà ń bẹ̀ ni wípé nígbà míì tá a bá báàyàn sọ̀rọ̀ tó jẹ́ àṣírí ọ̀rọ̀ ayé ẹ̀ tó wọ́n sọ pé bẹ́ẹ̀ ni sà àyà tèmi gan mọ́ mi. Ìgbà míì tá a bá gbọ́ ẹ̀rí ntí Ọlọ́run Babalọla ṣe, nígbà míì tó bá

0: Oye mi, ẹ tún máa bọ́ sa. Ẹ kọjá tí èèyàn lè imájè pé a lè lu ọlọ́pàá fún.
1: Ó kọjá tí èèyàn lè imájè pé a lè lu ọlọ́pàá.
0: Ẹ sà, wọ́n sọ pé kì í ṣojú lásán. I know. So because a lot of things àbá náà kan gbọ́. Àwọn ọmọ mi sọ pé ọlọ́kan tó dìbò nílẹ̀ ńlọ máa tọrọ ààrẹ jẹ́ ẹni jẹ́ pé mo máa sọ bẹ́ẹ̀. Torí bí èmi gan bára mi, ó kọjá ọgbọ́n orí mi.
1: Kọ́ bí èsì olódùmarè bàbá, bọ́lọ́run bá tọwọ́ yín bẹ́ pàdé àdúrà palẹ̀, ibi tí ẹ̀rù máa ń bà mí síre o, ibi àkòrí láti mọ tọ́lọ́run fẹ́ ṣe.
0: Yes sir.
1: Ẹ wá wo àjọ̀dún la fẹ́ ṣe.
0: Yes sir.
1: Nínú àjọ̀dún lọ́dọọdún, ọlọ́run máa ń ṣèyanu tó pọ̀ jù.
0: Yes sir.
1: Tọdún yìí báyìí, àkòrí ẹ sọ wípé open door.
0: Yes sir.
1: Bàbá, ẹni tọ́lọ́run fẹ́ ṣe kiní ọ̀mọ́ lágbára pọ̀ o.
0: Ododo, sórí àkòrí yẹn, mi ìṣẹ̀ṣẹ̀ gbá o. Bá a ti wọ 2026, Olúwa wí fún mi pé 2026 is going to be my year of open door. So mo wá declare fún gbogbo ènìyàn pé ẹ̀yin ọmọ, Olúwa wí pé 2026 is a year of open door. Ṣé nígbà tó di bí around March or April, mo ń minister lọ́wọ́, mo wá pè lọ́wọ́ wọn pé ẹ̀yin èèyàn, kí ló Olúwa ti ẹ̀ sọ pé òun fẹ́ ṣe fún ọlọ́dún yìí? Ọ̀pọ̀lọpọ̀ ń wò mí bí ẹni wo kinní ni. So máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ òòdì àkòrí yẹn, òun ni ò ṣe manifest láyé wọn. Mo wá sùn, mo wá padà lánàá, mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n rọ̀ ibi ó lọ òjìnà mọ ilẹ̀kùn ibẹ̀ tì. Olúwa wípé kí n wòran ọ̀rọ̀ tí mo bá ọ sọ ní January kò manifest ní ayé ọ̀pọ̀lọpọ̀. Ó ní gbé wá padà sí àkòrí fún àjọ̀dún ayẹyẹ 18 years tí mo pè ọ. So interview wá pé àkòrí ayẹyẹ 18 years ọdún open door kò wá ní jáwọ ọmọ wòlíì tó wà lábẹ́ òrùlé nìkan. Ó máa kan àwọn tó wà ní diaspora. Ó máa kan àwọn tó wà nínú oko. Ó máa kan àwọn tó wà nínú àbá. Ó máa kan ẹni tó ń tata. Yóò kan ọlọ́kadà. Akan tó wà lọ́fíìsì. Akan ìránṣẹ́ Ọlọ́run. Akan obìnrin. Akan ọkùnrin. Akan olóṣèlú. Akan ẹni tó bá sáàtì gbàgbọ́ nínú agbára Ọlọ́run. That will be one way or the other connect dead with this anointing. Àwọn kan máa wá physically torí wípé wọ́n fẹ́ kílẹ̀ kò sí. Àwọn kan wò wá ní online, they were connected to this grace because wọ́n mọ tọ́lọ́run ṣe. So wọ́n fẹ́ kílẹ̀ kò sí. Now ìmọ̀ràn mi sí ọ ni pé ibi tó bá wà tó bá ń gbọ́ mi, orí ọ̀fẹ́ ńlá kan ló dé yìí tí ò yẹ kó mísì láyé
1: ẹ̀.
0: Torí orí ọ̀fẹ́ ńlá yìí ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe bọ̀ ní orí òkè ọlọ́pàá tó di wòlíì lórí àkòrí pé ilẹ̀kùn gbọ́dọ̀ sí. So gbogbo àwọn tá a pè yẹn in one way or the other nílẹ̀kùn ti sí fún rí. So wọ́n mọ tó túmọ̀ sí pé kílẹ̀kùn tì torí ọ̀pọ̀lọpọ̀ náà ti wà lẹ́nu ọ̀nà tí wọn ọ̀nà kọjá tẹ́lẹ̀ kó tó di pé ilẹ̀kùn sí fún wọn. So ẹni tí ilẹ̀kùn bá sí fún rí ló mọ iyì ilẹ̀kùn tó sí. So ẹlòmíì ò tí ì nírírí ẹ̀rí. So ó máa yà ọ́ lẹ́nu wípé wáì tí mi ò lè pààrọ̀ mọ́tò ilẹ̀kùn tì ni. Wáì tí ọdún korí ọdún tí mi ò ní mọ́tò ilẹ̀kùn tì ni. Òdodo èmi àti ẹ ti jọ wà lójú ọ̀nà tá a lórí rédíò yìí tí mọ́tò ń ṣe fàyítì lálálálá.
1: Bẹ́ẹ̀ni
0: tá a lè lọ a nà láti wọ́ kàdà a lè padà a lè lọ gbé mọ́tò bí torílẹ̀kùn ò sí. So a bọ́ sórí ọ̀kadà là ń sáré lọ gbàgbàgbàgbà àyè mi tán àìmọye ọjọ́ tá a máa ti mọ́tò tá a máa wọ táìpọ̀ bá ọjọ́ ti lọ ẹja sáré pé mọ́ kàdà torí pé ilẹ̀kùn tì. So mo ní orí ọ̀fẹ́ láti lè sọ fún gbogbo ẹni tí ilẹ̀kùn bá tì mọ́ wípé wo bí ọdún tiẹ̀ ló dé
1: yìí
0: sínsìn tiẹ̀ ló dé yìí sáà máa pọ̀ lóńdòrò ọlọ́pàá tó di wòlíì wá bá Olúwa pàdé tọ́rọ̀ ẹ bá jọ máa wẹ̀ Olúwa ó sọ. Bó bá jọ mọ orin ọpẹ kíkọ Olúwa yóò sọ. Bó bá jọ mọ kó kàn yí chọọchì kiri ẹsà àní lẹyìn ìpàgọ ọdún yìí ẹrí máa bọ.
1: Lẹyìn ìpàgọ ọdún yìí ẹrí máa pọ. Mo ń bọ ẹjẹ adásọmì kádódì kejì ká sáré gbọ nípa àjọ̀dún yẹn.
2: Dupe ju apostle ti Christi ni Jerusalem te si waju Olorun towo iranse re dabira lojojumo ijure ta se npe gbogbo ediyan sibi ajodun odun kejidinlogun 18 years anniversary celebration tako ri veje open doors awon ilekun to si ajodun toju yi ma ka si ara o ma lagbara pupo ojo kokandinlogbon osu keje si ojo keje osu kejo odun yi 29th July to 2nd August 20

0: àti six ló máa wáyé.
1: Bí gbàgbọ́ bá ṣe ń wáyé laago mẹ́sàn-án àárọ̀ ní ìṣòro, ó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àti ìyìn máa wáyé laago mẹ́sàn-án àlẹ́ ọjọ́ Sunday ọjọ́ kejì oṣù kẹjọ. Gan-an lọ́jọ́ ìdúpẹ́ àjọ̀dún, a ó ti máa jó máa yọ̀ máa fògo fọlọ́run. Gbogbo ẹ̀ inú gbọ̀ngàn ilé ìjọsìn Christ Apostolic Church CAC New Jerusalem tó wà ní kìlómítà 5 Ondo Road ọlọ́pàá tó ti wọlé bus stop. Àkúrẹ́ ni ó ti wáyé o. Àwọn olórin ẹ̀mí máa pọ̀ bíbá. Àwọn bíi Delight Sax, Mojisola Oduola Gifted, Kayode Praise, Evangelist Tope Olutokun máa wà ń bẹ̀. Pẹ̀lú àwọn wòlíì ran wáyé, The Prophet Amos Oke, Bàbá Àṣẹ Òní Olúwatomi wò JP, Prophet Muyiwa Adéyẹmí Olúgbàlejò ni, Prophet Evangelist Samuel Afolabi, ọlọ́pàá tó di wòlíì. Kò wọn ò gbọ́dọ̀ ròyìn àjọ̀dún yìí fún ọ o. Ìwọ náà wà á gba rétiẹ̀, kílẹ̀kùn ó ṣíkọ́ náà rẹ̀ ó là, kò gbé gbà ọ̀pẹ́.
2: Tọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ ètò yìí wípé ẹ káàbọ̀ padà sórí ètò yìí o. Àkànṣe ètò ni Ohùn Bàbá Prophet Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì ilẹ̀ ti ń gbọ́ látẹ̀ẹ̀kan. Wọ́n ti ń yànnà náà fún wa nípa àjọ̀dún ọdún kejìdínlógún sí CAC New Jerusalem tá a pè ní Open Doors. Àwọn ilẹ̀kùn tó ṣí ilẹ̀kùn ó ṣí bá a ti wà nù lè gbóhùnsáfẹ́fẹ́ ìjẹ́ mọ̀ nǹkan kan wípé bàbá wòlíì kan ń bẹ́ ń bí kì í ṣèpínlẹ̀ Ondo ni wọ́n ti wá rárá.
3: Àtọ́
2: ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń ṣe alábàápàdé ètò tí Ọlọ́run ń lo bàbá Prophet Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì láti ṣe lórí rédíò ó ṣeéṣe kí wọ́n ti gbọ́ ohùn wọn. Mo tún wá láǹfààní láti gbà wọ́n lálejò nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ lákòókò yìí. Ta ni mò ń sọ? Apostle Victor Adeola bàbá ń bẹ ń bí bàbá yìí wà ló dead púpọ̀. Bàbá mo fẹ́ kẹ́ kí gbogbo àwọn èèyàn kú lé.
4: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé láti àgbà gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé mo kíyìn kú oríire o. Torí pé ẹ rí ohun akọni gbọ́ lórí rédíò ọlọ́pàá tó di wòlíì. Ẹ gbọ́ mi olùfẹ́ o, níbikíbi tí ẹ ti ń gbọ́ ètò yìí ìwọ ló kàn tilẹ̀kùn máa ṣí fún. Òdodo.
0: Ewu bàbá.
4: Òdodo.
0: Ẹ̀ bàbá.
4: Òdodo.
0: Ẹ̀ bàbá kò dá.
4: Òpin ọlẹ́ mẹ́ta. Ayẹyẹ 18 years. Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa rè. Ẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ tó pé 18 years. Ẹjẹ́ àwáyé ẹ̀. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tó ń pè wá fún ilẹ̀kùn tó ṣí. Nígbà kan ó ń sáré lórí ọ̀kadà. Wọ́n sá lórí ohun fàyè tí ń kà.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ sà pẹ́ lórí ọ̀fẹ́ Ọlọ́run lónìí. Àárí ni kì í ṣe kí wọ́n sọ fún wa.
0: Bẹ́ẹ̀ni.
4: A gbọ́ o. Àárí. Ohun tí èrè 18 years yẹn tó mú jáde. Ẹni tó wá ní ìlà kọjá 18 years tó dúó. Ó ní ohun tó gbé e dúó. A nílò rẹ̀ láti wá sínú ìpàdé láti pàdé ẹ̀. Ẹni tó ṣe iṣẹ́ ìránṣẹ́ 18 years. Tí àyípadà dé báyé ti ẹ̀ gangan. A nílò láti pàdé Ọlọ́run tó bá a ṣe. Torí wọ́n níbi táwọn dé lónìí ó jọgbọ́n orí àwọn fúnra ra. So ìdí rèé tí mo fi ń rọ gbogbo àwọn olùgbọ́ ètò yìí pé ilẹ̀kùn ti ṣí fún ọlọ́pàá tó di wòlíì. Orí ọ̀fẹ́ yẹn lè ràyàn. Ẹ sà orí ọ̀fẹ́ a máa ràyàn. Bẹ́ẹ̀yàn bá bínú sẹ́ni tó gbé orí ọ̀fẹ́ rù yóò wà disgrace.
2: Bàbá tún dé o. Bẹ́ẹ̀yàn bá bínú sí ẹni tó gbé orí ọ̀fẹ́ rù onítọ̀hún yóò gba ìrètí.
4: When you fight grace, you will be disgrace.
2: Kábíyèsí Olódùmarè. Bí tẹ bọ́rọ̀ dé yìí, ṣé ẹ wà nù àwọn ìpàdé yìí tá a fi ṣe àjọ̀dún yìí báyìí?
4: Tí mo ti ń kóná yálẹ̀ látọjọ́ wò láti gbàdúrà láti wojú Olúwa. Mo gbàgbọ́ nínú nǹkan kan pé ẹni Ọlọ́run bá gbéga bó o bá celebrate ẹ ò lè ga. When you don't celebrate what you want, you can't get it.
2: Ọ̀rọ̀ ńlá rèé bàbá. Ọ̀dà bàbá àwọn èèyàn kan wà báyìí.
4: Bẹ́ẹ̀ni sà.
2: Wọ́n ti wá ròpin. Àwọn tiẹ̀ ti gbìyànjú. Síbẹ̀ orí pàbó ni ọ̀nà òsí fún wọn. Wọ́n fẹ́ lọ lú òyìnbó ọ̀nà òsí. Ẹlòmíì gan wà ẹlòmíì gan báyìí bó ti ń gbọ́ wa báyìí.
4: Bẹ́ẹ̀
2: ó ti ń wáṣẹ́ kiri ti pẹ́ ọ̀nà òsí. Ẹlòmíì ń wá gbéga kò rí. Ẹlòmíì wà nílé ọkọ̀ fọ́pọ̀lọpọ̀ ọdún. Ilẹ̀kùn àti bímọ òsí bàbá. Irú àwọn èèyàn wọ̀nyí kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé báyìí?
4: Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé wọ́n ń gbọ́ ètò yìí. Kọ́ gẹ́ẹ̀tì àdírẹ́sì yìí. Àti fóònù nọ́mbà tí wọ́n máa pè tí wọ́n fi débi ètò. Tọ́ bá dé bàbá ẹ̀dú o, dọ́tọ̀ á sọ pé kí ló ń ṣe ọ́. So wọ́n á béèrè lọ́wọ́ wòlíì dádì ìgbésẹ̀ báyìí mo ti gbé nǹkan báyìí mo ti ṣe wọ́n ẹ̀jẹ̀ àwa òdu Olúwa. Ẹ sà nígbà míì òrìṣà ọkàn kì í jẹ́ kádùn àgbà.
2: Òrìṣà ọkàn baba e yan na na ye kini orisa okan ten
4: so orisa okan ni pe ohun to ti gbo nipa woli yen gan mi woli yen gan gbadura fo to nsa mi ko fi gbogbo ara sa mi
2: eh o
4: that is why your thought must be in accordance with what your mouth is saying oro enu re ati ero okan re o gbodo papo mo ohun to to n beere fun o n gbadura lodo eni to gbagbo ninu e
2: o
4: o de fe kadura re gba
2: yo lagbara die o
4: so orisa okan gba mi nigba mi a n gbadura sọlọrun ti o da wa mo o mo lohun elomi sa ohun ti o je kadura re gba ni pe ibapade olorun ko ti si
2: ibapade olorun o ti si
4: o ti si so beyin o ba de mo lohun olorun ki mo because God will never force himself on anybody so gbogbo eni to gbo mi to ti sutilekun o ti isiri anise emi ni idaniloju kan pe ipo tenikeni nla koja enikan ti gbabe koja to si bo ko ti si ohun to se enikankan laye ti o ti se eyan kan ri bẹẹnikan ba wa ti o rọmọ bi ẹnikan wa ti o rọmọ bi to pada rọmọ bi bẹẹnikan wa ti o lọkọ taye fi bu taye se ti o ba jawọ lati tẹ lọlọrun o ma pada lọkọ so sa ẹbẹ ti mo fẹ bẹ gbogbo eyan ni pe kọkọ sọ fúnra rẹ pe inú ìpàdé yìí olúwa mò ń wa ọlọ kì í se èèyàn number two olúwa mo nílò májẹ̀mú tó jẹ́ kí nǹkan máa ṣiṣẹ́ fún wòlíì rẹ ẹsà nígbà míì sà when you don't celebrate what you have you will soon be disbanded so ohun tó o ní tí wọ́n paláriwo fún ẹ
2: yìí
4: gbéra máa bọ̀ jájọ fojú ẹ̀mí wo ẹsà mo discover ìdí tí o ní fi ń pe àwọn àgbààgbà wòlíì tó ní pè lórí ni pé wọ́n wò pé ó ṣeéṣe kóróró orí àwọn kó má ka tiẹ̀ wọ́n á tún gbé mi wá sá wòlíì tó bá fẹ́ káwọn èèyàn ṣe rere kì í dákọjú sógun nìkan torí pé dọ́kítọ̀ wọn ní àwọn specialist ní medical line tẹ́nìkan bá fẹ́ bímọ tipa ò bá ka mọ́ á pe dọ́kítọ̀ míì wá sọ́ọ̀sìpítù yẹn wọ́n á jọ treat yẹn ohun tó ṣàfẹ́ ni pé kọmọ yẹn kó wáyé ẹsà ohun tá a fẹ kó ṣẹlẹ ní kílẹ kò ṣí kẹnìkan gbàdúà kẹnìkan sọ pọọlù ń bomi rin àpọsítẹlì ń gbìn àníkáyé rẹ ti dá ọrọ lẹ ìdè máa bọ.
2: ọparí mò ń bọ̀ ní ẹjẹ́ àtúgbọ́ nípa àjọ̀dún yẹn tá a bá padà dé àtúntẹ̀ iwájú o.
1: Àdúpẹ́ ìjọ apọ́sítẹ́lì ti Kristi ní Jerusalem ń tẹ̀ síwájú. Ọlọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ dábìrà lójoojúmọ́. Ìdúró ìta ṣe ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọdún 18 years anniversary celebration. Tako Yuvẹ jẹ́ Open Doors. Àwọn ilẹ̀kùn tó ṣí. Àjọ̀dún tọdún yìí máa kà sí ara ó máa lágbára púpọ̀. Ọjọ́ 19 oṣù keje sí ọjọ́ 2 oṣù kẹjọ ọdún yìí 29th July to 2nd August 2026 ló máa wáyé. Bí gbàgbọ́ bá ṣe ń wáyé láago mẹ́sàn àárọ̀ ní ìṣòro ó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àti ìyìn máa wáyé láago mẹ́sàn alẹ́ ọjọ́ Sunday ọjọ́ 2 oṣù kẹjọ gan-an lọ́jọ́ ìdúpẹ́ àjọ̀dún láti ti máa jó máa yọ̀ máa fògo fọlọ́run gbogbo ẹ̀ inú gbọ̀ngàn ilé ìjọsìn Christ Apostolic Church CAC New Jerusalem tó wà ní kìlómítà 5 Ondo Road ọlọ́pàá tó ti wọlé bus stop Àkúrẹ́ ni ó ti wáyé o àwọn olórin ẹ̀mí máa pọ̀ bíbà àwọn bíi Delight Sax Mojisola Oduola Gifted Kayode Praise Evangelist Tope Olutokun máa wà níbẹ̀ pẹ̀lú àwọn wòlíì ìran wájú The Prophet Amos Oke bàbá àṣẹ òní olúwa tómi wò JP Prophet Muyiwa Adéyẹmí olùgbàlejò ni Prophet Evangelist Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì kó wọn ò gbọ́dọ̀ ròyìn àjọ̀dún yìí fún ọ o ìwọ náà wàá gbára tiẹ̀ kílẹ̀kùn ó ṣíkọ́ náà rẹ̀ ó là kò gbégbá ọ̀pẹ́.
2: ọ̀dà lórí àkànṣe ètò yìí náà ni o pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè ńláńlá tí mo gbà lálejò bàbá Prophet Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì pẹ̀lú bàbá wòlíì tí ọlọ́run tún tọ́lọ́run tún ní káwọn náà ó tún bá wa lálejò Apostle Victor Adeola bàbá wà níbí. ọ̀dà ẹjẹ́ ń kojú sí bàbá ọlọ́pàá tó di wòlíì bàbá ọdún 18 leléyìí báyìí.
4: yẹ́sà
2: ọlọ́run sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ní kẹ́yìn gan-an máa sọ àwọn tọ́lọ́run ti ṣe ẹ̀mí òrò pé ọjọ́ bíi mẹ́ta àní láì jẹun láì ṣe nǹkan kan àní kúrò lórí ẹ̀.
4: oṣù kan gaàrí sọ
2: àbí ó dáa bàbá ẹ wá jẹ́ àwò gbogbo èèyàn ẹ kọ́kọ́ bá mi rọ̀ wọ́n ná pé kí wọ́n mọ̀ mí ìsìn ìpàgọ́ yìí àkọ́kọ́ nìyẹn bàbá ọjọ́ wo sí ọjọ́ wo ni lẹ́yìn yẹn àwọn tí wọ́n ń bọ̀ látọ̀nà tó jìn apo o ni won ti se awon ti won so pe to awon fe wa ni fun gbogbo pago yi patapata bawo ni won ti se sanfani wa
4: se sa
2: e sin baba
4: akoko ni pe mo be gbogbo eniyan pata koko bi ewu pe ti n ba lo church nkan se mi gbe ku lo kan awo eyan lo party won lo club won ya lo be so mo je ki enikeni gbe eru ni waju eleda esi e lokan feel free lati wa now ekeji lele gbogbo ende to wa lona jije to npo ile aye gbugbe wa te eyan ma de si now ipi o ma gbe oko si wa abo eto abo wa by his grace ko si kankan to ma si oju pe o gba iyanu ilekun ma si fun now ari abo to ti wa si anniversary wa ti won ma ni eri to lagbara odun ma wa le tori ayeye 18 years ni now wa gbo ti fu igbagbo re lowo wi pe ni ojo ti mo fe lo yi lo se mari temi se ipade yi ti bere 29, 30, 31, and 12 ni so Wednesday to Sunday ni pagoi aro osan ale aro osan ale ojo Sunday to je August 2nd ni ayeye ajoto ti gbogbo eyin o je ti won mu ojo Sunday yen na la mo toju awon opo so gbogbo awon opo e ti de se conference e ti foroko sile everywhere to batimbo to bati le denu ipako yen ori ofe wa lati da ilo one by one elomi ma wo pe ajodun wa oju ma di oju o de tori eyin ayan mo to nbo lolohun se pe ipate kale so oju o ni de ka mo pray fun o ka mo support olohun fun o that's the nature bo o program before ayeye odun ayan mo ni mo ma target looto na ma so nje a ma je mo ma so pa eyan gan pe ma gbe ounje leke iyanu to ye ko gba ko ma ba jeun lai leri
2: o oda e je ka wa gba iyanu ni baba ko to di pe ma yonda yin lori eto yi mo fe so nkan kan opolopo ogoro eyan ni won bo ni witi witi wa sinu pago yi ati nu ajodun yi mo si mo pe olorun o se iyanu nu aye gbogbo eyan patapata oda baba bawo eyan ba nbo njo ni nkan kan ti won mu wa sinu pade yi
4: yes e se sa now bo eniyan to ba ni awon cases to ni se bi pe o dara re mo pe ama buruku mo yo lenu attack ai sa buruku wa na re abi wo gan mo pe ko se nton to mo le to mo yori to ba ran yan lowo gan wa gba bi e to ba promise e o ma fail e wo gan mo pe ame buruku wa na re abo mo fori ko wa na takun abo ti lo fun kan rere ijakule lo mo ba pade o lo embassy won fun e wa gbo bo eniyan to ti lo embassy le ta fun e mu international passport yi dadu ekeji gbogbo eni to ti graduate either me degree oda me master phd oda o sise ona de ko certificate dani eketa gbogbo eni to ba ti ni se pe bo isan attack ofa ame won fori ko wa na takun to ba le gbe pocket dani pitani mi adua wa lori oke to ma bu ma fun eni san ma gba tu asi wa we wa lo le pelu ayo da mi loju pelu majebo ipe apostle baba
2: oda bo ti je oniye baba e je ajuwe fun gbogbo awon eyan le kan si
4: e se sa gbogbo eni to ba npo mi to ye pe akure lo gbe abi ife do re iju ta ogolu abi ajo lo tin bo ba ti je pe akure lo fe gba to ba ti dakun re e wo taxi on the road bo le ni adebo wa le josan bi okada to lo si olopa to di woli bo to ba gbe moto ti e ma bo lona do road straight wa koja junction nta wa kan church kan wa wari sandboard olopa to di woli ya by the right ma bo to ba bo mi lati oke to pa igbokoda ore oke gbo ati ondo e wo oko akure to ba ti koja priscilla ma pariwo se ti oni moto pe e jo sa junction church olopa to di woli ni mo ti fe bo le wa ri tan ge block junction yen wa ti ri sandboard olopa to di woli tan ko open door tadabasi bo le be ma bo tabi ko ma pe phone number wa mejeji phone number wa lori WhatsApp o le chat wa a de wa lori TikTok olopa to di woli on TikTok follow page wa a wa lori Facebook prophet olopa to di woli follow page wa yóò dára fún ọ.
2: Àmì ọ̀dà bàbá ẹ sì sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì gbólóhùn kan sínú ayé gbogbo èèyàn ṣùgbọ́n ẹ jẹ́ kí bàbá apostle victor adeola ká fi ṣe bónọ́ọ̀sì fún gbogbo èèyàn bàbá ẹ sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé àwọn èèyàn.
4: Àṣẹ kìí bẹ̀rù.
0: Yes.
4: Àṣẹ kìí bẹ̀bẹ̀.
0: Yes.
4: Láti òní lọ ilẹ̀kùn sí o. Wá gbọ́ mi, ìwọ tó o ní orí ọ̀fẹ́ àti gbọ́ ètò ìlátàárọ̀. Gbogbo iṣẹ́ tí òdo bá ṣe, àgbàrá ló máa fi ń sìn. Àṣẹ jáde báyìí, gbogbo ohun tí ọ̀tá rẹ ṣe lórí rẹ, ìwọ ni kò kájọ àdúrà lórí rẹ. Gbogbo làálà ọ̀tá rẹ, ìwọ ló jèrè ẹ̀ lára wa. Tí ọ̀tá rẹ kò ṣe ra o, ilẹ̀kùn sí fún ọ, ọ̀nà rẹ là, Jésù Olúwa.
2: Àmì ọ̀yá bàbá Professor Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì, ẹ bá ń fi ọba lé ẹ kí n sì yọ̀ǹda ayé.
4: Gbogbo ẹni tó ń gbọ́ mi tó fi agbára ẹ̀jẹ̀, ogun ẹ̀jẹ̀, èmi ni mo ní nǹkan mi, èpè tí ilẹ̀kùn níwájú ẹ tó rẹ̀ ńlá kùn tí ò sí tó bá sàmì máa yẹ̀wò ìpè sílẹ̀kùn fún wa. Ọ̀nà rẹ̀ ńlá Jésù Olúwa wa.
2: Tọ́ ẹ rí pé gbogbo àwa tá a lórí ọ̀fẹ́ àtàǹfààní láti gbọ́ ètò yìí aṣoríire lọ́pọ̀lọpọ̀. Mo nígbàgbọ́ wípé Ọlọ́run yóò lo ètò yìí àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì tó jáde yìí láti fi báyé wa pàdé. Ọ̀dà nọ́mbà yìí ẹ farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́lẹ̀ ẹ láǹfààní àti máa pe bàbá sórí ẹ nọmba méjèèjì yẹn bàbá ti sọ wọn ló wà lórí WhatsApp a lè fàtẹ̀jíṣẹ́ ká fi sọwọ́ sórí ẹ bàbá ó sì dá wa lóhùn 08036740167 ẹ farabalẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan sí 08036740167 a lè pè wọ́n sórí nọ́mbà kejì yìí náà bákan náà 07055754422 07055754422. Ẹ jẹ́ àjọ pàdé nínú ìpàgọ́ tó dàpọ̀ mọ́ àjọ̀dún yẹn Ọlọ́run ó sì báyé wa pàdé. Matthew Adékúnlé Ọládéjì ló kọ mi ò tí gbogbo èèyàn ń pè ní òdòdó lórúkọ gbogbo àwọn tí wọ́n ti wá bàbá kọ́ wọ̀ọ́rìn wá àti bàbá wòlíì táwọn náà bá wa lálejò ni mò ń kíyìn wípé kí àlàáfíà olúwa kó máa bá wa gbé o.
1: Àdúpẹ́ ìjọ apostolic ti Kristi ní Jerusalem ń tẹ̀ síwájú. Ọlọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ dábìrà lójoojúmọ́. Ìdúró yìí tá a ṣe ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọdún 18th anniversary celebration tako yuvẹ jẹ́ open doors àwọn ilẹ̀kùn tó ṣí. Àjọ̀dún tọdún yìí máa kà sí ara ó máa lágbára púpọ̀. Ọjọ́ 19 oṣù keje sí ọjọ́ kejì oṣù kẹjọ ọdún yìí 29th July to 2nd August 2026 ló máa wáyé. Bí pàgọ́ bá ṣe ń wáyé láago mẹ́sàn-án àárọ̀ ní ìṣọ́ru ó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àti ìyìn máa wáyé láago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Sunday ọjọ́ kejì oṣù kẹjọ gan-an lọ́jọ́ ìdúpẹ́ àjọ̀dún ẹ ó ti máa jó máa yọ̀ máa fògo fọlọ́run. Gbogbo ẹ inú gbọ̀ngàn ilé ìjọsìn Christ Apostolic Church CAC New Jerusalem tó wà ní kìlómítà 5 Ondo Road ọlọ́pàá tó ti wòlíì bus stop Àkúrẹ́ ni ó ti wáyé o. Àwọn olórin ẹ̀mí máa pọ̀ bíbà àwọn bíi Delight Sax Mojisola Oduola Gifted Ayode Praise Evangelist Tope Olutokun máa wà ńbẹ̀ pẹ̀lú àwọn wòlíì ìran wáyé The Prophet Amos Oke bàbá àṣẹ òní Olúwatomi wò JP Prophet Muyiwa Adéyẹmí olùgbàlejò ni Prophet Evangelist Samuel Afolabi ọlọ́pàá tó di wòlíì kó wọn ò gbọ́dọ̀ ròyìn àjọ̀dún yìí fún ọ o. Ìwọ náà wàá gbára tiẹ̀ kílẹ̀kùn ó ṣíkọ́ náà rẹ̀ ó là kò gbégbá ọ̀pẹ́.

0: Life is exciting.
1: Ó ma ti dé o, ó ti kó wọ̀ndú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó, promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún Tony 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún Tony camera kan. Ẹ máa bọ̀ ní new office part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó láti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
3: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lofe laptop to be latori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke be yen ati awon brand new phone to be latori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
2: obe mani e
3: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe latori accessory phones di gbogbo e lo wa e ma bo ni part and part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyen o tun wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ka to ma fi so bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo oorun directly. Ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko se pe mo nlo ìwé kò níná wọn tún lè yọ lọ library wọn lè gbé kiri so kò sí ẹsẹ̀nsì pé mi ì ríná kàwé mi ìyẹn 150,000 naira ni. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà oní 300,000 wà oní 500,000 wà ní solar. Ní láti dúró de nọ́mọ́ part and part multipurpose multipurpose lórí laptop lórí solar lórí phone.
2: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
3: A wà ní number 49 Ọba Adéṣídà Road ní part and part complex. A wà láàrin Wema Bank Ọba Adéṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Farmer Lako ẹ ti rí wa mẹ́.
2: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí.
3: Photocopier machine, printers, freezers.
2: Ó wá dàbí Leventis dàbí Shellerance Lẹ́kọ̀ọ́ nìyẹn.
3: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tìtorí lè ti mọ solar materials látorí controller látorí iron tó jẹ́ ti solar tó tún do NEPA láti orí fluorescent light tó máa ma lo iná kékeré. Eléyìí tó wá yà mí lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlẹ́mẹ̀ẹ́ tún ní ọ̀nà ọ̀dà jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé
2: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po owó tí ó fi ra sólà.
3: Ilé tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtajà freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín ẹ lè kàn sí wa a wá bá yín wò ó a mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping à ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá a wò ó a ọba upgrade ẹ̀ a dòwó kékeré mọ́ a fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí àtòrí laptop o àtòrí sólà àtòrí phone even tẹ bá fẹ́ ṣe repair phone yín laptops yín ẹ má bọ̀ tó ara. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse ó jẹ́ Yellow Upstairs Ọba Adéṣídà.
2: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tó mọ̀gún olúbùnmi ló kọ tèmi
0: ẹ ṣe pípọ̀.

0: kéren bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. Òun ní báwo ló ṣe lò ó? Ṣé ti dáadáa ni àbí dàkejì? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. Òun ló sì gbélé ayé kó o ṣe rere torí pé ló pẹ́ ìkà ò pé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́, ìwọ náà mọ́ bá tiẹ̀ náà jẹ́. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ lọ́kàn kejèèjì. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde ká máa mú wá. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Rivers. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi kélé òfin gbé bàbá àgbà àyà ẹni 50 ọdún kan lórí bó ṣe ti mú àwọn ọmọ kéékèèké méjì ó mú ọ wọlé lábábẹ̀sẹ̀gẹ wọn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí náà tún rè ilé-ẹjọ́ ló ti dájọ́ ọkú fáwọn méjì lórí bí wọ́n ṣe ti jí akẹ́kọ̀ọ́ bí wọ́n ti jí gbé tí wọ́n tún ṣekú pa. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo kó ń bẹ̀ ó di ìpínlẹ̀ Kano. Ìròyìn eléyìí náà ó tún gbóná làlàlà. Obìnrin kan ni wọ́n ti dájọ́ ọkú fún lórí bó ṣe ti ṣekú pa ọkọ rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án tí wọ́n ṣègbéyàwó. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó léléyìí tún lágbára. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn agbébọn mẹ́ta ni àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti ṣekú pa. Gẹ́gẹ́ báwọn ikọ̀ DSS, àwọn ikọ̀ aṣọ́gbó bọ́n ṣe ti dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́sàn-án tí wọ́n jigbe nípínlẹ̀ Kwara. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Abia ni. Kàyéfì. Ó gbóná làlà. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé gẹrígẹrí kan. Bàbá ó ti fi kélé òfin gbé. Irun àwọn èèyàn tán bá ti wá gẹrun lọ́dọ̀ ẹ̀. Òun náà ni wọ́n lọ fi ṣètùtù ọ̀la. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlẹ́ẹ̀sì bẹ̀rù Ọlọ́run. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Òkè náà mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ó di tààràtà ó di ìpínlẹ̀ Benue. Obìnrin kan àti ọ̀rẹ́ rẹ̀ ní àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti mú lórí bí wọ́n ṣe ti jíra wọn gbé. Wọ́n fẹ́ gbowó. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Mo tún sáré tajú kán rí ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Èkó. Ọkùnrin kan ló ti kọ́wọ́ pọ̀yìn rojọ́ báyìí lórí bó ṣe ti gbéra ó dilé ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀. Lọ́ba lọ da gbogbo ẹ̀rù ọ lọ dalé ẹ̀rù. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókòrò ìmí lẹ́gbọ̀ lọ́sàn-án tòní bó ṣe ti ń gbóná làlà. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Ọ̀yẹ́ ẹjẹ́ ń sáré dókè lọ́hùn mọ̀ ń bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ níléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀.

iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers lọ́jọ́ wípé wọ́n ti fi kélé òfin gbé bàbá ẹni 50 ọdún kan tí wọ́n pòkọ rẹ̀ ní Godwin lórí ẹ̀sùn wípé ó mú àwọn ọmọ kéékèèké méjì ìṣe ni ó bá wọn ní àjọṣepọ̀ ní ìpínlẹ̀ Rivers ni ìṣe ni àwọn afurasí ọ̀hún ní afurasí náà ní ìròyìn fi yé ni wípé ìṣe ni ọwọ́ bà àwọn ikọ̀ elétò ààbò ó ní wọ́n lọ mú nílé ẹ̀ lẹ́yìn tí wọ́n ní àwọn òbí àwọn ọmọ náà tọmọ ojú ọdún 13 sí ọmọ ọdún 11 lọ ni wọ́n lọ sọ níléeṣẹ́ ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tí ó jẹ́ bàbá eléyìí tó dàgbà díẹ̀ nú ẹ̀ yìí ni Cletus tí wọ́n porúkọ rẹ̀ ó ní ìṣe ni afurasí ọ̀hún ìṣe ni òun ran àwọn ọmọ náà wọ́n ran ọmọ méjèèjì ọ̀hún wọ́n ran wọ́n ṣe ìṣe ni ó mú àwọn ọmọ náà lọ́ba pè wọ́n wá sínú yàrá ẹ̀ lẹ́yìn tí ìṣe àwọn ọmọ ọ̀hún tó dé ìṣe ni ó mú àwọn ọmọ ọ̀hún wípé kọ́bọ̀ ń lọ ra nǹkan ibẹ̀ òun ló ti tilẹ̀kùn bá àwọn ọmọ lọ́ba bẹ̀rẹ̀ sí ní ọba yin rédíò ọba yin òkè òun ṣe ni oyin rédíò sókè ní bá ń bá àwọn ọmọ náà ọmọ alájọṣepọ̀ ọwọ́ sáà ti bà á yìí ṣe ni ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers Blessing Agabi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ oníwádìí ó ló ti ń lọ lọ́wọ́ o lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ ẹgbọ́n ilé ẹjọ́ ló ti dájọ́ ikú fáwọn méjì kan èyí tí wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Delta. Ilé ẹjọ́ gíga èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Delta tó fìdí kalẹ̀ sí Ugasi Uku ní ìròyìn fi ni pé ọmọ ti mú àwọn méjì kan tán porúkọ rẹ̀ ní Desmond Macaulay àti Enaike Onoriode yìí ló ti ní kí wọ́n lọ yẹgi fún àwọn méjèèjì títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn látàrí pé wọ́n ṣekú pa Omidan Elonzo Ogege tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Delta. Ilé ẹjọ́ ọ̀hún lọ́ba tún ni ẹnì kejì tó jẹ́ olùjẹ́jọ́ náà Nwozizi Benedict Uche lọ́ba ni ilé ẹjọ́ ó tún ń lẹ̀ torí pé wọ́n ní kò mọ̀ sí ọ̀rọ̀ náà. Ìròyìn wá fi ẹni pé adájọ́ ilé ẹjọ́ náà onídàájọ́ FN Hazinge lọ́ba ni ìdájọ́ ń rí o ẹ lọ yẹgi fáwọn méjèèjì. Ìròyìn fi ẹni pé bàbá aláwo kan ẹni tí ó jẹ́ pé ó ké sí afurasí ọ̀hún pé kó mú ẹran ara àwọn èèyàn wá fún owó eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fi ṣe ọ̀hún á ní ohun tiẹ̀ ṣáájú òun ló ti gbẹ́mímì sínú àkàtà àwọn ikọ̀ elétò ààbò nígbàtí wọ́n ní wọ́n ń ṣe ìwádìí ẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Àwọn obì méjì kan òun lọ́wọ́ ti bàbá yìí lórí bọ́n ṣe ti jíra wọn gbé. Ìpínlẹ̀ Benue òun lélẹ́yìí ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ló ti fi kélé òfin gbé àwọn obìnrin méjì kan èyí tí wọ́n ní ìṣe ni wọ́n dọ́gbọ́n láti jí ara wọn gbé láti lè fi gbowó lọ́wọ́ ẹbí wọn. Èyí tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Peter Anodogo onu àtẹ̀jáde tó fìta lónìí fáwọn oníròyìn ní Makurdi gẹ́gẹ́ bí ó ṣe ti wí ó ní ọ̀kan lára àwọn afurasí ọ̀hún Mary Tokuma yìí lọ́jọ́ pé wọ́n ní ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní Apenne ní Makurdi àníṣe ni ó kúrò nílé lọ́jọ́ 12 oṣù tá a wà yìí pé òun fẹ́ lọ rí ọ̀rẹ́ òun tí í ṣe Omidan Evergreen Samuel àní ìṣe iléeṣẹ́ ọlọ́pàá ó ní àwọn obìnrin méjèèjì nábàlẹ̀ díẹ̀ pòpọ̀ pàápàá wípé wọ́n ti jí àwọn gbé ò tí wọ́n sì sọ fún ẹbí Tokuma ọ̀hún wípé kán lọ san owó eléyìí kó tó di pé wọ́n lè tú wọ́n lẹ̀ ṣùgbọ́n ìṣe làṣírí wọn tú ọwọ́ tí wọ́n bà wọ́n. Ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Kano ilé ẹjọ́ ló ti dájọ́ ikú fọ́bìnrin kan lórí bóyá ti pa ọkọ rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án tí wọ́n ṣe ìgbéyàwó. Bẹ̀m̀bẹ́ ìròyìn ó ní kàyéfì ńlá lélẹ́yìí. Ilé ẹjọ́ gíga èyí tó wà ní ìpínlẹ̀ Kano ló ti dájọ́ ikú fún obìnrin àṣẹ̀ṣẹ̀gbé kan tó jẹ́ ìyàwó tuntun tó pòkọ rẹ̀ ní Saudat Jibril lórí ó ní kí wọ́n lọ yẹgi fún lẹ́yìn tí wọ́n ní ọ jẹ̀bi ẹ̀sùn wípé ó ṣekú pa ọkọ rẹ̀ Salisu Idris.

0: Àwọn agbébọn mẹ́ta ni wọ́n ti ṣekú pa. Gẹ́gẹ́ báwọn ikọ̀ elétò ààbò bí wọ́n tún dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́sàn-án nípínlẹ̀ Kwara. Àjọ elétò ààbò DSS pẹ̀lú àwọn ikọ̀ aṣọ́gbó nípínlẹ̀ Kwara àtàwọn ọdẹ tó fi máwọn fìgìláńtẹ́ náà ti ṣekú pa àwọn afurasí agbébọn mẹ́ta kan. Bẹ́ẹ̀ ni wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi mẹ́sàn-án lásìkò ọ̀hún níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Ìròyìn fi ni pé ńṣe ni ìróòbọn ló ń dún lákọlákọ láwọn agbègbè ọ̀hún, eléyìí tó jẹ́ pé wọ́n ti gbéná wojú àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún lẹ́nu bodè ìpínlẹ̀ Kwara sí ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní àwọn èèyàn tí wọ́n dóòlà ẹ̀mí wọn ń làwọn àgbẹ̀ àtàwọn míì eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ nínú oko wọn tí wọ́n lọ jí gbé ọ̀hún pẹ̀lú àwọn míì tó ti kọ́kọ́ jí gbé. Bákan náà ẹ̀wẹ̀ yín ni ìròyìn fi ni pé àwọn èèyàn ọ̀hún ni wọ́n ti wá gba ìdáǹdè báyìí lẹ́yìn tí wọ́n ní àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún wọ́n gbéná wojú wọn tààrà. Ìwé ìròyìn This Day onógbéjáde lọ́sàn-án tòní. Ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́pọ̀ ti bẹ̀rẹ̀ sí ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti ìyẹ́ka ètò ìdájọ́ láti tanáwádìí bọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùwádìí kan tí ó tanáwádìí bí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ gbé ní ẹ̀sìn ẹ̀lẹ̀ àti ìyàwọ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ náà pẹ̀lú àlàyé wípé àwọn ìgbìmọ̀ ní ọ̀sọ̀gàn lórí ohun tó ṣokùnfà bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí ó ṣe ti wáyé àtàwọn ìgbésẹ̀ míì láti pinwọ́ irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Kọmíṣánná fọ́rọ̀ ètò ìròyìn ọmọọba Dọ̀tun Oyèládé nínú fojú ọ̀rọ̀ ìlédè nu àtijáde tó fi ìta lónìí olónìí. Ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn Nigerian Tribune ló gbé jáde o. Ẹ̀jẹ̀ ń sí ojú òpó lẹ̀ 08162519991 08162519991. Ògbóná ná.
1: Ògbóná ná.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmílà láti ju àlàáfíà.
0: Ó yà ń gbọ́ yín.
1: Ó mà láyé dáadáa ọ̀rọ̀ nípa àwọn gẹrígẹrí yìí ni o.
0: Kíló
1: tó máa ṣẹlẹ̀ wọ́n ti wá kúrò ní pé wọ́n fi wọ́n tún ọ̀tún fún búrẹ́dì jẹ̀jẹ̀ mọ́.
0: Ọlágbára ẹ̀ mọ̀ jà dá.
1: Ọlọ́run gbà wá o. Fọwọ́ ti tẹ̀ wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe máa wọ àtàwọn yòókù tí wọ́n fọwọ́ wọn ṣe iṣẹ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 08162519991. Ẹjẹ́ àwọn ẹlòmíì. Ògbóná ná. Ẹ ṣeun. Ẹ gbọ́ òun sókè dáadáa. Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wẹ́tẹ̀ láti ìlú Ìdúrà ni.
0: Ọ yà ń gbọ́ yín.
1: Ẹlé tí mo fẹ́ dá sí ńbẹ̀ kọ́lọ̀ kó máa ṣọ̀yàn bá ṣe yàn wá ní gẹrun mọ́ báyìí ni kí bàbá tún máa kóru èèyàn sínú kòkò.
0: Sínú kòkò rúgúdú.
1: Ó lágbára o. Bàbá àgbàyà náà tó tún bá àwọn ọmọ kéékèèké lájọṣepọ̀. Ṣe ìdájọ́ tó tọ́ fún wọn o.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. 08162549991. Ògbóná ná.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun.
2: Ẹ kọ́ ẹ̀ lẹ́sà o.
0: Ẹ ṣeun ọ̀yà.
2: Nípa ti àwọn tó ń lọ jíra wọn gbé. Nǹkan tí mo fẹ́ sọ fún ìyá tó fi ń jẹ àwọn tó bá mú yẹn òun ló yẹ kó fi jẹ wọ́n. Irú bàbá àgbàlagbà tó lọ ń bá ọmọ ọdún mọ́kànlá sùn. Ó yẹ kó fìyà tó tọ́ kan fi jẹ́.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Ẹ ní ṣiṣẹ́ ṣe lórí
0: wọn. Àmì o. 08162519991. Ẹjẹ́ á tún wọ ẹlòmíì. Ògbóná ná.
3: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ìròyìn.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Ọmọ ọba Kábíyèsí ọwọ́ alẹ́ tùlú kàrẹ́ bọ́ba ní ló sọ̀rọ̀.
0: Ó yà ń gbọ́ yín.
3: Báwo la fẹ́ sọ̀rọ̀ àwọn gẹ̀rígẹ̀rí tó lọ́ gẹ̀rí tó ti lo orí èèyàn báyìí?
0: Ọ lágbára.
3: Ṣé wàá jẹ́ àsọ fún ìjọba pé kó bá jẹ́ kí àwọn bábà kú gẹrun mọ́ni? Àbí bílẹ̀dì la fẹ́ máa lo Ọ̀pẹ̀yẹmíṣẹ́ ọ̀dá?
0: Ọ lágbára.
3: Kí la fẹ́ máa lò?
0: Ẹbí ọmọ ntọ́ bá ti wù yín ni ẹ lo. 08162549991. Ògbóná ná. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Láti ju àlàáfíà ni o.
0: Ó yà ń gbọ́ yín.
1: Ọ̀rọ̀ nípa ti ẹni tó bá yàn ní àjọṣepọ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yàn tó ní àjọṣepọ̀ tó fi ń dún àwọn ọmọ ọlọ́mọ ní àjọṣepọ̀ wọn yẹn. Ẹ wò ó gbà tọ́wọ́ òfin ti tẹ̀ ẹ́.
4: kọ dájọ tó tọ tó yẹ fún lẹyìn ìgbà yẹn tọkọ lẹ fọ pósta wọn sí gboro tó dà tí àwọn yòókù tán bá ní lọkàn àti ṣe nǹkan bẹẹ wọn ò ní ní lọkàn tó dà tí ojú á máa tì wọn bí nǹkan tó ṣẹlẹ nìyẹn orúkọ tèmi ni táṣọọṣì ọlọrun gbà mí là láti ju àlàáfíà.
0: ẹ ṣeun 08162549991. ó gbóná nú.
5: ó tutù lẹ́yìn bẹ̀rẹ̀ ròyìn.
0: ẹ ṣeun.
5: Orúkọ tèmi ni Ojo ọmọlọ́pàá ti ìlú Ìdógún.
0: Ó yà ń gbọ́ yín.
5: Mo pé òṣùpá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ìwádìí tọ́lọ́ fẹ́ ṣe yẹn. Èyí tí kò bá ní bá kò lè rí bẹ́ẹ̀ yẹn. Tọ́pì lè kó àwọn ọmọ lọ nílẹ̀ Yorùbá bí kò tí ìṣẹ̀lẹ̀ rí. Kọ́ ṣe ìwádìí sí lóòótọ́.
0: Ẹ ṣeun. Ọdẹ ẹ ṣeun. Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú. Hello. Ó gbóná nú.
6: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀ ń bẹ́ ròyìn ẹ ṣeun.
6: Èmi bọ́ Mayor láti Ìrẹ́ Ọ̀wọ́.
0: Ó yà ń gbọ́ yìn.
6: Ẹ jọ àwọn ènìyàn tó lọ ń fi irun ṣoògùn yẹn. Ẹ̀ka wọ́n fi jìyà gan gidi. Wọ́n kọ́ àwọn tó kù lọ́gbọ́n.
0: Ọ̀gá.
6: Àwọn tó jíra wọn gbé yẹn wọ́n tún fìyà jẹ wọ́n bákan náà. Adúpẹ́ fún ìwádìí tó fẹ́ ṣe ní ti Ọ̀yọ́ State yẹn.
0: Ọ̀dà ẹ ṣeun.
6: Tó bá lè bẹ́ẹ̀ ti àwọn tó wà nídìí ẹ̀. Wọ́n fi ìyà tó tọ́ jẹ wọ́n.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú.
7: Ẹ kú ètò ó gbóná nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́ ròyìn.
7: Ẹ kú ètò wa dára fún yín.
0: Àmì àmì àmì.
7: Èyí tí mo kàn fẹ́ dá sí tó jẹ́ nǹkan tó bàyàn lẹ́rù. Òun ni àwọn gẹrungẹrungẹrungẹrun tó tún lóru ní.
0: Ọ lágbára báyìí.
7: Wọ́n ti kó báyìí àwọn ènìyàn ó máa lágbára báyìí kí láti fẹ́ ṣe yìí sí.
0: Kọ́ ló ń sàánú.
7: Ẹjọ́ èyí tí ọwọ́ ìjọba bá gbéfúró bá ti tó nu wọn. Kọ́ fi wọ́n jófi tọ́ bá ti fẹ́ nìkan jófi tó lé òkú tó lágbára tó wi náà òfin bóyá àwọn tó kù àjáwọ́.
0: Ẹ jẹ́ lómi ọ̀dá sí ẹ mọ́. Ẹ mọ́ bínú ìrópọ̀ ń bẹ̀. Hello. Ó gbóná nú.
8: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yà ń gbọ́ yín.
8: Orúkọ mi ni láti Sunny láti Òdìgbò.
0: Ọyẹ dá sí.
8: Ṣe rí àwọn ọmọbìnrin yẹn. Ó yẹ kí ìjọba bá wọn rí.
0: Sáwọn tán jí gbé àbí? Tán jíra wọn gbé.
8: Ṣe wá rí àwọn tí wọ́n ń ṣe ìlísì yẹn káàkiri ẹ̀ bá wọn wí dáadáa o.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú. Hello, ẹ ti wà ń bẹ. Hello.
9: Lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
9: Àwọn ọ̀rọ̀ lórí àwọn orúkọ mi ni Aláṣẹ Olóbì láti ìlú Ọ̀rẹ́.
0: Ọ̀yà.
9: Àwọn tí wọ́n jíra wọn gbé yẹn. A fẹ́ kí ìjọba bá dá ẹjọ́ fún wọn.
0: Ọ̀dà.
9: Kó lè kó àwọn ará yòókù lọ gbọ́n.
0: Ọ̀dà ẹ ṣeun.
9: Ẹ ṣeun.
0: Ẹ jẹ́ àmọ́ ọ̀lọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọjọ́ ajé tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Òun abáṣe lónìí ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ gbélé ayé ká ṣe rere o. Torí pé ló pẹ́ ìkà ò pè é. Èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́. Mo fẹ́ràn ẹ pọ̀. Ìwọ náà mọ̀ bá tiẹ̀ jẹ́. Ó gbóná nú tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ròyìn.
10: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08069046714. Bẹ̀m̀bẹ́ ròyìn, ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
11: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
12: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
13: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
11: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
14: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
11: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
15: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
11: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
15: Mamadol ni.
11: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
16: Live it. Ma fọwọ́ kọ.
17: ADABA.
18: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbóló ń kí yín o. Ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbó sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tó ti wá má bọ́ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n á níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó àwọn mìíràn wọ́n á máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà irú eléyìí ò dáa fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí ò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ báyìí kíniyàn tún gbé kí ló jẹ́ kí ló ń bọ̀ lẹ́rù láti àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa ká dẹ̀ ṣiṣẹ́ láti ìyàgbẹ́ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ṣàmàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé òtí ẹ̀mọ̀kọ́ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde ní para ẹni pọ́blẹ́mù wọn o àti gbéra wo ẹranro bí àwo ẹyin mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
16: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ ara wọn àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn ń gbóná látinú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
19: Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Fẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bá rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè rán níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sín máa bọ̀ ká fi fún ẹ ẹ ò bá mi ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́ à ń retí yín.
18: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ pé ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ dẹ̀ sì rí ìyàwó mi ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbó kẹ́bìrì nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbó ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí ìjẹ̀mẹ́ta ní Yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu state ni le Ibo asuko rete eyin temi ke na wa jafani Femi Alagbo adupe lowo eyin te wa loko te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o ba wa lara mu Olorun lo se o Femi Alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se Olagbo ara re ni pase Lodumare gbogbo to je soro fun yo di itan tijo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma yin di fia fia o ami o.
17: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invite you to the Southern Regional Advertising Conference 2026. For the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Aldo, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uyo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. And now, sir, Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
20: My brother, I hear say Lafarge don't change name.
21: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
22: HBM Nigeria, formerly Lafarge.
21: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Building.
23: Communications tun bo na rayo odun ni won ki sai mo loko ta ba n soro nipa computer laptop nile yi ma laagun jina odun won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo ba de pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
24: Hallelujah o asope
25: Hey, ma ku dede wo yi o.
26: Ile iwe ijoba kan
25: ni ijoba ibile ta wa
26: e. Kin be ni ilu Ayegunle Oka.
25: Eyin.
26: Ayegunle High School.
25: Labẹ ọga won.
26: Mr. Sere SS.
25: Pẹlu
26: awon olukọ
25: ati awon ọmọ ile iwe.
26: Se mo.
25: Igbimọ idagbasoke.
26: Obi atolukọ.
25: O ni ki ma ki.
26: Ọba wa.
25: His Imperial Majesty.
26: Ọba Dr. Yusuf.
25: Adebore Adeleye.
26: Inana kuku.
25: Ọsọko Ekiti Sọko Akoko.
26: OON.
25: Olubaka Ofoka Kingdom.
26: Wipe.
25: Apo ọdun Ọkade 2026.
26: Bẹ́ẹ̀.
25: Lọ́ni kí n tún máa kí gbogbo àwọn olóyè.
26: Ní ìlú ọkà àti Ayégúnlẹ̀.
25: Lápapọ̀.
26: Pẹ̀lú gbogbo àwọn ọmọ ọkà nílé lóko àti lájò.
25: Wọ́n ò dúró síbẹ̀ o.
26: Wọ́n ní kí n tún máa kí.
25: Ankaw State Vice President.
26: Mr. Aminu
25: Gabriel.
26: Olúgbẹ̀ngà.
25: Bá a ṣe ń ṣayé ọ̀kadé yìí.
26: Lọ ní wẹ̀lẹ̀mùwẹ̀lẹ̀mù.
25: Káàláfíà máa jọba ní Tìbútù ìró ìlú ọkà.
26: Ọkà
25: rúfẹ́ àgbè wá o.
26: Àṣẹ Èdùmarè.
25: Ǹjẹ́
26: Mr. Ṣerẹ́sẹ̀.
25: Ló ní kí n máa kí.
26: Alága ìgbìmọ̀.
25: Òbí àti olùkọ́.
26: Ti ilé ìwé Ayégúnlẹ̀ High School.
25: Ẹ̀dá Ògóòdè Wílẹ̀.
26: Gbogbo ọmọ ilé ìwé.
25: Àtàwọn olùkọ́.
26: Wípé àṣẹ ìṣàmọ̀dún láṣẹ Èdùmarè.
25: Ọ̀gá àgbà ilé ìwé.
26: Mr. Ṣerẹ́sẹ̀.
25: Lolùkéde
26: lórúkọ gbogbo ọmọ ilé ìwé àti àwọn olùkọ́.
1: ṣáadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: My country people, better things don't dey happen for we country o. You know say government don revive 3,275 primary health centers across Niger and them still dey upgrade another 1,000 health centers. Government don also train 78,000 community health workers and employ over 19,000 birth attendants with sabi make them fit give you and your family better health care with chikini money. For health center wey dey near you, women or your wife wey get belle fit get better care. Your pikin fit get immunization against yamayama disease, better family planning for women, and you fit see health workers for general medical checkup. Your primary health center dey close to you pass as you think. Oh, this na the main message. Know your primary health center. Trust your health center. Go health center where they near you. Naibi, no, trust, go. Or you make we talk and together.
5: No, trust, go.
6: This message na from National Primary Healthcare Development Agency, NPHCDA.
7: Ọsùnlé ọmọ.
27: Àbárí awáyé ọlá.
7: Ògùn wọn dẹdẹ.
27: Kíkẹ́tẹ̀ rọ mọ̀ sí.
7: Èmi yé mi.
27: Ọsùnlé ọmọ.
7: Kí ètò ìsìnkú rẹ tí a lọ.
27: Ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2026.
7: Lágbókúrẹ̀ gẹ̀gẹ̀.
27: Kọ́lí Jesus Funeral
7: Home.
27: Ìrọ̀wọ̀ street.
7: Kàtẹ́lùtẹ̀ Yẹsú lẹ́rẹ̀.
27: Ní nọmba 29B.
7: Ìpó Yegun street.
27: Lẹ́gbẹ̀ẹ́ Tífá garage Àkúrẹ́.
7: Àṣálẹ́ orin ọlí ìgbàgbọ́ ẹni wẹ́kì.
27: Làṣẹlú lẹ́rẹ̀ kan náà.
7: Lágọ̀gọ̀ márùn-ún ìrọ̀lẹ́.
27: Ìsìn kẹyìn àti jáde òkú.
7: Naṣẹ nínú ìjọ.
27: Second Heart Catholic Cathedral.
7: Ondo Road.
27: Àkúrẹ́ lágọ̀gọ̀ mẹ́wọ̀ ọ̀rọ̀.
7: Ẹ̀yìn ilé agbókú lọ sílẹ̀ ìkẹyìn.
27: Ọjà sinmi ayérayé.
7: Ní Catholic Cemetery.
27: Olúfo.
7: Wẹ̀jẹ̀wẹ̀mú di.
27: Inú Second Heart
7: Catholic Hall.
27: Ìdúpẹ́ ẹ̀ṣẹ̀ yọ òkú.
7: Ní Sunday ìjọ kejì oṣù kẹjọ ọdún 2026.
27: Nínú ìjọ Catholic kan náà.
7: Ọ̀nù rẹ̀rẹ̀ ọmọlúgbọ́ yagun kìkìrì bòjò.
27: Ẹ̀yẹ kọ́ yẹlẹ̀ yẹlẹ̀ kọ́ yẹ didi ọ̀ni lọ lúlé àbá rẹ̀.
7: Àmọ́ ẹ̀ṣọ́ orí tagun jọ lè gbígbé kó gbé tẹ̀rẹ́ rí jí mẹ́kù.
27: Ẹjọ́ lè gbígbé kó gbé tẹ̀rẹ́ rí já mi kí wọ́n ba lúlé iye rẹ̀.
7: A máa pa gbòṣọ̀ sẹ̀.
27: A máa mọ́gbẹ́dálé láwáyé yọ̀ọ̀yọ̀ọ̀ lẹ́jọ́ ìkórè.
7: A máa mú màlúù ṣọdún ìgbàgbọ́.
27: Ẹbí.
7: K

0: ní dídùn dídùn báyìí ni ìrántí olódodo èyí ni gbogbo ẹgbẹ́ ọ̀yọ́lọ́lá ní ìbà quarters ní ìgbà àkọ́kọ́ tí ń ṣe ìrántí bàbá wa pa adébísí ẹgbẹ́ ọ̀yọ́lọ́lá tó jẹ́ pé ó ti tó ọdún bíi mẹ́wàá tí wọ́n kúrò láyé ní ọjọ́ 30 oṣù keje ọdún 2016 July 30, 2016 bí ó ti wá pé ọdún mẹ́wàá wà yìí o.
1: Sùmúrẹ́ o bàbá.
0: Ẹ bá jọkùn ẹ má jẹ kùnú ohun tí wọ́n bá jẹ láwùjọ òru ni kẹ́ máa bá wọn jẹ. Ó ti ẹ̀ gbọ́ pé ó ti tọ́dún mẹ́wàá tẹ́ ẹ ti lọ. Ìfẹ́, ìtọ́nisọ́nà, ìwà rere àti àpẹẹrẹ tí ẹ fi sílẹ̀ kò kúrò ní ọkàn wa ó sì ní parun láéláé.
1: Bàbá fi aya rere sílẹ̀.
0: Sílẹ̀ ayé ìyá àfi Bọ́lá lé Ọ̀yọ́lọ́lá àti àwọn ọmọ wọn. Olúwa ṣe fún mi Akíwá. Olúwa fẹ́ràn mi mú lẹ́yìn. Ọlọ́run Olúwa Ọ̀yọ́lọ́lá, Deborah Ọ̀yọ́lọ́lá àti Ife Olúwa Ọ̀yọ́lọ́lá. Gbogbo ọmọ àti àwọn ọmọ ọmọ ló ń ṣe lédè lẹ́yìn yìí o. Ọmọ ìpè àìjẹun ọdún, ọmọ ọdún kólé, ọmọ Abuja yíyọ, ọmọ ipa pàkìtì. Ibi aláwọ̀ tí wọ́n rẹ̀ wúra náà sùnwúrò títí dìgbà tá ò pàdé lókun àyà Jésù.
2: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09

0: bambalọba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen máa lọ́gà o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Àwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: àgógó àti bíbélì pẹ̀lú àwọn laminating and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà léyọléyọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan Lápẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Oye ìpín kí n gbọ́.
1: Evergreen.
2: Ó tún ti wọlé wẹ́rẹ́ o. Ó bá wa láyọ̀. Ìyẹ́sù tuntun nílùú Ọwálùsì wárọ̀ ọ̀kà àkókò. Ó yá gbogbo ènìyàn. Ẹ wá bá wa yọ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Àpapọ̀ ọmọ Ọwálùsì nílé lẹ́jọ́. Àló ń kí kábíyèsí ọba ẹ̀sùn ògùn òyìnbó àdí Olúsì Ọwálùsì wárọ̀ ọ̀kà àkókò kó ọdún ìjẹ́sù tuntun. Eléyìí tó tún máa wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ. Saturday 1st of August 2026. Nínú Ọwálùsì ní pápá ìṣeré.
4: St. Clara Primary School.
2: Bí aago mẹ́wàá bá ti ń lo kege. Nílẹ̀gbẹ́jẹgbẹ́.
4: Àlejò àti ọmọ ìlú Ọwálùsì.
2: Yóò máa péjọ òní St. Clara Fee.
4: Tí gbogbo ìjòyè àti àgbààgbà.
2: Ìlú yóò máa dáwọ́ ìdùnnú.
4: Pẹ̀lú ọba kábíyèsí Olúsì lórí pápá.
2: Níbi tí ọba ẹ̀sùn ògùn òyìnbó wà.
4: Yóò ti máa súre ohun fún tòlé lẹ́tà lẹ́jọ́.
2: Àti pé pẹ̀lẹ́kùtù ní káfíṣe ni kábíyèsí wì.
4: Simply because of the maximum security lọ́jọ́ ní ẹ̀.
2: Kábíyèsí tìlú Ọwálùsì tó wà ń kí kábíyèsí.
4: Aláìlúwa ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà.
2: Òní ọ̀fífẹ́.
4: Káàbọ̀ sílùú ọ̀kà kókó fún ti ọ̀kà dé.
2: Wíwá yẹn tù wá lára o.
4: Kábíyèsí ọba ẹ̀sùn ògùn òyìnbó wà.
2: Di Olúsì tìlú Ọwálùsì.
4: Ọmọ wa mi nílò ohun àkókò.
2: Òkèrè ilẹ̀ alágadá ogun.
4: Aṣàgbénálẹ̀ dolóko dolóko tígbẹ̀.
2: Àgbénálẹ̀ kají biribi.
4: Àṣèyí ṣàmọ́dún o.
2: Àṣàmọ́dún ṣẹ̀mí.
5: But now monkey will jump past the eye they quick see.
6: Don't call me auntie.
5: This Big Brother Ninja season 11 go hot past pressing iron.
6: Yes, sir.
5: Now only the biggest moves go make I see you.
6: I keep okay.
5: Everybody come show themselves.
7: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
8: Kọ́dọ̀mọ́ òlú ọ̀dá bárayọ ọdún aláwùjọ mo ti dé o.
9: Ayo ti ṣe o, ọdún ya mo dé o, ayo.
8: Mo lu ọ̀dá. Ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́.
10: Bẹ̀rẹ̀ láti jọ ajé Monday.
8: Níjọ́ kẹta àdínlọ́gbọ̀n.
10: Oṣù keje.
8: Àgbẹ̀ àpòporo sódò.
10: Ká sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀.
8: Kọ́bádéjọ́ kẹta.
10: Oṣù kẹjọ.
8: Ọdún yẹn.
10: Náà sàmójú.
8: Kedere.
10: Ènì ayé.
8: Ní ìbámu.
10: Pẹ̀lú.
8: Ìṣẹ̀ṣẹ̀ rí alúlu ọ̀dá.
10: Bámbá rí rẹ̀.
8: Ayẹyẹ.
10: Ọdún aláwùjọ.
8: Níjọ́ Ìṣẹ́gun Tuesday.
10: Kálíjọ́ kẹrin.
8: Oṣù kẹjọ.
10: Níbi kì í ketekete yan.
8: Aláwòrán ọdún.
10: Àti yan.
8: Ọ̀dọ́.
10: À ń sì gbọ́ sàn.
8: Ọyá ìmọ̀gbọ́ mi dáadáa o.
10: Ẹ á máa yé gbá.
8: Ẹ̀yàn lé dáadáa lérun àtọ́ dá.
10: Lulú ọ̀dá.
8: Bá a bá ti yọjú kọ́ abẹ.
10: Ojú rẹ̀ bá ti rí.
8: Wọ́n fara mọ́.
10: Orífọ̀ ọdún èyá dùn.
8: Lásìkò ọba rẹ̀ àti tó yanran yanran.
10: Ẹ̀jẹ̀
8: Kábíyèsí.
10: Ìlú Fábílóyè.
8: Ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò.
10: Àjílúyẹ̀ kọ̀.
8: Adégbé

0: adaba.
1: Mo n gbadun adaba.
0: Mo n gbadun adaba.
1: Mo n gbadun adaba.
0: O n gbadun adaba.
1: Gbogbo wa na n gbe.
2: Nje o ti n pon gbe oro Olorun. Olorun ti o ni agbara. Oro Olorun ti sanra. E ti n pa igi kedari ya. Pade Prophet Dr. Tunde Fayeun. Ti jo Godly Hepzibah Beulah Global Ministry behind Comprehensive Health Center. Isakumi Kare Akoko lori Adaba. 88.9 FM. Lojojo Thursday lago marun role. Pe 08062436989. 08062436989. Jesu ni Oluwa.
3: Good ni fun baba ati fun omo ati fun olorun mi mimo aye aye olorun eku oba tin je mi ni ma se beru wo la gbe gba ope wa
4: amen
3: ba yin wa
4: amen
3: fun teyan o le se to ti se gba ope wa
4: amen
3: ibi to koja agbara eniyan to ba de gba ope wa
4: amen
3: ibi ti pa eniyan o le de to ti gbe koja re olu e gba yin wa
4: amen
3: tori pa wa mo wi pe iwo ni gbekele wa iwo lo di to di wa mu iwo lo won to gbe wa ro olu gba ope wa
4: amen
3: nitori ibi to ba de bi iyanu ni ibi to si n ba logan ibi ara ni eleda gba ope wa
4: amen
3: olorun to ju ba lo gba yin wa
4: amen
3: oba to ju ba lo gba ope wa
4: amen
3: olorun pe awon woli gba ope wa
4: amen
3: olorun ara nla gba yin wa
4: amen
3: olori ogun lode orun gba ope wa
4: amen
3: baba ko so ta ni ju pe ka so wi pe o se láti bẹ̀rẹ̀ oṣù yìí títí dòní ìwọ ló wà ní ìhà ti wà ìwọ láti lẹ́yìn gbogbo ènìyàn tó ń gbọ́ mi wọ̀nyí nínú ilé olùgbà ọpọ ẹ wa
4: amen
3: ọba tí ò jẹ́ kí ètò yóò dáwọ́ dúró pẹ̀lú àwọn ènìyàn gbogbo tó ń lò láti mú kó ṣeé ṣe ẹlẹ́dà gbà ọpọ ẹ wa
4: amen
3: ọlọ́run àánú àwọn gbé ọgá nítorí ọ̀rọ̀ náà jáde pẹ̀lú àmì ẹ̀rí sì ń tẹ̀lé olùgbà ọpẹ wa
4: amen
3: èyí tó tún sọ ní àṣálẹ̀ jẹ́ ó jẹ́ ara ọ̀tọ̀
4: amen
3: jẹ́ ó jẹ́ ara ọ̀tọ̀
4: amen
3: bàbá jẹ́ ó jẹ́ ara ọ̀tọ̀
4: amen
3: fi àmì tẹ̀lé
4: amen
3: ká lè gbé ọgá
4: amen
3: jésù olúwa wa
4: amen
3: gbẹ̀yìn ọmọ ọlọ́run mo kí yín káàbọ̀ sí orí ètò yìí èyí tí a pè ní Balm of Gilead Hepzibah Half-Hour láti ilé ìjọsìn Godly Hepzibah Beulah Global Ministry tí olújọ wá kalẹ̀ sí ẹ̀yìn Comprehensive Health Center ní Ṣàkúmì ní Kàrí Àkókò bàbá màmá gbọ́ mi ọ̀kan tí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lé lórí ní ti àṣálẹ́ yìí òun náà ni mo pè ní ǹjẹ́ òun tẹ̀lé dádì ǹjẹ́ òun tẹ̀lé bíbélì sọ̀rọ̀ lákan nínú ìwé genesis orí kejìdínlógún ẹsẹ̀ kọkàndínlógún ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó ní agbára tí a sọ nípa abrahamu olúwa jẹ́ kó jí wa wípé ìdí tó máa fi fún abrahamu ní ọmọ òun ni wípé abrahamu yìí yóò kọ́ wọn ní ìlànà àti ìbẹ̀rù ohun yes kí ló sọ
4: nítorí tí mo mọ̀ ọ́ pé
3: mo mọ̀ wípé
4: òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀
3: òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀
4: àti fún àwọn ilé rẹ̀ lẹ́yìn rẹ̀
3: àti fún àwọn ará ẹni rẹ̀ pé táyì tó bá kú tẹ gan tí abrahamu bá sọ sílẹ̀ àwọn ọmọ yìí wọn ò ní padà káàdì mọ́ mi bó ti ń gbọ́ mi yìí bíbélì sọ pé má ṣe yí ààlà ìgbàanì ǹjẹ́ ò ti yí àwọn àsọtẹ́lẹ̀ àtijọ́ padà àwọn tí bàbá rẹ sọ tí màmá rẹ sọ gbọ́ dádì ṣó ti yí padà ọkú ìjọ ti palà dada ṣé kìí ṣe pé tinú rẹ ló ń ṣe báyìí ẹ kíyèsí yóò fi àṣẹ fún àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ àti fún àwọn ará ilé rẹ láti pa
4: kí wọn kí ó máa pa ọ̀nà olúwa mọ́ láti ṣe òdodo
3: àti ìdájọ́ láti pa ọ̀nà olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́ ẹgbọ́ gbóló yìí ṣá abrahamu gbìyànjú gẹ́gẹ́ bí tiẹ̀ ó kọ́ wọn ní ọ̀nà ọlọ́run olúwa sì jẹ́rìí pé abrahamu yóò kọ́ wọn isaki tẹ̀lé tí bàbá rẹ̀ kọ́ mo bí ọ lére lónìí bàbá ọ̀nà iye ọ̀nà ìgbàlà ona ati deyan ti baba re fi ile olowo baba so tele oku to gba mi jo tele yoruba bo oni abowo fagba jaye oroju ijo mo wi pe omode to lenu agbarun ona bo abada gba o ita agbade wo to so fo omode pe ko kiyesi omode o ba kiyesi yo pada dagba ko ni loye mo e kiyesi sa njo o tele bo bi olorin se ba se fi christi call o se tele se lana ti christi gbe kale gangan lo tele se bi oluwa se gbe kale fun o lo se tele lori adabowo irele o ti ba gbogbo nkan je

0: ma lo se choy ido tele ki lo de ti maje mo fo mo e se ti le olodumare o se omo alufa giga omo woli olorun baba re se ni pipe ni waju olorun sugbo bo ni wo se se baba re to ni tito waju olodumare bo ni wo se to ona ti baba e gbe si ko lo gbe si e ka lati ese kini
1: O si se. Nigba ti Samuel di arugbo.
0: Samuel to bere Olorun. To to Olorun leyin gigi lati kekere re lati gba ewe. Ti o fi gba kankan ya kuro leyin Olodumare. To irajo bi Oluwa ti fe. To so gbogbo bi Oluwa ti fe. Esa. So wa se se ko mo ko awon mo re ni ilana Olorun. Rara. Ama. Awon mo Samuel. Won kan wu lati ya nto wu won. O bi Olorin. Omo o ti gbo mi lodo ni eyin omo e fetisiti awon obi yin ninu Oluwa jo tele bi won ti fi le olowo jo ri ninu Kristi yes
1: o si fi awon omo re je onidajo fun Israeli
0: o fi awon omo re je onidajo fun Israeli pe
1: oruko e ko bi
0: ibi ti a ba bade o ye ko mo eni le tesiwaju ibi ti a ba sere o ye ki omo le mo ba lo be won ti mo ti mo gba won si mo ti mo fe o ye ki won le yato o ya ka so wi pe ororo to gba lodo eli lo da mu e boya si re o awon omo mama ya ipa ti won ni tori wi pe eli bi mo meji o fini ati finiasi awon na won rin ni ilana baba won won parun awon ma Samuel bakan na won tun je meji ki loruko e kini
1: oruko akobi re je Joeli
0: oruko akobi a ma je Joeli oruko aburo nko
1: oruko keji re sin je Abia
0: le keji sugbon ki lo sele si won
1: si se onidajo ni Basheba
0: won se onidajo ni Basheba
1: awon mo re ko sin ni iwa re
0: e gbaye o je gbo mi bayi awon mo won yi won bere tinu won won rin ni ilana baba won ti moje mo fi le tesiwaju baba to gbo mo to gbo mi ye mo gbadura arugun omo ti be ninu irajo ayan mo re orun ko dawo agbara le
1: ami jesu
0: ayi pada okan ko wonu aye re lo
1: ami
0: e gbo mi dada sa mo ni je o tele baba omo ni na ku na gbogbo ipa lo sa lati ko oro jo lati mu ka yo ni tumo omo ti gbaye debi kankan to ko lo baba e pe baba mi e fun mi ni eto mi ninu ogun yin e mo wi pe omo to ba ti ni entitlement mentality won e lo jina ninu irajo ayan mo laye wi pe awa la logun daddy wa sise sile fun wa ni iru omo be won ni agboju logun ni o ti fira e fo shita dipo ko ronu kini ma je kini ma da ko sa ipa ti re lati ko ti ejo lati gbiyanju lati je eyan bo ba fi le ru omo be lowo bibeli so pa siwere omo ni o ni yóò sì fi gbogbo ẹ ṣòfò yes kí ni wọ́n ṣe.
1: Wọ́n sì ń tọ ìrẹkẹ̀rẹ̀ láyìn.
0: Wọ́n tọ ìrẹkẹ̀rẹ̀ ní tí bàbá wọn ò tẹríba fún rí. Wọ́n tọ ìrẹkẹ̀rẹ̀ lẹ́yìn yes.
1: Wọ́n gba àbẹ̀ tẹ́lẹ̀.
0: Ẹgbọ́n ohun tí bàbá wọn ò ṣe rí. Wọ́n gba àbẹ̀ tẹ́lẹ̀. Àwọn ọmọ Samuel wọ́n di ọmọ tó bẹ̀rẹ̀ sí ní gba àbẹ̀ tẹ́lẹ̀. Ìjọ yẹ kí nǹkan búburú mọ jáde nínú ènìyàn mímọ́ bí. Ẹ wá kíyèsí. Ọgbẹ́ ọkàn tí Samuel ní àkíyèsí gbogbo iṣẹ́ tí Samuel fi gbogbo ayé ẹ̀ ṣe. Àwọn ọmọdé yìí wọ́n sọra wọn da jogún ẹ̀wù tí ò mọ ìyá gbádá ńlá. Wọ́n fi gbogbo rẹ̀ ṣòfò. Wọ́n dá sókun ìgbàgbé. Wọ́n rí wípé ìtẹ̀síwájú ò sí bá ìran Samuel mọ́ ní ìjọba. Bí ti ìran Eli ti pin, ìran Samuel náà sì pin. Ohun tó tẹ̀lé ìran Samuel níwé àwọn ọba kò sí ìwé àwọn ọmọ Samuel mọ ó pin síbẹ̀ ni orí Samuel ló pin sí àwọn ọmọ rẹ̀ ò ní àkọsílẹ̀ kankan bó ti wò ó kéré mọ tí a lè kà nípa wọn pé wọ́n ṣe láyé wọn yes.
1: Wọ́n sì yí ìdájọ́ po.
0: Wọ́n yí ìdájọ́ ẹgbọ́n gbólò yẹn wọ́n yí ìdájọ́ wọ́n yí po nítorí àbẹ̀tẹ́lẹ̀ wọ́n ti torí tí wọ́n á jẹ́ wọ́n ba kádàrá wọn jẹ́ wọ́n torí tí wọ́n á jẹ́ wọ́n ba ohun tí wọ́n á jẹ́ jẹ́ ẹgbọ́n dádì tó gbọ́ mi ṣé bí Olúwa ṣe fi rán ọ ṣé bẹ́ẹ̀ ló ṣe é ṣe ìjẹ́ bẹ́ẹ̀ ni o ṣe tọ́ se bo se gba lodo.

0: ààrẹ tó ti kọ́ṣẹ́ ìránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ rè é tó tààrọ́ sí olórí sọ́nà tó fi lé ọlọ́wọ́ lélẹ́yìí bó bá fi lé ọlọ́wọ́ tí ò dáa ò ṣe padà sọ́dọ̀ olódùmarè ẹ kíyèsí sà bó ní ṣe bó ṣe gbà á lọ́dọ̀ ọlọ́run paul ní koníkálukú kó kíyèsí olúkúlùkù ọmọlé ìpínlẹ̀ kan la fi lélẹ̀ tí kò lè yí òun náà ní ṣe kristi jésù ṣùgbọ́n kó olúkúlùkù ọmọlé kó kíyèsí ohun tí ń mọ́lé òmíràn yóò mọ igi sí òmíràn yóò mọ wúrà sí òmíràn yóò mọ erùpẹ̀ sí òmíràn yóò máa mà sí àmọ́ ìwọ ni kó bẹ̀rẹ̀ kí ló mọ lórí ìpìlẹ̀ yìí ìpìlẹ̀ kan péré ló wà kristi sì ni ìpìlẹ̀ náà má wàá yà kúrò níbẹ̀ nítorí ewu bẹ níbẹ̀ ewu bẹ lóko ló ń gẹ gẹga fún ara ẹ ewu ni bàbá gbọ́ mi dáadáa sà ẹ kíyèsí tí à ń gbọ́ lọ́wọ́lọ́ yìí mo ní ṣó ti yà kúrò ní ìlànà náà ǹjẹ́ bó a ṣe fi lé ọlọ́wọ́ ló ṣe ń tẹ̀ lé yes.
1: Gbogbo àwọn àgbà Israẹli sì kó ara wọn jọ.
0: Gbogbo àwọn àgbà Israẹli wọn kóra wọn jọ ṣe ti bọ́ báyìí àwọn ọmọdé ti kéwe àgbà kì í kágbà gbà táwọn ọmọ ilé àwọn ọmọ Samuel bẹ̀rẹ̀ sí ní kéwe tó bẹ̀rẹ̀ sí ní wàkíwà àwọn àgbà Israẹli ṣàwárí wípé ìtọ́ ni àti ìlànà àwọn ọmọdé yìí yóò mú kí ìlú yóò dà sínú gbó ṣé wọ́n lágbà kí wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ ọmọdé bá sì gegi nígbó àgbà ní wo ibi tá wó sí àwọn àgbà Israẹli dìde wọn ní ìrìn àjò yìí kò ṣe bó ṣe yẹ kó ríre wọn tọ Samuel lọ sí Rama yes.
1: Wọ́n sì wí fún pé.
0: Wọ́n wí fún pé.
1: Kíyèsí.
0: Kíyèsí.
1: Ìwọ́ ti arúgbó.
0: Samuel ò ti ń di arúgbó lọ ó lè dà bíi tàtijọ́ ó lè sáré kiri bíi tàtijọ́ àmọ́ àwọn ọmọ rẹ tó wá fi lélẹ̀ fún wa yìí. Wọn àtọ bó ṣe mọ́ ṣe gbà ó yes.
1: Àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ.
0: Àwọn ọmọ rẹ yàgò fún ọ. Àwọn ọmọ rẹ Samuel wọn a rìn ní ìlànà rẹ. Gbogbo iṣẹ́ tó ṣe ó ń jóná lọ rèé o Samuel. Èrè rẹ ọ̀run rìn kan ló wà ṣùgbọ́n láyé bí o. O ti parí o. Àwọn ọmọ rẹ kò rìn ní ìlànà rẹ. Ẹ gbọ́ mi dáadáa bàbá. Nílé iṣẹ́ ọkú tó ń gbọ́ mi ilé iṣẹ́ bàbá rẹ tó ní kó bá ọ bójútó. Ṣé ṣe pé o fowó ṣèṣekúṣe ṣé ṣe ìnákúnná ló náwó bẹ̀ bàbá ṣì wà láyé o ti ń jẹ gbárùn bó pẹ́ bóyá ebi lọ́jọ́ alẹ́ máa bá wà gbọ́ mi dáadáa kíyèsí wọ́n ní àwọn ọmọ rẹ àwa mọ̀ ọ́pọ̀ dúró dáadáa àmọ́ tó dúró fún àmọ́ àwọn ọmọ tó lọ bí yìí fi rọ́jà ayé lórúkọ wọn fẹ̀tàn fẹ̀kẹ́lògbà olórúkọ àbíṣọ wọn àwọn eléyìí ò ṣayé bó ṣe ṣayé bàbá wọn àtọ bó ṣe tọ nítorí ìdí eléyìí àwọn ò ní gbàgbàkùgbà fún wa ní ọba abikina sọ.
1: Ǹjẹ́ fi ẹnìkan jẹ́ ọba fún wa.
0: Fi ẹnìkan jẹ́ ọba fún wa.
1: Kí ó lè máa ṣe ìdájọ́ wa.
0: Kí ó lè máa ṣe ìdájọ́ wa gbà tọ́wọ́ ọmọ rẹ ò ti lè ṣe bó ti tọ́. 1 Samuel 2:29 yes.
1: Ìṣesẹ́ yìí fi tàbá sí ẹbọ àti ọrẹ mi. Tí mo palẹ́ àṣẹ ní ibùjókòó mi.
0: Yes.
1: Ìwọ́ sì bu ọláfọ̀ àwọn ọmọ rẹ jù mí lọ.
0: Ẹ o.
1: Tí ẹ sì fi gbogbo ààyò ẹbọ Ísírẹ́lì. Àwọn ènìyàn mi mú ara yín sọra.
0: Ṣé ẹ gbọ́ báyìí ẹ gbọ́ tó lúwa sọ. Torí àkókò ni Bánikálọ́mú láti 25 ṣùgbọ́n torí àkókò. Ó ní gbangba kí èmi farahàn nílé ní ilẹ̀ Íjíbítì. Ṣé ìwọ àti ilé bàbá rẹ ni yóò máa ṣe àlùfáà níwájú mi títí láì. Ó ní ṣùgbọ́n ká mọ̀ rí. Kí ló sọ Vastati?
1: Nítorí náà olúwa ọlọ́run Israẹli wípé.
0: Olúwa ọlọ́run Israẹli wípé.
1: Èmi ti wí ní tòótọ́ pé.
0: Mo ti wí ní tòótọ́ pé.
1: Ilé rẹ àti ilé bàbá rẹ.
0: Ilé rẹ àti ilé bàbá rẹ.
1: Yóò máa rìn níwájú mi títí.
0: Wọ́n ó máa rìn níwájú mi títí.
1: Ṣùgbọ́n nísinsìnyí.
0: Lónìí yo.
1: Olúwa wípé.
0: Olúwa wípé.
1: Kí a má rí.
0: Dádì mo gbàdúrà fún ọ, ohun rere tí Ọlọ́run ti pinnu fún agboolé yín. Tí àìrìndéédé ti gbé sọnù nítorí pé ó yí padà lónìí ẹ̀mí mọ́ kó dá padà fún ọ.
1: Àmì Jésù.
0: Aláàánú nílẹ̀ Ísírẹ́lì kó dá padà fún ọ.
1: Àmì.
0: Ọba àwọn ọba rèé kó dá padà fún ọ.
1: Àmì.
0: Àní ohun rere ohun ògo tí a ti gbélé ọ lọ́wọ́ tí Ọlọ́run pè àwọn wòlíì ti gbélé ọ lọ́wọ́ ṣùgbọ́n tí ka ènìyàn tàbí ìwà ìṣedédé rẹ ti yí dànù lónìí àánú rèé kó dá padà fún ọ.
1: Àmì.
0: Ṣùgbọ́n gbọ́n láti yí padà kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ. Yes.
1: Àwọn tí ó bu ọlá fún mi ni èmi ó bu ọlá fún.
0: Àwọn tó yóò bu ọlá fún Ọlọ́run. Àwọn tó bu ọlá fún mi ni èmi yóò bu ọlá fún. Àwọn tí ò kà mí sí.
1: Àti àwọn tí kò kà mí sí ni ẹ ó ṣe aláìkà sí.
0: Ó gbọ́ báyìí Ọlọ́run kì í jẹ èèyàn gbé. Dádì o ò lè rẹ Ọlọ́run jẹ Bíbélì sọ wípé a kò lè gan Ọlọ́run ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni yóò kádàdì kò sí Àbújá kan ní abẹ́ ọ̀run yẹn. Mọ́bì nígbà tí dádì bá ní ìwà tọ́mọ ìwù ò dáa ó ní kó fi ilẹ̀ bẹ́ẹ̀ pé tó bá yá yí padà kò lè yí padà o. Bíbélì sọ fún wa wípé tọ́ ọmọ ní ọ̀nà tí yóò tọ̀ tó bá dàgbà kò ní kúrò nínú rẹ̀ ọ̀nà tí ọmọdé fàárọ̀ tọ̀ yìí ni ó fàgbà dà lájọ́ alẹ́ o. Bó o bá tọ́ ìṣiṣẹ́ rẹ̀ ní àárọ̀ yóò di ọjọ́ ogbó dolómijé yóò di ọjọ́ ogbó gbomijé lójú rẹ̀ yóò di ọjọ́ gba anú rẹ̀ jẹ́ yóò sì di ọjọ́ ogbó sọ̀dà láìmọ̀ọ́ṣe. Ẹ kíyèsí gbólóhùn yìí dáadáa ẹ kíyèsí ọ̀rọ̀ yìí dáadáa bàbá kíyèsí dáadáa mọ̀mọ́ kíyèsí dáadáa. Ohun tí mò ń sọ fún ọ náà ni wípé nínú ìrìn àjò tó ń lọ yìí nínú ìgbésẹ̀ tó ń lọ yìí nínú ìṣiṣẹ́ tó ń lọ yìí ohun gbogbo tó ń ṣe ò ní láti kíyèsí. Ẹ jẹ́ ká wọnú ìwé Jeremiah 35 ká gbọ́ tí Olúwa sọ láti verse 2 rẹ̀.
1: Lọ sí ilé àwọn ọmọ Rekabu.
0: Olúwa sọ fún Jeremiah wípé lọ sí ilé àwọn ọmọ Rekabu.
1: Kí o sì bá wọn sọ̀rọ̀.
0: Bá wọn sọ̀rọ̀.
1: Kí o sì mú wọn wá sí ilé Olúwa.
0: Mú wọn wá sí ilé Olúwa.
1: Sí ọ̀kan nínú yàrá wọn ni.
0: Nínú àwọn yàrá wọn ni mú wọn wá síbẹ̀ yes.
1: Kí o sì fún wọn ní ọtí wáìnì mu.
0: Kí ló ní kó fún wọn? Èèwọ̀ tán náà gbọ́dọ̀ jẹ́ fún wọn jẹ́ ká wò bí wọ́n jẹ́. Dádì ìṣubú bẹ̀rẹ̀ níjọ́ téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́. Kọ̀rọ̀ lèèyàn ti ṣubú o gbangba ló ti kàbùkù. Ìjọ téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣubú báyìí ìjọ náà ni ògo ti bẹ̀rẹ̀ sí ní wọmi. Yes.
1: Nígbà náà ni Mo mú Jasaniah.
0: Ọmọ Jeremiah.
1: Ọmọ Abasinaya. Àti àwọn arákùnrin rẹ̀. Àti gbogbo ọmọ rẹ̀. Àti gbogbo ilé àwọn ọmọ Rekabu.
0: Ilé ọmọ Rekabu pátápátá.
1: Mo sì mú wọn wá sí ilé Olúwa.
0: Kí ló ló mú wọn ṣe?
1: Sínú yàrá àwọn ọmọ
0: Abraham. Mo gbàgbé pé wòlíì renowned prophet. Òhun ni Jeremiah wòlíì Ọlọ́run tí ayé gbàgbọ́ gidi nínú rẹ̀ ni. Ó wá mú wọn wá síbẹ̀ pé tí bá sọ fún wọn á tẹ̀lé. Dádì mo ní ìjọ ń tẹ̀lé bí Olúwa ṣe fi fún ọ. Kì í ṣe bí ènìyàn ṣe sọ kò ní fi ṣe tó sọ ọ. Ẹgbọ́ tí wọ́n sọ yes.
1: Sínú yàrá ọmọ Anani.
0: Ẹ o.
1: Ọmọ Edalia. Ènìyàn Ọlọ́run.
0: Ẹ o.
1: Tí ó wà lẹ́bàá yàrá àwọn ìjòyè. Tí ó wà ní òkè yàrá Masaya.
0: Ọmọ yes.
1: Salumu.
0: Ọmọ Salumu.
1: Olùtọ́jú ẹnu ọ̀nà.
0: Ẹ o.
1: Mo sì gbé ìkòkò tí ó kún fún ọtí wáìnì.
0: Kalẹ̀
1: ní. Pẹ̀lú ago.
0: Àti mo ti ṣètò ago tán mo fi mú.
1: Ká iwájú àwọn ọmọ ilé Rekabu. Mo sì wí fún wọn pé.
0: Ẹ mọ̀ mú.
1: Ẹ mú ọtí wáìnì.
0: Oyè ẹ mọ̀ mú ọ̀fẹ́ ni mo fún yín. Ẹ tó rí pé ilé Olúwa ni mo gbé wá sí kì í ṣe ìwúlé. Ẹ mọ̀ mú wòlíì Ọlọ́run ni mi ṣe bẹ́ẹ̀ mo fún yín mu. Ẹ mọ̀ mú ẹ̀gbọ́ tí wọ́n sọ.
1: Ṣùgbọ́n wọ́n wí pé. Àwa kì yóò mú ọtí wáìnì.
0: Láíláí.
1: Nítorí Jonadabu.
0: Ọmọ Rekabu.
1: Bàbá wa.
0: Pàṣẹ fún wa wípé.
1: Ẹyin kò gbọdọ̀ mu ọtí wáìnì.
0: Dúró. Mo bèrè lọ́wọ́ rẹ̀ ṣé ibi tí wọ́n fẹsẹ̀ rẹ lé. Ṣé ibẹ̀ lóòótọ́? Àbó ti yà kúrò ní ìlànà. Ṣé ìtàn fi kọ́ ẹ̀dàgbà? Ṣé òun ló ń jẹ báyìí àbọ̀ ti bẹ̀rẹ̀ sí jẹ́wọ́? Ìtàn fi kọ́ Samsoni lójijì ni Samsoni bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́. Kí Samsoni tó mọ tó ṣe ọmọ ti fọ́jú ẹ̀ dànù. Òkú ẹ̀ mọ́ná lọ gbé gòkè wá láti Sóréki. Ó mọ̀ dolóògbé síbẹ̀. Gbọ́n mi dáadáa. Ẹgbọ́n tí wọ́n sọ. Wọ́n ló ti pàṣẹ fún wa wípé.
1: Ẹ̀yin kò gbọ́dọ̀ mu ọtí wáìnì. Ẹ̀yin àti àwọn ọmọ yín láíláí.
0: Láíláí ni òyìnrẹ́ dìrẹ́ yín ò gbọ́dọ̀ dánwò. So kì í wá ṣe ìwọ wòlíì Jeremiah kọ́ ni wàá yí padà o. Nítorí sọ fún wa yìí láíláí kì í ṣe ìwọ Jeremiah ni wàá yí padà. A lè kọ́ ohun bàbá wa torí pé ìwọ sọ̀rọ̀ mí. Mo bèrè lọ́wọ́ rẹ̀ mo ní ìjọ ohun tẹ̀ lè. Tó bá máa jẹ́yàn láyé ìjọ tẹ̀ lè. Yes.
1: Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ kọ́ ilé. Tàbí kí ẹ fún irúgbìn. Tàbí kí ẹ gbin ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ní. Ṣùgbọ́n ní gbogbo ọjọ́ yín. Ni ẹ̀yin ó máa gbé inú àgọ́.
0: Àgọ́ ni kẹ máa gbé.
1: Kí ẹ̀yin kí ó lè wà ní ọjọ́ púpọ̀.
0: Kẹ́ ẹ bá lè pẹ́ láyé.
1: Ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ṣe àsìkò.
0: Bíbélì wa sọ pé ó ní bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ k ki ojo re ki o le pe lori le e wa gbo to omo re kabu so won ni kan won lo le wa ni ojo pupo e wa ibi ko odo se po ni gboro bayi nitori pe won tele bi olodumare se file won lowo won ko lati tele ilana olorun eh o ti wa dogo yahu yahu yahu yahu yahu eh apani jaye wa po ni gboro ajini gbe wa po ni gboro kiyesi lan leyin ni to le lo abama lojo ale ori e ma se lara ni oburu nigba to ba nda fun nitori pe agbe won kai bi yiyo ki parun won ki o ba le ya bo mi da rasa do mo wi pe to fa to fi akoko yi sare seye to sure lati je wa mu amu amu amu amu kia kia to na yi sa oja wara were lo na lati lo le ronu ko pe wara ko tele ilana olorun bi ati fito ki oluwa wa so
1: bena wa gbo jonadabu
0: agbo jonadabu
1: omo rakabu
0: eh o
1: baba wa gbo ninu gbogbo eyi ti o pa lase fun wa
0: eh agba ohun re gbo ninu gbogbo eyi ti o pa lase fun wa eh eh
1: ke ma mo ti wa
0: agbo mo ti wa da de mu
1: gbogbo ojo wa
0: ni gbogbo ojo wa eh o
1: awa
0: awa
1: awon aya wa
0: awon
1: okunrin wa
0: bo mi dada to ba je wo ni yawo ru eni be so ni so pe wo baba e lo pase fun baba temi o pase fun mi lori obe ti ba le ile je opolopo ya le ile lo se kale fun awon omo je yes
1: ati awon obirin wa
0: ati awon obirin wa eh eh
1: ati ki a ma ko ki a ma ko ile lati gbe
0: ki a ma ko ile lati gbe eh eh
1: be ni awon ko ni ogba jara
0: itumo re ni pe kan ma soju kokoro nkohun kan ni ti olorun ni be ye so fun won won si ni ti olorun o ni baba iwa bibeli wa so fun wa wi pe iwa bi olorun pelu ti olorun ere nla ni ti olorun do wa ni da loni bo pelu gbogbo eko ti ako ijo si ni ti olorun aboju kokoro lo fi lole aye yes
1: ṣugbọn wa gbe inu ago
0: a gbe inu ago a si oluwa lo nje be a gbe agbala oluwa eni to gbe mi kokan ga ogo yo mo gbe abẹ ojojo olodumare tumo re niyan pe inu olodumare la pago si inu kristi la wa wa awa wa ti o sonu kiri daddy so ti wa ti o sonu lo se bi kristi se fi le olowo lo se nto ronu loni ko pawada para si odo eledare kristi pe o eh o pe olodun pe akoko ti to yi para kemi ba le so rere inu aye re yes ma
1: a si gboran
0: agboran se gbo to so won la won gboran ke se won lo mo yi pada baba daddy se won na gboran o ku to gbo mi jo gboran eh se baba re se to re bi to ah oni bladu se to yen o da end e o tun won eh won na o se wa wa christi e ko to ninu christi o se gbegbe aye e le christi lowo o se lo ogo christi ko re rajo to wu olorun yes
1: a si se daddy gbogbo eyi ti jona dabu baba wa pa lase fun wa
0: yes ki lo luwa wa so fun
1: je mo eh nigba ti Nebukadnezar o baba beli goke wa si ile na
0: eh o
1: ni awa wi pe
0: awi fun pe
1: e wa
0: e wa
1: e je ki a lo si Jerusalem
0: e ka lo Jerusalem
1: nitori iberu ogun awon ara Kadia
0: eh o
1: ati nitori iberu ogun awon ara Syria
0: yes
1: je ni awa gbe Jerusalem
0: awa gbe Jerusalem
1: nigba na ni oro oluwa to Jeremiah wa wi pe
0: eh
1: bayi ni oluwa awon omo ogun wi
0: yes
1: Olorun Israeli wi pe lo
0: lo
1: ki o si so fun awon okunrin Juda ati awon olugbe Jerusalem pe eyin ki o agba eko lati feti si oro mi
0: o ni lati feti si oro Olorun lo gbe eko lati feti si oro Olorun lo gba eko ohun lo gbo lowo iwo na feti si oro Olorun nigba wo loro Olorun fe nitumo ninu aye re nigba wo ni bayi loluwa wi mo nitun o ni bi eyin ba fe ti e si gboran e o jere nle na Isaiah 119 o ni sugbon be ba ko ti e si sote a o fi darun yin ida beni ta ti o jeun lara yin baba e se gba ohun oluwa gbo ke gba e ko lodo Olorun lo ni yi pada si olodumo e kaye re ko le nitumo baba se pinu tutun lati sin Olorun bi Olorun loni pinu lati se ife olodumo re mo gbagbe eto yi waye lati Godly FC Babeola Global Ministry ti olujo akalese Incorporative Center ni Sakumi ni Kare Akoko Sunday to bo yi ni Sunday akoko ninu osu kejo gbiyanju iforoyan fun ogo ti o legbe iforoyan fun erila yo waye ni ojo isemeye won na darapo mo wa ago mejo aro ni sibere wa ko wari owo agbara olodumare tu ero re pa lati to Olorun leyin ko si gba ororo yi lati rin ajo ogo yi ki e ti ati diwo idena ko le kuro loju ona re ki ayan mo re ko le bi ohun to da ni eyin comprehensive health center ni Sakumi ni kare akoko baba yi lo yi para ori bi erike ni ba wa nu Christ Jesus o ti di e da tutun ohun atijo ti koja ma gbagbe phone number mi 08062436989 08062436989 Oruta Kote Mini Prophet Dr. Tunde Fayem. God bless you.
2: Mo ngbadun adaba.
3: Ọlọ́run alágbára tún ti ṣetọ́ láti nà owó agbára ní ìlú Àkúrẹ́. Ìdí rèé tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sán Tasa. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrì àbí bọ́ọ̀lù. Ọ̀nà àti jẹ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wájú gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ni convention yìí wà fún. Sára ṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sán gba ẹ̀sán lára wọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò: Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ, aka Baba Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì táwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹ́jẹ́rẹ́ náà wá sí à. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí di ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la a máa pàdé: aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B 48 Street, Oyemekun Road, Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sán ti ṣetán láti gbẹ̀san lára wọn ọ̀tá rẹ̀.
4: Ọ̀kadé ti 2026 yìí máa ti wọlé dé o.
5: Let's do it together.

0: The Latter-day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí. Àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, táwọn ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21 verse 43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí sàmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí Ọlọ́run á rìn pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde, ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olusanji Oluyori, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Grand Tìjọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó wá kópa nítorí Jésù dúró dì ọ́.
1: For number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akuru.
2: Tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà àbáyọ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Agbóhin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pé 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. yo da be epo se wahala loju orun ni tabe enikan ti ena ni papa loju orun to ba tun gbianju to dide le bayi to ba fese le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyo oda le mi fi ma so pe ma ja daka ti won na ba tin riru apere bayi gbianju ko wa yoju semi baboke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kan mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbianju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olorun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olorun wa ni o dupe fa olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni ẹlòmí ọ̀sẹ̀ wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́rẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmí ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmí tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmí a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmí ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ bèèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ògbọ́dẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
6: ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
7: Obè tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
6: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
8: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣo dé ran tó dùn yẹn lónìí?
6: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
9: Mọ́mí ṣe lè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
6: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
9: Mamadol ni.
6: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
1: Oh, number one radio, radio. Adaba FM.
10: Adaba FM.
1: 88.9. Akure.
11: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn Aishaya Ògúnbọ̀mẹ̀hìn.
12: Àkòrí ọ̀rọ̀ ti òní ni ǹjẹ́ ìṣìná yíyan iṣẹ́ lè kan àṣeyọrí rẹ?
11: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn Aishaya Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé Apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ Apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jabu àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
13: Kẹ́nìyàn máa ṣe iṣẹ́ tí kì í ṣe tiẹ̀.
14: Doing what you are not supposed to do.
13: Ìyẹn tún lọ sun ẹ lé ayé. Kí ló ń ṣe pétérù?
14: What was Peter's problem?
13: Kí ló ń ṣe pétérù?
14: What was Peter's problem?
13: Ohun tó ń ṣe ni pé.
14: What he was suffering for was that.
13: Ẹja kì í ṣe iṣẹ́. Iṣẹ́ tó ń ṣe yẹn.
14: He found himself.
13: Kì í ṣe iṣẹ́.
14: The wrong profession.
13: Iṣẹ́ tí kì í ṣiṣẹ́ ẹ ló ń ṣe.
14: Wrong profession.
13: Ọmọkùnrin yìí pẹja pẹja ni.
14: Yes, by.
13: Ṣùgbọ́n iṣẹ́ Olúwa ló yẹ kó o máa ṣe.
14: You ought to be a minister of God.
13: Ẹja ènìyàn ló yẹ kó o máa pa.
14: You will be doing what you call fishing.
13: Tó o bá fìyẹn lẹ̀.
14: If you do that.
13: Tó bá jẹ́ pé ẹja yìí ló fẹ́ máa pa.
14: You will remain a fisherman.
13: Ẹ ò lè rẹja pa.
14: You can't make it.
13: Ní gbogbo ọjọ́ ayé ló máa fi máa wà náà ni.
14: You will remain in a state of penury.
13: Dọ́rọ̀ ń ṣiṣẹ́ oníṣẹ́.
14: You found yourself in the wrong profession.
13: Kéèyàn ṣiṣẹ́ oníṣẹ́ ó tún wà. Unfortunately.
14: Unfortunately.
13: Pétérù mọ̀ pé iṣẹ́ oníṣẹ́ lòun ṣe.
14: Peter never knew he was the wrong profession.
13: Dọ́rọ̀ ṣe tó kọ́ nìyẹn.
14: That was his talking trade.
13: But kò rí ṣe.
14: But he was not making success out of it.
13: Kò rí ṣe.
14: He was not making success out of it.
13: Kò complain fún Jésù.
14: Without viral complaint to Jesus.
13: Pé.
14: That.
13: Òhun ti ń wà nù ibú láti àná.
14: Abe de se the last 24 hours.
13: Òhun fa àwọn wọn ò fẹ́ máa lọ ilé rárá.
14: Òhun
13: fa àwọn.
14: He was watching his.
13: Ó fẹ́ máa lọ ilé.
14: Preparatory to go.
13: Nígbà tó dẹ̀ ṣe yẹn tán.
14: After that.
13: Bí Jésù ṣe lọ bá ni.
14: Jesus appeared.
13: Pétérù, ìwọ ọmọ àti ẹ̀mọ̀ pé iṣẹ́ oníṣẹ́ ni ìwọ máa ń ṣe. Ṣé iṣẹ́ ló ń ṣe?
14: Are you sure you are not in the wrong profession?
13: Oníkan fún mi lọ́kọ̀.
14: Can I use your boot?
13: Ọlọ́run tẹ ẹ̀ràn lọ́wọ́. Ó dẹ̀ fún lọ́kọ̀.
14: And he obliged.
13: Oríṣẹ́ ìyá ń tí Jésù ṣe.
14: He saw miracles performed by Jesus.
13: Ó wá kó ohun pẹ̀lú Jésù náà kọ̀.
14: The two of them were left.
13: Jésù ní tì sínú ibú.
14: Push to the ministry.
13: Kò béèrè pé kí là ń lọ ṣe.
14: He didn't ask what for, why.
13: Gbàtàn dẹ̀ dé ibi tí ó gbé ń pẹja gan-an látàná.
14: When they found themselves in the
13: Jesu
14: ministry.
13: Jésù ní dúró.
14: Jesus said, can we stop here?
13: Sá àwọn sí ìsàlẹ̀.
14: Lower your net.
13: Kò sì kó ọ̀pọ̀. Ibẹ̀ yẹn ló ti wá sọ̀rọ̀ pé.
14: Bíá he reacted.
13: Ẹ̀sà, níbi tá a dé yìí gan-an. Láti òru ni mo ti wà bí báyìí.
14: In the last 24 hours, at this junction we are.
13: Tí mo ti ń sọ àwọn.
14: We have been lowering the net.
13: Mi dẹ̀ rí kankan.
14: And no gain made.
13: Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ.
14: Because of thy word.
13: Bó dẹ̀ sọ pé kí n sọ àwọn sísàlẹ̀.
14: If you say I should lower the net.
13: Màá sọ sàlẹ̀.
14: I will do just that.
13: Ló bá sọ sísàlẹ̀.
14: And he lowered it.
13: Ǹjẹ́ dẹ̀ máa fa àwọn. Báwọn ọ̀ṣẹ́ kò ṣe é fà.
14: And he found it difficult to pull.
13: ẹja tó ti sá lọ lóru tó bá ti rí àwọn pétérù ó máa họ.
14: You run away from within the trap.
13: Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí lọ́sàn-án gangan.
14: In the daylight.
13: Ó rí àwọn pétérù.
14: He saw Peter's net.
13: Wọ́n sáré wá tètè.
14: And he rushed into that direction.
13: Ó fa oúnjẹ.
14: The what?
13: Ó pẹ́ lòmíràn pé wá. Wá ràn mí lọ́wọ́.
14: I need your assistance.
13: Wọ́n dé.
14: And the
13: gbogbo ọkọ méjèèjì kú.
14: The two boats were sinking.
13: Ohun rí. Má gbàgbé lẹ́yìn yẹn ni Jésù wá sọ fún pé.
14: Here after Jesus told
13: me. Láti sísìnyí lọ.
14: Henceforth.
13: Wàhálà tó ṣe lórí ẹja tó.
14: The one you have been living
13: with. Iṣẹ́ ẹja pípa òun ṣe iṣẹ́. Iṣẹ́ olúwa ló máa máa ṣe.
14: You ought to be a minister of God. Tí
13: ẹja ènìyàn ló dẹ̀ máa máa pa.
14: You wave a fisher's of.
13: Tí wọ́n bá bẹ̀rẹ̀ síṣe yẹn.
14: Once you do that.
13: Ìwọ máa wọ̀ bọ́ máa lọ́wọ́ bọ́ ní lọ́wọ́.
14: See if you allow
13: him. Ìwọ máa wọ̀ bọ́ máa gba ìbò ní gbayì.
14: Or you become honorable.
13: Ẹyin ọmọ lọ.
14: Brethren.
13: Nígbà tí ìdánwò dẹ́.
14: When the temptation.
13: Ti pẹ́ tẹ́lu sẹ́ Jésù. Lọ bá tún padà sí di ẹja.
14: Came back to his fishing.
13: Pẹ́tẹ́rù padà sí di ẹja. A ní ẹja òun ṣe iṣẹ́ rẹ.
14: You are not the professional.
13: Ó ṣe jẹ́ pé nǹkan tó ń ṣeṣẹ́ ẹ ló dun orí mọ́ bọ̀bọ̀rọ̀bọ̀.
14: Are you finding yourself in a wrong profession or trade?
13: Kẹ́nìyàn máa ṣe iṣẹ́ tí kìí ṣe tiẹ̀.
14: Finding yourself in a wrong profession.
13: Pẹ́tẹ́rù.
14: Peter.
13: Ẹyí tó ṣe ń jọ́sí tó ò rí nǹkan kan.
14: What you did in the past and
13: then. Ó tún padà sẹ́nu ẹ̀ gẹ́ ẹ̀ lẹ́yìn ikú àtàjì ń de Jésù.
14: After the death and resurrection of Christ.
13: Pẹ́tẹ́rù mà tún lọ ń pẹja.
14: Peter went back into his old profession.
13: Tún wọ Pẹ́tẹ́rù ẹ wáyé Pẹ́tẹ́rù.
14: Look at the life of Peter.
13: A ní iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́.
14: You are in the wrong profession.
13: Ọlọ́run ò máa ní jẹ́ òṣìṣẹ́ oníṣẹ́.
14: Amen.
13: Èyàn lè ṣiṣẹ́ oníṣẹ́.
14: It's possible you find yourself.
13: Dáadáa.
14: Very possible.
13: Dáadáa. Kéèyàn máa ṣiṣẹ́ oníṣẹ́.
14: Finding yourself in.
13: Wà á dẹ̀rọ pé òun ṣiṣẹ́.
14: Or trade.
13: Àṣẹ iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe.
14: You will be calling yourself professional. Whereas no.
13: Mo rántí ẹnìkan.
14: I remember somebody who.
13: Kókò ló ń ta.
14: He sells cocoyam.
13: Kókò ló máa ń ta lóyìnbó.
14: At Oyinbo market.
13: Ni wọ́n bá sọ fún pé kókò títà kì í ṣe iṣẹ́.
14: Selling cocoyam is not your true profession.
13: Kí ló máa jẹ́ kí n mọ fẹ́ ṣe?
14: What do I do?
13: A ní aṣọ. Aṣọ ló yẹ kó máa ta.
14: It's supposed to be cross selling.
13: Ká ní aṣọ ló ń ta. Wà á ti ní láríjẹ léyìí lọ.
14: You will have made it more than this.
13: Wo la fẹ́ gbèrò owó ra aṣọ tá a máa ta aṣọ báyìí.
14: How do we make money?
10: Eléyìí tó ń ṣe yìí náà máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí o bá ti ń kojọ.
13: Owó tó bá ti kojọ báyìí, ìwọ lọ máa ra aṣọ.
14: The little money you gather.
13: Wà á máa rí mọ́ ṣe máa ra aṣọ yẹn lọ́wọ́ ẹ̀.
14: You will see customer.
10: Díẹ̀ díẹ̀ díẹ̀ owó kókò yìí náà ló máa fi di aláṣọ.
13: Ẹyin ọmọ Ọlọ́run.
14: Brethren.
13: Tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀bù tí ọmọbìnrin yìí gbà ní Òyìnbó. Láti kókò.
14: From cocoyam seller.
13: Nígbà tó bẹ̀rẹ̀ sí ta aṣọ.
14: When she began to.
13: Tẹ́ ẹ bá rí ṣọ́ọ̀bù ẹ̀ ó kúrò ní. Ìyá oníkókò náà náà ń pè ó.
14: The sick call of her own name.
13: Àwọn ìmọ̀ yìí ń pè lórúkọ ẹ̀ pé ìyá oníkókò.
14: Madam Kókó.
13: Ṣùgbọ́n ó ti wá di aláṣọ rẹpẹtẹ.
14: But she sells clothes.
13: Ó ti ṣí ṣọ́ọ̀bù rẹpẹtẹ. Bí ìbá ṣe ta kókò yẹn
10: títí ọjọ́ ayé ẹ̀
14: ni. Kókò yẹn sẹ́la for the rest of her life.
13: Ẹ̀yán lè ṣiṣẹ́ tí kìí ṣe tiẹ̀.
14: You can be doing or find yourself in a profession that is not your real profession.
13: Kéèyàn máa ṣiṣẹ́ oníṣẹ́.
14: Finding yourself in a wrong profession.
13: Pẹ́tẹ́rù.
14: Peter.
13: Ṣẹ̀bọ́n ti sọ fún ẹgbẹ́ ìjà èèyàn ló máa máa pa.
14: You have been told you be fishers of men.
13: Ẹ̀wọ́ ló tún gbé dání yìí ní ìsìn.
14: Why are you going back?
13: Kóòtù ẹ̀dẹ̀ ló máa gbàdúrà bó dẹ̀ ṣe máa pẹja ènìyàn.
14: Why not be praying to
13: me? Ọ̀tún tó gbá àwọn ọ̀rẹ́ ìgẹ́.
14: You are into your own trade.
13: Nínú John 21, Jésù ti kú.
14: Jesus has died.
13: Ó ti jíǹde.
14: And resurrected.
13: gba ti petero de ma o to ma se
14: when Peter could not know what to do
13: egbo o ti petero si
15: lẹyìn kan wọnyí
13: Jesu
15: tún fi ara rẹ hàn fún àwọn ọmọ ẹ̀hìn rẹ létí òkun Tiberia.
13: Bẹ́ẹ̀ni.
15: Báyìí ni ó sì farahàn.
13: Bó ṣe farahàn wọ́n rè o.
15: Simoni Peteru.
13: One.
15: Àti Tọ́mọ́sì tí à ń pè ní Dídímù.
13: Two.
15: Àti Nàtánẹ́lì ará Kánà ti Galilè.
13: Three.
15: Àti àwọn ọmọ Sébédè.
13: Yí làwọn yẹn ọdẹ márùn.
15: Àti àwọn ọmọ ẹ̀hìn rẹ méjì mìíràn jùmọ̀ wàpọ̀.
13: Gbogbo wọn di mélòó báyìí? Wọn di méje. Gbogbo wọn ti kọ ara wọn jọ.
14: They have gathered themselves.
13: Èmi dẹ̀ ń sọ fún ẹ pé.
14: I'm telling you this.
13: Pẹ́tẹ́rù ló lórí wọn lọ́jọ́ náà.
14: Peter was the chairman that day.
13: Àwọn tí kì í ṣe iṣẹ́ wọn tó jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ ni wọ́n máa ń ṣe.
10: Kì í dẹ̀ ṣe iṣẹ́.
14: And that is not his real profession.
10: Kì í ṣe iṣẹ́ Pẹ́tẹ́rù iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́.
14: Peter, this happened to be your.
10: O meja yen pa gan o.
14: He knows how to make.
10: Keniyan ma se ise ti ki se ti e. Ko de mo se gidi.
14: And you call
10: yourself a professional. Ki de se se.
15: Simon Peteru wi fun won pe emi lo peja.
13: Emi lo peja.
15: Won wi fun pe.
13: Won wi pe.
15: Awa pelu n ba olo.
13: Eni to n sise onise.
14: Wrong profession.
13: Gbogbo wọn ti gbà pé ọmọ ṣe yẹn.
14: They believe it was their boss and he knows the job.
13: Wọ́n láwa náà máa bá ẹ lọ.
14: We shall follow you, sir.
13: Kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ dẹ̀ sọ pé Pẹ́tẹ́rù èyí tó ṣe ń jọsí tó rí nǹkan kan mú ẹ̀mí ọ̀la o.
14: I'm not following you anymore.
13: Gbogbo àwọn méjèèje.
14: All the seven of them.
13: Ni wọ́n sọ pé wọ́n ń bá Pẹ́tẹ́rù lọ.
14: They agree to follow you.
13: Which means.
14: Ó túmọ̀ sí pé.
13: Pẹ́tẹ́rù mọ ṣe yẹn ṣe.
14: Peter was an expert.
10: Kì í ṣe pé kò mọ ṣe. Ṣùgbọ́n kì í ṣe iṣẹ́.
14: But that should not be his real core profession.
13: Àbí ṣé o rí báyìí? Gbogbo àwọn yẹn náà kì í ṣiṣẹ́ wọn o.
14: Others they are not in the
13: real field. Gbogbo wọn yẹn gbogbo ọlọ́ máa ṣiṣẹ́ olúwa o.
14: All of them will have been ministered.
13: Ẹ wọ ibi tí wọ́n kọrí sí o.
14: But look at the director they were following.
13: Ìgbà tá a dẹ̀ máa wọ chairman.
14: Àwọn alága wọn.
13: Ó jẹ́ ẹni tí ó jẹ́ pé ó ti ṣe kinní ìrí orí nǹkan kan.
14: You are once a failure in this profession.
13: Orí nǹkan kan fi gba ti Jésù dé.
14: Until Jesus came to your life.
10: Ní ìsìn tí Jésù dẹ̀ ti lọ.
14: Now that Christ departed.
10: Kí ló tún wá lọ síbẹ̀?
14: Why have you gone back?
10: Iṣẹ́ tó o mọ̀ ọ́ ṣe tí kì í dà ẹ́ ṣe tiẹ̀.
14: That is not your profession.
13: Ọlọ́run á gbà lọ́wọ́ rẹ̀.
14: Amen.
13: Èyí tí ó jẹ́ ti ẹ gan ló máa gbélé ẹ lọ́wọ́.
14: Amen.
13: Mo tiẹ̀ fẹ́ kó sọ pé Jésù má jẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́. Ọmọ àti ìsọ bẹ́ẹ̀.
16: Tẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp, ẹ send yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 Lórí àbísí ọ̀rọ̀ rẹ̀ fún ìbàlà ẹ̀mí wa. Àmì.
17: Across Nigeria, teachers are changing lives every day. Now, it's time to celebrate them. Applications for Multina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.multinateacherofthe.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Multina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
18: The Multina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.
19: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye, they quick see.
20: Don't call me auntie.
19: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
21: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you dare road. Headline sponsor, Bet Power.
0: Go TV.
20: Guy, we don't talk since. Ha, click I go do my work, eh? We go continue this talk later.
22: Oh boy, you don't talk. How bad? You know the tire.
20: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
22: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
23: The world moves as a fast pace, and news breaks with the same speed.
24: Sometimes you find the news, and sometimes the news finds you.
23: All stations can keep up. At Adaba FM, we'll not only give you news at the speed of nanosecond, but we'll also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
25: That's why you love us.
23: Adaba 88.9 FM, your go-to station.
26: It's 6 o'clock.

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun han fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo na iyo God chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile funfun balawu egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bopo yin bi e se ntati si oro na
1: jira joa bagun taya satu taya sosi laipe lajina asotele igbega yo de baye wa nitori pe eja ba sowo po ni olorun yo kede igbesoke yo kede igbala yo kede ife si wa bi ira jo wa ba gun bi a ba bo olorun ri bo titu ati bo ti ye awa de pe owo ti a koju se lore oma wo e bawo ni je ti je oro ologbogba to si ranu yi o le re pe owo ni egba aye o le re pe o saworo o le re pe yiwe o le re pe o gbe koki sugbon olorun olode gbega ti gbe yoga bo ba se fodo ni pipe agbe oga agbe oga wa ba asotele yare pade lati odo olorun wa bo ko olorun pade lati odo olorun igbega ti ba pade lati odo olorun a fe ni fokan ba ju te yan lo nitori pe to se olore ati ranse oni e to to ti o ati ranse oni e to gba niyanju ati ranse oni e to farahan ati ranse oni nitori pe oba niroje olimoran kan ori okan re oba niroje olimoran kan ori okan wa olofi ye ka nirode jile ka mo ta nse onigbagbo ko gbere sori ti dun si olorun ni oko tito si olorun ni wa mimo si olorun labe dorire pe ohun ko ti ba bere o ti rigba ohun gbogbo lo lasiko tile ohun gbogbo lo nigba tile ma se koju kò sí ẹ̀dá kan tó lè ràn ọ́ lọ́wọ́ kò sí ẹ̀dá kan tó lè ràn ọ́ lọ́wọ́ iṣu tí a gbìn bí ó bá gbó kò ti ṣe jẹ agbádọ́ tí a gbìn bí ó bá gbọ́ mọ́ pọ̀ bí ó bá gbó kò ti ṣe jẹ máàgò tá a ká lórí èso rẹ̀ bí ó bá pọ́ ìyẹn ni ó ṣe jẹ ṣùgbọ́n ilé tá a fagbára wọ̀ tó kó wá pọ́ kò sí gbàdé nínú rẹ ọ̀gẹ̀dẹ̀ tó gbó wà á mọ ìyàtọ̀ rẹ jẹ́lẹ̀ tí ò gbó bẹ́ẹ̀ ni ọkọ̀ tó ṣe mí ní olúwa yóò rí ìyànà ọlọ́run ọkọ̀ tó ṣe mí ní olúwa yóò rí ìyànà ọlọ́run bí ó bá fara jì wà á gbọ́ ìkéde láti ọ̀dọ̀ ọlọ́run bó bá fara jì wà gbọ́ ọ̀tún láti ọ̀dọ̀ ọlọ́run bó bá farajì wà gbọ́ ìyanu láti ọ̀dọ̀ ọlọ́run bó bá farajì wà rí ìfarahàn ọlọ́run bí ó bá gbó rẹ̀ wà rí ìfarahàn ọlọ́run bí olúwa ó tún ṣe ó ti bá ẹgbẹ́ ti dá ayérayé ni tí ó bá wà nínú àkọsílẹ̀ tí ó bá dé ó tún bá fi pìtàn fáwọn ọmọ bí olúwa ẹ̀wọ̀ tó dá ṣe fún mi ilé ìgbàgbé òtúndà ṣe ọmọ ọgbẹ́ àkìtì ẹ kó ṣe máa rìn kò ṣe gbàgbé fún mi bàbá bọ̀ síbẹ̀ ìyá bọ̀ síbẹ̀ ṣùgbọ́n gbàgbó gbójú sókè sọlọ́run ó dá níyàn mi ọmọ báyìí ni ìrìnàjò bó ṣe rí ni ohun tí mo gbọ́ ọmọ ìgbéga wa ohun tí mo gbọ́ ó fún mi ní gboyà ohun tí mo gbọ́ ọmọ ọgbọ́n wa ọmọ ọ̀la wa ọmọ àpẹẹrẹ wa ní ṣiṣẹ́ tẹ̀lé bó ni ọlọ́run a rán angel gabriel sí maria fún àsọtẹlẹ ẹjọ ti lọ gan bó ṣe ẹgbẹ kò tí ì súnmọ àsọtẹlẹ wo ló ń retí dúpẹ kó jọ lóòótọ ó retí ìyanu ó jọ lóòótọ ó gbé wà mí mọ wọ ìwà bàyẹ pẹ lọwọ rẹ wẹkẹ pẹ lọwọ rẹ ó yẹ ti kò pọsibú bó bá gbọ́ rẹ mí bó bá sinmile parí àná ọlọ́run tí ó máa rántí sí tí ó fi lọmọ lọ́wọ́ tí ó fi kéde rẹ̀ ṣe ti ìyànà ọlọ́run akéde ìbí jésù akéde rẹ̀ ìkéde pé ẹnì kan bọ̀ bó bá jẹ́rìí fọkàn sí tòótọ́ ìrìnàjò tí maria ní tó bá ìyànà pàdé ó wà nítòsí rẹ̀ ó wà ní káyídá rẹ̀ tó bá yára ẹ sọ́tọ̀ tó bá gbà gbélébù rẹ̀ nígbà tó bá kó ara ní ìjánu gbèsè ló lọ òwò tó wò sí ọmọ tó ṣe á kéde ìyanu sí ọ ìyanu ló di mímọ inú ọgbọ́n ni inú ìmọ̀ ni inú ọlá ni inú ògo ni inú ìrẹ̀lẹ̀ ìyanu rẹ̀ yóò ṣe kíni yóò di mímọ àìnísùúrù tó àìfarabalẹ̀ tó ló yẹ ká rí ìyànà ọlọ́run ìlérí wà fẹ́ nìkan tó gba ọlọ́run gbọ́ pé bọ́ gbà mí gbọ́ yóò fi ògo rẹ̀ hàn yóò fọlá rẹ̀ hàn ṣùgbọ́n iyè méjì ó ń bẹ̀rẹ̀ ọkọ̀ wa bàbá ti jáde ń ṣe èrò míì awọnà ọkọ̀ wa gẹ́gẹ́ bá ti kúrò míì èrò kérò yóò máa bá wa gbé yóò wọ ní ọkàn wa àbí sábà jagun rẹ̀ sábà ṣẹ́gun rẹ̀ láti kéde ìyanu bí olúwa èmi lòní ìgbà tó kọrin bá papọ̀ sọ́dọ̀ ọlọ́run láàkéde ìyanu nígbà tó bá kọ́ sọ́dọ̀ ọlọ́run láàkéde ìgbéga nígbà tó bá kọ́ láàkéde ohun tí ó di ìrandíran tí ọmọ rẹ ìrandíran yóò máa rántí ó tún lọ ṣe ní ayé rẹ àìfarajì tó pé jésù gbàgbọ́ pé tó bá padà dé tó bá gbàgbọ́ láyé àkíyèsí àṣìṣe pé yẹ̀wò rẹ̀ afẹ́kọ́lé afẹ́ra mọ́tò ìdílé sáńsá ṣé àsọtẹ́lẹ̀ ọlọ́run ṣòkòtò wá sí ìbùṣẹ́ ni yóò wá sí ìbùṣẹ́ àti gbàgbọ́ ìbùṣẹ́ náà tí àtọ́ bá farabalẹ̀ ẹ̀wọ̀n orílẹ̀-èdè bó ṣe ní gbogbo àgbáyé bó ṣe ní kò sí tó sì gbọ́mí ṣe òtó nígbà tí a bẹ̀rù ọlọ́run nígbà tí a fò tó bára wa lò gbàgbé ẹ̀tọ́ la gbé dání kájà ìdán lọ́rọ̀ ẹ tí ò ṣiṣẹ́ ó fẹ́ dolówó ó fẹ́ máa náwó ó fẹ́ máa kọ́lé ó fẹ́ máa rọ mọ́tò ó fẹ́ máa náwó lójú lójíjú béèlì nánà sí béèlì nánà wà kọ́ mo tẹ̀ ní facebook ọkọ̀ báyẹ̀ ọkọ̀ tìrà báyẹ̀ béèlì nánà wọn mọ̀ pé ọjà ilé wọn fi ṣeré ni ọlọ́wọ́ sì wọ̀ nírọ̀ wọn pèsè pé ìgbà kan ti lówó lọ́wọ́ ìgbà kan aṣèkéde àṣìlówó lọ́wọ́ bàtà aṣẹṣẹ ibi ọ̀nà fún wa alówó sábà fi ṣẹ́ ni àwọn sábà ṣùgbọ́n ẹ ṣe ò fẹ́ gbéṣẹ́ fẹ́ tó balu ẹ̀ dání ọ̀nì dẹ́lu wọn sì kíyèsí pé ogun olórí gbàtàkókò àwa tá a là á kọjá àmọ́ tá a là kọjá ọgbọ́n bẹ fún wa ìmọ̀ ń bẹ fún wa adésòrìsì lẹ́yìn se ikede iyanu re se o ti pale mo fun se o reti ikede iyanu se o reti ikede igbega o sa ba gbe lanka baba se faraje olorun si la se ri iyanu re si Olebu ela kaka O gbaro ebi ko lo gbaro fun O seke ebi ko lo seke fun fara re ni Igba to ba seke ikede yanu le de Igbega le de Igba to lo de o se gbedaga to ba tan ko Wa tu mo amo igbedaga re Wa tu mo amo wa re igba to gbe re lowo e ti gbe re lowo na ma sumo e ti lo kojo ti o ni okojo a lo ma sumo no fa ye oji fun be leyi abogbo lodo re abamo lodo re kini we look ori kini chapter 1 verse 26 a to 38 look 26 B to 38. 26.
2: Ne odo mo sukefa.
1: No sukefa.
2: As an angel in Gabriel's that's your Olorun lo si ilu kan ni Galilee. Si won dia kan ti a fe fun okunrin kan. Ti a npe ni Joseph. Ti dile David. Oruko won dia na as ma je Maria. Angel na si to wa o ne Alafia won ti akoju ti se ni ore Oluwa pelu re Alabukun fun ni iwo ninu awon obirin
1: Yo da fun won Iwo ti akoju si se lore Ese to jeje ageni na si to wa Oni alafia iwo ti akoju si se lore Oluwa wa pelu re Alabukun fun won ni iwo ninu awon obirin a se jogu wa be iwo en ta ko jesu lore pe alabuke ni fun won ninu awon obirin alabuke fun won ninu awon okunrin alabuke fun won ninu awon odo iwo en ta ko jesu lore iwo en ta ko jesu lore Yaki is Bolo, no, Alafia, Alafia, where it is, I call you the Shuluri, Alafia, the four. Oh, but you know, does he not call there? Could better than it? Yet, tell me, I tell you about the Paloc or Amon. I had a labour before. If I talk over Amon. Si ma baba foju sona sodo Olorun a de ti we ti akoju ti se lori ori asan ogola farahan ibi ti aka oye mi ti e some years back igba ti ota dite satan dite Bẹ́ni pé wọ́n fẹ́ rí yìí látọ̀. Wọ́n mọ̀ pé ìmọ̀ ti Ọlọ́run ni. Wọ́n mọ̀ pé ó ti Ọlọ́run fẹ́ ni. Wọ́n gbógun. Bẹ́ni pé kò sí ìrètí fún Olúwa rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ó ṣe kíni ó gbéjà mi. Ó gborí mi sókè ju àwọn ọ̀tá mi lọ. Ìwọ tí a kọjú sí olóore. Ayin le kekan re En to ba sese ba ro bi si ma gbadura fun Ma je di ki se Tori igba ti en bo asiko ti en bo Bo ba ja le oga Ipo oga mo e ati je yan laya di soro Bo ba ti da oga wa di tere Tibọ́lá gbé wọ bọ́lá fún, ó gbàdúrà fún, lẹ́gùn tí a ti ṣí sílẹ̀, ako si oso lore o ti mo ba pade ni mo ra nu gba ananda yibika ipatara ororo fe ni gba tutayo ba wo ni olorun igba na mi fa we sere mi fa dura sere ba lo soroke mi ba lo soroke ako agbe ko ba se soji apure ni osogbo ni ati bebe lo ilore ni mo lo ni isi gba kobo asi lo fun oni wo ti akoju ti solore ni abe farada ni abe foriti lu agbe wa leke igbeleke ni o pota lenu mo igbeleke ni o po ebi lenu mo igbeleke ni o po so lenu mo igbeleke ni o pa je lenu mo igbeleke ni gbogbo awon to dite wa rogo olorun pe ah ki la se leesi ase eti olorun ni o jo mi loju o ri apole lati odo olorun wo eni ta koju si sorore bo ba do da si ko re olorun yo gbe oga o le pe ni pa ote ni po ogun lo bi da segun ni po gbo ta fun o nipa mo ta fun o nipa mo fe fun o ikora ode oluwa yo se kini yo so da segun alafia iwe ni ti akoju so lere oluwa wa pelu re alabuko de fun ni iwo ina awon obirin igba ti mo kare mo ba ti ro ni ba ti bo ba ti boju weyin pe oluwa wo no no to so mi da labuko fun oga ko be se oni lara en bi wa se se oni lara bo si wa wa within the environment o se bo ki se bi for the show lo si lo si to na go go bo se advert o wa jo won loju e wa wo owo olorun e wa wo ogun olorun e wa wo ewa olorun bi o ba fo lemo ma se ma se lo bo ba fo lemo ma se lo be re le wo be won se to wo be ni bu pe yo di pipe mo lowo belo ma gbo si belo ma mbo si belo ma mo iwa ti se ni o si ate ke gore wa tu pada wa ba o ato di ta wa tu pada wa ba o iwe nta ko ju su lori iwe alafia ni fun o alabuku ni fun o iwe nta ko ju su lori ego ye lo mi igbe awa asuwaju mo bola fun won bo ba se se ko rira ti e mi mo fi ja fun won ni fi tara bo won ma wo na da go ogun to ja won ko se ki se pe ki ti fi ku oro ve ti bori gba ni mo fi ana olorun gba ije o fa esile lati je pe ki olorun ko gbe oga fun ara re je o fa esile lati je pe ko olorun ko kede ara inu aye de je o fa esile lati je pe pe kan olorun ko la fun o la esi ran lowo mo de keji be ipe ibi to ba lo oluwa ti tele ibe di o wa fi towo towo tola tola wa fi sapole re bo bere olorun bi si paya re tori pe baba koju si bi shuru re igba ti mi nireti o fona han ni igba so pe igba fe de ni ma beru o fun ni goya o so bi dako ni el baba wo ikede igbega re owo e lo wa ikede igbe iyanu re owo e lo wa ma se kego mo de keji ma se pa so mo de keje take olorun ko da fun o take baba ko da fun o ma se da fun ara re take olorun ko gbe nija asoto ti bara gbo ese to na pe sugbon okan re ko se kini
2: sugbon okan re ko le le nitori oro na o si ro ninu ara re pe iru kiki kini eyi
1: kini eyi ah ah wo ta koju so lore igba me ti ba ro ko ba ba mo se fe se oro mo fe gbe gba ba ti boju so ke so lorun oluwa wo to lana dagi ju fa mo se de wo mo gbe ke le o okan re ko lele okan re ko se kini ko lele ba lo se fe se le casually igba ti jide mo bi gbeke mi sinu olorun igba na iya wa o ti pada si school omo mi a so bada wa nde ati je ati mu o wa lowo olorun alo si lana ko jodo la jodo ojo keji
3: da olorun re mo ọ̀rọ̀ ìwásù láti inú ìjọ New York God Chapel ni a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argonne Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajínrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268. Dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yin aráalé. Ẹ kú kalẹ̀ wọn.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan, CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter kankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fun, èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá wò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú, nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé níbì kan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe
3: Filling Station ládojúkọ Fertility Pharmacy, Olúwa Tóyè Quarters, Àkúrẹ́, Ẹlẹ́.
1: Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó, wípé bó lẹ ṣe ṣe, báwo ni kiní àwọn ṣe bọ́ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn, CDCare. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertility Pharmacy, Olúwa Tóyè Quarters, Àkúrẹ́, Ẹlẹ́. Pé 0707 454 2995.
4: CDCare there for you. Sade kù sí ọkàn mi.
5: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Láti lè ṣe rédíò àdàbà FM, àgọ́ méje ti lù.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokin ekale asiku ise lataro. Iroyin asale re lati le ise Radio Adaba FM 88.9 Akure. Ilu Laramokin latakan gba mole ti ta tin gbohun Sategun. Folajin oye tayoro ni royin yin sajuna. Egbo awon koko to wa ni royin na. Tosin Ibrahim pe fun ododo to nti kiko pa gbogbo eyan ninu eto ilana ibalaja igbeselu APC nipinle yi. Awon eko eso alabodo la awon mesan ti won jigbe nibi won ti se kupa awon meta to je agbeban nipinle Kwara. Lori iroyin le okire wa fun ti asale to ni orilede America se akolu eleyi to lagbara si orilede Iran lẹ́yìn àkọlù tí wọ́n ṣe sí ikọ̀ ọmọ ogun Amẹ́ríkà.
2: Ìròyìn kalẹ̀ Adaba 88.9 FM lẹ̀ ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùfèròǹgbà hàn fún ipò ọmọlé aṣojú-ṣòfin ilẹ̀ yìí Maruf Tosin Ibrahim ló ti rọ gómìnà Lọ́kẹ́ Ayédàtiwa àti àwọn aládarí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí pé kí wọ́n rí dájú wípé gbogbo àwọn olùfèròǹgbà hàn tínú bí ló gbọ́dọ̀ wà nínú àlàkalẹ̀ ètò eléyìí tó wà fún ṣíṣe ìbálájà ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ìta látọwọ́ Fẹ́mi Ọlẹ́gbẹ́lẹ́yẹ lórúkọ olùfèròǹgbà hàn ṣe lálàyé pé ìbálájà eléyìí tó jẹ́ ojúlówó ni wọ́n gbọ́dọ̀ ṣe lójú náà àti lè jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ kíkún láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà lẹ́yìn ètò ìbò abẹ́lé gbogbogbò tó wáyé láìpẹ́ yìí. Àtẹ̀jáde ọ̀hún fi kún pé lára àwọn olùfèròǹgbà hàn tínú bí kan ni wọ́n yọ kúrò lára ètò náà tí wọ́n sì tún kọ̀ láti pè wọ́n wá dárúkọ àwọn ọmọ òye wọn eléyìí tó ṣeṣe kí gómìnà kó yàn sípò. Bákan náà ni wọ́n tún fi àìdùnnú wọn hàn nípa ohun tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí gbígbé ọmọ òye lẹ́ni lórí lásìkò ètò ìbò abẹ́lé pẹ̀lú pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ló ní ẹ̀tọ́ dọ́gbandọ́gba nínú ẹgbẹ́ òṣèlú náà. Àtẹ̀jáde ọ̀hún wá ṣèkìlọ̀ pé bí wọ́n bá kọ̀ láti paná gbọ́ngbọ̀ngbọ̀n náà ló ṣeṣe kó mú akúrẹ̀tẹ̀déba ìṣọ̀kan ẹgbẹ́ ọ̀hún ṣáájú ètò ìdìbò ọjọ́ iwájú rẹ̀. Wà kẹsì àwọn aládarí ẹgbẹ́ òṣèlú APC láti rí dájú pé wọ́n mú àgbéǹdéǹdé bá ìṣèjọba àwarawa àti láti rí dájú wípé gbogbo àwọn ẹ̀ka ẹgbẹ́ ọ̀hún tọ̀rọ̀ kan ni wọ́n gbọ́dọ̀ máa fi tó létí nípa bí nǹkan ti ṣe ń lọ nípa àwọn ètò tó ń ti ìlànà ẹgbẹ́ náà. Olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìdìbò gúúsù àti àríwá Àkúrẹ́ ọmọbabìnrin Ọmọwùmí Ọlátúnjì Òwúwòrílẹ̀ ló ti pè fún àtìlẹyìn ikọ̀ ẹgbẹ́ kan tí a mọ̀ sí Aṣíwájú Mande Group ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ó fi ojú ọ̀rọ̀ nílẹ̀ lásìkò ìpàdé eléyìí tó wáyé pẹ̀lú àwọn aládarí ẹgbẹ́ ọ̀hún tó fi mọ àwọn tọ́rọ̀ kan lẹ́sẹ̀ kòkó nílùú Àkúrẹ́. Ọlátúnjì Òwúwòrílẹ̀ ṣe lálàyé pé lára ohun tó mumu láyé òun gbọ̀ngbọ̀ngbọ̀n níbi ni ìrónilágbára àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ìdàgbàsókè ìlú tó ń ti ṣíṣe aṣojú eléyìí tó mọyán lórí. Bákan náà ló wá pè fún ìṣọ̀kan láàrin àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti alátìlẹyìn. Ó ṣàtẹnumọ́ pé bó tilẹ̀ jẹ́ wípé onírúurú agbọn ni wọ́n ti ń ṣiṣẹ́ ìrújú wọn àmọ́ tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú kan sì ni wọn àti pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ òṣèlú wọn. Ọ̀gbà bẹ́ẹ̀ ló tún gbóríyìn fún mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí Olúbọ̀mí Túnjí Òjó fún àtìlẹyìn rẹ̀ eléyìí tó ń ṣe fún ìrìn àjò òṣèlú rẹ̀ tó ń ti ipa tó ń kó fún ìdàgbàsókè ìlú ní ìpínlẹ̀ Ondo. Olùdarí àgbà ẹgbẹ́ ọ̀hún Aṣíwájú Olúmúyíwá Aṣágbọ́nlá wá fi dá olùdíje ọ̀hún lójú pé àtìlẹyìn ẹgbẹ́ ọ̀hún pẹ̀lú pé ẹgbẹ́ ọ̀hún ni yóò tẹ̀síwájú nínú ṣíṣe ìpolongo lẹ́sẹ̀kòkò ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Ìpàdé ọ̀hún ló parí níbi ẹgbẹ́ ọ̀hún ti ṣe jẹ́jẹ́ láti ṣe ìpolongo fún àtìlẹyìn Ọlátúnjì Òwúfòrílẹ̀ tó ń ti Ààrẹ Bọ́lá Tinubu tó fi mọ ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. wayo awon olugbe ile oluji ni ijoba ibile ile oluji oke igbo ni agbegbe ipinle yi lo ti gboriyin fun eto ilera ofe ti jigi asiwaju eleyi ti egbe to se ipolongo lese kuku fun are tinubu iye gmt sagbekale re eleyi tori atileyin gba latowo minister foro eto abele nile yi olubomi tu jojo ni won sapejuwe re gege bi eleyi to bagbamu lori oro eto ilera awon eniyan lasiko yi isiketa eto awon eleyi to gbera so lo waye ni ile oluji nibi ti ko din ni awon eyan to nlo bi igba ni e ti se janfani eto ilera ofe sise iwosan ofe ayewo ofe ati ogun ofe to n ti gbigba awo ikawe lara awon to janfani eto ilera ofe ohun se lalaye pe eto ilera ofe na lo tunbo mu ajega kuro lorun won latari bi opo won o ti se lagbara lati toju ara won ninu oro toto awon to janfani eto ilera ofe ohun miran nibi ti ati ri ajuloko lawole ati olade meji akinwumi gboriyin fun awon to se agbekale eto na ati bi won ti se gbe wa si apa agbegbe ohun won ni eto on lo je eleyi to mu irorun ba won papa julo lori oro to ni se pelu itoju ara won ogun logo egbele mu kon awon mo le Nigeria eleyi to n wa bi nkan o ti se da fun won lo sile okre lo n fi awon molebi won sile lati wa bi nkan o ti se senu re lo si ile okere ireti opo ninu awon eniyan ni lati ri daju wipe ala won wa si imuse sugbon to je wipe be ko lo mo pada wa nsori fun won ti won si n bo si owo nipa ki won ma fi won se owo eru ise ti ko to ati awon semina ni ngba to ba de ibi ti won lo ni bi won ti se ayajo ojo ele ti won fi n gbogun ti fifi eyan se owo eru lagbaye loni opo awon eniyan lo ti kegbajare latari bi awon

Ade Olu Mosumola wa gboju agan si igbese na to si pe fun igbese ni kan man kobo lati pinwo irufe iwa ko to na ninu oro ti e eni to je amuye nipa oro to nlo Israel fa gbemigun se lalaye pe opo won alumani lolorun fi jin ki orilede Nigeria lati se amulo re dipo mimo sa lo si ile okiri. Àwọn ọlọ́pàá lọ yabo agbègbè ilégbé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀sun lónìí ìyẹn Teslim Ìgbàláyé tí wọ́n sì fi kélé òfin gbé àti àwọn márùn-ún mìíràn níbi wọ́n ti se gba owó àti àwọn ohun èlò mìíràn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ilégbé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀sun ọ̀hún tó wà ní Oroki Estate ní ẹgbẹ́ Lamiko ní ìlú Òṣogbo nínú àtẹ̀jáde kínlẹ̀ tí wọ́n fi ta látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun Abiodun Ọ̀jẹ́làbísí lálàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n gba ìfimúfilẹ̀ eléyìí tó dúró re ń ṣe ni wípé wọ́n tó bá ọ̀kan lára àwọn afurasí eléyìí tó jẹ́ olórí àwọn ikọ̀ ọ̀hún Abiodun Arowomọlé tí gbogbo èèyàn mọ̀ sí àṣìpà níbẹ̀. Ọ̀jẹ́làbísí lálàyé pé Arowomọlé ẹni tí ó wà lára àwọn èèyàn tí ọlọ́pàá ń wá lórí ẹ̀sùn ìṣekúpànìyàn òun ni wọ́n tún bá ní agbègbè náà lásìkò tí wọ́n lọ sí agbègbè ọ̀hún. Lára àwọn tí ikọ̀ ọlọ́pàá gbà láti rí owó tó ń lọ bíi ₦4 million ní tó sì tún gba onírúurú laptop àti photocopy machine níbi tí a ti rí àwọn káàdì ìdìbò bíi 2 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn nǹkan mìíràn. Iléeṣẹ́ ọlọ́pàá sí lálàyé pé ìwádìí ló sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Wáyé o, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀sun Teslim Ìgbàláyé ó ní ìròyìn jẹ́ kóyé ni wípé wọ́n ti filẹ̀ báyìí látọwọ́ ikọ̀ ọlọ́pàá eléyìí tó mú Ìgbàláyé ni wọ́n kéde rẹ̀ ń pe ni wọ́n ti filẹ̀ látọwọ́ Ọlájẹ́ngbésì Pẹ̀lúmi ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ìgbìmọ̀ ìpolongo gómìnà Adémọlá Adeleke ní ìlú Òṣogbo. Ọlájẹ́ngbésì ló fi ojú ọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde kínlẹ̀ tó fi ta lórí ìtàkùn ayélujára Facebook rẹ̀ lónìí Ọjọ́bọ. Ó ṣe lálàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sun tó ń ti agbẹnusọ wọn Abiodun Ọ̀jẹ́làbí náà ló fòdí ìròyìn náà múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ẹ̀rọ ayélujára eléyìí tó ṣe pẹ̀lú àwọn oníròyìn Ìgbàláyé àti àwọn márùn-ún mìíràn. Ó ní wọ́n fi kélé òfin gbé tí wọ́n sì wà ní akóló ọlọ́pàá lẹ́yìn ìgbà tí àwọn ikọ̀ ọlọ́pàá ṣe tí wọ́n lọ sí agbègbè ilé rẹ̀ ní àná Ọjọ́rú. Ṣáájú ètò ìdìbò gómìnà eléyìí tí yóò wáyé ní 15 oṣù kẹjọ ọdún yìí nípínlẹ̀ Ọ̀sun, àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ló ti ṣe lálàyé pé òun ti fìgbà náà kan sọ̀jà báyìí lórí ọ̀rọ̀ ètò ààbò lójú náà àti lè jẹ́ kí ètò ààbò eléyìí tó mọyánlẹ́dúkú wà lójú náà àti lè má jẹ́ kí ìwà ipá tó ń ti kí ọ̀fọ́n kankan fìrù náà gba lójú náà àti lè jẹ́ kí ètò ìdìbò tó mọyánlórikó wà nípínlẹ̀ Ọ̀sun. Alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ló fojú ọ̀rọ̀ léde lásìkò ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn èèkàn tọ́rọ̀ kan nínú ìpàdé kan eléyìí tó wáyé nílùú Òṣogbo tó sì lálàyé pé iye àjọ elétò ìdìbò ló ti ṣetán báyìí láti fi ìgbà náà kan sọ̀jà pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lójú náà àti wọ́n ọ̀nà àbáyọ sí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó ń ti ọ̀rọ̀ ìdúnkùkù lajà mọ́ ni eléyìí tó ti ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. Ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ló fojú ọ̀rọ̀ léde nínú àbẹ̀wò eléyìí tí akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM tó lọ́pẹ́ Fálẹ́yẹ tó fi bẹ́ gègé lọ́wẹ̀ káàkiri níbi tí ìpàdé ọ̀hún ti wáyé ṣe lálàyé pé ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ló ti ṣe lálàyé pé àjọ elétò ìdìbò ló ti ṣetán báyìí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò láti má lè jẹ́ kí ọ̀fọ́n kankan fìrù náà gba ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò gómìnà eléyìí tí ó wáyé nípínlẹ̀ Ọ̀sun. Lára àwọn èèkàn tọ́rọ̀ tún kàn níbi ìpàdé ọ̀hún wá sí lálàyé pé gbogbo ètò ló ti tó báyìí láti lè jẹ́ kí ètò ìdìbò sípò gómìnà eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀sun ní 15 oṣù kẹjọ yìí kò kẹsẹ̀ járe tí ó sì ní sí wàhálà kankan bó ti wulẹ̀ kó mọ̀. Ẹ̀wẹ̀ àwọn mẹ́sàn-án ló ti rí ìtúsílẹ̀ wọn gbà báyìí lákàtà àwọn ajínigbé nígbà tí wọ́n sì tún ṣekú pa àwọn mẹ́ta tó jẹ àwọn tójú wọn gbé lásìkò ìgbà tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ń ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní agbègbè ìpínlẹ̀ Kwara. Ìdó làwọn ni wọn

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run. Àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival ti jọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 a.m. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. Ministering Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday, September 3 by 10 a.m. Kò tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀. Before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí. Nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister. Sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀. Tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4. Níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀. Tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́. Níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn. Yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá. Tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnnú níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀. Sunday 6 pabambarì àṣekágbá ètò àjọ̀dún. The Passion and Shop for Free. Tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme Hold Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù. Tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Níjọ Royal Church of the Wise Assembly. Lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́. Títí ayé Jésù l'Olúwa.
1: Mo kí ẹ̀yin ènìyàn wa. Mo sì sọ wípé ní orúkọ Jésù Kristi ẹni tí èmi ń wàásù ẹ̀. Ojú kò ní ti ẹnì kankan nínú wa o. A ò ní ṣàìsàn wọn, àìsàn ò dẹ̀ ní ṣe wá o. Táyà tọmọ tọkọ tẹbí tara. Lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run àti ọwọ́ Ọlọ́run á wà lára kálukú wa o. Àmì. Kíni mo fẹ́ fi sọ̀rọ̀ lónìí gan náà. Ẹjẹ́ àjọ ka ibí yìí torí ọ̀rọ̀ ò kì í tóbi káfọ̀bẹ bù. Ẹjẹ́ àwọ̀ bí ọ̀rọ̀ ńlá kan wà ń bí tí ó mi kájọ gbéyẹ̀wò. Nínú ìwé Job orí kẹfà ẹsẹ̀ kejì àti ìkẹta yẹn ni mo fẹ́ ti mú ọ̀rọ̀ mi jáde wá. Ó wá ń sọ, ó ní ha àbálẹ̀ ìwọ̀n ìbànújẹ́ mi nínú òṣùwọ̀n kí a sì lè gbé ọ̀fọ̀ mi lé orí òṣùwọ̀n ṣọ̀kan pọ̀. Ǹjẹ́ nísinsìnyí ìbá wúwo ju iyanrìn òkun lọ? Nítorí náà ni ọ̀rọ̀ mi ṣe ń tà sí. Bàbá wo bí ọkùnrin onílàákàyè yìí, ọkùnrin dáadáa yìí, bàbá wo bó ti sọ̀rọ̀ yìí, a lè àwọn ìbànújẹ́ tóun ní ká gbé ilé orí òṣùwọ̀n. Ìyẹn ni wípé ká kó gbogbo ìbànújẹ́ òun ká wá kó lórí scale. Oní dẹ́n ọ̀fọ̀ tóun ṣe ká lọ ṣa gbogbo ẹ̀jọ ká wá kó papọ̀ pẹ̀lú ìbànújẹ́ òun lé orí òṣùwọ̀n ṣe ẹyọ kan ṣoṣo pọ̀. Ó lè bá rí i pé ó wúwo ju yanrìn òkun lọ. Ó wá ní kò sí nǹkan míì tó fà á o. Tọ́rọ̀ òun fi ń tà sí pé ohun tó fà á nìyẹn. Kí ló dẹ̀ ń jẹ́ pé ọ̀rọ̀ tà sí? Òun ni wípé a plan ẹ̀ báyìí kò wá rí bẹ́ẹ̀ mọ́. Ọ̀rọ̀ yẹn tà sí nìyẹn. Ó sọ a ò bá a bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn tà sí nìyẹn. Ó ti rò ó bẹ́ẹ̀ kọ́ ló wá rí. Ọ̀rọ̀ yẹn ó tà sí nìyẹn. Àkọlé ọ̀rọ̀ yìí òun ni mo wá ń sọ wípé mo ní ohun márùn-ún èyí tí ó ń mú kéèyàn jẹ̀bi ìpinnu ẹni. Nǹkan márùn-ún kan mo ní mo ti rí àṣírí nǹkan márùn-ún kan èyí tó máa ń jẹ́ kéèyàn ó jẹ̀bi ìpinnu ẹ̀. Kí ló ń jẹ́ ìpinnu? Ìpinnu ò ní decision kò ju bẹ́ẹ̀ lọ lédè òyìnbó. Ní èdè Yorùbá nígbà tí a bá fẹ́ bẹ̀ sí túmọ̀ ìpinnu ó pinnu. Ohun tó gbà pé bóun ti máa wá ṣe é ní ó ti rò ó pé ó pin ohun tó wá ń jẹ́ kéèyàn jẹ̀bi ẹ̀. Bọ́rọ̀ wọn ò bá ti rí bẹ́ẹ̀ mọ́ á jẹ̀bi. Kéèyàn bá padà lọ di aláṣọkójọ kó jẹ ńbẹ̀ á jẹ̀bi. Níbi tó ti kí wọn pé ó dàárọ̀ tó tún padà ń sọ pé ẹ ká lẹ́ńbẹ̀ á jẹ̀bi náà nìyẹn. Bá a ti rò ó wá yí ni lọ́wọ́ á jẹ̀bi nìyẹn. awa tun pada wa bebe atun pada beju wo benye a je bi eniyan won to wa le ma mu keniyan o je bi ipinu e oni mo fe so loni o kikaluku e je ka wa nkan fidile o ka gbo oro yi o gbogbo eni to ba ni ipinu tabi gbogbo eni to ba ni un ti o nro lowo Tony decision kan to fe take wa gbo oro yi ko to take e to ba fe je bi ipinu yen ibi kibi to ba wu ko bara e loni be ni to so lana on lo sun e si ibi to wa loni yes ti o so ni ana on lo wa mu e wa ni ibi to wa e loni igba mi o wa le je wi pe eniyan le ka ba mo pe kilode ti mo so yes ngba yen eniyan de le ma so wi pe ah oluwa o seun ti mo fi so pe yes ngba yen iye eniyan to nka ba mo pe ah kilo mu mi pade lagbaja yi o o ti je bi ipinu e ba ma de ti se nkan bayi o eniyan ti je bi ipinu e. So wherever you find yourself today is as a result of the yes you said yesterday. Be ni to so ni ana on lo sun e de ibi to wa loni. Akoko nibe ni on to mu ni je bi ipinu eni alakoko nibe. Imara. Imara. O ti mu ipinu yen ṣugbọn o gba amaran lori e okun yen woru o de gba pe wa waru bo ti njo eyin o kan dede mu pinu lori e be abi bo de se ndun ma eyin o kan mu pinu lori e o gba imaran je nka iwe owe chapter 24 verse 6 oni nitori nipa igbimo ogbon ni wo fi sigun re ati ninu opolopo igbimo ni isegun oni nipa igbimo ogbon iwo fi sigun re ati ninu opolopo igbimo ni isegun yen ni wipe nigbati awon ologbon ba gba e ni mara yen tan ba e soro yen iyen ni wa fi ja ogun yen ti wa le isegun ogun yen nitori every decision to fe mu ni aye yi gbogbo ipinu to ba ti fe mu ni aye ogun lo fe ja e o wa ninu igbimo ninu pe o gba imo imo awon ologbon tan so fun e pe a se be ma se be yen awon to so fun e wi pe o ba se bayi o ba se bayi ni awon to ti ni ilakoja ti won so be fun e awon eni ti o gbon bo ba gba imara won oni o ba de ri ogun ija o ko de segun e o mo n pada bona
0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ó fi dé ńlá kùrú yẹ. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 a.m. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. Ministering. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Tilly Combs Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference in Laoshin Thursday, September 3 by 10 a.m. Ko to le gbọ ki Olorun o soro. Before you can hear God speak in La Korea, Evangelist Oluwa Yemi Oluwa Seun ni o korin emi. Nigbati baba wa ninu Oluwa, Apostle Francis Olumide Claudio. Baba nje o ni tumo yo minister. Sayi awon ojise Olorun nbe ti won si tumo ojise Oluwa ni Friday 4. Ni beto wakati meje adura ti o lagbara ati asotele. Ta pe ni Oluwa dide simi nitori oruko re. Lago mewa aro si marun role. Nibi ti woli Olorun emi ni Evangelist Tope Olutokun Aseron. yo ti ma korin emi Saturday 5 ni wasa ti olukuluku yo si ma share daraya da word no ni waju oluwa ago mewa aro nla obere Sunday 6 pa bambari asikagba eto ajodun the passion and shop for free ti olukuluku yo ti ma ra oja laisanwo Team Old Fast and Occupy Telecoms Reverend Peter Olari waju ni o wasu ti Royal Mass Choir yo si le waju wa ninu orin emi yin Olorun bere lago mewa aro gbogbo e gbogbo e ni jo Royal Church of the Wise Assembly legbe Federal Government Girls College Akure ma se je ki onko won di olowo titi aye Jesu loluwa
1: ansoro lori ekan marun eyi to mu ni jebi ipinu eni elekeji nibe o ni airu dada ma de taku sinu iwe owe yi iwe owe na ni iru dada baba ti ni arujinle ka ro kini dada baba dede lo mu ipinu yen o sese ka jebi e ninu iwe owe chapter 14 iwe owe chapter 14 maka maka ese 15 nibe mo nsoro lori wipe bi a oba ba oba ni arojinle ka rojinle daada o sese ka jebi ipinu eni o wa ni chapter 15 yen o wa ni ope eniyan gba oro gbogbo sugba amoye eniyan wo ona ara re rere o pe eniyan o gba oro gbogbo o gba gbo o wa ni se wari amoye eniyan o wo ona yen o wo daada o pe eniyan la kan ri oro yen bi okan e se gbe wa a de gba gbo be a de be mo lagbaja kankan so fun ni le se kene kan ore wa de di gbada wo be o de kuku onle o kan gba ona mi lo be o ru daada ko ru pe to ba wa lo ri bayi nko to ba ri bayi nko o pe eniyan ni o kin ro ibeyin nkan eni to fe baja yen so ti ru sa so ni nidi eniyan mo se ko ni si igba to mo nidi eniyan so ti ronu debe to fe baja ija ajagbi la yen wo obirin to fe kuku nile oko e so ti ru de ibi wi pe awon omo won yi o ki la pada sele si won so ru de be abani da ki bani tan o ba e da ora yen ko le ba e tan o je kin de so kini yi fun e won le ma patewo fun e loni ki se gbogbo atewo ni o je iyin ni se gbogbo e ki de se gbogbo oju to wu e lo wu e ni rere ki se gbogbo e ki se gbogbo e rin tan rin si e ki se gbogbo e lo denu bi inu ba je igba ni aba si e ba ri gedegede ni inu opolopo eniyan eniyan o de fe ni foro afori e ni only thing to ba ti fe se laye yi koko ro ko ro le kini ko ro le kiji seri okete okete arojinle ni okete ni nigba to n gbe ile ti e eri agbe bayi a de tu se ese ile ese te n pe ni escape route awon oloyinbo le pe be a de tun le ni exit bo se ma se ni agbe le e wo gbe iho lati bi o wa se ibi ti ohun ti le gba sajade o se beyen ko wa ni gbeyen jade sita now o n rotejo o de n rote eyan ngba to n ko le ti e lowo se ri ninu iho to wa yen a fi nkan ka fi block ara e mo inu iho yen bejo ba ti n wonu iho yen po tejo ba ti kan ibi ti ibo to ti fi nkan block eyen ejo gbagbe pe o gbagbo pe isa yen pe o ti pin niyan pe ko si nkan kan nibe mo but to ba je niyan lo n bo teyan ba ti n gbe iho yen po to pade block tabi okuta to fi block ibe yen eniyan ni okete wa n bi pe keje wa ninu bi se ri ni gbara te ba ti mu kini yen kuro bayi won a kan sare gba the escape route yen agba jade o karojile loni o ro wi pe tejo ba wa ka won nu bi nko bawo lohun ti ma se tomo eniyan ba wa ka won nu bi nko bawo lohun ti ma se akosile olohun lo le je ke le dede ri oke ti pa be arojile lokete ni o on lo fi ko ile ti e to ko ile ese o ro ti eyan o de n ro ti ejo pelu e se ni emi ba kan so wi pe ninu ipinu eyan ko to mu ipinu yen ro dada ko ro jile olohun a de ran gbogbo wa lowo o eleketa nibe ni un to n so to n so ipinu eniyan to n je ka jebi ipinu eniyan o ni mo so wi pe ko ma le study gba to ba ni le to ni le sasaro ai le sasaro lori e iwe owe yen mo ti so fun e pe be ni ma taku si iwe owe chapter 6 mawaka ese kefa nibe mawaka ese kefa nbe o wa ni o se to erun lo iwo ole kiyesi ise re ki iwo ki o si gbon sasaro na owe oke si ninu ile eni ka lo pa nita ma wo ile re wo bi to ti jade wa yen sasaro lori e wi pe ti kini ba dele awon wo ni mo fe kepe se asaro lori e ma ronu iye en ta fi e se yeye ma de ronu iye eni ta patewo fun e sasaro dada o oni o se to won lo oni ko de study won ko wa gbon wo awon ti o ti gbe iru igbese be igbese to fe gbe yen wo won oruko wo la n pe won loni ki lo wa ma mu ti e yato ai lasaro ai sasaro ni oni ni wa fi ma ro pe ti e o yato to ba ti wa ri wi pe won gbe o de se gbe fun won wa le wa gbadura pe bo ti se fawon ara asaju o oluwa se be fun mi o olohun ara wa lowo
0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival ti jọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ò fi dé ńlá kùrú yẹ. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 a.m. ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. ministering. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Telecoms. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference in Laoshi ni Thursday, September 3, by 10 a.m. Ko to le gbọ ki Olorun o soro. Before you can hear God speak in Lakurie, Evangelist Oluwa Yemi Oluwa Seun ni o korin emi. Nigba ti baba wa ninu Oluwa, Apostle Francis Olumide Claudio, baba nje o ni tumo yo minister. Sayi awon ojise Olorun nbe, ti won si tumo ojise Oluwa ni Friday 4. Nibe to wakati meje adura ti o lagbara ati asotele. Ta pe ni Oluwa dide si mi nitori oruko re. Lago mewa aro si marun role. Nibi ti woli Olorun emi ni Evangelist Tope Olutokun ase rorun. Yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ni wàsá tí olúkúlùkù yóò ti máa ṣeré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Aago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún The Passion Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Team Old Fast and Occupy Telecoms Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọ lọ́wọ́ títí ayé. Jésù lolúwa.
1: Ìkẹrin òun ni àdúrà. Ìwé Philip orí kẹrin olúwa ń sọ bẹ́ẹ̀. Wọ́n ní fi gbogbo nǹkan fi sí àdúrà. Ìwé orin wa yẹn wá sọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti pàdánù ẹ̀. Ó ní nítorí a kò fi gbogbo nǹkan sí àdúrà níwájú rẹ̀. Àdúrà kìí pọ̀ ju ó lè má tó ni. Kìí pọ̀ jù but ó lè má tó bẹni ṣọwari eyi to wa gbẹyin nibe to gbẹyin nibe o ni ife inu ife inu baja ba ife inu eja ninu gbogbo ife to wa patapata ife inu kai ife inu a ma so ni de ru eyin o ife inu a si ma je keniyan o soro koko je ife inu a ma je keyan dobale kokunle nibi ti o ye ko ti dobale kokunle ife inu awa ma je keyan ma wo feto feto bi o le inu ireke ba ife inu e ko baja baja ko si ore ti ife inu e fe se fun e laye bi ko se ko mu igbesi aye eyen ko de daru ko wo sese bi slippers bayi ko wa ma drag e nile ene kan wa laarin wa ni eniyan mi o ti ma wa wa so wi pe ba so adasoke nigba igba ani bi pelebe la fi lele oni gbogbo nkan ohun lo se change oni bayi ni won se se nkan mi ko se change ai mayi awon eniyan ti ife inu ti ran lorun ajante tan ti ku iku aitojo awa ka mo pe kadara ni ai mayi awon to ye ko goke ife inu o je kan pada di ai mayi awon eniyan tan ti wa loke a wo won loke ife inu wa ja won pada wa sisale ai mayi awon eniyan ti won ti so ipo won ati ibujoko won won ti so nu fun eni ti o to won nitori ife inu e sise lori ife inu e baja e teri ife inu ba e gbadura si olohun pe ko sokale le ife inu ni pe ko sokale le lori ibe lo tin pe ni agidi alohun lagidi ni agidi ko lo ma gbadura le lori o bi ko se ife inu re emi ni mo je apostle francis olumide claudio baba nje onituma emi wa nso bayi wi pe lase olorun olodumare eni ti o da mi en to se da mi eni to ran mi nise to ri mi lomo kekere ko to deru agbalagba le mi lori mo wa gba aladua bayi wi pe a ni jebi ipinu wa gbogbo eni to wa ti jebi ti e ohun mi bayi a je ko le retrace step back lagbara olorun wo se ase atunse o ki se ko ma wa coat to fit yeah decision leyen to fit failure coat to fit jakule ko wa lo ma wa be ko ma paste e ko ma se copy and paste se lo nse iwo gan mo pe inu re to lohun dadun yen pe ko dun gbe o kan se be ni kina tin pe won ni omo ti o gbagbe ise igba ti o ti ba ti da ise ade tun pada lo retrace back your step gbogbo bi to ti se asise nbe yen lo tuntun olorun yo ran e lowo yo si ran emi na lowo e se o o dabo
0: pẹ̀lú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ó fi dé ńlá kùn díẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí While You Are Waiting starting 10 a.m. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. Ministering Bàbá Ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí ìfàwọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 a.m. kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kò rí ẹ̀ Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ńbẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn. yo ti ma korin emi Saturday 5 ni wasa ti olukuluku yo si ma share idaraya dawodo ni waju oluwa ago mewa aro nla obere Sunday 6 pabambari asikagba eto ajodun the passion and shop for free ti olukuluku yo ti ma ra oja laisanwo team old fast and occupy telecoms Reverend Peter Lare waju ni o wasu ti royal mass choir yo si le waju wa ninu orin emi yin olorun bere lago mewa aro gbogbo e gbogbo e ni royal church of the wise assembly legbe federal government girls college akure ma se je ki onko won o di olowo titi

0: gbadun adaba.
1: Mo n gbadun adaba.
0: O n gbadun adaba.
2: Gbogbo wa na n gbadun adaba.
3: Ola ma ke ma la rode.
4: Ariye
3: la ile o. Ale rode obere moye
5: o. Ode Balẹ̀ bàgẹ̀ lórí àdàbà 88.9 FM lálálẹ̀ Thursdays 8:30 PM Bàbá Ìlara on FM ẹtún pé kí n gbọ́ Bàbá Ìlara on FM. O káre láyé ètò kan ṣoṣo bí ogún bí ọgbọ̀n léde Ìlara Mọ̀kí Tẹ́ríà ọmọ yín Akinyemi Michael tí gbogbo èèyàn ń pè ní Bàbá Ìlara yóò máa túkọ̀ ètò léde ìbílẹ̀ Ìlara Kọ̀ǹbélé gbogbo ẹ̀yìn ìjọ Ọlọ́run ẹlẹ́sìn àbáláyé ilé ìwé hotel bakery ẹni fẹ́ ṣòkú ẹ̀gbà ìṣílẹ̀ ìfinijóye ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ìpolówó ẹ̀wà sórí ètò Bàbá Ìlara on FM bẹ́ẹ̀ ni wọ́n ṣe MC lójú ago Bàbá Ìlara gbọ́n sókè.
6: Ìpàdé mi ọmọ Akinyemi Michael lórí ètò Bàbá Ìlara on FM lágo mẹ́jọ sáago mẹ́jọ àbọ̀lé jíjọ Thursday kété ènìyàn alẹ́ gbàrà òkè Ìlara Mọ̀kí ìjàrẹ́ ìbúlẹ̀ ìpógún èrò ìṣàrun ìrẹsẹ̀ ààyè ìtí.
7: Ìkọta ìbùjí àárọ̀ mẹ́mọ ládàn.
6: Láti mọ̀rí o ìjọ ètò tẹ́lẹ̀ alẹ́ yìí o yá gbé lárugẹ kí gbé kolo ọjà rìn rán sórí ètò ń wo.
5: Fún ìpolówó ọjà ẹ pé Bàbá Ìlara sórí 0060230072.

ọ̀nì kàkọ̀dún bá dùn lóru mọ́jú láàmọ̀ fọ oya ogo kẹ ojú kan máa ń lù kójú tèmọ́ fọ yéye òdíkọjú yẹ kẹ́yìn adúpẹ́ lọ́lọ́ lè nìfọ wẹ̀ lálàáfíà ara rẹ wẹ̀ nínú ayọ̀ nínú ìdùnnú ọ̀yẹ̀ kan dúpẹ́ kán bá ti yọ ogun ayé kan yọta amọ́niṣẹ́ ni kan yọta amọ̀niṣẹ́ ni kò ogun orílẹ̀-èdè nìkan lékùkọ ìjà ọ mọ fọwọ́ sópo ìbàràká òníjẹ́mi dúpẹ́ lọ́lọ́ lòdùmọ́rì fọ àkú àsìkò yìí adẹ̀kú kójú ọjọ́ ti rí mo kí ọ lébi kété kọyà mo kí dáadáa lẹ́mẹ̀sán mo kí lé méje mẹjọ orúkọ tèmi la kíyẹ mẹkẹ àbá ọlákẹ gbádùn léjọ mẹjọ mẹjọ lórí rédíò àdàbà àdètè pàdé lálẹ abọ́sẹ̀dọ́lúwà tó yìn sèé kó dùn ìgbà mi dọ̀tún donald mo rí ikété lébẹ̀ yẹn alẹ́ yọjò àlàjì ọlọ́pàá ẹlẹ́ran mẹ gbádùn rẹ jọ wà mí síwájú dẹ̀ sí.

0: was your last year old man of a local town, Nikon, for all June girl came to count your rooks, so your town, Bruku, your cotare, cotare, roco, duba, what your mamma, for a tire gong or wild gong, do any mob about, tell you what you lord Docon, what you lord Domeji, quarter, quella, you never go today, mock baladrak of my yoku, Oguan Dalu and Shalessi, Mokin, that letter, cause for a quasico. Come here, Berele. Le she sent a little check a lot of what me are papa. So, go get it for my best to show. Cocorilla, sissy, crown them. I bust a good what on you say, Codon, Maureen da da lebe. Just either the 80 to America to Fujent oil and gas. K to test it. What do?
1: Lati bere pepe lawon baba nla wa tin fi ewe ati egudabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gboro samule lona igbalode se ni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Tradomedical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe Ibo Church Akure ni pele Ondo dibi ti won tin se toju ti won sin po ogun ibile po lona igbalode ohun oniruru ona bayo lati koju opolopo ogun tin ja idalaye se o ti sare sare o dabi eni pe ko si ona bayo gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Tradomedical and Natural Health Clinic tó wà ní number 73 Osinle Quarters lẹ́gbẹ̀ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Tradomedical and Natural Health Clinic ibi tán ti ń fewé àtegò dábìrà bí ìtàtijọ́.
2: Ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
3: Fújẹ́ǹtò tẹ níbùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi ọtí ẹlẹ́rìndòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́ gbogbo ìgbàlọ́ tí tutù yìn débẹ̀ kó da sọ́fun gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yàrá ọlọ́yẹ tó tutù dódóódó súyà àsun ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting swimming pool side wọn gba yìí ó tún gbáláfẹ́ níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè bákan náà fújẹ́ tó tẹ̀ tún nílé pé fújẹ́ tó langas mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní Fujent Oil and Gas ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ni Fujent Cooking Gas náà tún wà nbẹ̀ ní laundry department wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
2: Dàrẹ́ ibo l'adrẹ́sì ni ọ̀.
3: Fujent Hotel wà ní kilomita 26 Iléṣẹ́ Àkúrẹ́ Express Road Ladojukọ Road Safety Laramọ̀kì nípínlẹ̀ Ondo nọ́mbà wọn náà lélẹ́yìí
0: 0813 850 28 0813 850 28 Fujent Hotel Nibela lo Number kododo AAT Tradomedical Kele Osile Quarters Lakore le 08

0: wọ́yọ̀ mọ̀mọ̀ fọ̀kó ti rèé kí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rẹ wà tó ẹ ṣàlàgbẹ̀dẹ kan rọ́ sọ̀sẹ̀ ọmọ rẹ̀ kálàgbẹ̀dẹ fọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ yóò wọ́ fáìn kẹrọ kẹ mú sọ̀sẹ̀ ọmọ rẹ̀ fọ̀kọ́ mọ̀ ń gbé yídi akákiri ẹ ṣàlàgbẹ̀dẹ kan dánwò ń kan ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ká mú dọ́rin ọlọ́run ajú ṣẹlẹ̀ sí yọ̀ mọ̀mọ̀ fọ̀kó rèé kí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ohun tó rẹ wà tó fọ̀ ọ̀sẹ̀ òsì nù kan dàbọ̀ tẹ́ rẹ wà ọlọ́run ajú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rẹ wà lọ́sẹ̀ rin kí tó lólùfẹ́ tó mú kí n dáadáa mú kí bàbá ìjì ọ̀rẹ́ àtìpó lókọta àti kẹtẹrẹ àkọta mo kí n dáadáa lálẹ́ mo kí kẹtẹrẹ àkọta fọ̀n kú àsìkò yìí lé àsìkò lókọta mo kí n dáadáa yan olólùfẹ́ mi pọ̀ sí lókọta mo kí àbá lókọta lẹ́bẹ̀ àbá ò ti yí àbábà nìfọ èmi ni mo kí lẹ́ẹ̀kan sí mo kí fọ̀n kú àsìkò yìí oníjẹ́mijọ́ṣẹ́ yèyé èyé ẹwà olókun tulu làámọ̀kẹ́ ká aṣọ́dún olókun rẹ̀ lulú làámọ̀kẹ́ lẹ́jọ́ sunday ọ̀sẹ̀ ìyẹ́ ìwà olókun aṣọ́dún olókun lé ẹjọ́ kejì oṣù kẹjọ 2026 lé ẹ̀yìn arárọ̀mí lé ìlú ẹ̀yìn ní arárọ̀mí lẹ́lú làámọ̀kẹ́ lẹ́yìn sẹ́ michael anglican church làámọ̀kẹ́ ìbẹ̀lẹ̀ tá a ṣe ọdún ìyẹ́ ìwà olókun ọmọ èkìtì nìre àyàrí alọ́la nìre ọdọọdún lè ṣe ayẹyẹ ọjọ́bí lẹ́jọ́bí àìná mo rí ọlẹ́bẹ̀ wẹ́yálẹ̀ wẹ́yọjọ akínyẹmí olúwa ṣeun bámiṣẹlẹ mutiwa adéníyì kọláwọlẹsẹsan mo rí ọ sobiko biso mo rí ọ dáadáa lẹbẹ ọrẹ mi dáadáa lẹnu jọjá dọdọ ètò ìtàn mẹdíkà àti kogi blocks.
1: ìdọ̀tí dé.
2: ó dé. kákákákákáká ibi ti pa gbogbo àrùn wọlẹ̀. àjò ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. gbogbo tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀. a jẹ́ bíi dé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbani lọ́wọ́ oúnta ni ó ń roni. àrùn ti ń dani gúnlẹ̀ bí àfiṣe.
3: káìkàìkàì.
2: ọ̀tọ̀ ni poisable nerve capsule. a jẹ́ bíi dé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. èkejì ni gastrocap tó nǹkan iléeṣẹ́ aat trado medical service ló pa àwọn oògùn yìí pọ̀ ó lílo ọmọnìyàn kára ó dásáká nínú àrùn tó sọ ni the customer abẹ́ẹ̀dì àjọ nadac yírí ẹ̀wù wọ́n kan sára sí jàn ló ń tẹ̀ gbà mímúràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín ẹ kàn sí iléeṣẹ́ aat trado medical services limited ní nọmba 73 ọ̀ṣìnlẹ̀ quarters lẹ́gbẹ̀ẹ́ ibo church àkúrẹ́ nípínlẹ̀ ondo tàbí kẹ́ ẹ pé 08034447184 dánwò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
4: èmi ṣogun lè tẹ̀wọ́lẹ́ blọọkù kan fẹ́ẹ́ dáṣẹ́ lé mi dúró yìí.
5: bàbá alára kí ni mo gbọ́ tí ò ń sọ yìí ṣé o ti gbọ́ nípa kogi block industry ni.
4: ìràwọ̀ léde jẹ́ kogi block industry.
5: kogi block industry general supply ni wọ́n wọ́n bá ní já blocks rings cement iyẹ̀pẹ̀ àti òkúta bákan náà ni wọ́n tún

0: mo ki anu oluwa po akiyede le oluwa kore foku muro ku abare abare dada ologbe alagba sovio idowa komo lafe confession kure le uno osuka fe mu mo ki dada fo oku muro ku abare ba na mo ki keta fo ku muro osu titun ka ka yi ole otun lafo lagbara olohun ara ire la mu la osunja jo dingu mi ti ku eyo kan bi meji ja sare lo ka te fo dejo mejo ni
1: Ode kakakakaka ibi ti pa gbogbo arun wole ajo ti jo gbogbo ilera wole ti gbongbo ogun ta fe wi ate gbopopo aje bi de marun ototo lati fi tuni sile gbani lowo o nta ni o ro ni arun ti ndani gule bi afise
2: kai kai kai
1: oto ni paisabu naba capsule aje bi de gbogbo ni se danwo ko menu e ikeji ni gastroca baba capsule ka doju ere se no dere doju awon ka gi aja alakori ti o le ta ponpon se bi akoni iyan ditan pelu ed aba capsule pairaga baba capsule lo somo ye kerin won ti abi aba capsule lo somo ya won karun se ben ti o pe gajanu ku ni o so pe ni o to nkan ile ise AAT Trado Medical Service lo pa awon ogun yi po o lilu omo niyan kara o data ka ninu arun to so ni the customer bed ajo nadak yi ri ewu won kan sara si gan lo nte gba mi wuli mo ran nipa ilera to nda mu agwa ara yin e kan si ile ise AAT Trado Medical Services Limited ni number 73 Oshile Quarters legba Ibo Church Akure nipinle Ondo tabi ke pe 0803444 7184 0803444 7184 dawo lawo bo se ri aseyori ni baba e
0: dawo lawo ko se ri aseyori le baba re number ko dodo AAT Trado Medical lulu akure le 0803444 7184 osile no alulu akure kwa ti do sile ni dawo number 73 na lebe 0803444 7184 dodo ni okoko gbamoran ko gbamoran lo erun ni ko ko salaye on kin se o kan sayewo ko kan de toju re lagbara olohun ani ma isan ani mu logba ko ti rere ka pe laye to ani mo mo se sara oku en de ni se ninu aso kin mesin simbora mo kin da da le bi kete kete gbo mi fo iku ajale yo orun kan temi la kin yemi michael fun polowo oja fun mc loju agbo tabi nkun ko ni se pelu oro kan mu nu oni dun lu ko pe mi si mo pe mi se o je 2k mo de pe mi se fobaya un oro ko ma re kan mi kwa tan mo lo memera down si o tori afon meta le ye ki a che ni kon ti se un meta akoko o ye ki bi apani kon ti jeun ekeji o ye kan mo ro alo ni kon ti dasi afon keketa o ye ki sisun a che ni kon ti sun ki sisun ba du mo se oko ya sun ki ta be so sun kan mo chule adugbo re lo yo mu nu siro re ko ju te mo lagba lojo mejo ni la pade layo ati alafia o pade ria ẹni jọgba bandit ẹdẹ ni joju ogun ọkan ri a balẹ a ni ṣubu danu ọnu kan fẹ danu ni ẹra daluwa 0806023072 ni nọmba kan dọdọ mi lẹrẹkan si 0806023072 riṣẹ bi alo mr peter julius abọsẹdoluwa tó yìn ṣe kó dùn ọ dejọ mẹjọ ni.
3: mo mọ pé wẹńjẹ o oògùn jẹ.
1: Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣé ẹni mojú ògùn ní pobì nírè ǹjẹ́ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní nọmba 73 Oshile Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní nọmba 73 Oshile Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹpẹ́ Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ́ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi tán ti ń fewé àtegbò dábìrà bí ìtàtijọ́.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Gbogbo wa là ń gbádùn àdàbà.
2: Baba kere wa de balẹ kasagwa lori itoju ilera ti a le se dede olomokunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tatekan le do be lo simi jakuje debi pe o ti wa so ida kure te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori ile se dede tin bo ofira idakole arara ti ekan sun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kikun aya tin lu pipi pi ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi de be
4: bazo olorun ma jarogun aiso
5: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wale ma ba iwo lomokunrin ja kan si mi
6: ni ile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
5: phone number mi 08164122777
7: kila amo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera dada ki ago re ko le ma kan bi ago ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti eyi tiri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunje egun o saju osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re o gbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fun re o le gbera dada ma fi degula
5: baba kere wa
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
7: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato sori ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa
6: bi pe nkan mokunrin yo dodere a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogun kan wa ninu moto ti a npe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara kan wa to sise pato ti iso ara yi to ba ti ni ipenija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a npe ni arun jedijedi won fe se gaati e nkan ma jade nibi gaati e won ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
5: baba ngana baba kerewa
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
7: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse iwo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
5: phone number mi 08164122777
7: agbo marugo takebe ohun ni agbo ti emi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun tele tele gbogbo ru nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun para si bo se nse ni iru nkan bayi ko da ani lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun awa ki n se yi awa ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori okan re
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
5: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777
8: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye they quick see.
10: Don't call me auntie.
8: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
11: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV.
12: Ah, oh my God.
10: ó mà ṣe o.
12: Ikú pagbe bí ẹni tí ò dárọ́.
10: Ikú pàlùkò bí ẹni tí ò kosùn.
12: Ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oṣùmọ.
10: Màmá lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí.
12: Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o.
10: Èyí ló mú kí
12: gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ àti
10: Ọbádámilọ́lá
12: fi ń kéde ètò
10: àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
12: Wednesday 5th August
10: 2026 ni jíjó àjàbú ẹ̀.
12: Màmá káàkiri ìlú
10: Ọ̀wọ̀-Madẹ.
12: Láago mẹ́wàá òwúrọ̀ 10 AM
10: ní No. 9
12: Arúwàjoyè Street.
10: Ọ̀bọ̀wádi ni
12: 7th August 2026
10: ni a ó lọ gbé ara màmá
12: ní ilé ìgbókùnsí St. Louis Catholic Hospital.
10: Ọ̀wọ̀
12: lọ sí ilé wọn
10: tó wà ní
12: Agunká Òkè Ògún.
10: Ọ̀wọ̀
12: láago mẹ́wàá òwúrọ̀.
10: Lọ́jọ́ yìí bákan náà ni
12: ayẹyẹ
10: àṣálẹ̀ orin ìsìn
12: ìdágbére orin onígbàgbọ́
10: Christian Wakey.
12: Láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM
10: ọ̀bọ̀wádi ni
12: on the 8th August 2026
10: ètò ìsìn ìsìnkú
12: ní ilé ìjọ
10: Salvation Army Corps
12: ìsá ìpín ọ̀wọ̀
10: ní aago mẹ́wàá òwúrọ̀
12: 10 AM
10: títí lẹ́yìn yìí
12: ni a ó
10: lọ sí
12: màmá sí ibi ìkẹyìn
10: ayẹyẹ wẹjẹwẹmú àti
12: gbígba àlejò
10: ohun ijó ẹni ọmọ sí
12: ní pápá ìṣeré
10: ilé ìwé Adédèwé
12: nursery and primary school
10: Òkè Ògún ọ̀wọ̀
12: ọmọlúgbòròkọ Naisa
10: ọmọlúgbòròkọ
12: Adagunyọyọ
10: ọmọlúgbòròkọ Yerúmẹ́yú
12: àgbàrá ògbòròkọ
10: ògbòrò ní paroko sí Akínlàbí
12: Akínlàbí irun omuche omuche koko che
10: ayamalupẹmẹ
12: ajọdan agbosanra
10: ayamalupẹmẹ
12: erindupẹmẹ naja
10: ayamalupẹmẹ
12: ọmọchugbẹ chayoro
10: ayamalupẹmẹ
12: apagbo
10: wẹrú
12: mabuhun jẹ
10: ọmọ èrè wà yídà
12: ọmọlúrere àwòdù rara
10: ọkàn baba ti wa ọkàn baba ti wa
12: ọkàn ekí baba ti wa
10: wọn mú popo malẹ rẹbẹrẹbẹ
12: wọn akin
10: ọlọfẹ deji ọkọ ohun
12: ọmọ ajingbẹ dalẹ ya
10: ọmọ aruwo dọfẹ lasi
12: ọmọ ama ìcha dẹ gbalẹ sọgọdẹ gbẹ wa
10: ọmọ alipẹtẹ si yọgun le ya ewo
12: gbẹmú lere ma ja ere o
10: alawo rẹ bẹ ti yẹ
12: gbẹmú gba tẹ
10: dagodẹ o
12: o digo mu ọja
10: iwaju ẹsan
12: lẹyin ẹsan
10: ọmọ ama ma sun gbagbẹ gẹgẹde
12: ọmọ
10: ọmọ ẹ turi toko o
12: emi
10: aya
12: ọmọ ẹ
10: Mrs. Olayinka Aya James ibidapọ Otuma jọbẹ
12: òun fi
10: yọba ohun mu oku
12: iyọkọ ohun
10: kede o.
13: Ṣadé kù ṣe ọkọ mi.
14: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
13: Màámi.
14: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
13: yẹn. Hypo kẹ̀.
14: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
15: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
16: Agbára Ọlọ́run bíi ti gbani tó ń ṣiṣẹ́ agbára ti sọ̀kalẹ̀ bí ọ̀wọ̀ ara òjò sínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City. Ẹ̀mí wọn ti so oníròbìnújẹ́ di aláyọ̀ tí sọ aláìní dọlọ́rọ̀. Bí àwọn ètò wa ṣe ń lọ nínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City rèé ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun every Tuesday ní aago 4 ìrọ̀lẹ́ ni títú ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ọmọ Ọlọ́run. Kí ẹ wá darapọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti fún ní òye ọ̀rọ̀ rẹ̀.
17: Apostle Onoja David Angel.
16: Ní gbogbo ọjọ́ kìíní oṣooṣù ní àkànṣe ètò tí ẹ̀mí mọ́ máa ń gbọ́ wọ́n ìránṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ ẹ̀rí lọ́lọ́kan òjọ̀kan tí oṣù yìí ni yóò wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ní dédé aago 7 òwúrọ̀. Àkòrí ìpàdé olóṣooṣù yìí ni a pè ní Fire Must Change Life. Tìrẹ ni wípé kí o wá gba ẹ̀rí tìrẹ nínú ìjọ Revelation for Nation Evangelical Mission ní Fire City ìpele ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí. Ẹ lè pé ìránṣẹ́ Ọlọ́run sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0708 165 7531 0708 165 7531. Wá láti kó àjọ àdúrà ti oṣù kẹjọ yìí.
18: Gbogbo ìjọ ni olùkéde.
19: Ìbàdé lọ ta ogún oyè ó máa sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀.
20: Ìbámá ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀ ò bá má. Ìbámá ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀
19: ò bá má. Ìwọ pẹ̀kú àtọ́dọ́ 50 years Ìbáwa Prince High Chief Adélọ́tà Moses Ogúnoyè ló ti sùn lọ́wọ́ ọ̀gán ọmọ rẹ̀.
21: Ọmọ Gbẹ̀gẹ́dẹ́ ò fi ó tó àsìkò dánwò yá sí ba wọn.
19: Torí mọ̀ fi ìbá irẹ òun bí wọn ìbá wọn ti bá wù.
21: Àwọn òfin mi ka ẹ̀ka àmúlọ̀ fi kẹ́bẹ́ tí wọ́n gba ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th July.
19: Kí ajú àjàbú Prince Adélọ́tà Igéregédé ọ̀rọ̀.
21: Kébẹ́ wọ́n gba ọjọ́ olú ọ̀kan ẹ̀rẹ́ 31st July. Moses Ogúnoyè
19: ọmọ gbọ́lúwa yóò dí ìró ọmọ àkàtà ńlá yóò bo ọ̀rọ̀ mọ́lẹ̀.
21: Ọmọ ẹ̀kọ́ ní ìyípatọ́ kó jẹ́.
19: Ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè.
21: Ilé wáyé ìgbèrú pẹ̀fà wèmàdé ìyá ìyàwó ọmọ.
19: Ọlá Ogúnoyè
21: òun olùkéde lórúkọ gẹdọ ma.
20: Ìbámá ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀ ò bá má.
0: èrò tí ń roko ẹ̀lẹ́ o.
3: Èrò tí ń todò bọ̀ ẹ̀kọ́ àtìbọ̀.
0: Ẹ wá wà wọn onírúurú iṣẹ́ tí gọ́vnà Lucky Orimisa Ayeda ti wá ń ṣe nípínlẹ̀ Ondo.
3: Yes.
0: Our east agenda is working in Ondo State.
3: As Gọ́vnà Lucky Orimisa Ayeda ti wa keeps thriving in the development of infrastructure.
0: Gọ́vnà Ayeda ti wa is set to commission 1 kilometer of road and flag off of 3 kilometer concrete jetways in Obinla, Ilaje local government area of Ondo State. Ọjọ́ kìíní oṣù kẹjọdún 2026 yìí ni àwa east gómìnà Gọ́vnà Lucky Orimisa Ayeda ti wa máa commission ọ̀nà kìlómítà kan. Bákan náà ni gọ́vnà a máa flag off 3 kilometer concrete jetty walkway. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní Obinla níjọba ìbílẹ̀ Ìlàjẹ. The general public is hereby invited to join our east governor during the commissioning of 1 kilometer of road and a flag off of 3 kilometer concrete jetty walkway in Obinla. The event comes on Saturday, 1st of August 2026.
3: Gbogbo èèyàn ńlá pé láti darapọ̀ mọ́ gómìnà níbi ètò yìí.
0: The Ondo State Commissioner for Infrastructure, Lands and Housing, Engineer Yorin Diabiola Olawoyi, FNSE, F9, àti Chairman Àjọ Òsópadec, Honorable Biyi Poroye ló ń kéde.
22: Ó yá! Àsìkò bá tún ti tún. Àgbẹ̀ yamuyamu ètò automatic miracle hour. Total deliverance tó máa ń wáyé ní Prayer Center Church of God. Tó kalẹ̀ sí Àdófùre Ìdánrẹ́ Road Àkúrẹ́. Ọjọ́ kìíní lóṣooṣù ni. Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa bá ti ń ṣoore kálukú fún lónípòjípò. Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kúnlé ayé. Àwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwọ́mọdédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Oyè sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
0: Onílé bí ẹkú ọjọ́ ẹkú àtìgbàdégbà gbogbo ẹni ló lọ́ọ̀dẹ̀. Bílẹ̀ ẹ̀kọ́ St. Catherine's Girls School ọ̀wọ́ ṣe ń pé 70 years.
3: Àwa
0: St. Catherine's Old Girls Association 1990 girls, the trailblazer.
3: Mọ̀ rírì ilé ẹ̀kọ́ tó ṣe wáre.
0: Ipa àwọn olùdásílẹ̀ lórí ayé wa ká lè dèyàn pàtàkì láwùjọ òkéré.
3: Àwa ń fàkókò yìí bá gbogbo àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ń yọ.
0: Fájọ̀dún 78th founder celebration yìí.
3: Ọ̀nà ara ńlá máa gbà ṣàjọ̀dún yìí.
0: Bẹ̀rẹ̀ láti Monday,
3: 27th of July 2026 tí ó fi gbẹnulé Sunday, 2nd of August 2026.
0: Gbogbo adé Friday, 31st of July.
3: General meeting and election ló máa wáyé laago mẹ́jọ òwúrọ̀.
0: Class set parade dídago 11 òwúrọ̀.
3: Gbogbo àjọ̀dún gan wá de Saturday,
0: 1st of August 2026.
3: Aago 11 òwúrọ̀ la máa bẹ̀rẹ̀ títí dọwọ́ déré.
0: Thanksgiving service ni ó wáyé ní school chapel.
3: Ìyẹn ni Sunday.
0: Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ títí dọwọ́ Olúwa.
3: Gbogbo èèyàn ńlá pé láti darapọ̀ mú wa bá wa ṣàjọ̀dún.
0: Bí St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ̀.
3: Skoga ṣe ń pé 70 years.
0: St. Catherine's Old Girls Association 1990 girls, the trailblazer.
23: Ọdọọdún láàárọ̀ rọ́gbọ́n, ọdọọdún láàárọ̀ wùsàn, ọdọọdún láàárọ̀ mo bì lórí àtẹ. Ọdún àgbọn àgbọn festival tìlú Gọba wọlé dé wẹ́rẹ́ ọpẹ́ ní Fọlọ́run ọba o. Èyí ni kábíyèsí His Royal Majesty ọba Adéní Adilẹ́wà fi wa gbadé kìíní ọba Lógun tìlú Gòbá fi ń kéde. Ọdún ẹ̀gbọ́n tìlú Gòbá tí ó wáyé lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026. Lákọ̀ọ́kọ́ tó bá di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ta wà yìí. Ní ẹlẹ́gbẹ́ àti ègiri yóò lọ sí gbóyè ẹ̀dàn. Tó bá wá di ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 ta wà nípa bámbárí ọdún àgbọ̀ngàn. Ugoba tẹ́rẹ́ ọmọ agun mọ̀tẹ̀.
24: Ugoba tẹ́rẹ́ ọmọ agun mọ̀tẹ̀. Ọmọ aṣòro mọ̀ ṣàkàṣo. Ìṣàkà olóore àfọ̀bọ̀ náà. Ọkùnkùn yín gbé ẹbọ mọ̀ ṣèkájì eré bọ̀lú. Ṣẹ̀rẹ́ láìṣe sí ìlú omi akọta.
23: À ń fi àsìkò yìí kí Ónlé àti àlejò lókùnrin lóbìnrin ọmọdé àtàgbàlagbà nílùú Ugoba kú ọdún. A sì tún kí ààrẹ ẹlẹ́gbẹ́ àti ègiri wípé a kú ọdún o. À ń rọ gbogbo èèyàn láti ṣọdún ní pẹ̀lẹ́kùtù ìlú Ugoba kò ní bàjẹ́ àmì. Kábíyèsí His Royal Majesty ọba Adéní Adilẹ́wà fi wa gbadé kìíní ọba Lógun tìlú Ugoba ló ń kéde.
25: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
26: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
27: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
25: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
28: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
25: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
29: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
25: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
29: Mamadol ni.
25: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
1: fábá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixure kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
4: Martina. Across Nigeria, teachers are changing lives every day. Now, it's time to celebrate them. Applications for Multina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.multinateacherofthe.year.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Multina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
5: The Multina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.
6: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye, they quick see.
7: Don't call me auntie.
6: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron.
7: Yes, sir.
6: Now only the biggest moves go make I see you.
7: Okay.
6: Everybody come show themselves.
8: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the best goals they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
9: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
11: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
12: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
9: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
30: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣo dẹ́ran tó dùn yẹn lónìí.
9: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
30: Mọ́mí
9: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
30: Mamadol ni.
9: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
31: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
32: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
31: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
32: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
33: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
34: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
33: Ṣé mi ò sọ fún ẹ?
34: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
33: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
34: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
35: Ọdọọdún làárọ̀ rọ́gbọ́n, ọdọọdún làárọ̀ wùsàn, ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ. Ọdún àgbọn àgbọn festival tìlú Ògòbá wọlé dé wẹ́rẹ́ ọpẹ́ ní Fọlọ́run ọba o.
36: Ọdọọdún làárọ̀ rọ́gbọ́n, ọdọọdún làárọ̀.
0: ọ̀gá.
35: Èyí ni kábíyèsí His Royal Majesty Ọba Adéní Adìlẹ wà fi wa gbádẹ́ kìíní ọba lóògùn tìlú Ògùnbá fi ń kéde ọdún ẹ̀gbọ́n tìlú Ògùnbá tí ó wáyé lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026. Lákọ̀ọ́kọ́ tó bá di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjẹ ọdún 2026 tá a wà yìí ni ẹlẹgbẹ́ àti ègiri yóò lọ sí gbó ìyẹnà tó bá wá di ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 tá a wà nípa bámbárí ọdún àgbọ̀ngàn Ògùnbá tẹ́rẹ́ ọmọ agun mọ́tẹ̀.
0: Ògùnbá
35: tẹ́rẹ́ ọmọ agun mọ́tẹ̀ ọmọ aṣọ́rọ̀ mọ́ ṣàkàṣọ́ ṣàkàwọ́ lẹ́rẹ̀ àfọ̀bọ́ọ̀nà ọkùnkùn ọdún a sì tún kí ààrẹ ẹlẹgbẹ́ àti ègiri wípé a kú ọdún o a ń rọ gbogbo èèyàn láti ṣọdún ọ̀ní pẹ̀lẹ́kù tìlú Ògùnbá kò ní bàjẹ́ àmì kábíyèsí His Royal Majesty Ọba Adéní Adìlẹ wà fi wa gbadé kìíní ọba lóògùn tìlú Ògùnbá ló ń kéde.
31: Wọ́n tún bẹ̀rẹ̀ n ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
31: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
31: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
10: My brother, I hear say Lafarge don't change name.
13: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week.

0: land buildings.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadose fi dùn tí o lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣo dé ran tó dùn yẹn lónìí?
1: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ ma fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mami, ṣe a lè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi?
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Oúnjẹ
1: tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now. Pay small, small.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: Aww. My love, waiting happen?
9: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding.
10: Relax, everybody. Who said I must buy everything once?
8: I use CDK.
10: CDK?
8: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
9: So all those things done already there, house?
8: Abba, since last month.
9: Ah, first off, continue the wedding.
11: Yourself.
8: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
12: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707 484 3351.
11: CityCare!

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Mo tun bere. Mo le ṣalai ma panile rin lakoko apejọpọ itakuroso ri la mọlẹbi mi. O ti ẹda o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan are kan ko si leyin e.
2: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
1: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
2: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko ma ni gbagbe.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
4: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgun Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni tó ti pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
5: Báwo máa tiẹ̀ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
6: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
7: Ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School nilu Akure tabi ko pe mi sori ero banisoro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won a lo 100 odun won a lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi ara wo ni bi fi abia ojuba
9: se ngbadun adaba
10: mo ngbadun adaba
9: mo ngbadun adaba
10: mo ngbadun adaba
9: o ngbadun adaba
10: bubu wa na

0: àlàáfíà tayọ. Ọlọ́run Olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira. Ìnira ò mọ̀ dá. Ìnira ò dá o. Ẹni tó kàn ló mọ̀, ẹni tó mọ̀ náà ló lè sọ o. Mo gbà á ládùúà. Gbogbo ìwọ tó wà nínú ìnira, ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí. Olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí, gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre fìṣọ̀. Ìnira ò dá. Ẹni tó kàn ló mọ̀. Ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé. Òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa. Nígbà tí ìlera bá wà, ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn. Tó ṣe gbìyànjú bí wọn náà ó ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé. Ìgbà tí ìlera bá pé dáadáa, ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà. Ṣùgbọ́n tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn, àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà. Àdúrà kíni pé Ọlọ́run dákun wò mí san. Dákun wò mí san, jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí. Àdúrà aláìsàn. Ìlera pé o. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí. Lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ti yàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágọ̀ọ́ ara lóríṣiríṣi, òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà. Ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà. Òkìkí ti kàn. Bàbá ewé ń jẹ́ lọ́tún. Bàbá ẹlẹ́dàá màṣírí ló sì. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí. Mo kì í o, ẹ kú iṣẹ́ ọmọ a kì í ṣe. Olódùmarè tí ń bá yín ṣe kò ní pè yín pa. Ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ni ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Àìlera tó ń kojú yìí, nǹkan ni ó gbẹ̀mí rẹ, kò lè gbẹ̀mí rẹ. Ẹsẹ̀ méjì èjì rẹ lọ́la Ọlọ́ọba mi Olódùmarè, ó sì fi lélẹ̀ láti fi rìn padà. Torí pé Ọlọ́run ti ṣe tàwọn kan lánàá. Tí ẹ wá ní ìṣòro ṣe lọ́dọ̀ ọba mi Olódùmarè, tí ẹ ní pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Wọ́n ní ẹni mojú ògún ní dabìnì rẹ̀. Ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé. Lára àwọn tí ó mojú léjà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí, kódà tó fi mọ́ òkè òkun, iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà, tí wọ́n ti ń dẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn. Gbogbo ẹ̀yìn tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Mo kì í kú oríire. Ogun tó ti ṣẹ́ Ọlọ́ọba mi Olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́. Ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Jẹ̀ǹfọ̀ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Kó o pe bàbá. Bàbá báyìí kàṣá báyìí kàwòdì. Ẹ dákun. Ìlera yìí iná ni mò ń kojú. Ṣàlàyé fún wọn, o sì lọ yọjú sí wọn. Jẹ̀ǹjúwe àdírẹ́sì wọn fún ọ. Bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà ní òpópónà Bìíní Ọ̀rẹ́, lójú ọ̀nà Bìíní Ọ̀rẹ́ un Ọmọ́tòṣọ́ nípínlẹ̀ Ondo. Ibẹ̀ ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó. Bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni níbẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Kò sẹ́ni tí ò mọ̀ wọ́n. Oya gbọ́ nọ́mbà tó pè wọ́n sí. Ayé ń bẹ o, èèyàn sì wà. Ayé máa ń fi àìsàn kàyàn. Ayé ọmọ ayé ẹ̀, mo gbẹ̀dì fún yín. Ayé bẹ́ ẹ bá dàgbọ́n ẹ mọ́ tàmí o. Bẹ́ ẹ bá dodò ẹ mọ́ gbé ń lọ. Ayé le, ayé ń bẹ èèyàn wà. Èèmọ̀gán ń bẹ pẹ̀lú. Oya gbọ́ nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún tàkókò yìí. Oya bàǹkẹ́ nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí.
1: Fún ìjẹ̀bi àdúrà, ẹ pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564. 4.

Fojú di ẹrù ìṣẹ́ pẹ́ tẹ̀wùtẹ̀ la hàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá sọ̀rọ̀ nípa kálẹ̀ ewé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọ fara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tírúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé bí èmi ẹni ọmọ jalẹ̀ wá kú ògún òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà àwọn tó ń bá ní bẹ lọ́run lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa bá yàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀ gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú-òde ẹ sọ kalẹ̀ ní Látọ̀gùn Junction Ejere Road Iléeṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ní bàbá wa telephone 08065745041 tàbí 09055.

jẹru ìṣẹ́pẹ́ tòótò láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ ẹlẹ́dàá máa sí lọ́gẹ́gbọ̀n ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọ̀fà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ̀ lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ ẹlẹ́dàá máa sírí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ̀gùn Junction Ejiri Road. Ilé ọ̀ṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055

0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Honorables, ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgun Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo onje ta

0: ifá ló pèdè ó ní ayé ń ṣe ayé relé agbára òjò gìrìgìrì ní ṣàwórè lu ọlọ́fin agba bàtà lù ní ṣe yèyí alágbe àdífá fún sàmárì ilé ayé bẹ́ẹ̀ ló bù fún sàmárì ìtòdé ọ̀run sàmárì ayé sàmárì ọ̀run sàmárì ọ̀run kì í jẹ́ kí tayé ó tẹ́ ẹgbẹ́ mi ọ̀run ẹ má má jẹ́ kí n tẹ́ ẹni rẹ kì í tẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ kí alẹ́ yìí o.
1: Dúgbàgà látún bèrè o, ètò àdìtúlẹ̀ gbọ́nyẹn ètò àgbàgbà o.
0: Ifá náà ló sọ bẹ́ẹ̀ ó ní ojú odó lodó fi ń gbayán ojú àwo làwo fi ń gbọbẹ̀ àdífá fún akínyọdé níjọ tẹgbẹ́ rẹ ọ̀run tí ò jẹ́ kí tayé ó sinmi ẹgbẹ́ mi ayé ẹ jẹ́ kí ẹgbẹ́ mi ọ̀run kí wọ́n wà níbi tí wọ́n wà kẹgbẹ́ mi ọ̀run kó jẹ́ kí tayé kó jẹ́ kó sinmi ìsìnkú ọ̀run kó pẹ̀yìn dàlẹ́yìn mi o ìsìnkú ọ̀run pẹ̀yìn dàlẹ́yìn gbogbo wa ẹ̀ka àlẹ́ yìí.

kábíyèsí olódùmarè ibà rẹ o onílé ọlá àdìtú òkè olójú funfun ògbìgbà tí ń gba aláìlára bàbá tí ń bẹrù tí ń gbọmọ òòṣà òkè tá a kìkìkì tá a lè kìtàn mo wárí fún atáyé rọbí agogo ìbà fún gbogbo ọmọràn láti ilẹ̀ yìí dé ilẹ̀ kílẹ̀ ìbà ẹ̀yìn ọlọ́gbọ́n inú ayé bẹ́ẹ̀ ni mo ṣe ìbà àwa òmùgọ̀ ibẹ̀ ìbà àdìtú afẹ́fẹ́ tí ń fẹ́ ìbà àdìtú òwú aláǹtakùn ìbà àdìtú omi inú àgbọn ẹ rí ajankútú bete awo àlọ ó dífá fún àlọ àlọ rẹ á sì bọ̀rẹ̀ ajankútú bete awo àbọ̀ ó dífá fún àbọ̀ àlọ rẹ á sì bọ̀rẹ̀ awo kìnrìnrìn àjò kó mọ́ bọ̀ ifá ní ọ̀pá ńlá ní ń gbá gbogbo dẹ lẹ́nu òjò ńlá ní ń tẹ̀gbẹ́ ògiri mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ ọ̀pẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ kọ̀rọ̀wọ̀ sí ó ní kẹ́nikẹ́ni mọ́ súngbà kẹrẹkẹrẹkẹrẹ lára òun gọ̀lọ̀ láàlọ̀ gọ̀lọ̀ láàbọ̀ ẹ wo àdìtú olúdọ́là tá a mú wá láṣálẹ̀ yìí òwe yorùbá ni a sọ fún yín pé gbogbo òwe yorùbá inú ifá ló ti jáde wá bẹ́ẹ̀ bá rí àwa òjíṣẹ́ ọlọ́run tá a jẹ́ pásítọ̀ tá a dédé pòwe lórí pẹpẹ ìwàásù tá a pa òwe kan ifá láàkì ẹ mọ̀ jẹ́ àtanra wa a mú òwe yìí a mú jáde inú ifá kan tá a pè ní ògúndá lọ́tún ọ̀fun ló sì tá a pè ní ògúndá ọ̀fun inú rẹ̀ la ti mú òwe yìí jáde kí lòwe yìí sọ ó ní mọ̀nàfì kí òní mẹ́jẹ ènìyàn ẹ̀jẹ̀ ara rẹ̀ ní ò mu mọ̀nàfì kí kò ní mu ẹ̀jẹ̀ èèyàn ẹ̀jẹ̀ ara rẹ̀ ní ò mu ó ní àdífá fún alágbẹ̀dẹ tó gbàyàwó adẹ́tẹ̀ lọ́jọ́ sí káì ifá o mọ̀ káre o gòrò dẹ mọ̀nàfì kí òní mẹ́jẹ èèyàn ẹ̀jẹ̀ ara rẹ̀ ní ò mu àdífá fún alágbẹ̀dẹ tó gbàyàwó adẹ́tẹ̀ lọ́jọ́ sí ẹ̀yin èèyàn wa mò ń bọ̀.

òwe alálàyé tá a mú wá yìí bó ló ṣe jẹ gan ṣe rí ọba ìlú kan bẹ ní abúlé kan agbẹ̀dẹ alágbẹ̀dẹ kan bẹ ní abúlé náà tó jẹ́ wípé ó jẹ gbajúmọ̀ adẹ́tẹ̀ kan sì ń bẹ ní abúlé náà tó náà jẹ́ oníyàwó kan wọ́n ní adífá fún alágbẹ̀dẹ tó gbàyàwó adẹ́tẹ̀ lọ́jọ́sí ọba ìlú ló sọ fún alágbẹ̀dẹ ó ní kó fi ìyàwó adẹ́tẹ̀ lẹ̀ kí ló dé tó gbàyàwó adẹ́tẹ̀ ó mọ̀ pé bí ajúnilọ lèyí o alágbẹ̀dẹ ní rárá ó lóun ó gba ìyàwó alágbẹ̀dẹ ìyàwó adẹ́tẹ̀ ó lóun ó gba ìyàwó rẹ̀ lágbàgbé ni ó ní kóhun alágbẹ̀dẹ o kóhun ó tó lè dá ìyàwó adẹ́tẹ̀ lẹ̀ kóhun ó tó lè filẹ̀ ó ní àyàfi tí adẹ́tẹ̀ bá ṣe ìdánwò mẹ́ta kan tóhun ó gbé fún ó ní kí kábíyèsí ó fàyè lẹ̀ kábíyèsí ni ó yà kó mọ gọ́n sọ́hun ìdánwò àdánwò tó bá fẹ́ funfun báyìí kó sojú gbogbo wa tó bá ti páàsì rẹ̀ tó yege á sì fún níyàwó kábíyèsí ní kò burú òkò ńlá ní ṣe aláǹgbá pìnṣin aláǹgbá níbẹ̀ lẹ́ni bá jù ní lọ ṣe ń ṣe ni ìdánwò mẹ́tẹ̀ẹ̀ta alágbẹ̀dẹ rèé ó ní tí adẹ́tẹ̀ bá yege ìdánwò rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó gbúdọ̀ fún ní ìyàwó rẹ̀ o alágbẹ̀dẹ níbẹ̀ ni alágbẹ̀dẹ bẹ̀rẹ̀ àkọ́kọ́ alágbẹ̀dẹ da ọ̀pọ̀ gààrí sínú erùpẹ̀ ó ní kí adẹ́tẹ̀ ó ṣa gààrí yìí sọ́tọ̀ kó sì ṣa erùpẹ̀ sọ́tọ̀ lẹ́ni tí ò lọ́wọ́ àṣé ẹni bá ń ṣe eré kó múra síre ẹ̀dá tó ń ṣẹ̀ka kó múra síkà ẹ wo oore ọjọ́ ohun àná tí adẹ́tẹ̀ ṣe fún àwọn ọba èèrà làwọn èèrà ni wọ́n bá fi san fún adẹ́tẹ̀ padà wọ́n bá ṣagààrí náà kúrò nù yẹ̀pẹ̀ pátápátá làwọn ènìyàn ni wọ́n bá rí pé adẹ́tẹ̀ wọ́n ṣe bíi pé adẹ́tẹ̀ ló ṣàá kábíyèsí ní kí alágbẹ̀dẹ ó fún adẹ́tẹ̀ ìyàwó rẹ̀ ó ṣáàtì ṣagààrí kúrò nù erùpẹ̀ adẹ́tẹ̀ ní alágbẹ̀dẹ ní àdánwò àkọ́kọ́ ni ó lókù ìkejì alágbẹ̀dẹ bá tún nawọ́ sí igi àgbọn kan tó ga fíofío tí ń bẹ lágbàlá ọba ó ní kí adẹ́tẹ̀ ó gun igi àgbọn yìí kó sì ká àgbọn méje bọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ẹ gbọ́ bó ló ṣe ṣeé ṣe ìrònú bá dorí adẹ́tẹ̀ kodò níbi tó ti ń dá nìkan ronú ń lọ tó ń pògbére ẹkún ló bá pàdé àwọn àjímèrè bí lè pé kí ló dé tó fi ń sọkún adẹ́tẹ̀ ló bá kẹjọ tó rò fún wọn kílẹ̀ ọjọ́ kejì ó tó mọ́ àwọn àjímèrè wọ́n ti bá adẹ́tẹ̀ wọ́ gbogbo àgbọn orí àgbọn wọ́n ti wọ́ sílẹ̀ ó tilẹ̀ lé lógún tí wọ́n ká làwọn ènìyàn tún rò pé adẹ́tẹ̀ náà ló ń ṣe gbogbo àwọn ìdánwò wọ̀nyí tó bá ti fún lọ́wọ́ alẹ́ yóò ní kí ilẹ̀ ò tó mọ́ nítorí náà kí ilẹ̀ ò tó mọ́ ni wọ́n ń ṣe ọba tún pe alágbẹ̀dẹ adẹ́tẹ̀ mọ̀ tún yege ìdánwò kejì fún ní ìyàwó rẹ̀ alágbẹ̀dẹ ní ó ku àdánwò ẹyọ kan kó yege alágbẹ̀dẹ bá fún ní ìdánwò kẹta kí ni ìdánwò kẹta ó fún ní àdá ó ní kó kọjá sẹ́yìn kùlé ọba kó gé gbogbo oko tí ń bẹ lẹ́yìn kùlé ọba kílẹ̀ ò tó mọ́ lẹ́wúlẹ́wú ọ̀wọ́ tá dẹ́tẹ̀ tí ó fi gé igi dà adẹ́tẹ̀ tó ra wàrà tí ò rọ́wọ́ ko èyí tó rà tẹ́lẹ̀ gan-an ta ni ò bá ko báwo ni adẹ́tẹ̀ ó ṣe rọ́wọ́ mú ẹ̀rú àdá láti ṣanko ibi tí adẹ́tẹ̀ ti ń lọlé ló tún ṣàbápàdé olórí àwọn àlùjọ̀nù ní ìyẹn bá bi adẹ́tẹ̀ léèrè kí ló dé tó fi ń ṣọ̀gbìnmí adẹ́tẹ̀ tún ṣàlàyé
o ṣàlàyé ara rẹ̀ fún àlùjọ̀nú. Ìjẹ́ mọ̀ pé kílẹ̀ ò tó mọ́. Lọ́wọ́ òru, àwọn àlùjọ̀nú ti bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣán àgbàlá ọba. Ìrú àdá wì ni wọ́n ń gbọ́ lágbàlá lọ́wọ́ òru. Wọn kúkú mẹni tó ń ṣiṣẹ́. Gbogbo ènìyàn ló ń gbọ́ ìrú àdá yìí. Àwọn ènìyàn ti ń bẹ láàfin gan, wọn ò lè sùn. Ni ààrẹ mọ ọba, ó bá fi ìgboyà jáde pé kóun ó wo àwọn tí ń ju ọwọ́ àdá lẹ́yìn kùlé tí wọ́n ń ṣánlẹ̀ lágbàlá. Lásìkò àjìn yìí, ìjẹ́ mọ̀ wípé ààrẹ mọ ọba ó jáde. Bó ààrẹ mọ ọba ṣe jáde báyìí ló bá wó lulẹ̀. Orí tí ò yẹ kó rí nínú òkùnkùn làrẹ̀ mọ ọba bá wó lulẹ̀ ni ò bá lè dìde mọ́. Àwọn àlùjọ̀nú ló fẹjú mọ̀. Kílẹ̀ ọjọ́ kejì ò tó mọ́. Gbogbo òlú ti gbọ́ pé ààrẹ mọ ọba ó wólẹ̀ kò lè dìde. Ń bo mò ń bọ̀rọ̀ lọ gan, mò ń bọ̀ ni.

ẹkú kalẹ̀ ṣẹ́ gbàgbé pé lórí àdánwò kẹta táwọn àlùjọ̀nù ń ba adẹ́tẹ̀ṣánlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹkọ́mọ ọba òṣùbù tí ò lè dìde tó ti ṣẹlẹ̀. Kò sẹ́ni tí kábíyèsí ò pè nílùú, gbogbo awo ló dìde, ta ló lè gbọ́mọ ọba dìde lórí àárẹ̀ yìí. Kò sẹ́ni tí ò débẹ̀, kò sẹ́ni tí ò gbìyànjú, kò mọ̀ sẹ́ni tó gbọ́mọ ọba dìde. Ló bá di ní òwúrọ̀ kùtù ọjọ́ kan, adẹ́tẹ̀ bá gbọ̀nà àfin lọ, ó lọ sọ fún kábíyèsí pé òun ó gbìyànjú, òun ó gbé ààrẹ mọ dìde. Ẹnu ya kábíyèsí, ìwà adẹ́tẹ̀, ó lóun ó gbé ààrẹ mọ dìde. Ó ní ṣùgbọ́n kábíyèsí ṣe ìlérí fóun wípé ohun gbogbo tóun bá ti béèrè, kìí ṣe ohun tóun ó gbà o, ohun gbogbo tóun bá béèrè lọ́wọ́ yín pé kẹ́ fóun lásìkò tóun bá fẹ́ gbèdè, gbogbo rẹ̀ lẹ́ ṣe ìpèsè rẹ̀ fóun. Kábíyèsí ni kò sí ṣòro, kó tẹ̀síwájú, tó bá jẹ́ pé lóòótọ́ ló lè gbé ààrẹ mọ ọba dìde, ó ní kó tẹ̀síwájú. Ló bá nábá ní bó bá di ọjọ́ ọjà tí ń bọ̀ yìí, ń gbòdo ọjọ́ ọjà, àwọn èèyàn ti wọ́ wá, wọ́n ti wà láàfin ọba, wọ́n ti wà láàfin ọba. Adẹ́tẹ̀ bọ́ síwájú, wọ́n tẹ ọmọ ọba náà sílẹ̀, ó kú kádẹ́tẹ̀ ò gbọ́mọ ọba dìde. Ẹ ti mọ̀ pé gbajúmọ̀ yìí alágbẹ̀dẹ náà kò náà bẹ́ńbẹ́ tó gbé ìdánwò kalẹ̀ tó fa gbogbo ohun tó ṣẹlẹ̀. Adẹ́tẹ̀ wo ọmọ ọba ńlẹ̀, ó wò dáadáa, ló bá lanu kó tó ló bá sọ fún kábíyèsí àtàwọn àgbàlú. Ó ní kí àrẹ̀mọ yìí kó tó lè dìde, ó ní kábíyèsí, ìlú nílò ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ láti fi ṣe ètùtù, yóò sì dìde, ẹ gbà bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé kò sí ṣe kò sáì ṣe, alágbẹ̀dẹ ẹyọkan ṣoṣo ló wà nílùú, ẹ̀jẹ̀ rẹ̀ náà sì sọ wípé a nílò, torí alágbẹ̀dẹ kò pé méjì ńlùú. Ni wọ́n bá mú alágbẹ̀dẹ tó ti ń pàṣẹ, tó ti ń ránni níṣẹ́, wọ́n bá nà tẹ́rẹ́, ni wọ́n bá pa alágbẹ̀dẹ. Wọ́n gba ẹ̀jẹ̀ wọ́n gbé fún adẹ́tẹ̀, ojú adẹ́tẹ̀ bá káwáyé, torí ó dàbí pé ẹ̀sán ló fẹ́ gbà. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí abẹ́ni lórí kege kó dúró ní ọ̀tún àti òsì adẹ́tẹ̀. Óyà ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ la gbé fún ọ, óyà ṣe máa pàtú rẹ̀. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ olódùmarè ọba ẹ̀dẹ ni. Adẹ́tẹ̀ wo ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ nù gbá, kò mọ ohun tí ó ṣe. Ó bá ti ọwọ́ rẹ̀ méjèèjì bọnú ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ. Ẹ wò ó ṣẹ́rí bó ṣe ti ọwọ́ rẹ̀ méjèèjì bọnú ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ báyìí, lójú ẹsẹ̀ gbogbo ẹ̀tẹ̀ tí ń bẹ lára rẹ̀ ló bá parẹ́, àwọn ìlú yanu, wọn lè pàdé mọ́. Ló bá tún tọwọ́ bọ ẹ̀jẹ̀ náà lẹ́ẹ̀kejì, ló wọn sí àrẹ̀mọ lára bí idán làrẹ̀ ọmọ ọba bá fò dìde. O àrẹ̀mọ ọba dìde, iṣẹ́ olódùmarè ọba ẹ̀dẹ. Làwọn onílù bá sọ kọ̀ǹgọ́ sílù, ó dijó bẹrẹ láàfin, ni kábíyèsí bá pin ilé òun ọ̀nà sí méjì, ó kó apá kan fún adẹ́tẹ̀ tí ò dẹ́tẹ̀ mọ́. Ẹ̀yin ènìyàn mi, ni kábíyèsí bá pa láṣẹ pé kí adẹ́tẹ̀ kó mú ìyàwó rẹ̀ padà. Ẹ mọ̀ pé alágbẹ̀dẹ ti kú, ó fun ní ìyàwó rẹ̀, ó tún gba ìyàwó alágbẹ̀dẹ sí, obìnrin wá di méjì lẹ́ẹ̀dẹ̀ adẹ́tẹ̀, àbí alágbẹ̀dẹ ó ti dẹni ọ̀run. Ẹ ti wá rí báyìí, ìtàn yìí ló mú òwe táwọn àgbà ilẹ̀ Yorùbá ń pa wípé mọ̀nà fì kí òní mẹ́jẹ ènìyàn, ẹ̀jẹ̀ ara rẹ̀ ni ó mu àdífá fún alágbẹ̀dẹ tó gbàyàwó adẹ́tẹ̀ lọ́jọ́ sí. Mo kẹ́yìn àgbà, mo kẹ́yìn àwo onífá. A mú ìtàn yìí jáde lẹ́ẹ̀kan sí láti inú odù Ògúndálọ́tún, ọ̀fun ló sì bó ṣe jẹ́nu. Ẹ rí nǹkan ifá mo bọrú, ẹ̀là mo bọyè, ọ̀rùn mi là mo bọ ṣíṣe, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.

ẹ̀gbọ́ná ṣe ń torí àwọ̀ káàbí arúmọléegun lèyìn ó ṣe mú àdá téèyàn ó kọ rí bọgbó yóò lọ mọ wá bí obì àbàtà mẹrin wọn dá fúkọlà ẹmẹ yìí tí wọn ń pè bẹẹ obì aláta atalẹ mẹrin jẹńjà yóò wá bí odindi ataare méjì yóò wá ìyèrè ewé efirin orógbó bíi mẹwàá gbogbo rẹ ni ó lọ papọ yóò lọ dáadáa yóò mú yóò wá dà sínú omi ọsàn wẹwẹ yóò jí papọ dáadáa ó kú kó máa lò ní síbí méjì lóòrọ síbí méjì lálẹ ṣe ń torí àwọ káàtarumọléegun mọ jẹjẹ kú jẹ bẹẹyàn bá láìsàn arúmọléegun àwọká ọsibítù là á gbà lọ mò ń kégbe títè mí o ìjẹ lásìkò yìí ó di wíwó olókun tí kì í pọ̀ sá.

0: mi o ni gbo kẹyin re o ka o agbo mi o si ni kan ki wo re o fatu awi tan la sale bo ba dojo waju atuma resource
1: ayi wo ki o se lori aje o mo ni
0: eran ko to ba lo won ba taku te je eyin enu oni seku kan emi lomo okuta kekeke o se fadage eni ba gbianju ojo adare ate
1: o mi o si ba tare malete ojo ata mi e ba so
0: I shift Dr. Olu Ogun Dola loko temi. Be ba fe pe mi lenye to namba mire 08030527261. Le kan si 08030527261. Office Aditu Olu Dola wa ni ilu Ado Ekiti. Ni ipinle Ekiti. Be ba ti pe e so wi pe en lo si Ed Center tin be loke la Ed Center oke lai leti di signboard wa di tu olu dola ugo ne fon olon loke o Ije ti a sheda ba kadara re pe me kene le tu man pade lojo mejo lori eto yi digba na unko eno ni du mi o eti wa o ne di dasiko ta pade ajolon tawo ajobon ta wan timule Eku kale, ogo ne fun olon loke orun.
1: Olu ile, awoju ode, aja ifule, oju
2: Mo n gbadun adaba.
3: O n gbadun adaba.
4: Honorables, ife ya agbaye tun ti de o. Bẹ́ẹ̀ ni trophy si wa fun gbogbo honorables. Rai ko Trophy Premium Lager kan ki o si ye abe ideri re wo fun code kan si trophylagerng.com ki o so tele eni ti o gba ife eye na te code ohun si ki o si yi koto ki o fi je card ipe bi code re ba se po to be ni anfani jije bu re yo se to Trophy Premium Lager onigbowo ife eye agbaye ti FIFA yi se fun eni ko ti pe odun 18 ma se mo ti amupara
5: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
6: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, korojo gogo bile tawon okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afogede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo na dark fonte gba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
7: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Mo ń gbádùn àdàbà.
3: Ó ń gbádùn àdàbà.
2: Gbogbo wa náà

0: tí a sọ yẹn bá wà mẹ.
1: Kábíyèsí o.
0: Olóore ò lè rí ẹ.
1: Wọ́n lè rí ọ̀rí ẹ o.
0: Àtọ̀.
1: Káyáyáyáyá.
0: Wọ́n sì máa ṣèlérí fún ẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: A máa fè.
1: Wọ́n ní wá lé ní wá lọ́la.
0: Wọ́n lé ní wá lọ́la.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Wọ́n máa fè ní dọ̀la fún ẹ.
1: Jésù.
0: Ẹni morúkọ tí ọ̀la ń jẹ́.
1: Jésù.
0: Tó ní aṣọ. Ìdádúró ọ̀la sí Ọlọ́run.
1: Adániwáyé Ọlọ́run.
0: Àmì ni kò ṣe.
1: Ó jẹ́ sàmì jẹ́.
0: Àrá pamọ́ ní olè.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Aṣọ tí wọ́n gbé sí Ọlọ́run.
1: Orúkọ Jésù.
0: Tí ń sún ọ̀la rẹ sí ọ̀la.
1: Orúkọ Jésù.
0: Àfọlá àfọlá.
1: Àfọlá ni o. Ọ̀la.
0: Ọ̀la rẹ òde látijọ́
1: yìí. Bẹ́ẹ̀ni sà.
0: Wòlíì jíṣẹ́ fún gbé. Wà lówó lọ́la.
1: Yẹ́sà.
0: Owó ńlá.
1: Lẹ́yìn ọ̀la
0: ó tún kọ̀la.
1: Ọ̀la
0: ọ̀la ọ̀la.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọ̀la rẹ kò ń dé.
1: Yẹ́sà.
0: Kó tó di wo yí ọ̀la. Ìyanu aṣẹ́lẹ̀. Kó tó dẹ̀ sí o. Ọlọ́run wa ṣe ìyanu o. Kó tó dẹ̀ sí o.
1: Ọlọ́run wa ṣe ìyanu o.
0: Kó tó dọ̀la o. Ọlọ́run wa ṣe ìyanu o. Sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá bá aṣọ yìí lọ́rùn ẹ kò lè rí ẹ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Kò lè ṣẹlẹ̀ láyé ẹ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Sọ pé mo fẹ́ bọ̀.
1: Mo fẹ́ bọ̀.
0: Oya máa ké sọ pé mo bọ̀ lè.
1: Mo bọ̀ lè. Kábíyèsí o.
0: Ṣé o ti ṣetán?
1: Obi ṣetán o.
0: Ẹ̀yin aṣọ ọ̀tá ìyanu.
1: Ẹ̀yin
0: aṣọ ọ̀tá ìyanu.
1: Agbẹ́dẹ ọ̀tá ìyanu.
0: Agbẹ́dẹ ọ̀tá
1: ìyanu. Ẹ
0: Agbada kí mo gbé.
1: Agbada ọ̀tá ìyanu.
0: Ẹyà lára mi.
1: Ẹyà lára mi.
0: Agbada ọ̀tá ìyanu.
1: Agbada ọ̀tá ìyanu.
0: Ẹyà.
1: Ẹyà.
0: Ẹyà.
1: Ẹyà.
0: Ẹyà o.
1: Ẹyà.
0: Ẹyà rẹ sangota.
1: Sangota.
0: Cross overnight.
1: Hallelujah.
0: Oru ọjọ́ Friday.
1: Oru Friday.
0: Má mi ìsí ẹ.
1: Má mi ìsí o.
0: Oru Friday.
1: Oru Friday.
0: A fẹ́ rẹ kọjá sínú oṣù kẹjọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Oru Friday.
1: Oru Friday.
0: Cross overnight.
1: Cross overnight.
0: On the 31st.
1: 31st.
0: Ní sangota.
1: Sangota.
0: Olúwa rán mi sí o.
1: Oh yes sir.
0: Bírí pọ̀ wà ń bẹ̀.
1: Bàbá.
0: Ní Mau Event Center.
1: Mau Event Center la máa lò.
0: Ẹ̀yin ará sangota.
1: Sangota.
0: Àgbọ̀nyín o.
1: Àgbọ̀nyín o.
0: Ẹ̀mú dání.
1: Kábíyèsí o.
0: Àgbọ̀.
1: Àgbọ̀nyín o.
0: Ẹ̀mú dání.
1: Ó jẹ́ máa mú bọ̀.
0: Ó ní tán fi ṣe.
1: Kábíyèsí o ṣe o.
0: Kí bá parí iṣẹ́ fún ọ.
1: Ó yẹ sà.
0: Olóore ọ̀wẹ́ wọlé rí.
1: Ayérayé Ọlọ́run o.
0: Kẹ́ ń túṣẹ́ wò ní ìfọ. Ẹ̀lò.
1: Àìsà.
0: Tí n bá parí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìbá jẹ́lí ẹ̀.
1: Kábíyèsí o.
0: Àbí ṣọ̀bù ẹ̀.
1: Ó yẹ sà.
0: Wà á lọ fọ́ inú ọ̀nà àbáwọlé.
1: Adáríwáyé o.
0: Wà á fọ.
1: Yẹ sà.
0: Wà á jẹ kó jì.
1: Kábíyèsí o.
0: Ó ní iṣẹ́ tá a fẹ́ ṣe. Sóòrì sà.
1: Ó yẹ sà.
0: Kò sẹ́ni lọ bí ibi kankan láyé. Tí ò ní gbẹnu ọ̀nà kọjá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Àfi tí olóore rẹ ò bá gbẹnu ọ̀nà kọjá.
1: Ó yẹ sà.
0: Gbogbo ilẹ̀kùn tó tì mọ́ láyé. Ilẹ̀kùn yẹn máa ṣí ọ.
1: Mi jẹ́ sọ.
2: Ẹnjiníà mi, ẹ já dókè lọ́hùn.
3: Bọ̀dá. Bọ̀dá. Látọdún tó ti dáyé. Mo gbọ́ nínú ẹ̀mí.

0: ẹ̀yìn kò sí olúwa mẹ́mẹ́ ìwọ ni olúwa mọ tí ọba dìde
1: wọ́n tún fi ẹ́ ṣètùtù
0: àríyàn àríyàn ṣé mo lè bẹ́ ẹ sọ̀rọ̀ ọ ti pẹ́ tó ti fi ẹ́ ṣètùtù kòròfo ní rìn kiri ó bá lé kò lé visa 400 years ó lè bá nítorí wípé wọ́n fi ẹ́ ṣètùtù ni ṣùgbọ́n.

0: wọn dá. Bó ti rí tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ yìí. Láàrin àwọn. Láàrin àwọn wo. Láàrin àwọn 120. Ẹ̀yin lẹ ṣe pò kíní. Ẹ̀yin lẹ ṣe pò kíní. Ogo tó jọ. O ń dùn wọ́n ni.
1: Yes, sir.
2: Bẹ́ẹ̀ni.
0: Láàrin èèyàn 120 kẹ́ẹ̀yàn ṣe pò kíní.
1: Bẹ́ẹ̀ni.
0: Láàrin local government bíi mẹ́sàn-án. Kó jẹ́ pé òun nìkan náà mú tẹ́fúnni scholarship.
1: Yes.
0: Ó yẹ kẹ́ ẹ mọrú orí tó gbé wáyé. Orí ògo wájú ni.
1: Yes, sir.
0: Ògo òkè ni. Ògo adarí.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá fi ṣètùtù tán. Kò sí nítorí rẹ̀ gbà mọ́.
1: Adarí wáyé.
0: Ó rán rẹ̀ kiri ni.
1: Yes, sir.
0: Ṣùgbọ́n wọ́n gbé fáìlì ẹ fún mi lẹ́nu.
1: Thank you, Jesus.
3: Olúwa mi o. Mo ní ìṣòro iná ló gbé mi dé níjà.
0: Ìṣòro yìí ẹ ti ń gbọ́ rédíò dáadáa. Balẹ̀. Bọ́lá ò bá wá gbé ọ jáde ńkọ́. Ìran gbé ọ jáde ó ti bọ́ nìyẹn.
1: Yes.
0: Bọ́dà tó o bá máa bọ́ lénìí. Ṣó ń gbọ́ mi báyìí. Ṣó ń gbọ́. Wà á nílò àgbọn mẹ́ta. Omi inú àgbọn mẹ́ta. Tẹ́ḿbà ti jí o lè rí kílẹ̀ òní tó ṣú. Kí n tó ju máìkì yìí lẹ̀. Wobi jẹ́ mbẹ́ sọ̀rọ̀. Tí mi ò bá rí ìran rẹ̀ màá ní mi ò rí. Olúwa wípé tó o bá ti lè gbọ́ràn. Wọ́n ti yóò ṣẹlẹ̀ o. Torí mo rí

0: àwọn tó ń wá ọkọ̀ rí ọwọ́ ayé àwọn tó rí ọkọ̀ mọ́.
1: Bílẹ̀ ayé ṣe rí nìyàn. Ọlọ́run ọba mi ọba dẹ́dẹ́ àṣẹ̀dá nìkan ló ń gbani lọ́wọ́ ayé àtàwọn ìka ẹ̀dádú níyàn eléyìí tó jẹ́ pé wọn ò fẹ́ ni fún rere. Ó pẹ́ tí ilé ayé ti le kì í ṣe wípé ilé ayé ṣe le lásìkò yìí. Ṣé rí i ìmọ̀tọ́lọ́wọ́ ọba mi fún un Alhaji àgbàbàbà aláàánú lórí orúkọ tí wọ́n sọ ètò yìí wípé ayé le. Ó yẹ kẹ́ ti mọ̀ wípé ìtanijí lélẹ́yìn ò ṣe bẹ́ẹ̀ tó já sí fọ́mọ nìyàn. Kò wá sí báyé ṣe le tó ayé ò ní le mọ́ mi kò ní le mẹ́yìn alára. Mo ti kí yín ẹ kú dédé àsìkò yìí. Ẹ ti mọ̀ pé àsìkò tá a wà yìí ọjọ́ tá a wà yìí iléeṣẹ́ rédíò alálùbáríkà tá a wà yìí. Ẹ ti mètò tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gorí agbágbé lẹ́sì ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí o. Ṣèbí ogún lewé ìná òjì ń ti roko àádọ́ta ń titi ni rọ́. Adé afálọmọ ṣàpárá kọ̀ ní èyí tí ó ṣòwò ṣòwò tí ó jèrè jèrè tí ó sì mórí ara rẹ̀ kéré délé kókóókó. Alájèrè ń tọ́jà ìdùmọ̀ rè jẹ́ mórí ara mi kéré délé kókóókó. Gbogbo wa la ṣe bẹ́ẹ̀ tá a jèrè tá a fèrè yìí jẹ̀kọ́. Ìṣòwò àwọn ẹ̀dá kan ń bẹ nílé ayé yìí elé tó jẹ́ pé bí wọ́n ti ń ṣiṣẹ́ bí erin wọn jẹ̀jẹ̀ ìlérí ni wọn ò jèrè kan dàbí alára látọjọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ kì í kúkú ṣẹ̀bí wọn.

0: lọ́dúró mi á ti máa sèrè gún òní dúró nígbà tí bàbá ní ká máa gbàdúrà mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀ áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde ó sì wá bá mi ó sì fọwọ́ kan ojú náà mo rí ohun kan tó jáde nínú ojú náà and I discovered that the light was clear and that was how I'm healed from that eyes there is power on this mountain I can testify and there is no day I call on the God of authority that God disappointed me praise the Lord
1: hallelujah
2: ìgbà olójú ti ń dùn
0: sá o ti pẹ́ sá
2: o tó sùn mẹ́yọ
0: sá o ti lé lọ́dún mẹ́wàá omi ma nígbà tó bá di ìgbà oòrùn báyìí omi ma máa jáde lójú mo máa ń lo glasses mi tómi ma máa jáde tómi ma máa bí ìgbà tó bá ní èèyàn sọ fún omi ṣe máa ń dà lójú mi
2: kí lẹ wá rí sí
0: sá bí mo ṣe ń gbàdúrà áńgẹ́lì yẹn wá ó sì fọwọ́ kàn mí lójúmọ́ dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà I now saw the light
2: and it's more clear clap for Jesus
1: agbára ọlọ́run
2: the power of God
1: kò parí ogun tó kù
2: ó sì lè péré mọ́
1: lẹ́yìn ni mo jáwọ́
2: I enter into this home
1: pẹ̀lú àwọn angẹ́lì oríire
2: with the angels of goodness
1: gbogbo ẹni sàmì
2: I made our statement
1: ẹ̀sùn oríire
2: lọ́wọ́ amen you are blessed today
1: ayé ìlà jáwọ́
2: we enter into this life
1: gbogbo ìdààmú ọjọ́ tó
2: pẹ́ every long time problem
1: ẹ máa gbiná dà ẹ̀yin wàhálà tán ní òní solution
2: this problem is there no solution
1: ẹ máa gbiná dà
2: she is
1: yàtà farubi
2: in the name of Jesus in the name of Jesus
1: ohun olúwa tó ń sàn
2: rà the voice of blood and thunder
1: ohun olúwa tó ń mi agin
2: the voice of blood that shake the wind
1: ohun olúwa tó ní ọlá
2: ńlá the voice of blood that has get
1: well ṣẹbi níwájú olúwa
2: yìí we want this God
1: ní àwọn òkè yọ
2: bí ìdá all of this night like
1: that ẹ kórí sókè lónìí
2: lift up your heads today
1: ẹyẹ ẹnu ọ̀nà
2: o yin gate
1: a fẹ́ fa àwọn ìṣẹ̀dájáde
2: want to pull out some destiny
1: láti inú kòtò ayé
2: from that evil pit
1: a fẹ́ gbé àwọn ayé jáde
2: want to lift up some lives
1: nínú ìdè tó pẹ́
2: from that long time bondage
1: bàbá
2: bàdá
1: nítorí orúkọ rẹ
2: because of your name
1: a béèrè fọwọ́ ìtúsílẹ̀
2: have a hand of the leaf
1: àṣà ti kọ́ pé ní orí òkè sí òní
2: ní
1: ìtúsílẹ̀ yóò wà yóò sì jẹ́ mímọ́ àwọn ọmọ
2: jacob
1: wọn ò ní ìní
2: wọn
1: jẹ́ gbogbo ìṣẹ̀dá tó rí mi gbọ́ lọ́wọ́
2: yìí
1: níbi àdì ọmọ
2: àwọn
1: ọmọ israẹli àti ọmọ juda àjùmọ̀kọ́ wọn ní
2: ìbẹ̀rẹ̀
1: àwọn tó dì wọ́n
2: mú
1: sí wọ́n kọ̀ láti jọwọ́
2: wọn
1: ṣùgbọ́n olùgbàláwọ́ lágbára ní gbígbà yóò gbà wọ́n àti láti gbà wọ́n
2: bí
1: wọ́n jáde
2: tí
1: wọ́n sínú ògo
2: ìyẹn
1: ló jẹ́ wá o bàbá
2: alátìlẹyìn
1: o ti fi ẹnu mi sí ọ̀rọ̀ o fẹ́ nu mi ṣàṣẹ
2: òní
1: gbogbo tá a bá ti sọ kó máa rí bẹ́ẹ̀
2: gẹ́gẹ́
1: jẹ́ lórúkọ
2: jésù
1: gbogbo ìṣẹ̀dá tó gbó mi ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹni tó ń bẹ́ kú sùn tó ń bẹ́ kú jí bàbá mi ní gbàdúrà
2: fún ẹ
1: a ó pa ọ́ lẹ́rìn
2: ló
1: gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú
2: àṣìṣínú
1: ẹni sun ẹkú gbagba gbogbo ẹyin tí wọ́n ń gàn
2: ẹyin
1: tí ojú tì lọ́wọ́
2: ẹyin
1: tẹ́ ẹ̀rọ nà lọ
2: ẹyin
1: tí ènìyàn ń bàjá báyìí ni olúwa
2: jehova
1: lórúkọ olúwa ẹgbẹ́ ìtúsílẹ̀ yadalabi ẹ̀dábà lùkàdàdàbà padà òde o akoko ìtúsílẹ̀ mi ti dé o òde o sátani mo lọ mọ́ lọ́wọ́ òde o akoko ìtúsílẹ̀ mi ti dé o òde o sátani mo lọ mọ́ lọ́wọ́ ẹyin tẹ́ ń join ní facebook
2: lọ́wọ́ ẹ
1: ṣí à fídíò yìí
2: lónìí
1: ẹ ṣe ní 31 times
2: each
1: ọ̀rọ̀ ń jáde lọ́wọ́ àṣẹ ń tẹ̀lé
2: nǹkan
1: márùn-ún náà sọ fún
2: mi 5 things I'm told
1: number 1
2: àkọ́kọ́ ń bẹ̀
1: repeated problem must come to an end
2: ogun tó ń lọ tó ń bọ̀
1: ogun tó ń lọ tó ń bọ̀
2: repeated problem
1: o ti jẹ́rìí lórí
2: ẹ̀
1: o ti dunnú
3: lórí ẹ.
1: You have just
3: arrived,
1: but you still came back again.
3: Mo pàṣẹ.
1: I decree.
3: Ẹ̀yin ogun tó ń lọ
1: sọ́kọ̀. Every current problem.
3: Lórúkọ Ọlọ́run
1: sọ. Ẹ máa gbọ́ dá fíṣẹ̀.
3: Ẹ máa gbin náà.
1: Make I fire.
3: Wọ́n rán mi wá ní o.
1: I am sent.
3: Lina Anta.
1: Yes, I am sent.
3: Bẹ́ẹ̀du Adele.
1: Ẹ̀mí mímọ́.
3: Ẹ̀rẹ̀gẹ̀dù.
1: Ẹ̀mí mímọ́.
3: Ọkọ̀ dají.
1: Yes, Lord.
3: Ẹ̀yin ọ̀fà.
1: All you arrows.
3: Tó lọ tó ń padà.
1: That keep recording.
3: Àṣàṣì.
1: You are
3: getting. Tó lọ tó ń bọ̀.
1: That keep recording.
3: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
3: Ẹ máa gbin náà.
1: Get fire.
3: Ẹ̀yin àfiṣe ayé.
1: You are religious of
3: people. Ìdàbàrádà.
1: In the name of Jesus.
3: Àwọn èèyàn gbúdọ̀ ní permanent
1: lifting. Permanent victory.
3: Permanent solution.
1: Bẹ́ẹ̀ni ọ̀nà àbẹ́yẹ tó máa
3: gbẹ́ bàtálẹ̀. Ọ̀rọ̀ àdúrà dada.
1: Yóò.
3: Ẹlẹ́yẹ.
1: Ẹ̀mí Ọlọ́run.
3: Wọ́n àgbọ̀dọ̀ máa tinú ogun dẹnu.
1: Dem are not go from battle to battle.
3: Wọ́n àgbọ̀dọ̀ máa tinú wàhálà
1: dẹnu wàhálà. Dem are not go from problem to
3: problem. Wákàtí àdúrà láwà.
1: This is the hour of prayer.
3: Jẹ́ ló kọjá.
1: Jábọ̀ ẹ̀ka ní mọ̀
3: olúwa dé ogun wọn.
1: Ẹ bẹ́ẹ̀ lọ sọ.
3: Ẹ dàdúwọ̀. Wọ́n ti ní ẹkún lọ sùn lójoojúmọ́.
1: They say you are weeping every day.
3: Ọ̀nà kejì tán rán mi sí nìyẹn.
1: That is second place I'm saying.
3: Ó tún pa ẹ lẹ́kún.
1: That thing making you cry.
3: Ó gbúdọ̀ pa ẹ lẹ́rìn.
1: Must give you laughter.
3: Sára sá sọ pé.
1: Sára sẹ́.
3: Olúwa pa mí lẹ́rìn.
1: God has caused me to laugh.
3: Yéni ha.
1: Bẹ́ẹ̀ni.
3: Ribadua.
1: He has caused me to laugh.
3: Genesis 21.
1: Genesis 21.
3: Ní 1-10 yẹn.
1: From 1-10.
3: Sára sá wí pé.
1: Sára sẹ́.
3: Olúwa pa mí lẹ́rìn.
1: The Lord has caused me to laugh.
3: Gbogbo
1: ẹ tó bá
3: gbọ́.
1: And all those are here.
3: Wọ́n rẹ́rìn pẹ̀lú mi.
1: That man that goes around.
3: Yóò fi ayọ̀ padà wá.
1: He will be with them with joy.
3: Psalm 30.
1: Ó
3: ní ẹkún lè pẹ́ dalẹ̀.
1: He said we be with 30
3: nights. Ayọ̀ ń bọ̀
1: lá. Joy come
3: in. Ẹyin tẹ́ ẹ sun ẹkún.
1: Who that are with me presently?
3: Ẹyin tẹ́ ẹ rọ́nà lọ.
1: Who that have no way out?
3: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé.
1: You have been to allow to enjoy
3: your life. Lónìí.
1: Today.
3: Sun ẹkún.
1: You will win no more.
3: Má jẹ̀mú tó ń rìn ní ẹkún rẹ̀.
1: Why don't you need your weeping?
3: Ó bàjẹ́ bẹ́ẹ̀.
1: Olá, stop my weeping. Stop my
3: weeping.
1: Lord, see my book of weeping. That book of weeping written in my name.
3: Kí n máa fi ojoojúmọ́ sun ẹkú.
1: That I should be weeping every day.
3: Ẹ fa ìwé ẹkú
1: yà. Tí ẹyin tó.
3: Ẹjọ ẹ gbàdúrà
1: yìí. Please pray that prayer.
3: Ẹyin ọkùnrin ẹgbẹ́.
1: Men pray it very well.
3: Màmá lálẹ́.
1: Oh, pray, pray, pray.
3: Ẹ fa ìwé ẹkú yà o.
1: Tí ẹ da book of weeping.
3: Mo fẹ́ padà rẹ
1: ni o. I want to laugh again.
3: Yo, yo, yo, yo. Wọ́n ní kí n yà síbì kan.
1: A máa tó tọ́jú sí
3: rẹ̀. Mà wọ́n tẹ́lẹ̀
1: kan. I don't know those concerns.
3: Olúwa bá ṣẹ́ ogun tó wà lórí iṣẹ́ mi.
1: Lọ kọ́kọ́ ẹbí bá tún lọ pọ́n mọ̀ ẹ̀wẹ̀.
3: Ogun lórí iṣẹ́
1: mi. Ẹbí bá tún pọ́n mọ̀ ẹ̀wẹ̀.
3: Mi ò mọ̀ dídán fi
1: ní ẹ̀jẹ̀ gbà. I don't want to love
3: God. Bọ̀ iṣẹ́ àwọn kan pa
1: wọn lẹ́kùn.
3: Àdúrà tẹ̀yẹn bá fi tọkàntọkàn gbà.
1: Every prayer you pray will not
3: enter. Ọ̀rọ̀ a máa dáhùn.
1: Heaven answers.
3: Mọ̀ máa gbàdúrà ibi ẹni pọ̀ kan gbọ́.
1: Don't pray the prayer like you are just hearing
3: it. You have to respond.
1: O gbọ́dọ̀ gbé gbèsè.
3: Bàbá ni o ṣe nǹkan
1: ṣe. Don't say two times,
3: do it. Ẹ pé Jésù.
1: Pray in the name of Jesus.
3: Àlá tó máa ń da ayé mi rú.
1: That dream that scatters my life.
3: Ẹ máa ń dá àlá
1: yìí dúró. Don't stop that dream.
3: Àwọn àlá kan wà olè má la. Olóńdi ọ̀nà rẹ
1: rú. And that's what scatter
3: your way. Ẹ máa ń dá àlá
1: búrú dúró. Stop every evil dream.
3: Oya oya oya.
1: Yes. Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala, Ala

Jesus.